0: iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Àdàbà FM, adding value to broadcasting.

láwọn ojú ọ̀nà ságámù lójú náà àti lè má jẹ́ kí ojú ọ̀nà kó túnbọ̀ bàjẹ́ sí àti pé bí àgbàrá ti ṣe ń ya wọ ojú òpópónà náà. Mínísítà fọ̀rọ̀ sí òde nílẹ̀ yìí onímọ̀ Dave Umahi ló kéde ìgbésẹ̀ ọ̀hún lásìkò ìgbà tó ṣe àbẹ̀wò sí àwọn apá kan ojú ọ̀nà ọ̀rẹ́ òdìgbò ní ìjọba ìbílẹ̀ ọ̀rẹ́ ní ìjọba ìbílẹ̀ òdìgbò ní agbègbè ìpínlẹ̀ Ondo. Umahi sì lálàyé pé àwọn abala mẹ́ta kan ní ojú ọ̀nà ọ̀hún òun ló ti di eléyìí tí kò dáa báyìí eléyìí tó mú kí àgbàrá kó mọ ya wọ ojú ọ̀nà náà níbi tí a ti rí àwọn ọ̀nà kọ̀ọ̀kan àti àwọn ọ̀nà eléyìí tó wà ní àgófúre àti kìlómítà kan eléyìí tó àti ojú ọ̀nà mìíràn eléyìí tó wà ní Adulak Junction ní ẹgbẹ́ ọ̀nà afárá abẹ́yẹfù tó wà ní ìlú ọ̀hún. Ó sì lálàyé pé iléeṣẹ́ ọ̀hún ló gbé àwọn àyẹ̀wò jáde lójú náà àti lè jẹ́ kí wọ́n mọ àwọn tó ń ṣe okùnfà bí omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ti ṣe fẹ́ mọ ba ọ̀nà náà jẹ́ àti láti lè jẹ́ kí wọ́n tún àwọn ibi tí omi ń gbà lọ sí dáadáa lójú náà àti lè jẹ́ kó mọ̀ máa di lọ́pọ̀ ìgbà. Ǹjẹ́ bí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn ní kùtù àìrí láti lè ṣe rédíò àdàbà ẹ̀fẹ̀ 88.9 àkùrẹ́ ìlú Laramọ̀kí láti ń gbóhùn Ṣàtẹ́gùn bá a bá padà dé ẹ gbọ́ bí olùdarí àgbà àjọ jamb tuntun ti ṣàfihàn ètò àtúnṣe òfin eléyìí tó dá lérí òpó márùn-ún à ń padà bọ̀ ẹ má yín kúrò ńbẹ̀.

àti ilé kíkọ́ ṣe bí n tí a bá ní ká ṣe tá a bá ṣe é tá a sì ń képe lédùà tá à ń képe ajagunmọ̀nì bó pẹ́ bóyá yóò tọwọ́ wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn àgbàlagbà wa míì náà tọ́lọ́run ti kẹ́ wọn tán tí wọ́n ti wà láàyè tó dáa tó jẹ́ pé wọ́n ń kúrò lórí ipò kan wọ́n tó ń bọ́ síbì kan ni síbẹ̀síbẹ̀ kò tẹ́ wọn lọ́rùn bí kò jẹ́ páwọn ni wọ́n máa pàṣẹ ẹni tó yẹ kó lọ síbẹ̀ ni tó ń tàn bá wa lọ ọbẹ̀ tán kó máa wá dákàrà sọ́dọ̀ tiwọn kó máa wá désun sọ́dọ̀ tiwọn a kìí ṣe bẹ́ẹ̀ ká ṣèlú kí lóò tòrò a kìí ṣe bẹ́ẹ̀ ká ṣe kọ́là ló lọ sókè kọ̀rọ̀kọ́là ló lọ sókè ilẹ̀ẹ́lẹ̀ náà ni ó máa gbé àbọ̀rọ̀ lásọ fọmọlúàbí tó bá dénú ẹni yóò tún lódidi a tún jọ pàdé ní dédé àkókò yìí kan náà ní wòye ọ̀la mo dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn ètò yìí o bẹ́yìn náà sì ṣe nǹkan sára sí mi èmi kọ́lẹ̀ nǹkan sára sí elédùnmọ̀rè tó fún mi nímọ̀ àti ọgbọ́n àti òye òun ni mò ń kan sá ní ẹ bá máa kan sára sí kó má gbẹ̀mí mi lójijì kó má sì fi kó ìgbodò kó má fi dá mi lẹ́mìí dúró àjọ pàdé ní dédé àkókò yìí kan náà lọ́la òde ọ̀yọ́ tún yá nílé alùsẹ̀kẹ̀rẹ̀ lágbo lé wa àtúnjọ pàdé o ire o.

0: sorrow.
1: The entire family of Okunlade Akinbombami announced the burial ceremony of our father, grandfather, great-grandfather, brother and uncle, Pa Okunlade Joseph Akinbombami, who slept in the Lord on the 23rd of April 2026, aged 91 years. Burial arrangements are as follows: Wednesday, 5th August 2026, service of song at his residence, 10 Irotitun Street, beside Irotitun Primary School, Oshile Quarters, Akure, by 4 p.m. Thursday, August 6th, Christian Week Keep at his residence, Awoki Yesi Avenue, off Ondo Road, Ileoluji, by 5 p.m. Friday, August 7th, church service at Emmanuel Anglican Church, Confidence Avenue, Ileoluji, by 11 a.m. Interment at his residence after the service. Reception follows immediately at Civic Center, Ileoluji. Our beloved father, Pa Okunlade Joseph Akinbombami, rest on till we meet to part no more. The children and grandchildren, announcers for the family.
2: Are you passionate about saving lives and building a career in health sector? Then this is your opportunity. Admission is now open into 2026-2027 academic session at Ondo State College of Health Technology, Akure. Available programs include environmental health technology, health information management, community health, medical laboratory technology, pharmacy technician, dental surgery technology, health assistant program, and many more. With national diploma, higher national diploma, professional diploma, and certificate programs available. Qualified candidates can apply through JAMB or direct entry depending on the program. Visit sohelteca.edu.ng to apply now. Hurry now. Sales of forms close 2026 as late registration attracts extra charges. Don't wait. Don't delay. Apply today because health is worth and your future in health begins here. Management announced.
3: Ọlọ́run alágbára tó ti ṣetán láti náwó agbára ní ìlú Àkúrẹ́. Ìdíre tí ìjọ Disciples Interdenominational Ministry AKA Christ Disciples Church fi pe gbogbo nípòjípò síbi 2026 Annual Convention pẹ̀lú àkòrí Vengeance Ẹ̀sọ́ Tasa. Ó ti pẹ́ tí ayé ti ń fi ayé rẹ̀ dábìrà bí bọ́ọ̀lù. Ọ̀nà àti jẹ́ ti ṣe rere ní ìgbéga lálùyọ́wádí gágá. Tó bá rí bẹ́ẹ̀, ìwọ gbogbo ní convention yìí wà fún. Sára ṣẹ̀ṣẹ̀ wá gbàdúrà láti jagun ṣẹ́gun kí Ọlọ́run ẹ̀sọ́ gba ẹ̀sọ́ lára wọn ọ̀tá rẹ̀. Àwọn ìránṣẹ́ lọ́hùn tí Ọlọ́run yóò máa lò: Bishop Joseph Adébáyọ̀, Archbishop Dr. Elijah Taiwo Ọdẹ́rìnlọ JP, Prophet Akọ́mọlẹ́yìn Fọlọ́runṣọ́, AKA Bàbá Ìlérí Àṣẹ, Pastor Mrs. Comfort Ọládèjì táwọn jẹ́ host. Níbi tí bàbá wa Prophet Jay Ọládèjì tí àwọn jẹ́ General Overseer. Convention yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kejì oṣù kẹjọ títí ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún 2026. Àwọn àkókò yìí la máa pàdé: aago mẹ́fà òwúrọ̀, aago méjìlá ọ̀sán, àti aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́. Lójoojúmọ́ ibi ìpàgọ́ ni 125B or 48 Adinlewa Street, Oyemeku Road, Àkúrẹ́. Ìjọ Disciples Interdenominational Ministry ń pè ọ́ sí Convention 2026 torí Ọlọ́run ẹ̀sọ́ ti ṣetán láti gbẹ̀san lára wọn ọ̀tá rẹ̀.
4: The Latter Day Church of Jesus Christ ló ń pe gbogbo ènìyàn sí convention ọdún yìí. Àtàjọ̀dún ogójì ọdún tọ́lọ́run ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀. Àkòrí àjọ̀dún àti ìpàgọ́ ọlọ́dọọdún yìí ni gbígba ohun ìní wa padà, possessing our possession, tá mú ẹsẹ̀ wúra rẹ̀ jáde láti inú ìwé Joshua 21:43. Ọjọ́ karùn-ún sọ́jọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún yìí làjọ̀dún ọ̀hún o pẹ̀lú ọlọ́kan òjọ̀kan àwọn àlàkalẹ̀ ètò àdúrà. Ohun ìdánilẹ́kọ̀ọ́ ojúlówó ọ̀rọ̀ Ọlọ́run tí ṣe àmì pẹ̀lú iṣẹ́ ìyanu alágbára yóò ṣẹlẹ̀ nítorí Ọlọ́run àárín pẹ̀lú owó agbára ńlá fún ìtúsílẹ̀, ìwòsàn, ìdáǹde, ohun ìgbàlà ní kíkún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ikọ̀ àti ìríjú ni Ọlọ́run yóò lò nínú convention àti 40th anniversary yìí o. Pastor KS Enison, Reverend Dr. Olúsanjí Olúyọrí, Pastor Aro Banfẹ, Pastor Ali Johnson àti Dr. Kayode Ajayi, International Headquarters Convention Grand Tijọ Latter Day Church of Jesus Christ tó wà ní Latter Day Avenue Ayétẹ́jú Ìkálàmù Àkókó ni convention àtàjọ̀dún yóò ti wáyé o. Wá kó wá kópa nítorí Jésù dúró dì ọ́.
5: Bàbá ẹgbà mi, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi, ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni, ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni, kódà ṣe kan sùn lọ ni.
6: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abá
0: dúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 abamation láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 abamation. Gbogbo ìgbà ìjàgbá ìjà ò sí. Always guide me.
7: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
8: Ẹ tọ́ pé ìyàwó láyé.
9: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
10: Kí ló ṣẹlẹ̀?
9: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìlera máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
7: Ẹ ní tòótọ́.
9: Kájà sọ pé o ò tíì rẹ̀ wọ́n àbí.
7: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
11: Èmi ló tún jẹ́ CDK báyìí.
7: Bẹ́ẹ̀ ni o, CDK, ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
9: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
7: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
9: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
7: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwádùn lu agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
12: Ilé iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
13: CDK, sọ́yẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: Olódùmarè ìbà rẹ fún tòní. Olódùmarè ìbà rẹ fún tòní. Allah ni Mùsùlùmí Jehovah ẹni ìgbàgbọ́ Olódùmarè bàbá ìṣẹ̀ṣẹ̀. Èmi ò gbé ojú mi sí orí òkè wọn ni, níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá tó dá ọ̀run òun ayé. Ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ mà, ẹ káàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́. Ṣàlàáfíà mo bá yín láàárọ̀ ẹ. Ojú máa yọ ńlá pètò yí. Ẹ jẹ́ ká máa fi eléyìí the merciful God ká fi máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Sísun àti jíjí wa náà wọ Ọlọ́run ọba ní ń bẹ. Alápàdúpẹ́ lọ kúkú lọ Ọlọ́run. Béèyàn bá sùn bó bá pé kólúwẹ̀ ò mọ̀ jí, kò sẹ́ni tí ò bí léèrè. Orí ọ̀fẹ́ tá a rí náà ò yẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Alhamdulillah, ẹgbẹ́ Ọlọ́run ọba tóbi jẹ̀mọ́. Ẹgbẹ́ Ọlọ́run ọba tóbi jẹ̀mọ́. Ó yẹ jẹ́ adé ọ̀pẹ wà ládé. Alhamdulillah rabbil alamin. Ẹgbọ́n nǹkan tí ìwé atọ́nà yìí sọ ni. Ó ní oòrùn láti jọba ọ̀sán, òṣùpá àti ìràwọ̀ ń bẹ láti jọba òru nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Wọ́n sì kọ́ wa lánàá. Àná òde yìí wọ́n ní bàbá ti jí. Wọ́n ní kaka wa sókè báyìí ká sọ wípé for the Lord is good and his mercies endure forever. Nítorí tí Olúwa dára tí àánú rẹ̀ sì dúró láéláé. Gbogbo àyín tá ẹ wà nú ọkọ̀ yìí. Gbogbo ẹ̀yin tẹ mo mọ́ sọ àǹtí elépo ẹ̀yin ni first thing mi. Ẹ bá yín rédíò yẹn sókè lálálá. Ẹ jẹ́ káwọn èèyàn mọ gbọ́ bó ti ń kọjá. Simply because ojú máa yọ ti ń bẹ látẹ́gùn lápá bí. Ẹ bá yín rédíò yẹn ókè. Ẹ̀yin èrò tẹ wà nú ọkọ̀ náà tẹ̀yìn náà tẹ ra fi léyìí tẹ ra fi ń ṣàgbéjì ara. Ẹ káwọ ẹyin méjèèjì sókè já yẹn lọ́run. Ẹ sọ wípé nítorí tí Olúwa dára tí àánú rẹ̀ sì dúró láéláé. Bọ̀dọ̀ ọlọ́kọ̀ ẹ̀yẹn mọ́ kàwọ́ òkè o. Ẹ rọra gbá stẹ́rìn yẹn mú báun báun. Ojúmọ́ tó mọ̀ wá lónìí ojúmọ́ ayọ̀ ni ó jẹ́. Bá a ti ń jáde lọ àní jáde lékú lọ́wọ́. Àní pàdé ìbànújẹ́ lọ́la láàú. Ohun gbogbo tá a bá dáwọ́ wa lé lónìí yóò mọ̀ mọ́ yọrí sí rení lọ́la nábì yìí sá lọ́la Jésù Olùgbàlà. Gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ọkọ̀ ọba àdá ọba ò ní ṣayín lẹ́sẹ̀ o. Àwọn òṣìṣẹ́ aládàáni náà àníròógún alákòóbá wọn ò ní kó bá wa ní kó bá yàn. Ìtẹ̀síwájú gbogbo ọ̀nà wa. Ìyálá jẹ́ bàbá lọ́jà bẹ̀sẹ̀ ń jáde lónìí kẹ́ bóde pàdé o. Gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ lágbára Ọlọ́run lónìí àjùmọ̀ gbogbo ayín jẹ. Nǹkan ò ní ṣe yín, nǹkan ò ní ṣẹ̀mí mi. Lọ́la nábì yìí sá lọ́la Jésù Olùgbàlà. Ẹ jẹ́ àgbà bí ìwọlé làárọ̀ yìí. Ojú máa yọ ńlá pètò yìí. Ó níbi tá à ń bọ́rọ̀ bọ̀. Ẹ mọ̀ pọ́rọ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú bó ti ń lọ lórílẹ̀‐èdè yìí tàbí ọ̀kọ̀ọ̀kan àwọn ọ̀rọ̀ tó ṣe kókó nípínlẹ̀. Òun làmọ́ ń bẹnu já láti lè mọ bó gangan níjọba ṣe ń tò ó. Ṣé wọ́n ń tò báyìí àbí wọn ò tò báyìí? Alright, ẹ jẹ́ sáyé lọ sójú ọjà náà bá a bá padà dé màá wá gbàlejò mi wọlé. A gbé ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ondo òun là ń lọ. Torí ìwádìí fi hàn wípé àwọn amáyémú gbà rọrùn, àwọn amáyémú ètò ẹ̀kọ́ rọrùn. Ó ṣìkù bákan bàkan. Apá ibi tá à ń lọ rè á bójú wo kí lohun tó fà á. Èló gangan níjọba ló dà sí agbọn ètò ẹ̀kọ́ yìí lọ́wọ́ tá a wà yìí. A bíbélì àti bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ẹjá kọ́kọ́ lójú ọjà náà bí n bá padà dé máa wá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ náà lẹ̀ gan ní rẹ̀gẹ̀jẹ̀ fín. Dégbèga Àlàní ló kọ tèmi ń jẹ́. Àlàní tí ó gọ̀ ẹni tó ń bá rìn ní ògbọ́n owó kẹ̀m̀bẹ̀lé ń tòdòmọ́lé ọkọ lọ́mọge. Títí dìgbà náà mò ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
1: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052. Achievers University, knowledge, integrity, and leadership.

0: ọ̀nà yìí dímọ̀ ọ̀rùn kọ́rùn-ún mọ́là ọ̀nà òdìní dímọ̀ wa tilétilé wa láṣẹ ọlọ́run ọba. Àlejò wa ti ń bẹ látẹ́gàn ṣùgbọ́n kó tó di wípé àlejò wa ó sọ nǹkankan. Ẹ jẹ́ ń kọ́kọ́ ṣàlàyé ohun tó bá ọ̀rọ̀ yìí dé láàárọ̀. Àlejò wa bó kíyín ẹ kú ojúmọ́ ṣàlàáfíà lẹ wa.
1: Ọ̀rọ̀ ní ẹ káàárọ̀.
0: Ẹ bá dárúkọ yín fáwọn aráalé kó mọ̀ pé ìyìnlẹ̀ wà látẹ́gùn.
1: Orúkọ mi tèmi tọ́pẹ́ Michael Ajayi.
0: Ó dáa, nínú àwọn ìwádìí kọ̀ọ̀kan tó tá a ṣe láìpẹ́ yìí àti àwọn ọ̀rọ̀ táwọn lámì ètò àwùjọ kan tí wọ́n ń sọ wípé lágbọn ètò ẹ̀kọ́ nǹkan ṣì kù díẹ̀ bákanbákan torí owó tíjọba sì ń dà ságbọn ètò ẹ̀kọ́ yìí ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó yẹ kó tún àwọn nǹkan ṣe. Àwa wá wò gẹ́gẹ́ bí ìpínlẹ̀ wa lápá ibi tá a wà yìí a gbìyànjú àti ṣe àbẹ̀wò sáwọn ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan ó sì ní àwọn nǹkan tó ju wa rí láfiwò pé ó dà kí ló ń tó bá irú àwọn nǹkan bí eléyìí ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí. Nínú àtò òṣùnà ọdún 2026 ìjọba ìpínlẹ̀ Ondo ya 64 bílíọ̀nù naira ó lé sí àgbọn ètò ẹ̀kọ́ láti lè fi mú ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ondo rọrùn. Ṣé ń bá mi bọ̀?
1: Bẹ́ẹ̀ni.
0: Nínú 64.5 bílíọ̀nù naira tíjọba ìpínlẹ̀ Ondo yà ságbọn ètò ẹ̀kọ́ yìí 35.1 bílíọ̀nù naira ló lọ sí iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ondo tó ń bójútó ètò ẹ̀kọ́. Nínú ẹ̀ náà láti rí 27.3 bílíọ̀nù naira tó lọ sí àsùnwọ̀n àjọ tó ń bójútó ọ̀rọ̀ àwọn olùkọ́ ìyẹn TESCOM 6 bílíọ̀nù naira ó lé òun ló lọ sásùnwọ̀n Rufus Giwa Polytechnic 4.5 bílíọ̀nù naira ó lé ló lọ sásùnwọ̀n ilé ẹ̀kọ́ fásitì Adékunlé Ajásìn tó wà lákùngbà 2.7 bílíọ̀nù naira nínú ẹ̀ ló lọ sí àjọ Board of Adult Technical and Vocational Education ṣe ń bá mi bọ̀. Nínú ẹ̀ náà láti rí 2.6 bílíọ̀nù naira 2.7 bílíọ̀nù naira tó lọ sí àsùnwọ̀n ilé ẹ̀kọ́ OAU STEC Olúṣẹ́gun Àgàgùn University of Science and Technology. Ondo State University of Medical Science òun gba 2.5 bílíọ̀nù naira. Ṣé ẹ̀ bá mi bọ̀? Nínú 64 bílíọ̀nù naira ó lé yìí náà òun ní àjọ SUBEB ló ti gba 8 bílíọ̀nù naira. Àwọn zonal offices SUBEB gba 120 million naira. Megan and Smart School sì gba 119 million naira. Ondo State Scholarship Board gba 631 million naira.

0: àwọn gan lórí ètò ààbò torí àwọn nílò perimeter fencing ìyẹn ó di wípé kan mọ́ di àwọn. Pẹ̀lú owó tàbùà-tàbùà tó wá lọ sí agbọn ètò ẹ̀kọ́ yìí àti àwọn ipò àìlera táwọn ohun amáyémẹ́tò ẹ̀kọ́ rọrùn sì wà nípínlẹ̀ Ondo, irú iṣẹ́ wo lẹ rò pé kinní yìí ń rán sí àwọn òbí tó ń fọmọ wọn sílé ẹ̀kọ́ ìjọba?
1: Ẹ ṣe Àlàní. Fún ìbéèrè yìí, mo ní ìkọ̀ọ̀kan.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìbéèrè náà tèmi á béèrè ni pé ǹjẹ́ iye owó tẹ sọ, ǹjẹ́ òun ni ìjọba fi léde lóòótọ́ àbí tó fún ẹ̀ka ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ondo? Ǹjẹ́ ohun tí wọ́n fi léde tí àwọn ènìyàn rí, ǹjẹ́ òun ni wọ́n fún wọn lóòótọ́? Nítorí pé tó bá jẹ́ pé nǹkan tó fún wọn lóòótọ́ ni ohun tí wọ́n fi léde, àárẹ̀ ìyàtọ̀ nínú àwọn iléèwé kéékèèké àti gíga ti iléèwé ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ àti iléèwé ẹ̀kọ́ gíga bíi ti Adékúnlé Ajásin University Àkùngbá Àkókò. Tí a bá gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, a rí pé pẹ̀lú ìjà àti ariwo òun ni àwọn tó ń ṣiṣẹ́ ní yunifásitì náà tí wọ́n sọ tí wọ́n pariwo kí ìjọba kó tó padà ṣe wá sọ pé ókè, torí pé ẹ̀ ń pariwo, torí pé ẹ ti fi ìwọ̀nú yín hàn, wọ́n tún fi wọn ní ₦1 billion láti fi san àwọn kọ̀ọ̀kan. Tá a bá tún sọ, ẹ rí owó yìí kò lè ṣe anything nínú ètò ẹ̀kọ́ ní Nàìjíríà tá a wà. Tá a bá wo nígbà tí gómìnà Mímíkò tí wọ́n wà, a rí pé owó tí ìjọba àpapọ̀ tí wọ́n fún wọn, ìlọ́po mẹ́ta ẹ̀ òun ni ìjọba ìsìn tí wọ́n ń gbà. Tá a bá dẹ̀ wo nígbà náà, gómìnà Mímíkò wọ́n gbìyànjú nípa tiwọn, and tá a bá wo nsìn, ohun tí gómìnà Mímíkò ṣe nígbà náà, à ń wò pé ó yẹ kí gómìnà tiwa tìsín Ayédàtiwa kí wọ́n ṣe ìlọ́po mẹ́ta ohun tí ó ṣe nípa ti ètò ẹ̀kọ́ nígbà náà. Torí owó tí wọ́n ń gbà, ó ti dá ìlọ́po mẹ́ta tí gómìnà ìgbà yẹn náà ń gbà. So gbogbo àwọn yìí àti pé àwọn ìgbáyégbádùn, àwọn ohun mèremère tó yẹ kí wọ́n fi owó yìí ṣe, ǹjẹ́ wọ́n fi ṣe? Tá a bá wo àwọn primary and secondary schools wa.
0: Ibi tí mo fẹ́ ká lọ gangan náà nìyẹn pé basic education yẹn, àwọn ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, ìwọ ni primary o, ilé ẹ̀kọ́ girama o. Ẹ jẹ́ ká kọ́kọ́ dúró sórí ibẹ̀ náà kó tó di pé a lọ sórí àwọn ilé ẹ̀kọ́ gíga. Ẹ jẹ́ béèrè pé pẹ̀lú ó lé ní ₦64 billion tí ìjọba ìpínlẹ̀ Ondo tó dà ságbọn ètò ẹ̀kọ́ lọ́dún 2026 tí wọ́n yà sílẹ̀ fún àgbọn ètò ẹ̀kọ́ lọ́dún 2026 yìí, ṣé àbájáde owó yìí tó ń farahàn lórí àwọn ohun amáyémúgbà ẹ̀kọ́ rọrùn, bóyá àwọn ìwé ni o, bí wọ́n ṣe kọ́ ilé ẹ̀kọ́ ni o, àwọn yàrá ìkẹ́kọ̀ọ́ ni ó ń farahàn bí nírò tiyín gẹ́gẹ́ bí lámì ìtọ́?
1: Kò farahàn bó ṣe yẹ kó farahàn.
0: À ń bá yín bọ̀. Hello. Ojú òpó yìí. Hello, àlejò wa ṣe ń gbọ́ mi? Ojú òpó yìí.
1: Mo ń gbọ́ yín.
0: Ẹ dákun, ẹ tún ìdáhùn yín yẹn.
1: Wọ́n kọ́ àwọn mega schools, then àwọn ìwé wọ́n pe fáwọn ènìyàn nígbà náà. Ẹ rí pé kò sí ìlú tí wọn ò ṣe sí nípa ti ètò ẹ̀kọ́ àwọn ti girama àti ti ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀.
0: Nígbà wo lẹ̀ ń sọ yìí?
1: Nígbà mìíràn wá nígbà ti gómìnà Mímíkò. Nísìnyí tí gómìnà wa tí wọ́n gba ìlọ́po mẹ́ta owó tí gómìnà Mímíkò ń gbà nígbà náà, à ń wò pé ó yẹ ká lè rí ìlọ́po mẹ́ta iṣẹ́ tí gómìnà Mímíkò ṣe. Ohun tí à ń expect, tí à ń retí lọ́wọ́ ìjọba nìyẹn. So tá a bá wo, lóòótọ́ ìjọba gbìyànjú lórí gbígba àwọn olùkọ́, wọ́n gbìyànjú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, on gba awon

0: olùkọ́ ṣùgbọ́n kò tí ì tó ta bá dé àwọn àwọn iléèwé a rí pé àwọn kùdìẹ̀kudiẹ kan yìí wà láti lè dí abẹ̀ wọn kí wọ́n gba àwọn olùkọ́ sí láti lè jẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n rí olùkọ́ láti kọ́ wọn ní ilé ẹ̀kọ́.
1: Yàtọ̀ sí gbígba àwọn olùkọ́ yìí, torí ìjọba ìpínlẹ̀ Ondo ń pariwo lójoojúmọ́, àwọn ń gba àwọn olùkọ́ o, àwọn ń gba àwọn olùkọ́ o, àwọn kùdìẹ̀kudiẹ wo lójú tiyín lẹ̀rọ pé ó yẹ kí ìjọba ìpínlẹ̀ Ondo mójútó báyìí ní agbọn ètò ẹ̀kọ́ nípínlẹ̀ yìí?
0: Ẹ ṣe nípa ohun tí èmi fẹ́ kí wọ́n mójútó àbí tán mójútó ni pé ta bá wo àwọn iléèwé wa àwọn iléèwé àwọn odi iléèwé tó pọ̀ ló ti ń wó tó ti ń bàjẹ́ tó ń bàjẹ́ so kò sí nǹkan tá à ń pè ní maintenance culture that maintenance culture kò sí so àwọn existing schools facilities gbogbo wọn ti bàjẹ́ tán torí pé wọn fi kún wọn lórí new àwọn kankan bẹ̀ tó bá jẹ́ pé wọ́n ń ṣe àwọn nǹkan yìí ò ní bàjẹ́ ta bá wò ó nígbà mìíràn inú iléèwé a máa jò àwọn ọmọ iléèwé wọn wà ń bẹ̀ mo rí fídíò kan ní sáìdì orí omi nígbà kan tí àwọn ọmọ iléèwé wọn jòkó sílẹ̀ lẹ̀ tí wọ́n fi ń kọ̀wé kò yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tí ìjọba tí wọ́n lè sọ pé wọ́n allocate ₦64 billion
1: ó lé
0: sí ibì kan láti fi ṣe ó lé so ó yẹ ká lè rí ipa owó yìí nínú ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ondo ó wà lára nǹkan tí ní gbogbo Nàìjíríà tí ìpínlẹ̀ Ondo tí a fi ní àfàsẹ́yìn àbí àfìsẹ́yìn díẹ̀ nípa ṣíṣèjọba ta bá wo Ọ̀ṣun àbí Ògùn àbí Èkó ká má tẹ̀ sọ̀rọ̀ tẹ̀ kó Ògùn Ọ̀ṣun ká wò sí ìpínlẹ̀ Ondo ti wá ń bí ó yàtọ̀ pátápátá. Ó yàtọ̀ pátápátá.
1: Bẹ́ẹ̀ bá wo àlàkalẹ̀ tí mo ṣe kó tó nípa bẹ̀rẹ̀ ìbéèrè dáadáa. Ẹ rí pé nínú ó lé ní ₦64 billion tíjọba ìpínlẹ̀ Ondo yà sáàgbẹ̀ ètò ẹ̀kọ́ lọ́dún 2026 yìí. Wọ́n pin ní sọ̀rí sọ̀rí ó ní iye tó lọ sí àsùnwọ̀n àwọn ilé ẹ̀kọ́ gíga kọ̀ọ̀kan. Ó ní iye tó lọ sí àsùnwọ̀n suburb. Ṣé ń gbádùn mi?
0: Bẹ́ẹ̀ni.
1: Ó ní iye tó lọ sí àsùnwọ̀n àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n bójú tó wọ́n wo agbádá ètò ẹ̀kọ́ yìí. Ta wá ló yẹ ká bì léèrè ta lẹ́ni tó yẹ ká fà létí aṣọ gan nísàn án torí gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe sọ ẹni ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ yàrá ìkẹ́kọ̀ọ́ bójúmu tó àga aṣọ àwọn ọmọ ilé ẹ̀kọ́ míì gan ó ti fàyà ń bàrá àdí tí wọ́n ti gan á bíbélì àti bẹ́ẹ̀ lọ. Àti ráwọn ìjọba ìpínlẹ̀ tó jẹ́ wípé wọ́n ń pèsè aṣọ ilé ẹ̀kọ́ fáwọn akẹ́kọ̀ọ́ wọn ìwé àti bẹ́ẹ̀ lọ. Nípínlẹ̀ Ondo ṣé gómìnà ti ń bẹ lórí àlééfà ló yá fà ń ṣòkòtò ni àbí àwọn ọ̀gá iléeṣẹ́ tó ń ṣojú ètò ẹ̀kọ́ yìí ló yá fà ń ṣòkòtò iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ondo tó ń bójútó ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ni àbí ta ló yẹ ká fà àbáwọn aráàlú gan ṣé ìṣe àwọn òbí? Hello. Ojú òpó yìí ò mọ̀ bá a sọ̀rọ̀ ẹ lónìí.
0: Hello.
1: À ń gbọ́ yín báyìí. Ta ló yá fà létí aṣọ gan lórí ọ̀rọ̀ yìí?
0: Gómìnà ni a lè fà létí aṣọ tí a lè sọ fún pé bàbá ẹ jọ̀wọ́ ẹ bá wa fi kún àbí kí ẹ bá wa sọ fáwọn èèyàn yín àwọn ló fi wọ́n bẹ̀. Àwọn kó tó gbé ìgbésẹ̀ kan àbí ìkejì wọ́n á fi tó gómìnà létí pé gómìnà nǹkan ta fẹ́ ṣe rèé. So gómìnà ni a máa sọ fún ta máa fà létí aṣọ pé gómìnà ẹ bá wa gbìyànjú sí kí àwọn ọmọ wa kí wọ́n lè jẹ èrè ìjọba àbí kí àwọn iléèwé wa kó lè bójúmu tó bá ti da pé kán wo standard iléèwé a ó pé òun ló jẹ́ kí àwọn private schools kán fi láwọn èèyàn àwọn èèyàn wá ti mú àwọn ọmọ wọn lọ sí private schools díẹ̀ làwọn ọmọ tó wà ní public schools èèyàn iléèwé ìjọba torí àwọn nǹkan tí à ń sọ yìí tí ẹni tó rí pé nínú ibi tí iléèwé tí ọmọ ń wà ó rí pé òjò ń rọ̀ ó ń pa wọ́n kò bójú mu tó a wo pe a ki omo ma ba ka isan abi ki a to ma ba so mo a mu lo ibi to je pe o wa o ni awon facilities to wa okay e ma binu pe mu fi awon
1: kosewu
0: so awon facilities to wa okay die a mu omo e lo be then to ba ya wa ri pe awon omo die awon omo kereje lo ma lo ile iwe tijoba tori ijoba o gbiyanju to a nbe won ki won gbiyanju si tori mo nso mo ni owo ti gomina mimi ko ton gba nigba idake iloku meta e ni won gba so a nwo pe pelu iloku meta ti won gba o ye ki won le gbiyanju ju ti gomina mimi ko igba yen a dupe lowo ijoba o lori nkan meji won soro nipa a se kagba graduations and ceremonies to won put ton fi gbendeke si abi kon ma se abi kon se ni won ba ari pe o tu je ki awon obi kon tu lowo lowo die lati re owo fi se nkankan and then won tu ni iwe ti awon mo nlo aburo le lo iwe ti egbon lo to ba je be ni gbogbo ọdun ni won ma n tu iwe ra fun awon ọmọ wa ṣugbọn eleyi ijọba Ondo State won ri yen ṣe ade gbosuba fun won lori eleyi
1: ijọba da o le ni 64 billion naira sagbon eto eko nipele Ondo ṣe n ba mi bo
0: ben
1: won gba awon oluko ki lo n te ro ko ṣokunfa e to je pe popo awon obi won si n ri gege bi isoro lati ko omo won lo sile eko ijoba
0: gbogbo ohun ta n so yi naa ni o je isoro le wo pe iro emi bayi ki mu omo mi lo si ile iwe to je pe abala kan nibe o ti fe wo abi ojo n ro sinu ile eko
1: ibi
0: tawon omo ti n gba eko yara ikeko so ojo n ro sibe mi o le fọwọ mọ síbẹ because tenity ba ṣẹlẹ kìí ṣe gómìnà àbí commissioner ni wọn máa bá wa jí ọmọ padà ńgbà tí ohun búburú god forbid tó bá ṣẹlẹ sọmọ wa so kó tó ṣẹlẹ àwa náà wò pé kó tó ṣẹlẹ ẹ jẹ ká ṣe báyìí ó dìgbà tí gómìnà wa ní ìpínlẹ Ondo kò ń ṣe bí gómìnà mímí kò ṣe ṣe kán tún ṣe jù bẹ́ẹ̀ lọ because gómìnà mímí kò máa sọ wọn gbìyànjú nípa ètò ẹkọ
1: ẹyin ò rò pé ọrọ̀ ajé nígbà gómìnà mímí kò ó rọgbọ ju àkókò yìí lọ.
0: ó rọgbọ ṣùgbọ́n nígbà tá a bá ń sọ pé gómìnà ń gba ìlọ́po mẹ́ta ohun tí gómìnà mímí kò gbà kí ló yẹ ká máa retí bí kò ṣe pé ìlọ́po mẹ́ta ohun tí gómìnà mímí kò ṣe.
1: Bùdà àlejò wa ẹ ti ṣeun ẹ jẹ́ ká lọ sí ojú ọjà bá a bá padà dé àfàwọn ará ilé lórí ọ̀fẹ́ láti gbẹnu sọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ láàárọ̀ ẹ̀ ẹ kú kalẹ̀.
2: My brother, I hear say Lafarge don't change name.
3: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. Where Ella built Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty HTRM construction for this week country since 1960.
4: HBM Nigeria, formerly Lafarge.
3: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, beyond buildings.
5: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements and fees from the university's website www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. screening holds on Saturday, the 4th of July, 2026 at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052. Achievers University, knowledge, integrity, and leadership.
6: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aré kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
8: Dem say monkey smart, na because the tree near. But now monkey will jump pass the eye, they quick see.
9: Don't call me auntie.
8: This Big Brother Ninja season 11 go hot pass pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
10: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja season 11. Sharply recharge a decoder. Make you not for miss anything, no. All the gas goes, they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream if you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ekaabo pada eyin alara wa oro nipa agbon eto eko papa julo nipele Ondo o na ni nkan ta mi benu ja 64 billion naira o le ni billion 64 owo naira oni ijoba ipinle Ondo ya fun agbon eto eko nipin lodo sibe awon eyan si nkun pe eto eko yi ko bojumu to nipele Ondo awon yara ile akawo yara ikeko gbogbo egbogbo abibili ati bebe lo bawo loro iseri loju tiyin gege bi ara le 0816 251 9991. Hello, somebody ekaro.
2: Yes sir, ekaro sir.
1: Oruko yin lati bo
2: Akinwumi lo nso latakure
1: en so nle
2: in nkan to ko sele bi pe se ri awon ijoba wa won won tin paroju
1: lọ́nà wo
2: gbogbo owó tó sọ pé ó wà nínú budget yẹn owó yẹn wọn kì í release owó yẹn o ẹ̀sà ẹ má jẹ́ ká tọra wa.
1: Ṣé ohun tẹ́yìn náà ń sọ ẹ̀yìn náà ń bàlejò wa láàárọ̀ yìí tó pọ̀ tó ní ṣé lóòótọ́ gangan náà fowó yẹn jáde.
2: Mo support nǹkan tó sọ 100% owó yẹn figure lásán ni tẹ bá lọ sáwọn ilé ìwòsàn ẹ lọ sí school ojú àtì ní pé ṣèjọba lónìí bí ṣe bí akọ̀ròyìn lẹ́yìn ẹ lọ náà mi ò sọ takurẹ́ o ẹ lọ sáwọn local government schools wọ̀n yẹn.
1: Àti rìn káàkiri ló bá àkòrídé.
2: Ti àwọn àkókò yẹn ojú máa gbà yín tì pé ẹ ti ẹjọ́ ọmọ Nàìjíríà. Wọ́n dẹ̀ ń kọ budget fún kínní lọ́dọọdún they will not do it. Wọ́n ní ṣe àwọn assembly wa mi ìmọ̀ṣẹ́ tó ń ṣe àwọn ọmọ orílẹ̀ èdè yìí a ti gbọ̀jẹ̀gẹ́ jù ó yẹ ká ti lọ protest fún wọn. You are not doing your job. Èyàn máa ma kọ bọ́jẹ̀tì wá fún yín lọ́dọọdún ẹ̀dẹ̀ máa ma pàṣẹ ẹ̀ wọ́n ọ̀dẹ̀ ní implement ẹ̀. What kind of governance is that? Arant rubbish, arant nonsense. So ẹ̀yin akọ̀ròyìn la máa bẹ̀ torí ẹ̀yin ló dàbí pé ìjọba máa ń tètè gbọ́rọ̀. Ẹ máa sọ fún wọn tó bá jẹ́ 1 billion ẹ fẹ́ fi sí ilé iṣẹ́ kan lọ́dún ẹ fi síbẹ̀ kẹjẹ kára ìlú dẹ̀ mọ̀ kó owó yóò ẹ náwó yẹn. So nkan tó ń bàlú jẹ́ nìyẹn.
1: Ẹ̀dákòókè lẹ porúkọ yín lẹ́ẹ̀kan sí.
2: Akinwumi Latakure.
1: Máa tọrọ orí ọ̀fẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ iléeṣẹ́ yìí láti fún mi lórí ọ̀fẹ́ àti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi léde lẹ́yìn ètò. Ẹ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí mi pé ọ̀gbẹ́ni Akinwumi láti Àkúrẹ́ òun ló ń sọ̀rọ̀. Alọ́rọ̀ lẹ́yìn àsọ. Ẹ ṣeun gan ni. Ẹ ṣeun. 0816 251 9991 0816 251 9991. Hello, ẹ kú ojúmọ́ o. Hello, ẹ ti wà ń bẹ̀ o.
3: Ẹ káàárọ̀ o.
1: Ẹ ṣe o. Hello, à ń gbọ́ yín.
3: Ẹ lẹ sà láti fún.
1: Orúkọ yín.
3: Mr. Ọlajide Adéyí.
1: Oya, ẹ ń sunlẹ̀.
3: Yàrá school tó wà ní opposite ilé mi níbí yìí. Ó ti tó ọdún bíi mẹ́ta mẹ́rin. Èmi ni chairman SB school yẹn. Kò sí toilet, kò sí ibi táwọn ọmọ ti lè tọ̀. Inú igbó ni wọ́n wọ̀ tí wọ́n ti lọ ń yàgbẹ́. Ẹ wo ìjọba Nàìjíríà ẹ jẹ́ kán ṣàtúnṣe sí o. Ọlọ́run ó wà pẹ̀lú wa.
1: Dada, ẹ ṣeun. 0816 251 9991 0816 251 9991 lójú òpó tó wọlé láàárọ̀ yìí. Hello, somebody ẹ kú ojúmọ́ o. Hello. Ẹ ti wà ń bẹ̀. Ẹ ṣe orúkọ yín láti bò. Oya.
4: Ẹ jọ sàárẹ̀ kan tẹ́lẹ̀mí kan fẹ́ sẹ́ni pé ṣé ẹ rí superb mọ òṣìṣẹ́ kankan. Gbogbo primary school tó wà ní ojú ẹni ká lọ wù gbogbo ẹ̀lú tí wọ́n palẹ̀ kò sí iṣẹ́ kankan tá ṣe. Ìyá ó lè dì sí nílà sẹ̀. Tá ò bá lọ wọ àwọn school rẹ̀ á ti rìn ní superb pé náà wá wọ ọ̀pọ̀ lọ bẹ̀rẹ̀ wọn òṣèlú tẹ̀. Gbogbo ọmọ tó wà ní àwọn primary school yẹn wọ́n ti kọ́ wọn kúrò mẹ́. Wọ́n ti kọ́ wọn lọ primary school.
1: Oda 0816 251 9991. Hello, ẹ kú ojúmọ́ o.
5: Hello.
1: Ẹ ṣe o.
5: Nǹkan sọ yìí pé ká fi iṣẹ́ nu dákẹ́ ni o. Oye yín.
1: À ń bá yín bọ̀.
5: Tẹ́ ẹ bá lọ sí ìgbèríko ẹ rí àti rí ọ̀pọ̀lọpọ̀. Oye yín. So ká fi iṣẹ́ nu ká dákẹ́ ni. àwọn tó wà ní ìtànáǹsì ìjọba gan àwọn ló kàn ń ṣe wọn kàn ń ṣe bójúbójú fún ará ìlú ni olúwa ràn wá lọ́wọ́.
1: 0816-251-9991 ẹ̀lú ẹ̀kú ojúmọ́ o.
6: ẹ̀lú ẹ̀ka rẹ̀ sọ.
1: ẹ ṣé o.
6: ṣẹ́gun ló ń sọ̀rọ̀ láti ìlú ìlàjẹ̀.
1: ẹ̀yìn sọ nílẹ̀ sá.
6: ẹ ṣàṣẹ ní ọ̀rọ̀ tí ẹ sọ láàárọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ tí ó wúni lórí tó dẹ̀ ní tó dẹ̀ mú tó mú ìlọsíwájú bá ìlú. ṣé ẹ ní nǹkan tẹ́ ẹ sọ yìí àpá ẹ bá dé àwọn schools ẹ̀tọ́ sálẹ̀ ní irú ìlàjẹ̀ tó jẹ́ rẹbaráre rẹ̀ ẹ̀ rí wípé gbogbo owó tí wọ́n ní wọ́n bọ́jẹ̀tì yẹn kò máa talize kò sí nǹkan kan bẹ́ẹ̀ ti sọ pé àwọn ọmọ máa jòkó sílẹ̀ ìlàjẹ̀ jẹ́ nọmba wán nínú ibi tí wọ́n ti ń jòkó sílẹ̀ tí wọ́n ti rí aga tí wọ́n ti ní school tí wọ́n ti ní ibi tí àwọn ọmọ ti lè kọ̀wé a good facility. So inú mi dùn sí ọ̀rọ̀ tó jáde láàárọ̀ yìí. Fat ọlọ́run dẹ̀ wọ́n máa ràn yín lọ́wọ́.
1: Dà ẹ ṣe o.
6: Ká máa fẹ̀ wọ́n kó ṣe. Sunday tó àti àtúnṣe.
1: Ìjọba ń gbọ́. Ìjọba ń gbọ́. 0816-251-9991. Hello, ẹ kú ojúmọ́ o.
7: Hello, ẹ káàárọ̀.
1: Ẹ ṣe o.
7: Mr. Ayesa ni láti Àkùngbà Àkókò.
1: Ẹ sún lẹ̀.
7: Ilé school kan wà ní àdúgbò mi tó jẹ́ pé àwọn ọmọ school kò sí toilet kò dẹ̀ sí kíní inú gbóná máa ti tó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun sá.
1: 0816-251-9991. Hello, ẹ kú ojúmọ́ o.
8: Ẹni ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ o.
8: Ẹ kú ètò sá. Gẹ́gẹ́ bí.
1: Orúkọ yín láti bò.
8: Oh sorry. Ọlọ́run wà ló ń sọ̀rọ̀ láti Ìlàrámọ̀kì.
1: Ok.
8: Olùṣọ́àgùtàn Ọlọ́run wà. Gẹ́gẹ́ bí ẹ ti sọ wípé wọ́n pín àwọn owó sí àwọn ètò ẹ̀kọ́. Bàbá yẹn dẹ̀ sọ wípé owó tí wọ́n pín it was just ordinary people wípé wọn ò tí ì rí. So ó bẹ́tà ká gbé ìgbésẹ̀ lórí owó yẹn bóyá ó ti débi tó yẹ kó dé number one.

0: ekeji awon school won yen to ba je pe owo yen ti de ibi to ye ko de ehn awon ti owo yen be lowo e kon le boju to awon school won yen ibi to ti need share friends everything so kon le gbe igbese le lori se nbo mi sir owo yen ti won so pe o jade ibi to post awon owo won yen si ibi to wo lo so kon le pe awon yen soju ise to ba di pe owo yen ti de odo won looto condition ti awon school won yen wa ti won fe need owo si ka gbele won lowo ki governor de mo ti pe to owo ti de bi te yo ko de o ise ko ma lo kon de ma ya awon ise yen wo
1: da da da ashe 0816-251-9991. Hello, Eko Jumo.
2: Ah, Ekaro.
1: Eshio.
2: Ekaro Lutu.
1: Eshio.
2: Gbogbo nko de gbe se laaro yi inu mi dun gidigidi. Odosun lo soro lati Oba Akoko.
1: A n gbo yin.
2: Ehe. Ṣe in the last week at, o n jabe ni gbogbo ma ko gba agun ijoba wa, ko ye ko ri be. Gbogbo ẹ jẹ́ ká wo àwọn counterpart ẹ wo oyè báńkì gbogbo iṣẹ́ tó ṣe à ń gbọ́ ó bó dẹ̀ ṣe ń gbé sórí ètò lájẹ̀ ń gbọ́ nígbà ọgbọ́ kí ló jẹ́ kí gómìnà wa ò lè máa ṣe bẹ́ẹ̀ kí ni àkókò rẹ̀ àkókò mo wà mi lè rí nǹkan tọ́ka sí pé nǹkan báyìí ni gómìnà wa ṣe a lè dẹnu bọlẹ̀ ká kàn máa wòóràn gbogbo kí ni wọ̀nyí ó jọ àwọn tó ń sáà ń ṣe yìí. Fún àǹfààní ara wa ni kí àwọn ọmọ wa wà ní school ọlọ́run má jẹ́ kí ilé wó pa wọ́n ṣé nǹkan tó dáa ni yàtọ̀ sí ètò school nìkan àwọn areas míì àti ẹ̀rí nǹkan tí a lè tọ́ka sí pé gómìnà wa ń ṣe báyìí agbóríyìn fún akọ̀mọ̀gbọ̀n ẹnìkan kan máa jí láàárọ̀ a máa pèsè pé ọlọ́lá gómìnà ó ṣe báyìí ó ṣe gbá ó ṣàwo ẹ jẹ́ ká ronú sí o.
3: 0816-251-9991. Hello,
1: Ekaro.
3: Ekaro, sir. Eshe o. Mo ba ni adura e ba ni jare ni be loruko Jesu. Amen. Oruko mi ni Wòlíì David Solomon. Emi de lati lo Akoko. Mo dupe pe e soro kan lekan eleti eyan awon school kankan. Ta gbogbo owó tá à ń gbọ́ yìí a kà ń fetí ń gbọ́ ni tó bá jẹ́ pé lóòótọ́ ni owó yẹn wà wọ́n máa ná wọ́n ṣe ń ná àlíṣi owó wáẹ́kì wọ̀nyẹn ó yẹ kó ní nǹkan tí ìjọba máa ṣe lórí owó wáẹ́kì jẹ́ sírí wáẹ́kì báyìí tẹ́ bá gbọ́ iye tó wù ẹ̀ jẹ́ má dẹ̀ sọ pé wọ́n sọ pé wọ́n fi oyè kan sílẹ̀ wọ́n kàn ń tàn wá ni mo dẹ̀ mọ̀ wí pé ọlọ́run á ṣe kí ni a mú akó olùkọ́ ẹrú ẹ kú ètò.
1: 0816-251-9991.
4: Hello.
1: Ẹ kúrò ní rédíò yín sá.
4: Ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀.
4: Ẹ kojúmọ́.
1: Ẹ ṣé o.
4: Ẹ orúkọ mi ni olóyè Sunday Owóyẹmí láti ìlú Òde Èkìtì Community, Àkúrẹ́ North.
1: Ìlú ń gbọ́ o.
4: Àtọjọ́ tí wọ́n ti dá skúù sílẹ̀ ní Òde Èkìtì, orí ọ̀fẹ́ Ọlọ́run làwọn èèyàn fi mọ́mọ sí skúù yẹn. A dẹ̀ ti kọ̀wé lọ sí ọ̀dọ̀ gọ́vnà láti lè bá a tú skúù yẹn kán bá a tú kọ́ wọn promise wa títí di mo ṣe ń sọ̀rọ̀ yìí kò sí nǹkan tán tí ì ṣe sí gbogbo ẹ̀ a tó kọ sí superb the same thing a ya fọ́tò gbogbo ẹ̀ la kó lọ bí skúù yẹn ṣe rí so láti gba 1957 táwọn bàbá wa ta ti ṣe skúù yẹn ó ti dẹ́gẹ́rẹ́ mi tì ṣùgbọ́n orí ọ̀fẹ́ ọlọ́run làwa community ta fi ń ṣe skúù yẹn ló fi ń lọ so tán bá débẹ̀ tí wọn bá yànyàn kan lọ wọ àwo skúù yẹn ìfún ẹnu abiyamọ àṣeyàn. Ẹ ṣe.
1: 0816-251-9991. Ẹ ti wọlé o, ẹ káàárọ̀. Hello.
5: Hello.
1: Ẹ ti wà ń bẹ̀.
5: Ẹ káàárọ̀.
1: Ẹ ṣe o.
5: Ẹ kú ètò.
1: À ń gbọ́ yín.
5: Akin látòdò.
1: Ìlú ń gbọ́ o.
5: Ọ̀rọ̀ tí ẹ mú wá láàárọ̀ ọ̀rọ̀ gidi ni. Ó dẹ̀ ká lè dá sí díẹ̀ náà. Ṣé rí ọ̀rọ̀ ìjọba? Mo gbọ́ pé sọ̀rọ̀ mímí kò lẹ́ẹ̀kan.
1: Àlejò wa ló sọ̀rọ̀ mímí kò.
5: Àwọn skúù tó kọ́ ń gbà wọ̀nyẹn tán ní mega skúù. A discover pé skúù wọ̀nyẹn

0: now o she was standard angudo she school ko was standard government is a continuum don't continue o ye ki awon school won yen ka tu kosi ka kosi ka tu ma bere si maintain the other schools ko da ka won mo lewe wa ni school ko si ko wa conducive awon obi won o le mo mo won lo be gba to ba wa conducive awon teacher inu won o ni dun ati duro sibe awon da bi pe teacher kan wa inferior si kan so owo ta n so won yin gba to wo yen ba n jade o ye ka le ma lo wo yen si ona to to ni to to ni many of the schools especially Ondo East, Ondo West across the state but ta ba n se die die ta n ri but ta ba ti fe se carry post standard o se pe ka se school odun meji meta ko ti tun baje so to ba standard ko ida ki a se school ki mama le joko sibe so ejo eyin na le journalist le sumo awon joba ju ton ba bere si renovate awon school won e ri pe teacher wa o won te qualify teacher si wa won qualify that the buildings are dilapidated so sent only mama e duro be
1: da
0: e se gan
1: da se 0816 251 9991 hello e ko jumo
2: e ka ro sa
1: e se o
2: lori lati be ni
1: sa o ya ara le nteti o
2: e sa nkan to le ri si oro to wa le ni wipe she remote of our school ni odo wa ni bibayi won fi be yen ni teacher ni igba koko especially primary section and secondary section and then taba lo secondary section yen awon omo to wa nbe won ni discipline that is why ti most of awon obi won fi ma so wi pe awon le fomo awon si public school man. You have no discipline se gba teyan ba ma ro mo ni gboro o wa awon teacher to wa nbe si o tu ka won mo bawo le se ma expect ki awon obi fi omo won si ro school ni so a ma ro ijoba pe kon jo kon yan da awon teacher gidi fi wa a nilo teacher dada to be like won gbagbe awa si apa ti akoko ni ile bayi
1: da
2: won ba fun wa ni teacher ti teacher yen ba ton ba koju mu dia won le handle awon mo yen ni ona to to ejo e ba paro wa si awon
1: ijoba na ngbo ijoba na ngbo 0816 251 9991 hello e karo
3: hello e karo sa
1: e se o
3: ada fun isa e ko eto
1: anbayin bo
3: oruko mi ni oju ajiromo ke lati lo ka kuko
1: awon ara le 30
3: awon ti won ti n soro lati kan won ri oro so bo mo fe bi ijoba wa ni Ondo State kini a le so pe aye da ti wa se fun wa gun awon assembly wa ta yan si bi e ni okankan ni local government kankan kini won se fun wa assembly wa ni oke oka nbi kini o se fun wa igba ti awon assembly wa nbe council lo wa nbe ni orisirisi ti won o se kankan ta ba lo si awon primary school won e ba awon secondary school gbogbo wo ti won so lori radio yi bayi iro patapata ni owo yen wole lati odo tinubu si odo awon governor àwọn gómìnà wọn push owó yẹn síta láti lè sọ pé wọn fi ṣe kan tó tọ ẹ lọ sí èkìtì tí wọn bá dé èkìtì báyìí àwọn títí èkìtì ó ń dán gbọnrin gbogbo títí wa ní Ondo State kò síbi tó dáa ilé ẹkọ wa kò sí ibi tó dáa a ní omi a ní iná a ní kọkan à ń jìyà a dẹ ní àwọn assembly a ní rẹpù a ní kánsílọ lóríṣiríṣi wọn dẹ ń gba owó tabua àwa tá a dìbò fún wọn ìyá dẹ ń jẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mo mọ̀ pé lọ́jọ́ kan gbogbo wọn pátápátá ni wọ́n máa jíyìn kan tí wọ́n ṣe lágbára lọ́wọ́ oríwá òní gbàgbọ́dọ̀ ẹ̀kọ́ ètò.
1: Ẹja sáré tajà kúrò lọ́nà.
4: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
1: 0816 251 9991 Lojopo to wole la ro yi oro nipa ipo ti awon ile eko papa julo ile eko alakobere ile eko girama ile eko payamori ta ko ni primary to wa ni pele ondo na la nbenuja pelu o le ni 64 billion naira ti joba ipele ondo ya sori eto eko lodun 2026. Hello, eko jumo.
3: Eko jumo.
1: E shuru ko yi. E so le.
3: Ta ba ni ka wo gbogbo nkan to sele ni nipa eto kan ni Ondo. A ri pe a le so pe ijoba gbiyanju. Ni Ondo bi ise, most of awon tisha to wa lodo ni primary school section gbogbo won lo tin ta bede Adeyemi tan. Se understand mi.
1: Ke le so.
3: Mo ni most of awon teachers primary school to wa Ondo bi bayi.
1: Ni Ondo City abi?
3: Ondo City be sir. Ele ujade ke enjo ti gete kan ti mo so. Ni mi ni ma daruko awon school primary school kan. Ko si obi to le laju ele nsin ko le ni ko mo ndo si primary school. Se ibi ti oni nti rufe ti shida mi ni ka so ni. Abi ibi ti oni sense ara to je pe awon mo gan pe won. Àwọn ọmọ tó mọ ohun àwọn lọ́wọ́ tábà wọ̀nyẹn ló wà ń bẹ̀. Tẹ́lẹ̀ pé òbí ò lè fi àwọn ọmọ wọn sí private school. Àmì sí primary school ní àsìkò táwa ọlọ́run àwọn ọlọ́wọ́ ẹ̀kọ́ ètò.
1: Ọ̀dà ọ̀dà 0816251-9991. Ẹ kú ojúmọ́ o.
7: Ẹ kú ojúmọ́.
1: Ẹ ṣe o.
7: Comrade Olúìsìjọlá, òun ló ń sọ̀rọ̀ láti Ọ̀wọ̀.
1: Àwọn ará ilé ń tẹ́tì.
7: Kì í ṣe ìgbà gbogbo náà lálẹ́ dẹ́bi fún ìjọba. Mo rí pé mistake kan tí ìjọba máa ń make ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa ń gbé iṣẹ́ jáde. Problem tí ìjọba ní òní supervision. Ó yẹ wọ́n ti gbé owó jáde fáwọn kan bẹ̀tẹ̀ àwọn ajókòó lé owó yẹn ṣẹ́ tán. So eré àbí tí mo ti rí ti ìjọba dì mú nìyẹn ó ṣe kó ń gbé owó jáde. Then kó supervise. Tọ́ba supervise ìgbà ìgbọ̀n la tó bá rí orí ọ̀rọ̀ tá à ń sọ. Then EU mega school is a misplaced their priority. Ẹ̀wọ̀ àwọn mega kan wà báyìí. Owó tó fi kọ́ mega yẹn, ó yẹ kó fi renovate àwọn schools, kó dẹ̀ ra àwọn equipment, kó ra sí àwọn schools. So that àwọn akẹ́kọ̀ọ́ wọ́n ní nǹkan kọ́, wọ́n ní nǹkan lò, àwọn olùkọ́gun wọ́n ní nǹkan kan, wọ́n dẹ̀ ní nǹkan lò. So the problem we are having. The issue of a mega school is a misplaced priority. Owó tó ná sí oyè kan lò fún existing schools to renovate and take care of pupils and teachers. Comrade Olúìsìjọlá ló sọ̀rọ̀ láti Ọ̀wọ́ ẹ̀kọ́ ojúmọ́.
1: Ẹ ṣe gan ni, ẹ ṣe gan ni. 0816251-9991. Hello, ẹ̀kọ́ ojúmọ́ o.
8: Hello, ẹ̀kọ́ ojúmọ́.
1: Ẹ ṣe o.
8: Olú ni láti dàn.
1: À ń bá yín bọ̀.
8: So ẹ ṣeun fún public temuwale ni nkan ti ma kan bi pe mi o mo boya government kan le prioritize primary school karata because gbogbo primary school ti wa ko si nkan kan to n lo nbe rara.
1: Kó mọ̀ sí unity school ìjọba mọ́ àbí.
8: Because ó jẹ́ nǹkan tó yẹ kó ń gbìyàn nítorí irú àwa báyìí primary school láti ṣe káà lọ ná sí. But effort àwọn government to ensure yìí pé bóyá kìíní wà ní place kó ìkíkó is not showing because kò sí ọmọ báyìí sìn kìíní báyìí sìn mi ò lè mọ́mọ́ mi lọ primary school mọ́. That is just it. So because and kìíní ṣe pé bóyá èèwọ̀ but torí pé the standard of education nílẹ̀ yẹn ó ti wọlẹ̀. Students tó rẹ̀ and teachers tó wà ń bẹ̀ they are not well trained. As in kì í ṣe pé wọn ò train wọn but at least continuous training ṣe é gbọ́n máa lè mú wọn as in up to the task kò sí. Kì í ṣe pé wọn ò gbó kì í ṣe pé gọ́ọ̀mẹ̀ntì ò kì í gbìyànjú títẹ̀ but I don't know everything ti o ti collapse generally. So nǹkan tí màá kàn lè sọ ni bóyá gọ́ọ̀mẹ̀ntì tó bá lè privatize ká mọ̀ pé okay nothing like primary school education again.
1: Okay.
8: But from the government side.
1: Oda.
8: So they call focus on secondary school level.
1: Oda.
8: So I think.
1: Oda. Oda. 0816251-9991. Hello, ẹ káàárọ̀.
9: Hello, ẹ káàárọ̀.
1: Ẹ ṣe o.
9: Ẹsẹ̀ kú ètò. Orúkọ mi ni Wálé láti ilẹ̀ Olójú.
1: Àǹbá yín bọ̀.
9: A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ètò tẹ ń fún wa. Ṣé rí ìjọba wọn ò kì í léèrè lórí primary school. Ó ní òjẹ́ kan ṣe tó yẹ kan ṣe. Àwọn private school tán tún ran àwọn òbí lọ́wọ́. owó tán gbà lọ́wọ́ wọn kí ìṣòwò kékeré tó yìí tó jẹ́ kán lè bójútó ọ̀rọ̀ iléèwé nìyẹn pẹ̀lú wọn wò pé wọn ò rérè ńbẹ̀ tó fà á nìyẹn.
1: 0816251 9991
10: Hello, ẹ̀kú
1: ojúmọ́ o. Ẹ ṣé o.
10: Láti Kájọ lásán.
1: À ń gbọ́ yín.
10: Láti Kájọ lásán.
1: Ọ̀yà ìlú ń gbọ́.
10: Ẹ bá wo orúkọ mi ni Wàsíù Ọláwálé. Ẹ bá dé skúù wa ní Kájọ lámì báyìí. Inside the dose yìí báyìí. Ní secondary school tó wà ń bẹ̀. Kódà kó ti bàyẹ̀ bàbá ta. Kódà ìtì ẹ̀ lè mọ̀ yí pé àwọn ọmọ skúù lọ̀gá gbogbo bẹ̀ ti wó yín pátá. Ẹ dákun ní bàbá ìjọba.
1: Da ìlú ń gbọ́ ju gbogbo ẹ lọ ohun tá a sọ lápá tọ̀dọ̀ wa ń bí náà ni pé ẹ já mọ́ fi àdúà ká mọ́ fi ran ìjọba lọ́wọ́ àti pé bá a bá rí nǹkan àbí jì tàbí wípé kò bára sọgbà tó bó ṣe ká kọ̀wé síjọba ni àbí ká wọlé tọ ìjọba lọ ìjọba o nǹkan báyìí báyìí nǹkan báyìí báyìí nǹkan báyìí báyìí o ká mọ́ kàn mọ́ dákẹ́ lórí àwa náà láyẹ̀ wọ́n sípò. Wọ́n sì tẹ̀tí sí wa nígbà tá a bá fẹ́ láti bá wọn ní ọ̀rọ̀ sọ. Ibi náà ni ó ti mọ ro tó mú láàárọ̀ tòní torí àwọn tí ẹ lè ní ìbéèrè àbí bákan bákan 090-5710-9094 títí di ọjọ́bọ̀ tí ń bọ̀ yìí ìyẹn ọjọ́ Thursday tátù mọ pàdé lórí ètò ìbákan náà ojúmọ́ adébóyè gàlà ní lorúkọ tèmi ń jẹ títí dìgbà náà àní jẹun tí ò tẹ wá lọrùn ẹ káàárọ o.
11: tóò ẹ tún kú dédé ìwòyí ẹyin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ wá ẹ káàbọ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ ṣé bí yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀nyanrin ṣẹlẹ̀ ńbẹ̀ àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi ṣe òdiwọ̀n ilé ayé wa ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yí lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀ ṣàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ́ ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀ àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn ẹ sì mọ̀ wípé yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀ kọ́lọ́hún ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 Aba Mixture la fi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni kì í ṣe wípé àwa ń bẹ́ ta ànàṣẹ́ ta òun náà ló lè jọ́nà àbáyọ ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Aba Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé à ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùndídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Aba Mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin o wulo fun obirin o wulo fun omode be lo wulo fun agbalagba e si wa ma wo egbogi ta nsoro re yi ko lo tinu rara omi ponbele na fi se ajo nafdak si fun telu iwo na lo ra loni tori pe ija wa ija osi always guide ni won ni ko guide ara re e je nkoko doke lo na mo si npada abo e ku kale
12: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi, ise lo npariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, ti e kon sun lo ni.
13: Aba, ajo ko ti igbo ni, nipa 24/7 Aba Make Sure, korojo gbogun bile tawon okunrin bire fun gba gbogbo, akonse gbogi bile, ta gbe kale lona ti gbalode, 24/7 Aba Make Sure, ko lo ti nu rara, o ka gbo eyin didun, ara riro, afogede gede do ti ara danu, logo lomo ori abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo nafdak fun tedu gba o da lagu ara 24/7 Aba Make Sure lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062 6253 0916062

0: bẹ́ẹ̀ni ìjà wa ìjà òsì always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yìn tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 abá mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ́ pé 091-60-62-62-53 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì náà tá a tún máa pàdé ire o.
1: Mo lọ wà ní omi àlọ́.
2: Ó wà ní omi àlọ́.
1: Pàdé jù ní omi àlọ́.
2: Ó wà ní omi àlọ́.
3: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: àwọn gangan ló máa wáyé. Wọ́n á jẹ́ kí n mọ̀ pẹ̀lú Ìbàdàn. Ìlú Ìbàdàn gangan ni ó ti wáyé ní olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọjọ́ Jímọ̀ ni, àbọ́jọ́ Jímọ̀ kọ́ ni ọjọ́ keje nínú oṣù tá a wà yìí ni. Ọjọ́ gangan ni o. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ nìyẹn, kí ni àwọn nǹkan àti àwọn nǹkan tí wọ́n pẹ̀ kẹ́lù ńbẹ̀? Ẹ kú jáde ẹni tẹ́ ni màá já ẹni tẹ́ kanlẹ̀kanlẹ̀. Nígbà tí ìpàdé ìgbìmọ̀ àjọ NPFA yìí tó bá ń wáyé pẹ̀lú gbogbo àwọn aṣojú. Eléyìí tí ó kópa ní sáà tá a wà yìí nínú ìdíje ti Líìgì Àgbà Òjò orílẹ̀-èdè wa Nàìjíríà. Gbogbo àwọn aṣojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ogun ni ó wà ńbẹ̀. Wọ́n jíròrò nípa àwọn àṣeyọrí eléyìí tó ti ń bá ìdàgbàsókè eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹsẹ̀ lẹ́nì. Wọ́n tún fìgbà náà kan sọ̀jà fi kunlúkùn nípa gbogbo bí nǹkan ó tún ṣe lọ ní sáà tá a wà yìí. Pàápàá jùlọ nínú ìdíje ti Líìgì Àgbà Òjò orílẹ̀-èdè wa Nàìjíríà. Kò dí méjì, àwọn ọ̀nà àbáyọ. Eléyìí tí yóò tún jẹ́ kí ìtẹ̀síwájú kó dé bá ìdíje ti Líìgì Àgbà Òjò orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n tún mẹ́nu bà á. Kò dí mẹ́ta, wọ́n tún wá sọ nípa gbogbo àwọn òfin tó ń ti àlàkalẹ̀ eléyìí tí ìdíje ti Líìgì Àgbà Òjò orílẹ̀-èdè wa Nàìjíríà tọdún yìí. Eléyìí tí ó kó rọra. Bí n bá ní máa sọ gbogbo ohun tí wọ́n pẹ̀ kẹ́lù ńbẹ̀, ọjọ́ ó lọ, ní ẹ̀wà kọ́ra ò lè bà yá. Wọ́n tún wá yí koto, wọ́n tún wá jẹ́ ká mọ gbogbo bí nǹkan ó ti ṣe lọ. Ọjọ́ ti Líìgì Àgbà Òjò orílẹ̀-èdè wa Nàìjíríà tọdún yìí tí ó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Fàkàlà Sport. Ọjọ́ Jímọ̀ ọjọ́ keje oṣù tá a wà yìí náà ni o. NPFA Annual General Meeting yóò wáyé nílùú Ìbàdàn. Gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà sí mo gbé sẹ́yìn tiwa létí. Láti bẹ lọ, ẹ jẹ́ ń bọ́ sínú ìdíje ti US Open. Kí n tó wá padà wá sínú ìdíje eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ìdíje ti US Open tó bá ti di ọjọ́ 23 oṣù tá a wà yìí náà. Òun ni ó gbìnàyà níbi tí aláré ó ti máa farabalẹ̀ jó àgbà. Nǹkan ó máa gbé nǹkan hánu ni tó bá di ọjọ́ 13 oṣù tá a ń wo lọ́kàn ní pínpín òpin bẹ́ẹ̀. Ẹ sì mọ́ gbàgbé, àwọn ọ̀jìnmí nípa eré ìdárayá ti lawn tennis káàkiri àgbà ńlá ayé. Eléyìí tí Ọ̀yọ́ ló fojú Kovic sílé ibẹ̀ ni wọ́n ti máa lọ tí gbà. Wọ́n ti máa lọ́kìtì gbà lórí pápá. Gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà sí nìyẹn. Ẹ fọkàn balẹ̀, ìgbà ó bá bẹ̀rẹ̀, ogún ẹyin tèmi tẹ́ ń fi lọ́n tẹ́nísì jẹ. Ẹ fi ń jẹ̀gbálálà, a tún gbé yín débẹ̀. Ẹ kú jẹ́rìí Mr. Allrounder. Ọlọ́ba mi ló ní orí bẹ̀. Láti bẹ lọ, ẹ jẹ́ sọ fún wa pé former F-weight champion lágbọ́nrin ti WBC mo ń sọ nípa Tony Bellew. Ó ní yóò nira gbà láàrin Anthony Olúwafẹ́mi Ọláṣẹ́ni Joshua àti Tyson Fury. Ẹni tó bá jẹ́ ṣékíní. Ẹni tó bá fẹ̀yìn bẹ́lẹ̀ nínú ìjà méjèèjì tí ó wáyé o, yóò nira gbà láti lè jẹ́ kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó accept defeat o. Torí ibà méjì kọ̀, Tony Bellew, ó ní tá a bá ń sọ nípa Anthony Joshua káàkiri àgbà ńlá ayé. Kò sóluwà ìlú mọ̀ọ́ká Bẹ̀sẹ́kú bí òjò tó ní jọ̀gbọ̀jọ̀gbọ̀ lọ́rùn ni. Tyson Fury náà, òun náà ò sì kéré inú ayé o. Ó ní láti wá lè accept defeat nígbà táwọn méjèèjì bá ń kojú ara wọn nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí. Ọlọ́ọ̀kú sọ wa dọjọ́ náà, a wò ó. Ó ní yóò nira gbà. Ó ní ṣùgbọ́n tí mo lè sọ nípa ìjà ẹsẹ̀ kíkàn tí ó wáyé láàrin àwọn méjèèjì ni wípé yóò le kokoko bí eyín àfọ̀gun. Ẹ sì mọ̀ pé eyín tí ó bá fọ́ egun màálùú ó gbọ́dọ̀ lé dáadáa. Gẹ́gẹ́ bí Tony Bellew, gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká mọ̀, ó lèmi náà tún gbé sí wa létí. Ẹ tún já kó ń bẹ pàápàá. Ìyẹn tún lọ bẹ́ẹ̀, ó lọ bí àwọn gédéńgbé nìyẹn. Agbọ́nrin bọni tó balẹ̀ sí pẹ̀pẹ̀pẹ̀. Ṣó ń gbọ́ mi aláṣẹ kíyèsí àmì gbogbo kàdé àkókò àwọn Gunners ni. Up Gunners, sáà tuntun ti dé tán lọ́wọ́ tá a wà yìí. Ẹ mọ́ gbàgbé Jesside, eléyìí tá a mọ́ ń ṣàgbékalẹ̀ rẹ̀ lọ́dọọdún yóò tún wáyé o. Tọdún yìí máa wáyé ní ọjọ́ 16 oṣù tá a wà yìí nílùú Àkúrẹ́ ni. Gbogbo àwa tá ń ka ìròyìn eré ìdárayá lédè káàárọ̀ ojúre pọ́nbélé ká fàtàmọ́là. Ẹ bá wa pàdé ńbẹ̀ láti ra Jesse yín, ẹ máa kàn sí mi. Ìyẹn náà tún lọ bẹ́ẹ̀. A fi gígùn síbẹ̀. Ẹ jẹ́ ń padà wá sínú ikọ̀ Super Falcons orílẹ̀-èdè wa Nàìjíríà o. Orí ibà méjì kọ̀, bẹ́ẹ̀ bá gbàgbé góò kan dondo tó wúra la fi jẹjú orílẹ̀-èdè ti Zambia. Ó tilẹ̀ jẹ́ pé agba káàdì jáde kúrò lórí pápá tó lọ́yìn mọ́ ń pè ní red card. Ṣó ń gbọ́ mi ọ̀túnba láre fọ́nrán gbogbo òlú ọ̀wọ̀. Bàbá mi dáadáa, àwọn Gunners nìyẹn. Abgonas, Adedewale Masa gbogbo Oluwadu emi oni wa eti. E je so fun wa, o wa ni ija oti tan o. Nje lori kini, oni to ba tu di olala ago mesan le ola nigba to ilede wa Nigeria the Super Falcons. Ba ba nko jo ilede Egypt obirin a tu se daada. Koda, a tu di pa fi ajo ilede Egypt obirin lati le je ka lo si ipele to tun kan. Ba ba nso nipa iko egbe agbebolo obirin ni ile adulawo kaakiri agbanlaye. O solo wa, iko Super Falcons duro kan lai kaakiri ile adulawo ni. Oni bi nkan si se nlo yi, e lo fo kan balẹ, a kan ni lu atileyin to nti adua yin ni o. Iye gbogbo awon mo ile de wa Nigeria ka fi ma ti won leyin. Oni ikoko ni gbomi ko gbeyin go tun wa gba soso nu e lai fa abada. Bo ba da go mesan ale ola ti Nigeria ba nkojo ile de ti Egypt. Idije fe ya adulawo awon obinrin to nlo lowo lori ile de Morocco. Bo tun se wa si agbeseyin ti wa leti. Gomina ipinle Eko Babajide Sanwo-Olu ni number 1 ni ipinle Eko niyan. O ni ipinle Eko to nje gbonje fe gbegba webo lati gba lejo. Ifi fun ni ami eye ti ajo CAF. Iyen CAF award todun ta wa ni. Nigba ti awon igbimọ eleni marun. Eleyi to nsoju igbimọ ajo CAF, won wa ye gbogbo bi nko ti se lowo ati bi ti won ti gba lejo e. Tan wa ye wo, ibe ni Gomina Babajide Sanwo-Olu tin so o. Pe ipinle Eko, awa na duro re lori owo ta wa yi. Lati le je ka gba ami eye. Lati le je ka gba lejo ami eye ajo ti CAF todun ta wa ninu e. Eja ma wo n to ma sele. Bi nkan tun se wa si lapa ti beye na, a gbodo ma je keyin ti wa mo. Iroyin pon le janti rere laaro toni o. Eyin Chelsea. Be se n gbarugbo le n gbodo la n gba le n gbagbalagba. O si wahala. Gbogbo sign yin a mo te fi gba ni sa ta wa yi. Olorun ku se e lo gba champe. Ale n lo gba champe ni. O si wahala. A Chelsea o gba champe o. Awon ati eyin ba international. Awon ati Sunshine Stars. Ati Plateau United, awon ti won jo gba Champions League ni yen. O si wahala, e je lo sinu idije to pari tan lai pe lori ede Scotland. Idije ti Commonwealth Game ni, awon igbimo toro kan, won gborin gidigidi fun gbogbo awon elere idaraya. Eleyi to lo soju orilede wa Nigeria o, ninu idije ti Commonwealth Games eleyi to pari tan lai pe yi. Won lu won logo enu tori ba meji ko. Apapo gbogbo ami eye. Ele ti awon elere idaraya to nlo bi adorin ni ye to lo soju wa gba o nlo bi 24 medals ninu idije to nlo bi mewa ele ita ati kopa won wa lu won logo enu won le gbianju ese dada lodun ta wa yo bo tile je pe 24 medals pere le gba wale sugbon ninu idije te ti kopa o nlo bi mewa yo si je idije to kere julo. Ele ita ti kopa ninu ileje ti Commonwealth Games. Idije mewa pore ni won ti kopa ni todun yi o, won gba 24 medals. Eni ewa kora o le ba ya, awon to le waju orilede Nigeria. Won to wa fi kun lokun, ebi ipade elekeji lati Commonwealth Games eleyi to waye, iyen ni Glasgow, nibi ti NSC chairman Seu Diko. O ti je kawon igbimo toro kan mo o. O ni e wo idije ti Commonwealth Games odun 2034 Nigeria. Okan ni wa ni ile adulawo asile bombo walia. Lara awon ti o gbalejo yi o je kan mo pa ti n pale ara mata lati le gbalejo idije ti Commonwealth Games odun 2034. Olokuku jo ri be dele afojusun wa ni. Gẹ́gẹ́ bí ìdíje ti Commonwealth Games tọdún yìí, gẹ́gẹ́ bó ṣe jẹ́ bó ṣe lọ, Nigeria a sì wà lára àwọn mẹ́wàá tó ṣe dáadáa jùlọ nínú àkàsọ tábìlì. Ìdíje ti Commonwealth Games tó parí láìpẹ́ yìí, gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ nìyẹn, ó bá tún dẹ̀ mí ìka tún jọ kópa ńbẹ̀. Bó bá tún dìgbà míì tí wọ́n ṣe ìdíje yìí, àtòjọ lo dáúlà ńbẹ̀ náà ni. Ọlọ́ọ̀bá mi ló kú ní orí bẹ́ẹ̀ kì í ṣe yan. Ẹ já dójú ọjà ká lọ polówó. Bí n bá dé àwọn òròyìn tó kù á tún máa fún wa lóní sísẹ̀ntẹ̀lé. Michael Dasọfọ tó gbogbo làráwọ̀ kí up Chelsea. Olúbáyọ̀ Michael gbogbo ìjàpọ̀ extension ní òní wáyín tì. Mò ń lọ wá gbogbo ara mo fi ń padà bọ̀ mo kí yín náà ẹ kú kalẹ̀.
1: Dem say monkey smart na because three near. But now monkey will jump past the eye they quick see.
2: Don't call me auntie.
1: This Big Brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you.
2: I keep okay.
1: Every

0: ẹgbà mi ẹra mi kalẹ ọrọ kọ mi yi ma ti sumi ise lo pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mo pe ko le mu ọkọ lo oko mo ni o se suke suke da towo re le ni koda ti e kan sun lo ni
1: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogo bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu ẹyin didun ara riro afọ gẹdẹgẹdẹ jọ ti ara danu logo lomo okunrin aba duro to ti o si ma sise akori lodun lolufẹ re iwe atebo la fi pelu re ajo nadak fonte gba o da lagu ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 aba make sure gbogbo igba ijawa ija o si always guide me
2: ojú ọjà láti bí tá a ti lọ polówó pàápàá ẹ jẹ́ máa jẹ́ ká mọ̀ pé lọ́wọ́ tá a wà yìí àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan tàbí kí n sọ pé àwọn àjọ fi orílẹ̀-èdè kọ̀ọ̀kan wọ́n ti ń yọ pọ́yọsẹ̀ láti má ṣe ṣe àtìlẹ́yìn fún èròǹgbà Gianni Infantino láti lè jẹ́ kó tún díje dupò ààrẹ àjọ FIFA o àwọn orílẹ̀-èdè wo gangan ló ti yọ pọ́yọsẹ̀ ìròyìn jẹ́ kí n mọ̀ pé orílẹ̀-èdè Serbia Sweden Wales kódà orílẹ̀-èdè England gan ti darapọ̀ mọ́ wọn o wọ́n ti ń yọ pàyọsẹ̀ àwọn ẹ̀fẹ̀ láàjọ orílẹ̀-èdè tí mo darúkọ yìí ni o gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ nìyẹn ẹ gbọ́ níbo gangan ni Gianni Infantino máa gbé gbà bẹ́ẹ̀ bá sì gbàgbé bàbá tó ń gbà á lérò láti lè jẹ́ kó tún jí ààrẹ àjọ FIFA káàkiri àgbà ńlá ayé nínú ètò ìdìbò mìíràn eré tí ó wáyé láìpẹ́ lẹ́jìnà ẹ jáwọ́ ọmọ ohun tó máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà sí nìyẹn o lè mí náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tí wọ́n mọ̀ ẹ já tún kú ọmọ yẹn tún lọ bẹ́ẹ̀ ó lọ bí àwọ gẹ́dẹ́gbẹ́ nìyẹn bíbọ́ ní balẹ̀ sí ẹ jẹ́ sáré máa lọ sí abala bóyá lè mọ̀ pàápàá abala tá a ti máa fún ẹ̀yìn tiwa jẹ́ gbogbo bí nǹkan bá ṣe ń lọ pàápàá jùlọ nípa eré ìdárayá ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ Cristiano dos Santos Alvaro Ronaldo ti round 7 nìyẹn ó ní bo ẹ ti rí gbọ́ o ní bo ẹ ti rí gbọ́ pé mo fẹ́ ṣe ìgbéyàwó bẹ́ẹ̀ bá sì gbàgbé níbo lẹ ti rí gbọ́ pé mo ti mú ọjọ́ eléyìí ti máa ṣe ìgbéyàwó bẹ́ẹ̀ bá sì gbàgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn ló ti lọ káàkiri orí ẹ̀rọ ayélujára pé tó bá ti di ọjọ́ kẹjọ oṣù tá a wà nínú ẹ̀ òun gangan ni Cristiano dos Santos Alvaro Ronaldo yóò ṣe ìgbéyàwó alárinrin pẹ̀lú olólùfẹ́ rẹ̀ Georgina Rodriguez Cristiano Ronaldo ní lóòótọ́ ni pé mo fẹ́ ṣe ìgbéyàwó pẹ̀lú Georgina Rodriguez o ṣùgbọ́n ọjọ́ àti àsìkò tí yóò jẹ́ mi tí ìfilédè gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn àtúgbèsè yìí ti wà létí ọ̀dọ́ Cristiano dos Santos Alvaro Ronaldo náà mo sì wà. Torí ibá méjì kọ̀ tá a bá ń sọ nípa Ronaldo wàláì ọlọ́run bless ọmọkùnrin yìí gan ni o ǹjẹ́ kí lọ́lọ́run fi bless ẹ̀ bó ṣe mọ̀ ṣe káàkiri àgbà ńláyé lágbọ́n eré bọ́ọ̀lù láfẹsẹ̀gbá ọlọ́run tún fi ajé lé lórí ọlọ́run dákun ajé orí tèmi náà àlékún ni ọmọ ọba mi ṣe o ǹjẹ́ ẹjẹ́ mọ̀ kí Cristiano dos Santos Alvaro Ronaldo kó tó darapọ̀ mọ́ ìdíje ti Saudi Pro League ìdíje ti líìgì àgbọ̀jọ̀ lórílẹ̀‐èdè Saudi nìyẹn àwọn orílẹ̀-èdè bíi mẹ́ta sí mẹ́rin péré ló ń wo ìdíje ọ̀hún o lẹ́yìn ìgbà tí Cristiano dos Santos Alvaro Ronaldo darapọ̀ mọ́ ìdíje Saudi Pro League àwọn orílẹ̀-èdè tó ń wo ìdíje lọ bí 140 nations àbẹ́ẹ̀rí pọ́tún fún òkè rajà ọlọ́ọ̀ba mi ni ǹjẹ́ ẹjẹ́ tún mọ̀ pé kí Cristiano dos Santos Alvaro

0: tornado bo tun to darapo mo ide iko egbe agbewo lo ti anaza awon ololufe won o lo bi yen follow awon niyan o lori gbogbo ero aye lujara o lo bi million kan ati gba leyin gba ti Ronaldo debe o fofere si 57 million followers eyan Cristiano Ronaldo niyan Daddy pe nkan senu re leyin gba ti Ronaldo leyin gba to de idije yi to denu idije yi je ja to mo owo ti won pa wole labele yen revenue won o tun lo bi 650% iyen lo tun fi fo soke daada o leyin gba ti Cristiano Ronaldo de inu idije yi gege bi nkan tun se wa si niyan awon follower iko egbe agbawo la nasri ele to lo bi 40 million followers tele o tun ti fo ke raja si bi 60 million followers bayi oloba mi lo de Ronaldo lade be gege bi nkan se lo were were eje to wa mo pa won to ma nwo ballu idije tabi ki so pe bi 20% on ganga ni ticket ko anaza o lo tun ti fo ke daada si o that is to say iye awon ero to ma nwo iko egbe agbebo la anaza tan ba ni ifese won se won tun ti po si pelu da ogun koda awon to tun lo ma nwo ifese won se won lo keta yen ewe game si won won tun ti po si o bi da medogun 50% aje nbe lara Cristiano Ronaldo oloba mi ganga lo si ke be ba si gbagbe leyin igba ti Cristiano dos Santos Severo Ronaldo darapo meko ti anaza ninu idije di Saudi Pro League opolopo awon ilu mo ka gba bolu lo tin darapo mo idije yo nipa Cristiano Ronaldo gbogbo nkan oloba mi fi ke oloba mi ike ati gere to nbe lara temi na atawon ololufe mi ma ju osiko laifa abadamola Cristiano Ronaldo olon lo ni daula ma lo daula tun pade mi lola labala boya le mo miran ma tun gbe yin debe tan oloba mi lo ni ori be titi ojo Thursday Folaji Oye Tayo oruko mi lo nje be Fakao Sport e ja jo ma gbianju sere idaraya o nkan oni se yin eyin le ma se nkan e ku kale
1: Àwọn matéri ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ jẹ. Ayé òun ti wá sú mi.
2: Ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460619 0706460619. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú Yemi Lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè o ní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-064-60-6419 07-064-60-6419 Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọjẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbáràdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rọrùn sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sunrun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì tó general office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro mi yi 07 60 60 64 19 07 60 60 64 19 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afi ko mo fa jade tabi ka elomi o ma fi opa si kete ese be elomi ba n lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege de epo hun fe subu eyen wa won baba wa e wa won baba baba wa elomi won a lo 100 odun won a lo 100 odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba ni won tun ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu sanyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se wa be ni kaka oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 60 60 64 19 07 60 60 64 19 alaafi ara wo ni bi fi abia ojuba
4: where did you buy it
5: sika
4: yes
6: e ku dede asiko yi ni bi gbogbo jake jado ti e ba tin lori ofe lati ma gbo wa bayi atugbe nkan mi de laro oto be si ni ma ja gbo kan o si nbe tori pe n to ti kale to ti ka koni e ti ma gbo nipa seed care eni le ise kan ara oto to je pe won ti mu ki ohun gbogbo ko de rorun fun gbogbo to lori telemu ta ba so nipa kani nkan gbogbo ni oniranran ta ba nfe lo ta mo si dukia ise mu ma woran television ni abun yowu isoko atawon kan mi ti e fi mu ki aye o derun fun ni ṣugbọn ta n wo wipe bile aye se ri lode oni nje ona ati ri awon kan won ni rorun wa bẹẹni eyi ni idahun ṣugbọn wọn ni ẹnu onikan lati gbọpọn lọjọ ni alejo kan bẹ pẹlu mi ti wọn di aṣoju ileiṣẹ cdk ma fẹ ki wọn na n bẹ fun ẹyin ara ale ẹ kò kalẹ
7: ẹ ṣeun olóòtú ẹ kú ohun ní àtàrọ orúkọ mi ni okunola abdulhakeem gẹgẹ bi ẹ ṣe sọ ní ẹkan cdcare cdcare application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè nàìjíríà di mumuṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o ac ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí sólà ìnvátà kankan àtúntà ní cdk a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ mọ́ fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí cdk app tẹ́ mọ́ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápánbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá lè jẹ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú cdk ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ mo wá wò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí cdk wà fún yẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tonímọ́tò dé ohun ẹ̀ àníyàn lórí app nítorí wípé a fa won yan lafani pe e lo wa ru moto to wu yin ke wa so fa wa ka wo wa lo ba yin sanwo jori ani e to ba ra moto wa fun wa lafani ki won lo odun meta lati sanwo e to je 36 months ehe so to ba ti wa de laji osu ti won mu tabi ose ti won mu cdk wo pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bikan to tin jade tori gbogbon to ba ti se ise o ye ko ni anfani lati gbe igbaye gbadun mo n gba 70,000 so ki ma le ra washing machine 200,000 nigbati mo ti mo yi pe ma mu osu mewa ni ma de ra mo san die die mo le mo san 20,000 ni osu osu ti ma de ti mu osu mewa ti mo ti de osu marun cdk o de pa le washing machine wo gbe wa fun ma tun mo san wo lo se be ti ma so fun wi pe mo san wo die die ni so to ba de je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti rora mu ye ose to ba ro mi leun lati ose merin titi de ose di meji la daughter that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta kerin cdk mo pe a eni oni bi ti wo ti n jade a gbe oja re fun yo de tun mo san wo lo nkan ti cdk wa fun ni ko wa so wi pe a n gbe apa bi kan ni nigeria a le ra oja o gbogbo bi te ba mo gbe nigeria te ba ti bere fun te ti download app wa lori play store tabi app store cdcare te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon eyan wa ti o ti mo ki yin kaabo cdk o wa ni so pe ke san wo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se n wole bo se n jade anfani tun wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
6: office nigba to je pe ni e pe kan kaakiri
5: ile ise wa wa ni exodus filling station lalojuko ofe toti pharmacy oluwatoyi quarters akure e le pe 0707-454-2995
6: oro le ti gbowo re yan gbogbo eyin ti en fe lati ni dukia kan abo mi to je pe e tin ro ipe bo le sese bawo ni kini awon se bo si ona na re e tele won cdk o di gba kan na o seun
5: ile ise wa wa ni exodus filling station lalojuko ofe toti pharmacy oluwatoyi quarters akure e le pe 0707-454-2995
8: cdk there for you
9: Them say monkey smart, not because it's three near. But now monkey will jump past the eye, they quick see.
10: Don't call me auntie.
9: This big brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
11: Yes, sir. Now 247 drama for big brother Ninja season 11. Sharply recharge a decoder. Make you not for miss anything, no. All the gas goes, they show for GoTV channel 49. You still feel follow happenings with GoTV stream if you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
12: The Institute of Distance Learning and Continuing Education, University of Medical Sciences, Akura Campus, calls for application into its pre-degree programs for the 2026-2027 session. UNIMED pre-degree program is an intensive coaching program that prepares prospective candidates towards admission into 100-level degree programs of UNIMED. Qualified candidates must have credit passes in at least 5 subjects, including mathematics, English language, physics, chemistry, and biology at SSCE, GCE or NECO at not more than 2 sittings, with only 1 sitting required for medicine, dentistry, and physiotherapy. To apply, please log on to the university's website at www.unimed.edu.ng and follow the stated instructions. Application closes by September 30, 2026. For inquiries, please call 0816-775-2148 or 0906-220-8639. Announcer.
13: University
14: Hey, ma je ka feti si kede pataki yi o. Nipa oro ile epo to wa ni Eleyowo Airport Junction. Akure Owo Express Road. Former Emirates Filling Station. Awon fi asiko yi so fun gbogbo eniyan wipe ile epo yi ti yi pada. O si ti di ti gidi FM ti pe ti pe o. Ti won si tin sise lo nbe. Koda ti won ti satuse si taste ara won. Authentic document si ti wa lowo e latodo lori ebi Adelabu to nibe. Wa yi o. Mr. Kiduro Gidi FM lo ni ibe bayi o. Kore ne les marimbe eni kankan ba wa mu eni keni wa be wi pe won fe ta iroma ni o e ma ma daru eni be lohun o ke ma ba fowo yin sofo tori bi igba ti won ko fe lu yin ni jibiti ni sa won ti ta ti pe ti pe o se ti wa ni akoso owo eni to ra bi e ba wa ni ohunkohun lati so npa e lo si court lati fi ofi gbe tori ofi orile ede yi o faye gba pe keni keni o kan dede lo ma rin kolokolo bi se ase ma se lori property elomi rara to tayo adelabu to je olori ebi adelabu ni olukede jẹ kẹnikẹni o purọ fun yin pe won fe ta ile epo yi o ebi adelabo ki se ku kan re omo meji rara kai ma fori oka omu shine your eyes laju e o se ri gogo niye nitori e ni gogo mo le sakota so man abroad tin ki ka biesi wa it's royal majesty oba richard adewale fashusi fadulu keji o ti gigori oye baba re ke bi olusupare of supare akoko ti joba ipinle ondo fo telu under the leadership of our hard working governor honorable dr Lucky Orimisa Ayedatiwa yo bi a se ndupe lowo gomina wa la tun dupe lowo commissioner for local government and chief and say affairs ati gogo awon esco members gogo awon agbagba todo ilu ati everybody to participate lati je ki eto ne o yori si rere tori gogo awon mo supare ni le loko lona ajo ninu won dun bayi tori ti alafia joba ni ile na to akoko fi fowo so won po pelu isokan lo wole de yo fun ibedide ati tesiwaju ile wa igba kabiyesi wa na yo si tu wa lara o ami ikede yi wa latodo awon oloye lo awon tagbatodo ati gogo olugbe olisa community bayode iyapo siama lagos branch orerebu file sa bose de ola binton general siama e kare o eyan mo olisa ibi owo sopo si
8: igba yi o aduwa lara o
10: mi o ku iku olododo nitori pe ere mi nbe lodo olodumare 85 years ni dikina sadness adebola fala no lo ko to kaye pe o di gose omo ogun lela order ro
13: ajeji laje laye
10: Friday 31st of July ni commendation service lati bola ikeyin fologbe ni Salem Gospel Mission aye tutu street akure lago mewa owuro Thursday ojo kafa osu kejo odun yin la isu asale onigbagbo ni ile ologbe to wa ni egbe comprehensive high school ilu ise ekiti lago marun irole Friday ojo keje osu kejo odun yin na ni sikeyin ni St. Mark's Anglican Church ilu ise ekiti lago mewa owuro ti jije mimu ati ju eni omo si ma wa tele ni papa isere St. Mark's Primary School ilu ise ekiti mama wa abiyamo olugbe dickness agnes adebola falana omo ogun lela owo lomo osun osun mewa tore ale ilo leyin ele ara waju lo o soko sigbagede owena ama mu bibeli bolorun soro wuye wuye nje apapo omo atebi to nse lede na lo nkede o
15: koda mo ulu oda barayo odun ala ojo mo ti de o
16: ayo ti se o odun ya mo de o ayo
15: mo lu oda odun ala ojo re ati yi ole wara bere lati jo aje monday ijo keta de logbon osu keje agbe apoporo sodo asame sodo ibile re a baba de jo keta osu kejo odun e na samoju kedere eni aye e ba mu pelu iseseri alulu oda baba ri re ayeye odun ala ojo ijo isegun tuesday alejo kere osu kejo bibi ki ketekete yan ala oro odun ati yan odo sigbo oso oya e mo gbo mi dada o yegba eyan le dada lerun atoda ilu oda ba ti yoju ko abe oju re ba ti ri ko faramo ori bo odun e adun lasiko ba re ati to yan yan.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Tí gbogbo àwọn àgbẹ̀ fi yẹ Dragon Super láàyò gẹ́gẹ́ bí ojúlówó ògùn pakopako. Ìyẹn láì ní mú wàhálà tàbí ìpalára fún gbogbo nǹkan àgbẹ̀ èyí tí a bá gbìn bíi àgbàdo, kòkó, iṣu, kùkúmbà, watermelon, tomato àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ tí Dragon Super ṣe ó lékeka. Àbálájọ tó fi wá jẹ́ wípé gbogbo àwọn àgbẹ̀ Dragon Super òun ni wọ́n yẹ̀ láàyò lákòókò tá a wà yìí. Àbátúpa ní Dragon Super ló máa pa gbogbo koríko tá a bá fi fín. Tá a bá wá kíyèsí wípé ìkè Dragon Super ti yàtọ̀ City tẹ́lẹ̀. Ẹ má lọ dá òtún ẹ̀. Iṣẹ́ tó ń bẹ nínú Dragon Super Jagunlabi Gbankọ́gbìn tẹ́lẹ̀ ló ń bẹ nínú Dragon Super eléyìí tẹ́ ẹ máa rà lọ́wọ́lọ́wọ́ báyìí. Dragon Super tún ti wá mú kí wàhálà àwọn àgbẹ̀ dínkù. Ẹ lè rí Dragon Super rà léyìíkéyìí ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn pakopako ìyẹn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀lú ẹ̀lú. 081-18-91-03-36 tàbí 081-18-91-02-34.

0: kejì nílé asòfin ìpínlẹ̀ yìí. Ọ̀pẹ́ Warabandẹ̀ tó lọ sọ́dọ̀ mínísítà fọ́rọ̀ ètò abẹ́lé nílẹ̀ yìí. Dókítà Olúbùnmi Túnjí Òjò fún àtìlẹyìn yín ní gbogbo ìgbà. Ẹ ṣe gan ni o. A ò tún gbọdọ̀ mọ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn APC leaders ní àkókò North East tó fi mọ́ kábíyèsí wa Olúbùrùpà ti ìlú Bùrùpà àkókò. Ọba Babatunde Ọlálẹ́yẹ Àgérédì Second. Ẹ ṣe gan ni. A ò ní jábọ́ lẹ́yìn yín. Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC nílùú Bùrùpà àkókò lolùkéde.
1: Eyé mi ò eyé ure. Ebi ti ka o omo luka.
2: Ka to re ni o digbo. Ka to re fo o dodon. Ka to ro ni bi si Mrs. Emily Bejide.
3: Igbekale.
2: Eyejero of Igbaroke Kingdom. Odorun eji. Eyejero ko jade laye lijo kokan le logun osu kokanla. Odun kokoja. Ade agbe okure jade lijo kefa. Osu kejo odun ka. Lati Mercy Hospital ilu Akure. Libe lati agbe ye asi ile number 8 Aye Gbaju Street Igbara Oke. Asale oligbagbo. Aye lule yera. Bakona. Jo keje osu kejo odun. Dada ṣe ìsìnkẹyìn kó nínú ilé ẹ̀ bákan náà. Léyìn rẹ̀ là ń mú erúkẹ́rú iyẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀. A gbé ìyẹra lọ sí ibo jìyà sí. Ayẹyẹ wẹ̀ jẹ́ wẹ̀ mú ayé. DCAC Primary School Owode Street ìlú Ìgbàrà Òkè. Káre o, ọmọ ṣàṣẹ́rẹ́ olóhùn ọni ọ̀làrè. Ọni ugbó dúdú ọ̀nà àdó. Ọni àgbẹ̀dẹ́sù alẹ̀ kọ kí ó sí. Ọmọ rẹ̀ ọmọ rẹ̀ Aishif Sapaye Ayọ̀ Ìsíjọlá. Ọmọ Elékùá o, àgbà ẹjùwá, ọmọ Ajímúdà Sọkùnrin. Òun

ajá lápá nípínlẹ̀ Èkìtì ló ti fi kélé òfin bí àwọn afurasí mẹ́fà tí wọ́n jẹ́ afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn léyìí tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn àlùrà látàrí rògbòdìyàn léyìí tó wáyé ní ilé ìtura kan nílùú Ìkẹ́rẹ́ Èkìtì gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ṣe sọ èyí ni Sunday Abutu nínú àtẹ̀jáde tó tari síta nílùú Adó Èkìtì lánàá ọjọ́ ajé ló sọ pé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà èyí ni wọ́n kóra wọn jọ sí ilé ìtura ọ̀hún láti ṣe ìpàdé ní kùtù ayé ọjọ́ àbámẹ́ta ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún tí a wà yìí lójijì èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní dojú ìjà kọra wọn ò tó sì jẹ́ pé ọ̀rọ̀ wọn á di gbàgbó Abutu wa ṣe àlàyé ó ní nǹkan lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún léyìí tí ó gbajúgbajà tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí sucrose ń ló farapa yánnayànna o léyìí tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́

0: ju latari isele yi ni ajo olopa RRS pelu ifosopo ajo ti o nfo mufile ninu ile ise olopa ni ago ti ilu peju ina mo se be ku grisi se tan lo si oriko ibi isele un le to sokun fa won se fi kele ofin gbe awon mefa on lasiko igba ti won fi oro wa won lenu o awon afrasi ohun na si jewo pe looto inu won je omo egbo okukun alora gege bi agbenuso ile ise olopa won se se alaye o wa so wipe awon ti won ri gba lowo won oko ayokele Toyota Camry Ben fila meji ti o je bentigo le ti won ya ti won koruko ati ami alura ti o wa lara re ben ife imomi to je onike meta in lo si gbe oruko ati ami alura n lo gberu beke na tun ri aso kan leyi ti won ri ipon lara re ati amuga ben won tun ri ohun ti won fi si owo ti o je alawo omi aro bakan na ti won fi kokoro si lara ni gbogbo re pata number mi alura number lara re abudu wa salaye ni commissioner olopa ipinle ekiti Michael Falade won lo pa lase pe ki won se wadi oro na de ku kudun o le bi pe won fe mo gbogbo bi oro bo se je gege bo se so ajo olopa won ni won ti bere si ni dode awon to ku ti won bese won soro nigbati ile itura ohun ti won si bere si ni se iwadi lori oro ile itura na ati wi pe ki lo je ilo fa idi abawo ti onile itura won fi gba laye ki awon egbe okunkun ra won ma se gbogbo ohun ti won fe se ni ibe commissioner ti ipinle ekiti na fa lade won lo wa fowo gbaya wi pe ele se olopa ipinle ekiti ni ko ni fi aye gba enikeni lori oro omo egbe okunkun ati awon iwa odaran miran o be lo si fi da gbogbo ara ipinle ekiti loju pe awon olopa ti duro dede lati wagbo dekun fun iwa odaran lati le sabo lori emi ati dukia gbogbo awon to wa ni ipinle ekiti ikaloku kon si le duro pelu ofin e lo kayuku nu we royin punch vanguard daily post atan we royin mi to jade loni
1: up national progress àwọn ẹgbẹ́ awakọ̀ NRTW àjàpadà branch central unit ló ń fọn rírí sétí tónílé tàlejò wípé lásìkò yìí gbogbo àwa arìnrìn àjò káyé wọkọ̀ lẹ́sẹ̀ títì àti ní gáràjì tí ó gbòǹtẹ̀ ìjọba nítorí pé ó léwu púpọ̀ a ò ní bọ́ sọ́wọ́ ajínigbé o ẹ wá gbọ́ ẹ̀yìn tí ẹ ń rìnrìn àjò láti Àkúrẹ́ lọ sí Abẹ́òkúta àbí Ìbàdàn by car gáràjì kan ṣoṣo tí ìjọba fi ọwọ́ sí ni Iléṣà garage ní ìlú Àkúrẹ́ ibẹ̀ ni kẹ́ ẹ ti wá wọ mọ́tò ọmọlúàbí ni gbogbo àwọn driver wa gbogbo ẹ̀yìn tẹ̀sí fẹ́ ti mẹ́sẹ̀jì ránṣẹ́ ẹ máa mú bọ̀ wá sí Iléṣà garage kò tán síbẹ̀ o tí ẹ bá nílò mọ́tò tí ẹ fẹ́ ṣáàtà ẹ máa bọ̀ wá sí Iléṣà garage comrade Ojo Ajayi aṣeré èṣù àjàpadà branch 1 comrade Olúwatayọ Samuel ọmọga àjàpadà branch 2 central unit chairman ni comrade Ezekiel Ayọ Ọlátúnjì Ọlọ́runwà comrade Oni Fúnmilayọ Aláwulẹ̀ comrade Olúṣẹ́gun Ògúntóyìnbó òsọ̀rọ̀ comrade Ṣédù Lámídì fún àlàyé tàbí ìbéèrè 0803-416-3492 tàbí 0803-462-6592.
2: Bàbá ọmọ tòótọ́ máa ti lọ rẹ̀ sinmi.
3: Bàbá wa.
2: Ẹ̀gbọ́n wa.
3: Fa
2: Okunlade Joseph Akínbọ̀bámi. Bàbá ti sùn nínú Olúwa. Lọ́jọ́ 17 oṣù kẹrin ọdún yìí, lẹ́yìn tí wọ́n ti lo ọdún 91 91 years lókè ìpẹ́. Bí ètò ayẹyẹ ìsìnkú bàbá ṣe máa lórè. Ọjọ́ Wednesday, ọjọ́ 5 oṣù kẹjọ 2026 ni ìsìnrí máa wáyé ní ilé wọn. Number 10 Ìròtítún Street, lẹ́gbẹ̀ẹ́ Ìròtítún Primary School, Ọ̀sìnlẹ̀ Quarters Àkúrẹ́, láago mẹ́rin ìrọ̀lẹ́. Thursday, ọjọ́ 6 oṣù kẹjọ, ìsìn ẹ̀sùn onígbàgbọ́ máa wáyé nílé wọn. Tó wà ní Awókíyèsí Avenue off Ondo Road ilẹ̀ Olújì, láago márùn-ún ìrọ̀lẹ́. Tó bá di Friday, ọjọ́ 7 oṣù kẹjọ, ìsìn ìsìnkú máa wáyé nínú ìjọ Emmanuel Anglican Church, Confidence Avenue ilẹ̀ Olújì, láago 11 àárọ̀. Ẹ̀yẹ yìí la feru-feru ìjẹ̀pẹ̀ fún yàpẹ̀ nílé wọn. Ní kété lẹ́yìn náà ni ayẹyẹ ìgbàlejò àti wẹ̀jẹ̀wẹ̀bù ní Civic Center ilẹ̀ Olújì. Bàbá wa wọ̀n, pa Okunlade Joseph Akínbọ̀bámi, ẹ máa sùn láyà olùgbàlà títí dọjọ́ àjíǹde tá a pàdé tí pẹ̀yà ò ní símọ́. Àwọn ọmọ àtọmọ ọmọ ló ń kéde lórúkọ gbogbo ẹbí.
4: Ẹ̀ka tó ń mójútọ́rọ̀ iṣẹ́ tó ń lọ ní Ondo State Water Corporation lábẹ́ àkóso Ministry of Water Resources, Public Sanitation and Hygiene pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ African Development Bank lórí akéde ẹ̀ pé nípa Project Ìpèsè Omi nípínlẹ̀ Ondo. Iṣẹ́ ti débi gbígbé àwọn òpó tómi máa ma gbanú rẹ̀ kalẹ̀. Ó sì rí àwọn ilẹ̀ tàbí ọ̀nà tàbóko tàbí dúkìá tíṣẹ́ yìí lè ṣe ìdíwọ́ ráńpẹ́ fún. Ṣùgbọ́n ìgbìmọ̀ tá a lè máa fẹjọ́ sùn ti wà. Ìbẹ́ẹ̀ jẹ́ pé àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ló ṣe àṣemáṣe kan nípa ìṣekúṣe ìwàkúwà nípa rírà àti títà tàbí ìbáṣepọ̀ t tó lòdì. Ẹ̀wọ́ afẹjọ́sùn ọ̀gá ti ń bẹ́ ń bẹ̀. Àbí kẹ́ ẹ kọ́ sínú àpótí ìfẹjọ́sùn. Ní ìta ti pèsè sáwọn ibùdó iṣẹ́. Tí wọ́n dẹ̀ máa ṣiṣẹ́ lórí ẹ̀ ní kíá. Àbí kẹ́ ẹ pe nọ́mbà. Ta ti ṣètò ẹ̀ tí ò ní gba owó yín. Ìyẹn 08-06-266. Àbí kẹ́ kàn sí wa ní complaints.awspiu@gmail.com. Tó Honorable Ayodele Akande FCA Commissioner for Water Resources, Public Sanitation and Hygiene. Èló ni ká kéde ẹ̀ ká dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ gọ́ọ̀dọ̀ lọ́kẹ́ orí mi sàn ayé dàtí wa. Fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe lórí àti pèsè omi tó dáa fún wa nípínlẹ̀ Ondo. Ó dàtí wa, ó dìrọ̀rùn.
5: Daddy Junior Joe Jensen, ma Jimmy Kale, gbogbo e na ojuseju meji lo.
6: Ah, mommy Junior, ma yeye mi. Mo ti yato si ti tele.
5: Fimile jare.
7: Biko ta apaka su lo tun se ko.
5: Yeah, ma pa mi jare je n se ya awon omo mi.
6: Nbo lo nsa lo.
5: Ronu Daddy Junior ogbon wo lo da.
6: Emi na ko. Isowo Biko ka baba capsule ni. Ogun ta fi mo ijile pa ewe ati egbe ile wa papo lona igbalode fun awon okunrin. Ajabi dani.
5: Eh.
6: Beni ore mi alowo le lo fun mi. O wulo fa awon okunrin to repete dowo le bi ewe okede ta fi na pa loju ise. Ewo ni ko njo wa nle lati je ko okunrin o ma woke. Finu ka bi o se Okele kai Biko Kababa capsule iru kan so won lawujo okuta ile ise Ayo Aba Health Limited lo popo fa won okunrin nikan e le rira ni chemist ati pharmacy fun ekunrere alaye e pe 0803860685 like si 0803860685
8: Ojumo ti rod

0: gbọ̀n.
1: A ti tún yẹ.
0: Dako.
1: Àbárẹ́ Asámẹ́ẹ̀.
0: Ògùtọ̀ yẹ.
1: Nígbà yóò ṣẹ̀ṣẹ̀ ire.
0: Lọ síbi ìsinmi ayérayé.
1: Adókẹ́fọ̀.
0: Ulẹ́kọ̀ọ́ gbọ̀nrin.
1: Ẹ̀dẹ̀rú.
0: Iwájú kò dojúkọ.
1: Ẹni bàjẹ́ láéláé.
0: Ebi ọ̀tún rẹ, ebi òsì rẹ.
1: Ọ̀ṣẹ́lẹ̀dẹ̀ lẹ́yìn rẹ.
0: Ẹ̀ka Adókẹ́ náà kètekété bí òṣòrè.
1: Lulu àkọ́rẹ́.
0: Kì í ṣojú kì í ṣèjì.
1: Ọmọ rire lè máa gbẹ̀yìn kété rí a.
0: Àbárẹ́ Asámẹ́ẹ̀ l'Ògùtọ̀ yẹ.
1: Ọmọ rẹ̀ mọ̀ fọ.
0: Òkú agbọ́run ṣọ̀run ire.
1: Àbá Ẹmájọ̀wá.
0: Àbá Ẹṣìnà.
1: Àbá Ọláwálé.
0: Àbá Ìfẹ́.
1: Àbá Ìyábọ̀.
0: Àbá Rótìmí.
1: Títí dórí pẹ̀lú.
0: Àbígbẹ̀yìn.
1: Òmòsúré.
0: Àrẹ ò bá mi.
1: Ògùsáyé.
0: Àrẹ ìlọtí.
1: Ẹ̀yìn ìṣòro gbọdọ̀.
0: Bẹ́ẹ̀ni ṣe kórókọ̀tọ̀.
1: Ọ̀kan náà rọ́mọdé.

0: fún gbogbo wa ní ìlú ọ̀wà àti agbègbè
1: gbogbo èyí tẹ́ ń wá ṣọ́ọ̀bù ìtajà ìgbàlódé
0: tàbí ọ́fíìsì tó wà conducive and spacious
1: ẹ má rìn jìnà
0: ní kòrí ọlá alágbègbè
1: ní Sàchẹ́rà Adétúlà
0: shopping complex
1: tó wà ní
0: ẹgbẹ́ onírèké
1: ní ìdojúkọ Báṣíkọ́lá junction
0: òkè ògún ọ̀wà
1: láwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ yàrá ilé ìtajà tó tóbi dáadáa
0: àyè ìgbọ́kọ̀sí tó tẹ́jú
1: pẹ̀lú 24-hour security
0: àwọn ṣọ́ọ̀bù ìtajà lóríṣiríṣi
1: ló wà nínú mí kòrí ọlá alágbègbè shopping complex
0: báwo lẹ ṣe fẹ́ sí
1: ṣẹtilọ́rí shop
0: lẹ́fẹ́ ni
1: tàbí laundry shop
0: aṣọ lẹ́fẹ́ rà
1: ní tourist àti bag lóríṣiríṣi
0: a ní game center
1: ẹ̀yà
0: ẹ̀wá wo warehouse wà
1: níbi tá a ti ń ta àwọn furniture
0: tilẹ̀ yìí àti tòkè òkun
1: ṣé phone lẹ́fẹ́ rà ní àbí phone accessories
0: a ní hair salon
1: photo studio lẹ́fẹ́ ni
0: kò tán síbẹ̀ o
1: a ní ilé oúnjẹ lóríṣiríṣi
0: a ní ṣọ́ọ̀bù tán ti ń ṣe àyẹ̀wò ara medical check up
1: ìwọ náà béèrè fún yàrá ilé ìtajà tiẹ̀ lónìí
0: lọ́wọ́ tí ọ̀kan ilé egun ẹ̀
1: for booking and reservation
0: 0803-560-1668
1: ní kòrí ọlá ọlágbègbè shopping complex
0: ẹni bá dé bẹ́ẹ̀
1: ló lè ròyìn
2: ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ ondo èkìtì ọ̀ṣun àti gbogbo agbègbè rẹ̀ pátápátá oríire ló wọlé yìí ayọ̀ abara tíntín family arena ló mà rán mi sí gbogbo ènìyàn o àti pàápàá ọgbẹni tí ń ta báàgì ra bàtà tó ń ta aṣọ àwọn tí ń ta hóṣèèsì àtàwọn tí ń ta retail ń ta àwọn alọsókòtò rèé o lápòṣòkòtò alákùúrẹ olóye mẹkùn fún ọgbẹni tí ń ra rárá túta bàtà aṣọ báàgì obìnrin báàgì ọkùnrin báàgì àgbẹ travel bíi bọ́ọ̀sì lórí ranran àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun tó fẹ́ ra báàgì àti gbé lọ sí ìlú òyìnbó tàbí àwọn tó fẹ́ rárá túta tí wọ́n fẹ́ ra hóṣèèsì ẹ máa bọ̀ ní wìtìwìtì ní family arena torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ń bẹ lórí gbogbo ọjà tẹ bá rà lọ́dọ̀ wa o family arena wà ní Oyin building opposite Weber bank Adesida road Àkúrẹ́ tàbí kí ẹ máa bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní ìdójúkọjú First Bank after Texaco bí ẹ bá ń lọ sí ẹ̀ṣọ́ Làkúrẹ́ fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà aṣọ báàgì aṣọ ọkùnrin bàtà ọkùnrin tó fi máṣọ ọmọdé bàtà ọmọdé báàgì ọmọdé báàgì gbére ìlú òyìnbó tàbí báàgì gbé lọ sóde ẹ máa pè wá sóde nọ́mbà yìí 08037453497 family arena iléeṣẹ́ tó bá bẹ òkè yọnu sí tó sì ń ṣe bẹ́ẹ̀ ń yọnu sí gbogbo ènìyàn.
3: Èmi la ò ní yọ̀ sí o.
4: Bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà ló kúkú rí.
3: Fela King of Boys da Accra North Local Government Coordinator of Motorcycle Riders. Èmi la ò ní yọ̀ sí. Lórúkọ ẹbí mi àtàwọn ọmọ ẹgbẹ́ ọlọ́kadà jákèjádò ìjọba àbílẹ̀ àríwá Àkúrẹ́ ìpínlẹ̀ Ondo ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé fún ìfẹ́ rẹ̀.
4: Mo tún dúpẹ́ lọ́wọ́
3: Kádẹ́sí Aláìlú Àìsóyá Majesty
4: Ọba Imọ̀ Sandilakun Farukunmi
3: JP Ajigbade the First
4: Òkìtì
3: tilẹ̀ Ìjùnílẹ̀ àtìlẹ́yìn odi
4: Honorable Johnson Ogunbolude
3: the Executive Chairman Àkúrẹ́ North Local Government Area of Ondo State
4: Honorable
3: Akindele Adeniyi
4: SSA to the Governor
3: of Ondo State fún àtìlẹ́yìn wọn fún ipò tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn mí sí yìí. Mo fi àsìkò yìí pé gbogbo ènìyàn síbi ayẹyẹ ìbúrawọ̀ ṣẹ́ mi lọ́jọ́ Thursday 6th of August 2026 lọ́gbà Secretariat ìjọba ìbílẹ̀ Àlúwà Àkúrẹ́ lágogo mẹ́wọ̀ òwúrọ̀. Ayẹyẹ àwọ̀ ìjẹwẹ̀mú ìgbàlejò yóò wá tẹ̀lé lọ́fíìsì wa nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ Sábó lókè Ìfọ̀fé Along College Road
4: Ìjù.
3: Ẹ kú oríire o. Ọmọ ẹlẹ́jọ̀ òtúmù kẹ́kẹ́.
4: Èmi Olómi Gabriel aka Fela King of Boys
3: ló ní kí gbogbo èèyàn ó parapọ̀
4: láti bá mi yayọ̀
3: ohun rere o.
5: Ọlọ́jọ́ ìbímọ bá ẹyọ ó kú oríire.
6: Ẹni bá gé òjíṣẹ́ Ọlọ́run tòótọ́. Gbogbo ìgbésẹ̀ rẹ̀ ló máa tààgì mọ́ iṣẹ́ Olúwa. Torí ẹ̀ ni Divine Mercy Church of God. Ṣùwá gbé àkàṣe ètò àdúrà pàtàkì.

pàdé ilé iṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ni wọ́n máa ń sọ tí wọ́n sọ pé ṣé rí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí ó ṣe gudugudu méje àti yàyà mẹ́fà gan lórí àti mú àyípadà dé bá ọrọ̀ ajé orílẹ̀-èdè àti gbogbo àwọn àyípadà èyí tí ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀hún tó ń ṣe èyí gan ló ta sétí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ ilẹ̀ yìí Atiku Abubakar ìní Atiku Abubakar ló wá sọ pé gbogbo nǹkan tẹ́ ẹ sọ ni èmi kọ́ ń tèmi o nítorí pé gbogbo nǹkan tí ẹ sọ ń bẹ̀ pátápátá irọ́ ni o wọ́n ní nítorí bẹ́ẹ̀ ṣe ń sọ pé gbogbo nǹkan tí ẹ ń ṣe nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló jẹ́ pé ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ó ní kí ni nǹkan gan tó yàtọ̀ ṣé gbogbo owó tẹ́ ẹ sọ pé ẹ ń gbà lọ́wọ́ àwọn èèyàn àbí owó tẹ́ ẹ sọ pé ẹ ń rí kí ni nǹkan gan tá a lè sọ pé ó ní í ṣe pẹ̀lú gbogbo ìṣe àti ìyà tó ń jẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ṣé oúnjẹ lẹ fi rà ni kò sóúnjẹ kankan bẹ́ẹ̀ ni ìgbé ayé ló ń nira kokoko fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátápátá wọ́n ní pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ń sọ pé nǹkan ti ń rú gọ́gọ́ ní orílẹ̀-èdè yìí ó lóun ò tí ì rí àpẹẹrẹ rẹ̀ rárá ó nítorí ọgọ́rọ̀ mílíọ̀nù àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n sì ń gbìyànjú tí wọ́n ń làkàkà láti pé kí wọ́n lè rí oúnjẹ òòjọ́ jẹ ó wá ní kíni nǹkan gan ti ń bẹ́ẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn ìgbìmọ̀ rẹ̀ tí wọ́n wá ń jó tí wọ́n ń yọ̀ sí ó ní gbogbo àwọn nǹkan gan tí wọ́n sọ pé wọ́n ṣe àtúntò rẹ̀ ló jẹ́ pé àtúntò òun ara ni wọ́n fi ń ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ọ̀rọ̀ ààbò bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló mẹ́hẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ibi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ ó ń bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fínra àti pé kí ni nǹkan gan tí a fẹ́ sọ lórí ti owó epo ó ní gbogbo eléyìí pátápátá ló yọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu tí wọ́n àti ẹ̀ gbádùn pé bóyá wọ́n ní ìṣèjọba kan wọ́n ní gbogbo eléyìí tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n ń sọ ni irọ́ pátápátá gbà ni ò nítorí pé kò sí nǹkan kan tí wọ́n rí lára àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n lè tọ́ka sí pé lóòótọ́ àti lódodo ní gbogbo àyípadà tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣe ló ń bá wọn lára mu ẹ wò ó ẹ kọjá lọ́nà sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á.

0: Adun
1: Káyọ̀dé.
0: Ọmọ léńjé léńjé ọmọkùnrin ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àti abẹ́ṣekáwọ̀ rẹ̀ ọdún mẹ́tàdínlógún ni àjọ ọlọ́pàá nípínlẹ̀ Niger àti Ramu lórí ẹ̀sùn títẹ́ pẹpẹ ìjínigbé ayédèrú léyìí tí wọ́n sì ti kùnà láti gba ẹgbẹ̀rún lọ́nà igba náírà lọ́wọ́ bàbá èkán lára ọ̀dọ́làǹgbà ọ̀hún. Àwọn afurasí náà dá porúkọ ni Kevin Faga ọdún mẹ́ẹ̀ẹ́dógún àti Mayowa Ojewumi tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Mayo ọdún mẹ́tàdínlógún. Ni àwọn ọlọ́pàá ọ̀hún gbá lọ́rùn ọwọ́ mú o níbi tí wọ́n ti ń ṣe ìwádìí lè tó fi hàn gbangba wípé àwọn méjèèjì ló wà nínú ọ̀rọ̀ ìjínigbé tó jẹ́ ayédèrú náà. Gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún SP Wàsíù Abiodun bí ó ṣe ṣe àlàyé, ó ní Kevin ló kúrò nílé tó lòun lọ sí ilé ìjọsìn ní ogúnjọ oṣù kejì ọdún tí a wà yìí ṣùgbọ́n tó kọ̀ tí ò wálé mọ́. Pẹ̀lú bí àwọn mọ̀lẹ́bí ò ṣe rí nílé, iná lóra lọ fi ọ̀rọ̀ tó àgọ́ ọlọ́pàá B Division ní Súlẹ̀já létí o. Abiodun wá ṣe àlàyé pé nígbà tó di ọjọ́ kejì ni mọ̀lẹ́bí òun tẹ́wọ́ gba ìpè kan lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ léyìí tí ẹni tóun béèrè ẹgbẹ̀rún lọ́nà igba náírà léyìí tó sì sọ wípé Kevin òun ló wà lákàtà òun nítorí àwọn ajínigbé ni òun ti jí gbé. Bẹ́ẹ̀ ni ó sọ wípé àjọ ọlọ́pàá lọ́gán iná bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ òun tí wọ́n sì bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tó lárinrin ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní fimú fílẹ̀. Wọ́n sì tọpasẹ̀ ìpè ọ̀hún lọ sí ọ̀dọ̀ ọ̀dọ́làǹgbà náà ní ilé ìtura ní Súlẹ̀já ní ọjọ́ 15 oṣù keje ọdún tí a wà yìí. Ibẹ̀ gan ni wọ́n ti rí ọmọ tí wọ́n wá Kevin àti abẹ́ṣekáwọ̀ rẹ̀. Àwọn afurasí méjèèjì ọ̀hún náà jẹ́wọ́ nígbà tí ọlọ́pàá ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò wípé lóòótọ́ iná pètèpèrò ìjínigbé ayédèrú náà láti gba ẹgbẹ̀rún lọ́nà igba náírà lọ́wọ́ bàbá Kevin léyìí tí wọ́n sì fẹ́ẹ́ pín owó ọ̀hún kí wọ́n lè lù láàrin ara wọn ni Abiodun sọ. Gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá sọ pé àwọn méjèèjì lọ́wọ́lọ́wọ́ náà wà lákòlò àjọ ọlọ́pàá lẹ́ka tó ń fimú fílẹ̀ ìwà ọ̀daràn ní orítakú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún tí ìwádìí tó sì ń lọ lórí ọ̀rọ̀ wọn. Ó wá fikún wípé tí ìwádìí bá ti parí lórí ọ̀rọ̀ wọn iná gbé àwọn méjèèjì ò wípé ẹnikẹ́nìkan ṣe yìí tẹ́lòmíì tí ìjọba sọ pé ẹnìkan ò gbúdọ̀ ṣe nítorí wọn bá sì rí wọn ò rí nígbà tí wọn bá balẹ̀ nílé ẹjọ́ bàgẹ́. Ẹ wo tẹ bá fẹ́ kàyókù ìwé ìròyìn Daily Post, ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Vangard àti àwọn ìwé ìròyìn kan tó jáde lónìí nìkẹ́ ìnáwó sí.
1: Káyọ̀dé
0: Bíọ́dún
1: Ojìmìkan nínú ẹgbẹ́ òṣèlú ADC ìyẹn Délé Mohammadu ló mọ̀ ti rọ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti pé kó sọ gbogbo àwọn nǹkan tó ti ṣe gan lórí àlééfà kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n bá lè mọ̀ pé lóòótọ́ àti lódodo ló kújú òṣùwọ̀n láti pé kí wọ́n padà dìbò yàn lẹ́lẹ́kejì láti lè darí wọn. Gẹ́gẹ́ bí Mohammadu bó ṣe sọ lórí ẹ̀rọ móhùnmáwòrán kan lánàá ló sọ pé ṣé ẹ rí kò sẹ́nikẹ́ni tó kórìíra Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n ṣá nǹkan tó bá ṣe ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò fi mọ̀ pé lóòótọ́ àti lódodo ó yẹ kí wọ́n fi ìbò wọn gbé wọlé. Ó ní nítorí pé pẹ̀lú bí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn tí wọ́n jọ ń ṣe ìjọba nínú ẹgbẹ́ òṣèlú APC bí wọ́n ṣe ń lérí líka pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kújú òṣùwọ̀n àti pé òun yóò padà wọlé ní ẹlẹ́ẹ̀kejì. Ó ní ọ̀rọ̀ òṣèlú ò rí bẹ́ẹ̀ rárá, ọ̀rọ̀ ètò ìdìbò ò sì rí bẹ́ẹ̀. Ó ní ṣùgbọ́n tó bá fi lè yọ bọmbọ síta kó sọ gbogbo àwọn àṣeyọrí rẹ̀ nínú ìṣèjọba èyí tó ń darí yìí. Ó ní èyí gan yóò jẹ́ káwọn lé tí wọ́n bẹnu àtẹ́lu ìṣèjọba rẹ̀ kí wọ́n gbé jẹ́ kí wọ́n sì máa sọ káàkiri pé lóòótọ́ ẹ má jẹ́ àparọ́ tọra wa jẹ o. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe gudugudu méje àti yàyà mẹ́fà dáadáa. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló bẹnu àtẹ́lu ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú bó ṣe jẹ́ pé wọ́n sà ń da ẹ̀bi ru àwọn tí wọ́n ti ṣe ìjọba ṣáájú wọn ṣáá ní orílẹ̀-èdè yìí. Ó ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ó ní kí wọ́n má ṣe gbàgbé pé láti nǹkan bí ọdún 2015 ni àwọn gan fúnra wọn ni wọ́n ti gba ìjọba orílẹ̀-èdè yìí. Ó ní ṣùgbọ́n níṣe ló yàyàn lẹ́nu wípé ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó sà ń sọ lójoojúmọ́ ṣáájú pé níṣe lòún jogún bá ọrọ̀ ajé yìí tó jẹ́ pé ó da gẹ́gẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí òun gan fúnra rẹ̀ tí ó sì wá ìgbésẹ̀ láti ṣe sí láti pé kó lè mú ìtẹ̀síwájú dé bá gbogbo nǹkan tó ti da gẹ́gẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà kó bá lè dá. Ó ní sẹ́ẹ̀rí ẹgbẹ́ òṣèlú APC yìí òun ò tí ì ríru tí wọ́n rí o nígbà tó jẹ́ pé táwọn gan bá máa sọ̀rọ̀ wọ́n á sọ pé ìjọba èyí tí Muhammadu Buhari tó darí ní orílẹ̀-èdè yìí ó ba nǹkan jẹ́ gan gidi. Ó ní bó ni ẹdìyẹ ṣe ń jẹ̀fọ́ ara rẹ̀. Ó ní kò yẹ kó máa rí bẹ́ẹ̀. Ó ní ṣe nígbà tó jẹ́ pé wọ́n ti ba nǹkan jẹ́ kó tó di pé ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu débẹ̀ kí ni ìgbésẹ̀ gan tó ń gbé láti pé kó lè túnṣe àbí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gan fúnra rẹ̀ ò tiẹ̀ sọ pé ńṣe ni wọ́n jọ ṣe ìjọba èyí tí Ààrẹ àná ìyẹn Muhammadu Buhari tí wọ́n jọ ṣe. Ó ní fún ìdí èyí kí wọ́n má ṣe àwáwí mọ́ o ńṣe ni kí wọ́n yá tó nǹkan bó ṣe yẹ kí wọ́n tó kó sì sọ gbogbo àwọn àṣeyọrí rẹ̀ káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan bá lè rí. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
2: Communications tun gbona ara yo. Odun ni won ki sai mo loko. Ta ba nsoro nipa computer laptop nile yi. Ma laagun jina. Odo won ni ko ma bo. Ma fowo to laagun ko tori. Tun ran ti o da o. Gbogbo eyin obi ati alagbato ati iwo to nilo computer laptop. Ma bo ni Frank Communications. Ko wa rojulowo laptop to fini lokan bale to tun lalope. Tun gbo o. Gbogbo computer laptop to bara lodo won bayi. Edinwo lo bade. Pelu ebun computer laptop bag, digital mouse, computer laptop stand ati charger. Frank Communications ti ko computer laptop wole biba. Iru eyi to ba nfe nbe lodo won. Okowo nbe lori computer laptop wa rati e. Ko tun keko idokowo lori computer laptop. Gbogbo eyin obi ati alagbato, eyin akeko, onise owo, onisowo, osise ijoba, gbogbo yin le nilo computer laptop lasiko yi o. Tun gbo o. Anfani san die die tun wa. Oya iwo na ma bo. Ni Frank Communications to wa ni Frank Complex 7 Okemeso Street, Lehin Unity Bank. Telephone 0906-123-3331 tabi 0803-353-4200. Frank Communications, computer laptop to da to fini lokan bale odo won lo ti rira.
3: Yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ẹ tún ọgbẹ́ ìyàwó láyọ̀.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé
3: ẹni 2026.
5: Olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
0: Dọ́dún
1: Káyọ̀dé
0: arábìnrin kan tí àwọn ajínigbé kìmọ́lẹ̀ àti ọmọ rẹ̀ obìnrin mẹ́ta láti abúlé àríkò níjọba ìbílẹ̀ kàṣíá nípínlẹ̀ kaduna. Òun ló mọ̀ ti ṣàṣeyọrí nípa jíjàjàbọ́ lọ́wọ́ àwọn ajínigbé náà lẹ́yìn ìgbà tó ti lo oṣù mẹ́fà gbáko lákàtà wọn. Èyí ló mọ̀ jẹyọ inú àtẹ̀jáde nígbà tí ẹnìkan tó mojúlẹ́jà ọ̀rọ̀ nípa ètò ààbò tí ó sì jẹ́ abẹ́ṣekáwọ́ gómìnà ìpínlẹ̀ kaduna tẹ́lẹ̀tẹ́lẹ́ rí Reuben Buhari tó fi síta lánàá ọjọ́ ajé gẹ́gẹ́ bí Buhari ṣe ṣàlàyé. Ó ní arábìnrin náà àti àwọn ọmọ rẹ̀ ni wọ́n jàjàbọ́ kúrò ní ìga àwọn ajínigbé ọ̀hún lọ́jọ́ Àbámẹ́ta tí wọ́n sì rin ìrìn àjò ọlọ́jọ́ gbọọrọ òkó tó nínú ẹ̀gangi tí wọ́n àkótó di wípé wọ́n rí ibi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti rí ìrànlọ́wọ́. Bó tilẹ̀ jẹ́ pé ó ti rẹ̀ wọ́n bẹ́ẹ̀ ni ẹ̀mí sì ti fẹ́ bọ́ lára wọn tán. Gẹ́gẹ́ bí ẹni tó mojúlẹ́jà nípa ọ̀rọ̀ ààbò náà ṣe àlàyé. Ó ní arábìnrin náà ń lóyún bẹ́nu rẹ̀ lásìkò ìgbà tí wọ́n jí gbé. Ó sì bí ọmọ ọ̀hún lákàtà àwọn ajínigbé, ṣùgbọ́n ó ṣeni láàánú pé lẹ́yìn ọ̀sẹ̀ kẹta tó bí ọmọ ọ̀hún ń lọ ọmọ náà ṣaláìsí. Ó wá tẹ̀síwájú pé ẹni tí ó jẹ́ ọmọ rẹ̀ obìnrin tó kéré jùlọ nínú mọ̀lẹ́bí ọ̀hún, ọmọ ọdún mẹ́rin Kristi, ni wọ́n sọ pé ara rẹ̀ kò yá lásìkò ìgbà tí wọ́n fi jàjàbọ́ ọ̀hún. Ìyá rẹ̀ wọ́n ló gbé ipò sẹ́yìn nígbà tí ó sì rẹ ìyá rẹ̀ tí ò lè rìn mọ́. Wọ́n ní ẹni tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ọmọ ọdún 12 òun náà tún gbà ó tún gbé ọmọ ọ̀hún rù. Ẹni Buhari ló ṣe àlàyé gẹ́gẹ́ bó ṣe wá sọ. Ó ní àwọn mọ̀lẹ́bí ń rìn títí wọ́n rìn láàárọ̀ títí ilẹ̀ fi ṣú. Wọ́n tún rìn lóru mọ́jú di ọjọ́ Àbámẹ́ta ẹdi ọjọ́ Àìkú. Wọ́n lo odidi òru àti ọ̀sán náà nínú ẹ̀gangi níbi tí wọ́n ti ń rin ìrìn wọn títí di ọjọ́ kejì. Gẹ́gẹ́ bí abẹ́ṣekáwọ́ gómìnà tẹ́lẹ̀ rí òun ṣe àlàyé. Ó ní ọmọ ọdún mẹ́rin náà nígbẹ̀yìngbẹ́yín ń ló padà wá jáláìsí o níbi tí wọ́n ti ń rìn nítorí pé ó ti rẹ̀ wọ́n. Kò sì sí ìtọ́jú nítorí pé ara wọn ò le láti bí oṣù mẹ́fà tán ti wà ní àkàtà àwọn ajínigbé ọ̀hún. Ó ní ìyá náà àti àwọn ọmọ rẹ̀ nígbẹ̀yìngbẹ́yín iná wá dé ìlú kan níjọba ìbílẹ̀ kàṣíá o ní ọjọ́ Àìkú nígbà tí àwọn olùgbé ìlú ọ̀hún tán ṣe ìrànlọ́wọ́ fún wọn tán sì gbé wọn lọ fún ìtọ́jú kó tó di wípé wọ́n pètèpèrò àti tàta tòpọ̀ wọn wá sí ìlú Kaduna láti lè jẹ́ kí wọ́n tẹ̀síwájú nínú ìtọ́jú gbígbà. Ẹ lọ kàyókù o nínú ìwé ìròyìn Daily Post, ìwé ìròyìn Punch, Vangard àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé pẹ̀lú bí àjọ elétò ìdìbò ilẹ̀ yìí bí wọ́n ṣe fi orúkọ gbogbo àwọn olùdíje sí ipò ni abe egbe oselu kokan lede papa julo awon ti won fe du ipo are orilede yi to si je pe pelu gbogbo awon iwe eri eyi ti won gba lati lewe ni won ko sibe ni bayi ojimi kan ninu egbe oselu ADC iyan kalukalu lo mo ti pe are Bola Ahmed Tinubu ni jai pe ko yo bombo sita to ba je pe looto ati lododo lo lo si ilewe alakobere ati ilewe girama o onitori oni gbogbo nkan ti o fun ajo eleto idibo ile yi lo je pe ofofe ni ati pe iro patapata gba ni bembe oni to ba ri be ki are Bola Ahmed Tinubu ko wa so fun awon omo orilede Nigeria gan ilewe primary ati secondary le to je pe o lo o onitori be gege ni lo se onitori gbogbo awon iwe eyi to ko kale fun ajo eleto idibo ni lo je pe ko ri bi o se ye ko ri rara ati rara ni o oni se lo kan mu iwe kan sa ti o so pe o n lo si ilewe kan lati Chicago be gege ni lo so pe se ri gbogbo awon nkan ti are Bola Ahmed Tinubu ko ni ohun o ri pe ojulowo kankan o wa ninu awon iwe eri eyi to ko wa o oni be gege lodun 2022 n lo so fun ajo eleto idibo ile yi to si fi iwe lele fun won pe o n lo si ni ilu to si mu iwe eri re to mu fun won o ni nkan to wa pa yan lerin ju ni pe se ri ninu iwe eri ohun oruko ti n benbe ni Bola Adekunle Tinubu o ni bo lo ti ri oruko Adekunle n bo ni Ade ti kunle o lohun o ti e gbo ri rara rara pe are Bola Ahmed Tinubu o n je Adekunle o ni se lo se ayederu iwe eri ohun o ni sugbon to ba mo pe looto ati lododo ohun o se ayederu re n se ni ko yo bombo sita o lati wa so fun awon omo orilede Nigeria ogba be ni oludije si ipo are ninu egbe oselu African Action Congress AAC na iye omo yele sowore lo na tun fi esun kan are Bola Ahmed Tinubu oni iwe eyi ti o fun are Bola to fun ajo eleto idibo gege bi iwe eri ile iwe re oni ogbo patapata ni iwe eri ohun o oni tori se ri ile to fi ile fun ajo eleto idibo lodun 2027 o lo yato se ile to fi ile nigbati o fe dije si ipo gomina ipinle Eko iyen ni odun 1999 oni to ba je pe looto ati lododo ni are Bola Ahmed Tinubu lo ni iwe eri to joju dada ko yo bombo sita ko wa so fun awon omo orilede Nigeria so wo re to wa so fun gbogbo awon omo orilede Nigeria wi pe ewo e ma se dibo fun enikeni te ba ri pe iwe eri re ko mu sese o nitori pelu bi are Bola Ahmed Tinubu bo se so pe o n lo si university ti Chicago ni o ni iro patapata gba ni bembe nitori gbogbo nkan to fi kale patapata n lo yato se le to fi kale ni odun 1999 oro po nbe gan gidi e se koja lo sinu iwe iroyin Daily Post iwe iroyin Punch ati opo awon iwe iroyin mi to jade loni
4: Roko ko gba gbe ile
6: to ya fe gbe mi abe ope anuya lerin jiye ikiti
8: agbe ofo pa yajo are olo abiru kiti eni gan elimu ko wa nde oro mi ori ara re ni o bi mo
9: egbon mi enikan o se yin are ara lo nba yin ja e so bo se nse yin ka gbo
8: egbon ro mo so mi isora nfa mi so ori teri ge ara ndu mi ibade to wi gbaruko je temi ilerin ogbo na ke se keji ma
9: are ara ni ogo te yan le lo ko royin e pe lo mi bo se dara to ni massive capsule egbogi to kapa gbogbo ami ati apere so niyan o e lo ra mustive capsule ke ma ta kebe pada
10: mustive capsule o gwa kaka kiri bi 20,000 ojulowo ogun jake jado ipinle ondo mustive capsule wa nilu akure ondo ile oluji ore okiti pupa ibokoda mustive capsule tun wa nilu owo ikare akoko isu akoko oka akoko ifo ati nilu kaba
11: ile ise timi tayo trade medical nigeria limited lo nse mustive capsule jade lati mo pharmacy to sumo yin e pe 08103369434 bi aye pada ko ba si leyin ojo meji kan si dokita re o.
12: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláìmọ́pa nílẹ̀rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlàmọ̀lẹ́bí mi. ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
13: ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. ìtọ́wọ́ ẹ̀kan lásán aróyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
14: Maggi star tá a ṣe látara ẹ̀wà soya àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
13: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
14: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: 101.9 FM. Peace of a dove.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

Ajijomi.

0: fún gbogbo ẹ̀yin ọkàn náà tẹ́ ẹ̀ ń gbọ́ wa lórí ètò iṣẹ́ ti gbọ́ wípé lóṣù kẹjọ yìí ọmọ aráyé wọn ó péjọ láti sóore fún wa nínú oṣù kẹjọ yìí a rí nǹkan tó dáa kójọ nínú oṣù kẹjọ mójọ́mójọ́ wa kò ní jọ ẹni tí wọ́n wá láti mú sẹ́wọ̀n mójọ́mójọ́ wa yóò jọ ẹni tí wọ́n wá láti ṣe lóore nínú oṣù kẹjọ tá a wà yìí lágbára ọlọ́run ọba ayé wa yóò jọ̀lọ̀ bí ọmọ tuntun a ó sì rí nǹkan bí ẹjọ́ bí ẹjọ́ bí èèyàn bá ṣiṣẹ́ láti ìbẹ̀rẹ̀ títí tó fi ń pé bí oṣù mẹ́jọ ó di dandan kí wọ́n rí èrè ńbẹ̀ lágbára ọlọ́run ọba mẹ́rin mẹ́rin tó bá di mẹ́jọ yóò jọ fún èmi àti ẹ̀yin níri owó níri ọmọ àti àìkú tí ṣe baálẹ̀ tọrọ mú kí yín o ẹ kú dédé wòyí o ẹ sì káàbọ̀ sí orí ètò iṣẹ́ ti gbọ́ ẹ̀yin náà ti mọ̀ wípé àwa nìkan kọ́ là ń ṣe ní orí ètò yìí àjọṣepọ̀ àwọn iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn náà ni ètò yìí tó fi ń dùn tó sì fi mọ̀ ń lárin keke iléeṣẹ́ rédíò ìpínlẹ̀ Èkìtì èyí ohun Èkìtì fm 91.5 la ti ń gbóhùn sáfẹ́fẹ́ yìí àwọn gan ni wọ́n ń gbà wá lálejò ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ bákan náà lẹ̀ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ yìí níléeṣẹ́ rédíò progress fm 100.5 tó jẹ́ rédíò nàìjíríà adúpẹ́ lọ́wọ́ yín náà adaba 88.9 fm nílùú àkúrẹ́ iléeṣẹ́ rédíò aládàáni àkọ́kọ́ nípínlẹ̀ ondo ketekete náà lẹ̀ ń gbọ́ wa ńbẹ̀ báyìí bákan náà lẹ̀ ń gbọ́ wa ní voice 89.9 fm iléeṣẹ́ rédíò aládàáni àkọ́kọ́ nípínlẹ̀ èkìtì ẹ̀ ń gbọ́ wa ńbẹ̀ bákan náà lẹ̀ ń gbọ́ wa ní our people's 104.1 fm ní agbègbè fajuyi nílùú àdó àti ayọba 95.1 fm tó wà ní agbègbè secretariat ìjọba nílùú àdó èkìtì bákan náà lẹ̀ ń gbọ́ wa ní ìkànnì kólòbó ìròyìn new cruise 92.7 fm ní agbègbè kájọlà nílùú ìkẹrẹ èkìtì àti iléeṣẹ́ rédíò adùn ìpínlẹ̀ èkìtì midas radio orí ìkànnì 90.5 náà ni wọ́n ti ń dún jáde tẹ́ ń gbọ́ ètò iṣẹ́ ti gbọ́ láti apá abẹ bákan náà ni mo kí iléeṣẹ́ rédíò adámi mogo 107.7 fm tí ó wà ní agbègbè ààfin kábíyèsí olójúdó nílùú ìdó èkìtì ketekete lẹ̀ ń gbọ́ wa ńbẹ̀ báyìí àti iléeṣẹ́ rédíò ẹbí ńlá tó wà ní agbègbè fìyìnfolú lọ́nà làwẹ̀ nílùú àdóńbí orí ìkànnì 102.3 fm ni wọ́n ti ń dún jáde náà tó fi mọ́ ìkànnì tẹlifíṣàn ìpínlẹ̀ èkìtì ktv channel 41 àti iléeṣẹ́ tẹlifíṣàn ìjọba àpapọ̀ nta channel 5 nílùú àdó èkìtì àti àwọn ojú òpó ẹ̀rọ ayélujára ní orúkọ àjọ tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ aráàlú lọ́fíìsì gómìnà lábẹ́ olùdarí ẹ̀ka náà arábìnrin mary ọ̀ṣọ́ mọ́tọ́ṣọ́ nlemi adébọ̀wálé adéfàbí tí mò ń kí yín pé ẹ kú dédé wòyí o a sì ti tẹ́ pẹpẹ ètò iṣẹ́ ti gbọ́ lónìí n tó jọra la fi máa wéra yorùbá sọ pé èpo ẹ̀pà ló jọ pọ́ sí ìlérí ìdàgbàsókè àti akitiyan ìjọba ìpínlẹ̀ èkìtì lórí ètò ẹ̀kọ́ jálẹ́jàpọ̀ la fẹ́ pẹ̀kẹ́ lò ẹ sì sọ fún àwọn tí wọn ti sí nídìí rédíò pé kí wọ́n gbé rédíò wọn wá láti wá gbọ́ ètò iṣẹ́ ti gbọ́ torí ẹ ní nǹkan kan mú lórí ètò yìí tó ṣe pàtàkì fáwọn ọmọ yín lónìí kí ni a fẹ́ sọ òun náà ni mo ti sọ ohun ṣùgbọ́n àlejò pàtàkì tí mo ní lórí ètò yìí ẹ̀jẹ̀ ń kí wọn káàbọ̀ àwọn náà ni alága àjọ ètò ẹ̀kọ́ jálẹ́jàpọ̀ subeb nípínlẹ̀ èkìtì ọ̀jọ̀gbọ́n fẹmi akínwùmí bàbá mo kí yín pé ẹ kú ìyálẹ̀ta ẹ̀ka àrọ̀ sà
1: olótò ẹ̀ka àrọ̀
0: ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín ẹsẹ̀ ọ̀sà
1: ẹ̀kúṣẹ́ ìlú
0: ẹ̀sà káàbọ̀ sórí ètò yìí
1: ẹ̀ṣẹ̀
0: mo mọ̀ pé ìwé ti kún lọ́wọ́ yín ẹ ṣetán láti dá àwọn ìbéèrè tí a bá máa tàpọ̀ tó sí yín ẹja ti di lẹ́bẹ̀ ká imú nǹkan àkàsù lórí ètò iṣẹ́ ti gbọ́ yìí ìbéèrè àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ béèrè lọ́wọ́ yín ni pé bóun ni ètò ẹ̀kọ́ jálẹ́jàpọ̀ nípínlẹ̀ Èkìtì àwọn ìgbéléwọ̀n assessment wo ni àjọ subeb ṣe nípa sáà ètò ẹ̀kọ́ 2025 àti 2026 tó ṣe tẹnugbepo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Olójú mo kí mo sì kí gbogbo àwọn olólùfẹ́ wa tó wà ní ilé tẹ̀ wò wá
0: ẹ ṣe òun
1: fẹ́ sí gbọ́ wa ètí tẹ fi ń gbọ́ wa kò nídìí o
0: àmì
1: adúpẹ́ gírígírí nítorí pé ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nǹkan tó ṣe fún wa fún bí wọ́n ṣe fún bí ọlọ́run ṣe fún wa ní gómìnà wa ọmọlúàbí ẹni táyé yẹ ìyẹn gọ́nà jọ́dọ̀ àbáyọ̀mí òye banji àbúyá tẹ bá wò gbogbo fúnra yín ẹ wò kan tó ń lọ ní ètò ìdí ẹ̀kọ́ ti jáde jáko wọ́n láti kí gómìnà wa fún àwọn kankan mo ń sọ ní last week kan àwọn ṣe conference àwọn nàí mo sọ fún mi tó bẹ́ jẹ́ pé gbogbo gómìnà lápapọ̀ ní nàìjíríà àti ìjọba àpapọ̀ tó bá jẹ́ pé wọ́n fi egun òtòló tó bí gómìnà wa ṣe máa ń tó táfi ẹni tó tọ́ sí di ìka tó tọ́ mo ní gbogbo nǹkan
2: ìbáṣe
1: dáadáa àtàwọn máa ní wàhálà tí ẹ bá rí ètò ẹ̀kọ́ tó ń lọ lọ́wọ́ ní primary school tó basic gbogbo aninú wa máa dùn ní last year lèmi tó tẹnu mọ́ ilé ẹ̀tọ́ yẹn
2: láì tí pẹ́yì
1: a rí pé a concentrate lórí àwọn basic school kí ni basic school ó bẹ̀rẹ̀ láti ilé ẹ̀kọ́ tó yẹ kó bẹ̀rẹ̀ láti jẹ́lé òsì ni a pè ní accd títí dé gsa
2: èyí ọ̀wọ́ kẹta
1: ọ̀wọ́ kẹta
2: yẹ secondary
1: grammar secondary grammar òwe kan máa wà tó yẹ pé mo fẹ́ tó wù ẹ pa wá ní ayé ṣe bẹ̀rẹ̀ láàrú ọ̀yọ́ òṣèré ní bàbá ẹnìkan kan ṣùgbọ́n lẹ́tọ̀ọ́ ìdí ẹ̀kọ́
2: ayé
1: ṣe bẹ́ẹ̀ èkìtì láàrín èkìtì oríṣi bàbá ẹgbẹ́ bàbá
2: ẹnìkan
1: tó dé dúró basic school tí a dálẹ̀ a rí pé ó káàkiri àwọn local government kan kí ló fa ni wípé ètò àwọn èèyàn tó wà ń forúkọ sílẹ̀ ó ti wá pọ̀ ju kan tí a rò lọ
2: ẹ̀ka rò pé kékeré ni ó
1: ti rò pé kékeré nígbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí yá sí sukulu yìí torí wọ́n mọ irú nǹkan tí wọ́n bí mo ṣe ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ mo ń bá yín sọ̀rọ̀ wípé a ti yá àdàdọ́dá 42 sí ẹsẹ̀
2: ṣe báyìí
1: gbogbo lọ́wọ́lọ́wọ́ mo yẹ bọ́ àwọn ọlọ́ba náà kábíyèsí ilé gbogbo yìí o ẹrú adébókè yìí o gbogbo wọn náà kò wá ó sì pé àwọn náà fẹ́ basic school ní ìlú wọn à ń fọkàn wọn balẹ̀ wípé à ń bọ̀ torí wọn ti gbogbo wọn ti rí àbò tó wà níbi àwọn ètò ẹ̀kọ́ jálejàkú tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní bóyá àgbà tẹ rìpọ́ọ̀tì ẹ̀kẹ́ gbọ́ bí mo ṣe ń bọ̀ wọ́n ní ìgbà wo la fẹ́ wọ́n fẹ́ wá láti wá bá wa ó sì àwọn smart board wa àwọn tó yẹ pé tẹ fọwọ́ tẹ
2: báyìí tí
1: láti máa rí nǹkan ní ọdún ilé tí ó kọ já lọ ètò
2: olùgbò ní
1: sáà tó tẹ̀lé yes mo wá wò ó wípé àti máa fi gbogbo nǹkan máa kọ sílẹ̀ kọ pépà ṣe gbogbo ẹ̀ wípé ó dà
2: bí ó ti fẹ́ di àfihàn tí ó fi sọ alábala
1: wọn láti ní pé ká lo àwọn sukulu mẹ́ta láti fi ṣe bí experiment super model school ado super model school ìkẹrẹ àti super model school ìdó
2: èyí ò pé ẹmu lẹ́kùn ìdìbò kọ̀ọ̀kan
1: bí a ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ìsọ̀tìmọ̀ online ló máa ń gbà

0: So di ti ẹ̀kọ́ lọ ètò ẹ̀kọ́ jálẹ̀dáko dé Èkìtì lọ́wọ́lọ́wọ́ ẹ̀kọ́ ìgbàlódé ló lọ sí. A fẹ́ kí ọmọ jáde kó tún wá mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀. Tí wọ́n bá jáde ó yẹ kó lè díje pẹ̀lú gbogbo àwọn sukúl tó wà ní àgbáyé. Nítorí pé a nílé iṣẹ́ míì l'Èkìtì ju ètò ẹ̀kọ́ lọ. Ìyẹn ní ìjọba gómìnà Báwọ̀ tó fi mú ètò ẹ̀kọ́ jálẹ̀jáko wọn fi mú ní ọ̀kúnkúndùn. Nítorí pé kíni nǹkan tó bá tí ọmọdé bá ti mọ̀ láti bẹ̀rẹ̀ òun náà ló máa máa bẹ̀rẹ̀ sí ní gbé dàgbà ló wà ní gbé dàgbà. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé àwọn olùkọ́ tó wà ní èdè primary school ló fi basic. Wọ́n ti yàn wọ́n yanrantí ojoojúmọ́ náà fún ọ ní ìdánilẹ́kọ̀ọ́. Wọ́n ti ṣe ìṣèlélé o nílùú iwájú lọ́jọ́ lórílẹ̀-èdè iwájú wọ́n ti ṣe níbàáyé o wọ́n ní ìgbàkúgbà làdá wọn ní ẹ̀kọ́ yẹn. Ẹ rí pé mo pẹ́ dédé ẹ̀ fúgbà ni mo ti ń bọ̀.
1: Ètò kan tó ń lọ bẹ́ẹ̀.
0: Ó gbó lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́. Ó bẹ̀rẹ̀ ní àná ṣètò yẹn lọ bẹ́ẹ̀ àparí lọ́jọ́ tọ́sí. Nípa ti wọ́n ṣe ń ṣe ètò ẹ̀kọ́
1: lọ́nà
0: àti
1: ìgbàlódé
0: ìsìnlẹ̀sìn.
1: Ẹ ṣeun. Bàbá gbogbo ìgbà tẹ́ ẹ bá wà lórí atẹ́gùn ni ẹ máa ń yin gómìnà bí ọdún Àbáyọ̀mí Oyèbáńjí láwo. Ọdún kẹrin ìṣèjọba àkọ́kọ́ ní sáà àkọ́kọ́ ẹ yóò tẹnugbepo lóṣù kẹwàá ló ta wàyé. Mo sì lè lérò pé gẹ́rẹ́ tí àwọn náà débẹ̀ ni wọ́n yàn ní gẹ́gẹ́ bí alága àjọṣù bẹ́ẹ̀. Láàrin ìṣẹ́jú díẹ̀ kẹ́ ẹ bá mi pápérí. Àwọn nǹkan wo la lè sọ pé àjọṣù bẹ́ẹ̀ bù lábẹ́ ìṣèjọba gómìnà Oyèbáńjí lábẹ́ ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n Fẹ́mi Akínwùmí tó ti ní ní rere tá a fi lè sọ pé ó ṣe dáadáa ju àjọṣù bẹ́ẹ̀ tá a ní nígbà kan níbi ọdún díẹ̀ sẹ́yìn.
0: Olóòtú ẹ má jẹ́ àfi òrùn wíkú. Ìjẹ́ ni kìí ṣe pé mo ṣàdé máa ń yin gómìnà nítorí pé iṣẹ́ tó ṣe ni nítorí pé nǹkan tó ṣe ni.
1: Ìyóò pé tí èèyàn bá ṣe dáadáa.
0: Ààrẹ ẹjẹ́ àṣọ tòótọ́ ẹjẹ́ kí n bẹ̀rẹ̀ ẹ fẹ́ kí n sọ̀rọ̀.
1: Kẹ́kàn sọ díẹ̀ bẹ́ẹ̀ ni.
0: Ó dáa olóòtú ẹjẹ́ kí n sọ fún yín ní gbogbo orílẹ̀-èdè tó wà Nàìjíríà tó bá wọ́n bọ́ káàkiri ń sẹ̀.
1: Èyí ò ní gbogbo àwọn ìpínlẹ̀.
0: Èkìtì ló ti san owó 2026 kátà pàtàkùn mo jẹ́ báyìí sọ̀rọ̀. A ti san about 9.7 billion naira láìgbà tí gómìnà Oyèbáńjí ti wọlé fún owó mọ̀yámọ̀dá
1: ilẹ̀ máa ń gbé. Èyí ò pé bàbá fẹ́ ṣe nǹkan ẹ̀ owó kan
0: ìjọba. Ìdí nìyẹn tí Èkìtì fi ń gbádùn gbogbo àwọn schools wọ̀nyẹn tá a fi ń dé fi tán fi ń ṣe àtúnṣe ní àwọn schools wọ̀nyẹn. Ní 2 weeks ago mo láti lọ bá wọn láti sọ fún ọ wípé ibi báyìí ni iṣẹ́ tó pé 2025 àti ọ̀pọ̀ àgbà tẹ́ bá máa rí next week ń sìn ìgbòho àti lù pọ̀ pẹ̀lú bá ti bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ lọ́tún.
1: Ìwé ìwé ẹ̀ tó gbé iṣẹ́ àkànṣe project ní ìjáde.
0: Ọ̀gá ó ti pọ̀ jù ẹ̀ tó rí bẹ́ẹ̀. Mo láti wá lọ bá wípé 2025 ní o ti jáde 2026 wọ́n ṣe a máa san 2026 báyìí mo ní àtẹ̀sán àtúndí owó tó tún ṣẹ́kù rẹ̀ ìyẹn gbọ́ olóòtú ní kíkọ ilé.

0: ni ti pe ka tun ile se ton pe ni renovation ko si ibi ti ati fo ti owo ja wo ti de
1: ni gbogbo ile eko alakobere
0: o so se ori radio lawo ni bi toilet ni abi omi igbalode ko si bi ti o ti de gbara ti gomina wole ni ya 2022 yen akoko gba oluko 1500 awon yan gba abu to be
1: agbo
0: ro de pe iwe o sele ri mo le le ti sele gbogbo won wa se tan bo awon lode wa o ku de ka to nigba yen won to akufu olode fun wa gba yen ta gba ti gbogbo won wa be lowo lowo ta wa yen láti jẹ́ kí ètò
1: àbùkù àwọn ilé ẹ̀kọ́
0: kó lọ. Àwọn bẹ́ẹ̀ sí náà tí gbogbo ẹ bá rí mẹrin gidi tí ò bá sí à ń dáyàn lẹ́kọ̀ọ́ wípé kò máa bójú mu tó ìdánilẹ́kọ̀ọ́ wa.
1: Èyí ò bá ṣe tírénì fáwọn.
0: Àwọn t-shirts lórí Jolly Phoenix. Olóòtú jẹ́ kí n sọ fún mi pé ní Jolly Phoenix. Bí a ṣe wà lẹ́kìtì 2023 àwa ló ṣe òkèlè ní gbogbo stéètì tó wà ní
1: Nàìjíríà
0: ẹ̀bẹ́ mi primary wọn àwa ṣe òkèjì káàkiri ẹ àmọ́ iye award tá a ti gbà.
1: Èyí pé ẹ nìka.
0: Ọ̀gá pọ̀ kí ló dẹ̀ fà ni wípé gómìnà sọmọlú àbí láti san owó déédéé owó zúgbò owó àtàwọn olùkọ́kọ́ ẹ má gbàgbé o pé ìgbà tí gómìnà débẹ̀ náà fi this minimum wage bá a ṣe ń sọ̀rọ̀ kò sẹ́ni tájẹ ló fóònù yẹn kan tẹ̀ kọ́kọ́ fọ́ lọ́jọ́ tó kọ́kọ́ gba owó
1: àbí tó kò rí rẹ̀
0: kò rí rẹ̀ kò kọ́kọ́ ńlá kéde mọ́lẹ̀ àbí kí ló ń ṣe
1: inú dùn
0: lábẹ́ òde lọ́ẹ̀dẹ́ dòjì owó yélí bonus ní kí ká sọ àbí ìwú mi bóyá tí n bá tó kúrò bẹ́ẹ̀ lótú àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ló ń ṣẹlẹ̀ ní àkó ní sáyé ní títí de gba primary school teachers wọn bá wọn gba car and housing loan rí wọn mọ wá owó nípa ìjókòó náà lọ́dọ̀ báwo ni
1: ọmọ yìí ṣe ṣe máa jẹ àǹfààní táwọn kò ní jẹ
0: alágbàdo ìṣòro oúnjẹ ilé ìlú kan náà ní gbogbo àìjọlọ àsìkò bí mo ṣe ń sọrọ ó ti di set méjì mẹta tó ti jà àǹfààní yẹn nínú àwọn primary school kó tó di pé abẹ̀rẹ̀ ilẹ̀ṣẹ̀ ọ̀gá ti tún àpúrò anọ́dá mọ́ni wọ́n ti tún àpúrò anọ́dá owó fún wa fún àwọn primary school teachers láti lè tún gba àwọn tí ò tí tọ́ sí ká tó lè gbà nínú owó yẹn. Olótú ìtàkùnṣẹlẹ̀ tó jẹ́ pé ọjọ́ ta fún àwọn teachers ní lẹ́tà yẹn ṣùgbọ́n fẹ́ dàrú lọ́jọ́ yẹn.
1: Èyí ò nígbà tí wọ́n dùn yìí.
0: Bí ẹ kí ló ṣẹlẹ̀ ni wípé wọn ò dé grade level 16 yìí. Ní South Africa and in some other countries sir, wọ́n prefer láti lọ teach ní primary school. Why? Ní pé the same salary lè máa receive láti primary dey
1: university.
0: I know your excellence àwọn tó wà ní primary school sàlùwé ìpàlájọ ní dání
1: ìwé kàlájọ
0: ká pẹ̀lú àwọn tó wà ní ẹgbẹ́ ní
1: àmọ́
0: àdẹ̀fí ní lẹ́wọ́ ṣẹṣẹ́ ọ̀kan ní àjẹwọ̀n bó lójú àánú èèyàn ni ẹ má gbàgbé o báwo tíṣà ní o ìyàwó wọ ẹ̀ṣẹ̀lẹ̀sì o ẹ̀ṣẹ̀lẹ̀sì díẹ̀ tíṣà ní bàbá wọn tíṣà ní ìyá wọn tíṣà ní ọmọ ọkùnrin wọn méjì tíṣà ní ọgbọ́dọ̀ àwọn
1: tó sáré omi tó súnmọ́
0: ìṣàṣàmì. So bóyá fúnpẹ̀rẹ̀ ló jẹ́ wá tún wá fẹ́ràn
1: àwọn olùkọ́.
0: Àwọn olùkọ́ wọ́n ṣe ṣe káàkiri náà ní ẹ̀bẹ̀lẹ̀ ibi tó fẹ́ lẹ́bẹ̀tọ́ mi ṣọ́
1: ìbẹ̀lẹ̀
0: ṣọ́
1: ẹ̀sìn rí dáadáa.
0: Yóò sì rí dáadáa ni òun ṣe dókítà oníṣègùn ni òun ṣe lọ́ọ̀yà iṣẹ́ tíṣà ni mo yàn láàyò láti kékeré mi wá.

0: dẹ̀wà. So bóyá kí n tó lọ bẹ́yẹn level 16 wọ́n ti dé level 16 sẹ́yìn. Bẹ́ẹ̀ àwọn tó ti lọ tó yẹ kó wọ́n ti qualify fún wọ́n ti gbà wọ́n gba level 16.
1: Bí mo bá ní kẹ́ mọ ṣàlàyé lọ bí mo ṣe ń wò yín láì wòwé ẹ fẹ́ẹ́ lè lo gbogbo wákàtí tá a fẹ́ lò lórí ètò
0: yìí. Ọ̀gá wákẹ́ tó gbé ọ̀dẹ lè tó.
1: Ṣùgbọ́n ìbéèrè sì wà lápá bí inú mi dùn lónìí wípé àgbẹ̀ yín wá sí orí ètò iṣẹ́ ti gbọ́ yìí. Láàárọ̀ náà ni ìròyìn sì ń tàn káàkiri pé nǹkan kan yóò tó dẹ́rìn pẹ̀kẹ́ àwọn èèyàn.
0: Ó dẹ̀ ti dẹ́rìn pẹ̀kẹ́.
1: Ẹ nípa pé gómìnà tó fọwọ́ sí pé kán tún gba àwọn míì.
0: Ibi tí
1: ẹ bóòrò ṣe fẹ́ rí ọ̀nà wo ni lẹ fẹ́ gbé gbà. Àwọn ni kíní ò bẹ̀rẹ̀.
0: Ibi tí ò ń lọ nìyẹn olótù. Gómìnà wa ọlọ́mọ adáyín sí.
1: Àmì.
0: Kí ló ṣẹlẹ̀ ni wípé tí ọba àwọn kan máa ń rìtáyà.
1: Tí wọ́n fẹ̀yìn tì
0: í ẹnu
1: iṣẹ́ ìjọba.
0: Àwọn àgbẹ̀ jẹ́ ìgbà mo ti dé mo ti kírètì àti ní data bank tó yẹ pé every day a máa ń gbà ẹ̀.
1: Tó bá ti mọ̀ lọ́dọ̀ ẹ̀ ti mọ̀ lọ́dọ̀
0: yìí. A ti signal. Àwọn kan ti lọ a sì máa nílò olùkọ́. Weather good. Adé ni pé ọ̀ya kì í ṣe dandan wì.
1: Olùkọ́ ògbó.
0: Mo fẹ́ kí gbogbo èèyàn máa gbọ́ sí ẹ torí gbogbo àwọn tó ti ń pè tẹ́.
1: Ṣé ẹ bí ògbọ́n ti ń pè yín?
0: Ó ti gbọ́dọ̀ gbọ́ bẹ̀yà tó bá fẹ́ a lọ ṣe ẹ̀zá. Ó máa ṣe ẹ̀zá. CBT àti gbé jáde lénìí 12 room.
1: Lọ́sàn-án.
0: Lọ́sàn-án. Wọ́n á máa jáde ẹ̀ta gbẹ̀rẹ̀ náà láwọn àbẹ̀ sí fífọ́ kíní ẹ̀ ti jáde. A parí ní 12 room lọ́jọ́ Monday tó ń bọ̀. So àti fún aláyè. Láti lọ ṣùgbọ́n wọ́n máa ṣe
1: ìjókòóso ìdánwò
0: yìí. Ìjókòóso ìdánwò
1: yìí
0: ayára ayélujára. Nígbà tó bá ṣe yẹn tán àwa tún ṣe interview ọ̀rọ̀ interview
1: láàjọ
0: fojúkura wa a lè máa dá ní dandan wì. Ọmọ yẹn ọmọ wa ọmọ gbogbo wa skul yẹn ni Aisha mi ò bá ń lọ sí private school rí. So public school yẹn náà òun á láti bí lárugẹ. Àsìdúpẹ́ ìkàtí ọlọ́run ń ṣe lákòókò yìí torí pé àwọn school public school àwọn èèyàn ti ń yà síbẹ̀.
1: Ó bẹ̀rẹ̀ ṣe dáadáa.
0: Tí ti àwọn ọmọ wọn yà síbẹ̀ ni. So ìgbà tí a bá ṣe tán láti wọ́n máa ṣe final selection tí oníkálukú dẹ̀ máa gba lẹ́tà kó tó di pé wọ́n wọlé. Wọ́n máa bá àwọn tó ń bọ̀ yín wọlé. Lágbára lọ.
1: Èyí ò kó tó di sẹ́yẹ oṣù kẹsàn-án
0: báyìí. Wọ́n á torí a máa ṣe exam ní 14 and 15.
1: lóṣù kẹjọ iná
0: àìsàn tí
1: pápá lè fẹ́ ṣe.
0: Tí bá ti gbé program jáde pé mo sọ fún yín iṣẹ́ olùkọ́ ni mo yàn láàyò láti kékeré.

0: lọ Saturday títọ́ láti jáde.
1: Ha
0: so kò
1: sí kan ní àbáwọn mi.
0: Ẹ ṣe olótù Èkìtì láwà a lọ ṣe program sọ Lẹ́kọ̀ọ́ àwọn ọmọ wa lọ sáré Lẹ́kọ̀ọ́ wọ́n ṣe àgbà arígbò ṣe o àríjẹ ẹ wọ́n wá sọ fún àkàn pé Èkó láwà yìí Èkó náà pè mí Èkìtì dáadáa pè mí.
1: Yóò pé
0: àwọn ọmọ wa first and foremost ọmọ Èkìtì àwọn parity ìyẹn máa jẹ́ dandan o dandan. A lè sọ pé ta bá rí ọmọ tó bá 80 àbí 90 ṣé a sọ pé àbí gbà á ọ̀gágun ọ̀tẹ̀ ní omi òkòkò ní ìwé ẹgbẹ́ tó sọ pé nọ̀nà torí ẹni tó yẹ kó bí ebi inú quality ni. Ta bá rí ọmọ tó bá 90 tó wá láti ṣokútó a gbà ẹni yẹn
1: pé ìfẹ́lẹ́yàmẹyà
0: lílé
1: ṣe dáadáa ní
0: kò dẹ̀ gba resort yẹn ṣe dáadáa. Ìwà àbúgbé ẹni tó ṣẹ̀dá àwọn ìgbà ìgbà ìbí náà ló ń bùnà ẹ̀ ọkọ̀ nílò bá láti
1: bùnà. Àti pé bá kàn bá kan ìbí náà ni ó mọ
0: ìbí ló mọ máa gbé a wá dìbò bí tó dùn tẹ́lẹ̀ a dìbò bí.
1: Mo sì rí kà lára àwọn tẹ́ ẹ gbé jáde pé kínní fún ẹni tó bá ṣe tán láti ṣiṣẹ́ kì í ṣe bí adó àbíkẹrẹ pé ọ̀hún ṣe ẹ̀gbà wọn tán wọ́n mọ bẹ̀bẹ̀ wọn dùnú mo fẹ́ kẹ́ ẹ sọ pé ó yá àwọn èèyàn o.
0: Ẹ ṣe olótù ìrírí tí mo rí òun ló jẹ́ kí n
1: gbé kínní o sí.
0: Bẹ́ẹ̀ni mo tún wá sórí ṣíṣe náà rí gbàgbọ́ tí mo wá pariwo
1: pé
0: gbogbo wọn tó bá ti di tó wà dúró síbẹ̀ kò bá jẹ́ àwọn kan bí ẹ̀kọ́ jẹ́ ìyàwó ẹni bọ́dì abíyí tá a bá ti gbé ẹ sí kò dúró síbẹ̀ tó bá dúró síbẹ̀ fún wa lẹ́ta wa.
1: Padà kí o
0: ṣe padà kíkọ́ mi ò rí ibi tó dùn kó mọ́ ní Èkìtì bá a ṣe ń sọ̀rọ̀ o di èyí ṣe ṣùgbọ́n gbogbo àwọn èèyàn náà wá gbé ara ẹgbẹ́
1: sáré lọ ọgbẹ́ni èyí ọ̀jọ̀gbọ́n fẹ́mi akínwùmí ẹ̀mọ́bìnú ẹnu mi àgbò kí wá ni àjọṣepọ̀ yín ṣùgbọ́n kó tó di pé n ò ní fún yín láàyè láti dáhùn ìbéèrè wọn ẹ jẹ́ ká dúró di kejì náà ká sáré ṣe gàyà a ó tún tẹ̀síwájú à ń bọ̀.

0: lọ́wọ́ ọlọ́run ọba ẹ mọ̀ bínú pé a ṣe gàyà díẹ̀ ní orí ètò iṣẹ́ ti bọ́ yìí bí igi bá wó lu igi ẹ̀yin náà mọ̀ pé ti òkè rẹ̀ láàkọ́kọ́ gé kúrò lẹ́ẹ̀kan sí ẹkú àtútúnu látàárọ̀ ọ̀jọ̀gbọ́n Fẹ́mi Akínwùmí alága àjọ Ṣùbẹ́ẹ̀bù Lẹ́kìtì kí wá ní ìbáṣepọ̀ àjọ Ṣùbẹ́ẹ̀bù Lẹ́kìtì àti àjọ jálẹ́jàkọ ètò ẹ̀kọ́ tá a mọ̀ sí SUBEC ti ìjọba àpapọ̀
1: àwọn ló dà wọn àwọn ní kò kárí fún gbogbo ètò àwọn state síbẹ̀ ní gbogbo nàìjíríà à ń rí ọwọ́ wọn mo dẹ̀ ń fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ president bola ahmed tinubu nítorí pé àwọn ló máa ń tanwó ẹ̀ sí ọ̀dọ̀ wọn ní UBEC lọ́wọ́ àti executive secretary wa ajia aishat àwọn ló táwa bá ti san owó wa right a san fún wọn wọn á rí 50% wọn wá fún wa ní 50% fún nǹkan tí a bá san tí wọn bá 100 naira làwa san wọn á fún wa ní 100 naira náà sí ó máa jẹ 200 tí ó ti yé yín sin jẹ 50% 100 náà nìyẹn tájọ ń ta so wọn dẹ ojú wọn àwọn àwọn òṣàkiri kí ló dé tàbí jákèdè pé wọn sábà ti sọ tiwa wọn máa fún àwọn afáàdán ní tiwọn yẹn àárí ìyẹwò mọ sọ pé ní 2026 pàdé rẹdí sí àárí àwọn ọdá ṣètò ẹ pé wọn wà 2019 àbí 2020 lọwọ tá a bá ṣe ń sọrọ ẹ ṣùgbọn àwa o ọlọrun tó wá sí ipò aṣáájú.
0: ẹ ṣeun torí àkókò wa bàbá wa ìpèníjà tí eléègùn ń pè ní challenges wo ni àjọ SUBEC nípínlẹ̀ èkìtì sì ń ní ọ̀nà wo lẹ̀ ń wò gẹ́gẹ́ bí ẹni tó kọ́ṣẹ́ tó dẹ̀ mọ iṣẹ́ yẹn láti wàgbò dẹ́kun ìpèníjà wọn.
1: Yà ẹ ṣe kò sí bí tó máa wà tí ò ní nípèníjà tiẹ̀ tí ó ti yẹyẹ sí ẹ̀ta dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí pé ọlọ́run ràn wá lọ́wọ́ akọkọ ìpèníjà tá a ní òun ni accommodation wa gbà tá a wà lókè ìṣá tá a ní wà tó dúdú gbígbẹ ọlọrun dẹ fún wa ní àǹfààní.
0: ẹ ti lọ́fíìsì
1: gbogbogbò tó wà ń bẹ ọlọrun ṣeun ìpèníjà tó kù òun náà ni bí àwọn òbí láì lè fọwọ́sowọ́pọ̀ kí wọ́n máa send àwọn ọmọ tó máa mú àwọn ọmọ wọn wá sí iléèwé kì í ṣe mú wá síléèwé ẹ láti ní pé ká lè máa ràn wá lọ́wọ́ tán bá dé sí sọ ká máa padà sí sọ láti wo homework wọn kí ni olùkọ́ yín fún yín léni ọ̀nà owó náà fi kọ́ yín ká má fi gbogbo ẹ lẹ̀ fún olùkọ́ ẹ̀dá tá a ní tán bá ti dé homework kí lè ṣe léni nǹkan pẹ́pẹ́pẹ́ bá la ṣe ọ̀yà ẹ̀ ká wò bẹ́ẹ̀ ṣe o mọ owó tó bá tẹ̀ ti halẹ̀ báyẹn right àwọn ọmọ náà máa ní wọn máa ní ìbẹ̀rù then again ni pé mo ń láti dúpẹ́ gidi lọ́wọ́ àìṣẹ́lẹ̀sì ìyàwó gómìnà wọn máa ń ṣètò lóòrèkóòrè
0: back to school
1: wọn á fún ọ ní báàgì wọn á fún ọ ní lẹ́ẹ̀dì wọn á fún ọ ní bẹ́ẹ̀ ilé
0: ìtọ́fínlórí
1: wọn á fún ọ ìwé right kí àwọn ọmọ àti òbí tán wá rí ni pé wọ́n jẹ́ kí akitiwa akitiyan wa kò lè yọ. So kí ni ìpèníjà náà ni pé wẹ́ẹ̀ àlọ́dà ìpèníjà ni pé àwọn schools tí a ń ṣe pápá jùlọ ní àdó wọ́n jí àwọn nǹkan wa.
0: Èyí ò pa àwọn ará ìlú.
1: Àwọn ará ìlú ń jí arílu dáde lọ́jọ́ facial ball. Kíní tá a ń bì nùgbọ́ tá a mọ ọ̀hò wọ́n á yọ bọ́ ọ̀hò
0: ìkíní
1: ẹ́ńjìn tó fi fa omi wọ́n yọ fan wọ́n á yọ páànù wọ́n lọ ń tu.
0: Àwọn sọ pé àwọn ọlọ́dẹ wà ń bẹ̀rẹ̀ sí.
1: Wà jẹ́ ìdílé sọ kankan sí sí wọ́n yọ o.
0: Àbí pẹ̀lú gbogbo akitiyan náà wọ́n tún.
1: Wọ́n tún gba lóyúnlá fífá fẹ́ tún gba àwọn ọlọ́dẹ kan ọlọ́dẹ wa. Pé wọ́n pàápàá jùlọ ní àwọn schools kan tá a rí pé wàhálà wà tó jẹ́ pé wọn ò lè ṣàlàyé a rí àwọn ọ̀dẹ́rìn àti àwọn ọmọ alẹ́jà. Àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ so yẹn la fi apẹ si ṣe fẹnsi yẹn si dẹ ṣe mọ pe awọn eyan tun bi wọn tun fo fẹnsi abi ta ba ja so la fi parọwa fun gbogbo awọn ara ilu ti o ni school to school ti school yẹn wa ni ni awọn bi wọn apapajulọ awọn kabiyesi pe ka jọ ka ba wa foju to awọn schools wọn yẹn lori ijọba o le ma nawo lasan yẹn la fi n sọ ìpèníjà gidi tó le nìyẹn.
0: Ẹ ṣeun ọ̀nà ó sì bá yẹ wọ ojútùú sí náà.
1: Àmì.
0: Ẹyin gómìnà ó sì wọ ojútùú sí ẹ̀yin náà ó sì gbìyànjú.
1: Yes.
0: Ẹyin ní nǹkan bíi oṣù díẹ̀ síbi tá a wà yìí. Sáà ètò ẹ̀kọ́ 2026 àti 2027 yóò gbéra sọ. Àwọn ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé láti jẹ́ kí ètò ẹ̀kọ́ sáà kó dùn kó rajaja dáadáa.
1: Ẹ ṣeun. Ara ìgbésẹ̀ tá à ń gbé ni bíbí ká rí i pé skul wà tó dùn láti fojú wò. Àwọn chairs yẹn nígbà tá a máa rí ọ̀sẹ̀ bíi méjì nísinsìnyí àwọn chairs yẹn a máa wọlé tá a máa fi jókòó.
0: Èyí wọn
1: tuntun. Àwọn tuntun. Ìwú àbẹ̀tẹ́lẹ̀ o.
0: Wọ́n tún wọ́n ní
1: pẹ̀lú ẹ̀. Wọ́n máa bá tí bá ní bù wọ́n ká jà wà ní moderate. I think they about 9,500 now.
0: Sile, right?
1: Yes. So, I link me, kakiri. I want schools be 2 years. 8.9 FM.

0: da le lohun to waju nipele ekiti
1: mo je so wi pe o mo je so wi pe mo lati to n adura alita lai dupe e lowo gobina nitori pe o mo nkan to to to ba e ba o mo nkan to to to de fi e to to si on lo ma je seri oro su ba ki je oro gbo lo gbe carpenter mu lo gbe class o lati je eni to mo ise yen to ko to de yanju eda sa eh I foju so mi ni pe ki ko je pe public school ko jojo lo ma wa pe pe public school lo ma wa to ni fe se private mo e bi abi to le ma binu lo ba tori pe foju so mi ni
2: ko ma ko je ko ni kan
1: lo fe se lo fe se do ki gbogbo awon omo wa be ki wa de eko won ko yan
2: o de garanti
1: garanti ikan in public school awa yin lo
2: láyé ìgbà tí ó kàn tí ì
1: sí láyé ìgbà tí ò tí ì sí gbogbo tá a ní tí ò sí olùkọ́ tó yàn tó yanra sí ilé public school la lọ gbogbo àwọn èèyàn tó dẹ̀ tún jẹ́ kàjàkàjàkà lé public school náà lọ sọ aláti fọwọ́sowọ́pọ̀ kí public school wa kó lè ṣe kí ni ó túbọ̀ lè gbèrò ká lè máa kọ́ ìkan tó ẹ̀kọ́ tó yàn tó yàn tó bẹ̀.
2: ẹ ṣeun wọn máa ń sọ ní gbogbo ìgbà yìí pé yíyanrantí ètò ẹ̀kọ́ kì í ṣe ojúṣe ìjọba nìkan o bí àwọn aládàáni àwọn òbí nǹkan kan kí ni ìwòye yín nípa ilé ìjẹ́ ìgbégbèsè nípa
1: rẹ̀ náà. ẹ aláàtì fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tó wá ọ̀pọ̀lọpọ̀ àti ẹ̀rọ wọn á dá ẹ̀jẹ̀ ká ṣe nǹkan fún skul wọn pápá jùlọ skul tán tóbi jáde of recent one akọgun alabi alabi ó kọ́ kan sí olùlójúdó
2: nílùú àdó ń bí
1: nílùú àdó ọ̀nàrẹ́bù fatoba ó jẹ́ complete tẹ ọ̀nàrẹ́bù akin rotimi ní ọ̀nílẹ̀
2: lẹ́kùn
1: ọ̀yẹ́ pẹ̀lú ọ̀yọ́ ìkọ̀lé wọ́n bá ti fẹ́ wọ́n pè mí wọ́n kọ́ so many things sí ẹ̀ síbẹ̀ yẹn bí mo bẹ̀yẹ bá yín sọ̀rọ̀ yẹn tí ẹ bá dé school day school practice day school ní kọ̀gọ̀sì right. Premio baba mba manager ọ̀sẹ̀ tó wọ́n ń bá wọn tú àwọn
2: ọ̀sán. yóò pẹ́ àwọn ẹ̀kọ́ funfun tó jáde nínú ìkòkò
1: tó bá
2: wọn rántí.
1: wọ́n rántí so gbogbo wọn náà wá
2: kún ìjọba lọ́wọ́
1: náà kún ìjọba lọ́wọ́ àwọn kan parí àwọn kan ṣe tán náà ní ọ̀tún wẹ́ẹ́ mo fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo wọn wọ́n pọ̀ tán ràn wá lọ́wọ́ tán wá ti di black school tán jáde líle wọ́n á ṣiṣẹ́ wọ́n lè wà ní ẹja pọ̀ lè ẹja pọ̀tọ̀.
2: ẹ ṣeun láti bí ìṣẹ́jú díẹ̀ lẹ ti ń gbọ́ ọ̀jọ̀gbọ́n Fẹ́mi Akínwùmí tí wọ́n jẹ́ alága ètò ẹ̀kọ́ jálẹ́jàpọ̀ subeg nípínlẹ̀ Èkìtì tí wọ́n ń pè é lu ohun tí gómìnà Abiodun Abayomi Oyebanji tí wọ́n ti ṣe àti àwọn ìgbésẹ̀ náà tí àjọ náà ń gbé fún ètò ẹ̀kọ́ kó lè yanrantí nípínlẹ̀ Èkìtì. àwa ní mọ dánìkan sọ kínní ọ̀hún kẹ́yìn aráàlú kẹ́ ẹ mọ̀ bá wa dá sí i torí ìsìnkú ìkòrò owó ń tá a bá dìjọ wò gígún ní gún ẹ ti ní àǹfààní láti pè wá sí orí aago báyìí fún ìmọ̀ràn ìbéèrè àti àwọn nǹkan míì tó ṣe kókó tó yẹ kẹ́ ẹ sọ ojú òpó tó débí ni 08-1-0-1-3-0-1-3-2-0-9-7 ni ojú òpó yẹn ẹkú dédé wòye ẹkú ìyálẹ̀ta
3: o
2: ẹ ṣeun ẹ káàárọ̀ ìṣá o
3: bàbá wa
2: fẹ́mi wọn dá yín lóhùn
1: ẹ ṣeun ẹ ṣeun.
2: Àmì.
3: Orúkọ tèmi lọ náwá ló pè lásán náà ṣògo. Ó sọ nǹkan kan lérèké nígbà kan nígbà tí bàbá ẹ̀ wá. Ó ní àwọn ọgbà nígbà tí kò sí kọ̀mpétì tó ti sẹ́kọ́ndì sùn nínú ìwé ìwé ìwé sẹ́kọ́ndì sùn tó ti fún wa lọ́nà ìṣògo ní ìta àwọn sẹ́yìn yẹn. Tí nǹkan bẹ́ẹ̀ bá ti ń ṣẹlẹ̀, àwọn sùkùn láńlá ìwòba náà máa fún wọn. Ẹgbẹ́
2: 08-1-3-0-1-3-2-0-9-7 wọ́n ti ń kọ́ńtẹ́ béèrè wọ́n ń kọ́lẹ̀ ẹ̀ ló ẹ kú dédé wòye o. bàbá ẹ káàárọ̀ ìṣá o. ẹ ṣeun ẹ káàbọ̀ sà. wọ́n dá yín lóhùn.
3: wọ́n lọ́ọ̀kan nípa ti ilé ìwé ẹ̀ka.
2: ìbéèrè ìmọ̀ràn àti àwọn nǹkan míì tó ṣe kókó ẹ lè pè wá kí ẹ sọ ní orí ètò yẹ kó déédéé wòye ẹ kó yálẹ̀ ta o. ẹ ṣe wọn orúkọ yín ìbọn ẹ ti ń pè o. ẹ ṣe wọn o láti ìdó Èkìtì. wọ́n dà yín lóhùn.
1: ẹ ṣe o.
2: ẹ ṣe o.
3: Ẹ ṣeun
2: o.
3: Ṣé gómìnà wa, ó jẹ́ gómìnà rere, kò lè fi ọlọ́run tó wá di ààrẹ
1: orílẹ̀-èdè.
3: Ẹni tó bá fi mọ ìṣàkóso, ẹni tó bá mojú o, ẹ̀mí tó máa pa òbíní rẹ̀. Tí a máa rí gómìnà wa yìí, èèyàn jẹ́jẹ́, tẹ́ bá wo gbogbo ìwé nísìn, tẹ́ bá wo gbogbo àwọn ilé ìwòsàn káàkiri nípínlẹ̀ Èkìtì.
2: ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín o torí àwọn èèyàn pọ̀ sí ojú òpó ẹ bá ge pépèpé bí àwọ bàbá oníṣọ̀nà ẹ ló ẹ kú ìyálẹ̀ta yìí o. ẹ ṣeun ìyálẹ̀ta láwọ orúkọ yín bolẹ́ ti pé o. láti bolẹ́ Èkìtì Èkìtì yéye Èkìtì pọ̀ o láti ìjẹ̀lú Èkìtì ẹ̀ka àbọ̀ mọ́. mò ń gbọ́ yín ẹ mọ̀ sọ̀rọ̀ yín ẹ ṣeun. Àmì àtẹ̀yìn náà mà.
3: Ẹ̀sán ìgbà tí wọ́n ní wọ́n sọ pé ká máa gba fọ́ọ̀mù ní àdúgbò láti fẹ́ gbà.
1: Online ni o.
2: Wọ́n ní ojú òpó ẹ̀rọ ayélujára ẹlẹ́ ti gbà o.
1: Tọ́ba tó bí aago méjìlá sí.
2: Wọ́n ní tí ó bá fi tó bí aago méjìlá ọjọ́ kan rí sí.
1: Ẹ lọ máa bẹ̀rẹ̀ sí filẹ̀ lórí.
3: Láti
1: ọjọ́ méjìlá yìí. Ọjọ́ méjìlá yìí
2: ẹ mọ̀ wọ ojú òpó òun ó gbé síta ẹ mọ̀ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀rọ ayélujára wọn ó gbé ojú òpó òun síta. ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín 08130132097 ẹ kú déédéé wòye o. ẹ ṣeun orúkọ yín bó lẹ́ ti pé o.
3: bàbá yẹn kí ni láti wọlé ọ̀rọ̀ gbé ládé.
2: ẹ ṣeun ẹ káàbọ̀. Wọ́n dá yín lóhùn sá.
3: Mo ní kí kí a ti fi wọn lẹ́yìn gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀sọ́tìtàlá yìí. A lè fi dúpẹ́ lọ́wọ́ dáma kò dáma àkọ́ ní olúwọlé ọ̀gbìn. Olúwàbá ìjọba lọ́wọ́ kí bẹ̀rẹ̀ kí ká tún mọ́kọ́ wa. Ṣùgbọ́n kò rẹ̀ náà ká tó ọdún bá wa fi si. Wọ́n dúpẹ́ lè tọ́jú olórí irin
2: ojú òpó yìí náà la sì wà ọ ẹlọ ẹ kú déédéé wòye ẹ kú ìyálẹ̀ ta o. bàbá ẹ kú déédéé wòye ẹ káàbọ̀. ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò yìí o. wọ́n ń bẹ lálàáfíà ara o. ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín o ìpè ń gorí ara wọn ṣe wà ń bẹ̀ kú déédéé wòye o. ẹ̀gbọ́n sókè orúkọ yín bó lẹ ti ń pè. Hello sir, wọ́n ti kúrò ń bẹ̀. Hello.
3: Ẹ̀gbọ́n ẹ̀
2: ẹṣinwọ ẹkú ìyá nẹta o.
3: Rafẹ ọmọtọsọ ló sọ láti kẹrẹ.
2: Ọgbẹni Rafẹ ọmọtọsọ ẹṣinwọ ẹmọ sọrọ yín lọ.
3: Ọmọtọsọ ló sọ láti kẹrẹ ẹṣin gọbọ kí pòfẹsọ wa.
2: Wọ́n dà yín lóhùn.
3: Ibi tí mo fẹ́ pẹ àkíyèsí wọn sí ni pé àwọn primary schools kan ní ìkẹrẹ ní pàtàkì. Ó ní àwọn kankan tó yẹ kán máa ṣe ń bẹ̀ tó bá ti ń ṣe àwọn iṣẹ́ bẹ̀ ó yẹ kán máa mọ́nítọ̀ àwọn iṣẹ́ tó bá ṣe bẹ̀ nígbà tó bá fẹ́ bẹ̀rẹ̀ àwọn kíkọ́ ibẹ̀ tàbí nígbà tó bá fẹ́ máa kàn. Àwọn substandard products tó máa ń wà tó jẹ́ pé wọ́n máa ń lò bí ìpanu bí igi. Èyí ó jẹ́ pé àjẹ́dọ̀ díẹ̀ sí láàrin oṣù ti mẹ́ta àwọn akẹ́kọ̀ọ́ àti fẹ́ pàmì yẹn dànù kúrò ní orí ibẹ̀ yẹn. Tó wọ́n tẹ̀ ń ṣẹ̀kan ní ṣáìdì Saint Joseph Catholic Primary School ní òkè Park. Wọ́n tẹ̀ bọ́ àbí mọ́nítọ̀ yẹn wọ́n ṣe iṣẹ́ yẹn dáadáa mọ̀ pé pòfẹ́sọ̀ àti mọ́bi tí wọ́n sọ yìí. Tó wọ́n tọ́ bá ti ń ṣe irú àwọn iṣẹ́ yẹn ẹ tó máa lo àwọn standard materials so that iṣẹ́ ìjọba ti máa yọ dáadáa.
1: Ẹ ṣe ọ̀gá Ráfẹ̀. Kò síbi tí a ní àwọn technical officer sí. A dẹ̀ ní gauge. Ìfẹ́ àbò sọ fún ọ mi ò kì í ṣe bídà bẹ̀ mo ní kálípà mi tí mo máa wíkẹ̀ẹ́ mo máa kákàkiri fún ara mi. Tí wọ́n bá ti fẹ́ ṣe kìíní yẹn báyẹn èrè tí a tán wọn pé 0.25 àbí kílẹ̀ máa ń pè yẹn. Kálípà mi dẹ̀ ó máa rí dẹ̀. Eléyìí tó bá rí mo ti rí ọjọ́ tó yẹ gbogbo wà bẹ̀rẹ̀ tí mo ní ká bó o fi gbogbo eré bó bá fi kọ́ ilé tó ayé tó tẹ́kùn bá máa fẹ́ o máa fẹ́
2: yọ ìjìnà
1: ìjìnà yẹn
2: so
1: it's natural so gbogbo ìjìnlẹ̀ ìjàkójẹ èèyàn ní kọ̀dọ̀ lórí yẹn.
2: ẹ ṣeun ẹyin torí àkókò wa ẹjẹ sáré gba ọkàn sí ẹlọ ẹkú dédé wòyí o ẹlọ ẹ ṣeun orúkọ yín o ẹlọ mò ń gbọ́ yín orúkọ yín bó láti pé o.
3: ọmọ bá ké ìdásílẹ̀ yẹn ni
2: láti sùrẹ́ èkìtì ó yá pápá ìbéèrè yín.
3: Mo kí gómìnà wa.
2: Ẹ ṣeun.
3: Mo sì kí ọ̀gá mi tó wà lórí ètò.
2: Wọ́n dá yín lóhùn.
3: Olóyè tó ń gbọ́dọ̀ yìí rèé.
2: Adúpẹ́ lọ́wọ́ yín.
3: Mo dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi. Pàápàá jùlọ mo jẹ́ ẹni tó jàǹfààní fi ẹjọ́ mẹ́ta àkọ́kọ́. Nínú ìṣe báwo ṣe nígbà tó wọlé náà.
2: Èyí ò 1.5 àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe.
3: Bẹ́ẹ̀ ni tó mo sì dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ èkìtì mo dúpẹ́ lọ́wọ́
2: báwo.
3: mo sọkàn ìbò orin náà.
2: ẹ ṣeun.
3: ẹni rẹ ni ó tún mo tún fọ́ tún fẹ́ ṣàpẹrẹ níyàn. mo tún fẹ́ fi lélẹ̀ nílé tó ń bọ̀ yìí. mo dúpẹ́ lọ́wọ́ wọn.
2: ẹ ṣeun. adúpẹ́ lọ́wọ́ yín ẹjẹ́ máa lọ lé lórí ètò yìí a ní torí àwíjàre kí tó tán lẹ́nu àti pé wákàtí kan ìwà ó ti pé bàbá wa ọ̀jọ̀gbọ́n Fẹ́mi Akínwùmí lẹ́ẹ̀kan sí amọ̀ dúpẹ́ lọ́wọ́ yín a mọ̀ pé nígbà tá a bá tún pè yín ní orí ètò iṣẹ́ ti bọ́ lọ́jọ́ míì nǹkan ó tuntun ìṣẹ́nu rí ju eléyìí lọ dáadáa. ẹ ṣeun.
1: ẹ ṣeun olóòtú mo sì kí gbogbo ilé mi rò pé bóyá 30 minutes láì lo.
2: ayi wákàtí kan
1: sí. àwọn iṣẹ́ wà bí ọ̀dà ajáke dúpẹ́ lọ́wọ́ gómìnà wa fún gbèsè fún àwọn owó tó máa ń san àìdúpẹ́ lọ́wọ́ àìṣẹ́lẹ́sì fún àtìlẹyìn níbi tí wọ́n ṣe àwọn ètò ẹ̀kọ́ tó máa ń ṣe dáadáa ọdún ẹ̀rú kọ́mjọ́lọ́ fún ẹdúkẹ́ṣọ̀ gbogbo àlọ́ ń tìwá lẹ́yìn ìyẹn màmá wa
2: àbígbà
1: adéríyè mo máa ń pè wọ́n ní gí o general vatican wa àti comrade nut president nut chairman
2: lọ́rẹ́dẹ̀
1: gbẹ́yẹ mi lọ́rẹ́dẹ̀ gbẹ́yẹ very fantastic then ìyá wa DG community
2: àjọ
1: ìyẹ̀bù ìyá ìjọ community
2: àwọn
1: mẹ́lẹ̀ ọ̀ṣọ́ wọ́n lè takuntakun lùdí wọ́n du amọ̀dúpẹ́ lọ́wọ́ wọn
2: àlẹ́
1: pé wọ́n ní wọ́n gbé wàhálà sí orí ètò
2: yìí
1: wọ́n ti dúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́
2: pé ṣe
1: àkókò ìlú
2: wọn tó rọ̀ adúpẹ́ lọ́wọ́ yín kò ní jù báyìí lọ ní orí ètò ṣe ti gbọ́ fún ti ìyálẹ̀ tàyé ọjọ́ kẹrin nínú oṣù kẹjọ ọdún 2026 ẹdún ní eré gbogbo di orí igi àtúpàdé lọ́jọ́ mẹ́jọ òní o lórí ètò yìí ẹjẹ́ ń dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ rédíò èkìtì progress fm àdàbà fm voice fm peoples fm ayọba fm new cruise fm midas radio adami mogo fm ebinla radio ektv àti nta mo dúpẹ́ lọ́wọ́ yín àti gbogbo àwọn ọ̀gá àgbà láwọn ilé iṣẹ́ general managers ẹ̀ṣẹ̀ wo mo dúpẹ́ lọ́wọ́ àwọn afẹ̀rọ̀yàwòrán tá a jọ wà nínú yàrá agbára yìí àwọn tí wọ́n jẹ́ àmójú ẹ̀rọ akéde ètò àti láwọn ilé iṣẹ́ rédíò náà tí wọ́n bá wa gbé gbogbo àwọn tá a jọ ṣe tó dùn tí gbọ́ngbọ́n kan sí ẹ̀ṣẹ̀un a dúpẹ́ lọ́wọ́ yín ọpẹ́ pàtàkì lọ́wọ́ Christine Sola Yusuf tó jẹ́ pé òun ló ń bá wa ṣètò ìtàgé tá à ń lò olóòtú ètò iṣẹ́ ti gbọ́ ni Akinwale Ọláoyè ẹ̀ṣẹ̀un a dúpẹ́ lọ́wọ́ yín àwọn olóòtú àgbà méjì fún ètò yìí ni olóyè olúpọ̀pọ̀ ọlá olùpọ̀ ti iléeṣẹ́ bsa tí wọ́n jẹ́ general manager ẹ̀ṣẹ̀un o alhaji ayo akande general manager nta channel 5 adúpẹ́ lọ́wọ́ yín bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn òṣìṣẹ́ àjọ bureau of community communication ní governor's office ladu ekiti tí àjọ ń mẹ́tò yìí wá adúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ olùdarí àjọ náà arábìnrin mary ọ̀sọ́ ọmọtọ́sọ́ irómi ètò iṣẹ́ ti gbọ́ tó ń jó ní orí omi àjọ yìí ni onílù ti ń lù ú fún a ó lọ lónìí lágbára ọlọ́run ọba a sì padà wá ní ọjọ́ mẹ́jọ ètò ò ní lọ nígbó fún agba agba náà ò sì ní lọ nígbó fún ètò àjọ pẹ́pẹ́pẹ́ fúnra wa ni ìṣèjọba gómìnà báwo nípínlẹ̀ èkìtì àjọ jẹ́ pẹ́pẹ́pẹ́ ni ẹ ní kú àwa náà sì ní kú àjọ fi àlàáfíà dẹ́gbẹ̀ra títí di ọjọ́ mẹ́jọ Adébọ̀wálé Adéfàbí ọmọ bàbá nídò ilé èkìtì ló ń dágbére pé ìpàdé wa bí adùn bí oyin lọ́sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀.

0: 90.9 FM. Peace of a dove.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Say after me.
4: Okay.
3: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
6: Láti bí ọ̀sẹ̀ mélòó kan ni àwọn ẹ̀fọn burúkú ti ń jẹ ọ́. Mo rántí bí àpẹẹrẹ àwọn àìsàn náà ṣe rí. Wo bí o ṣe ń gbọ̀n bí ewé kò ní ìgbà ọyẹ́. Ó mà ṣe o, ara rẹ ló ń gbóná bí ẹ̀ṣẹ̀ náà yìí. Bẹ́ẹ̀ lo ò dára yá rárá, kódà o jẹun dáadáa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
7: Ẹ wò ó, àpẹẹrẹ ibà lélẹ̀ yìí o. Mi ò sì ní fẹ́ kí ibà gbá mi mú lásìkò yìí. Torí ẹrù pọ̀ lọ́wọ́.
6: Tó bá jẹ́ bẹ́ẹ̀, jẹ́ ká tètè yá ṣe tọ́jú rẹ.
7: Òdodo ọ̀rọ̀ ni baálé mi. Irú oògùn wo ló lè kojú ẹ̀ báyìí?
6: Má yọra rẹ lẹ́nu. Oògùn ibà tí a kò gùn pọ̀ fún mi, Listonate Soft Gel, ní ìgbà tí ibà gbá mi mú ní ìgbà díẹ̀ sẹ́yìn, ó kojú rẹ.
7: Ní kí lẹ pé yìí?
6: Listonate Soft Gel, jẹ́ kí n lọ mú wá. Dẹ́kun àrùn ibà kó tó gbé ọ sanlẹ̀, lo Listonate Soft Gel, ọjà kan láti ọ̀dọ̀ Lean Edge Pharmaceuticals Limited. Ó wà ní gbogbo ilé ìtajà oògùn káàkiri Nàìjíríà. Bí àìsàn ibà

0: bíbélì wípé ọ̀rọ̀ ọlọ́run yè ó sì lágbára púpọ̀ ó yá o ètò ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ lórí ìkànnì yìí adaba 88.9 fm níbi tí ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀ prophetess ẹ̀mí lọ́lọ́run fún wa nínú ọ̀rọ̀ ọlọ́run àdúrà àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ èyí tó ń fún gbogbo ènìyàn ní ìṣẹ́gun àti ìtúsílẹ̀ ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ aago mọ́kànlá àárọ̀ sí mọ́kànlá àbọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ sọ fún gbogbo ẹni tí ò tíì gbọ́ gbogbo ẹni tí ò tíì mọ̀ wípé ètò ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ kò ṣe má gbọ́ ètò ni o fún gbogbo ẹni tó fẹ́ ní ìbápàdé ọlọ́run ìránṣẹ́ ọlọ́run prophetess ẹ̀mí lọ́lọ́run tó ti ṣetán láti bá wa sọ̀rọ̀ ẹ̀mí ẹ jẹ́ ká farabalẹ̀ láti gbọ́.
1: Ògo ni fún bàbá.
2: Mímọ́.
1: Ògo ni fún ọmọ.
2: Mímọ́.
1: Ògo ni fún Ọlọ́run ẹ̀mí mímọ́.
2: Bí ó ti wà láti kọ́ṣe, ó ń bẹ nísìnyí. Bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo. Ayé àìnípẹ̀kun. Àmì lórúkọ Jésù.

0: Olúwa, bí orin náà ti lọ ti ẹ, ò ní sòrò oke lókè. Gbọ́ ta bá rí òkè tó ti ń gùn láti January bí ìpele ọjọ́ tòní, èyí tó ògùn já, ó yà lọ ògùn já lórúkọ ọjọ́. Wọ́wọ́ ló gbọ́ ìkànnì àdàbà 88.9 FM ìlú Àkúrẹ́. Lórúkọ bàbá ọmọ ẹ̀mí mímọ́, ọwọ́ wo ló mú ọmọ ọ̀dà òdúró, ọwọ́ wo ló tilẹ̀kùn mọ́ ìṣerere rẹ̀, ó yá ipá rẹ̀ pin lóṣù. Gbọ́ iná wo la pa tó fura sí pé ó kú, iná wo la pa nínú ẹ̀mí tí wọ́n gan tagí tó mọ̀ pé nǹkan sọnù láyé rẹ̀. Àmọ́ bí Olúwa bá taná Dáfídì pẹ̀lú ọwọ́ ògo rẹ̀, ó yá ìràwọ̀ rẹ̀ kó máa tàn lórúkọ yé. Àmì yín kéré, mo ní ìràwọ̀ wa kó bẹ̀rẹ̀ sí ní jò. Àwọn kan máa fọwọ́sowọ́pọ̀ láti jákàdàrà bọ́, wọn kì í jẹ́ kọ́mọ ológo kó délé ìlérí mo pàṣẹ, ó yá ògo rẹ̀ kó rí lò. Ipá rẹ̀ ò ní pin, mo ní lóṣù iṣẹ́, ipá rẹ̀ ò ní pin. Mo kí gbogbo ẹ̀yin ọmọ oṣù August bí Olúwa ti ń bẹ láàyè, ẹ ò ní jẹ́ ìwà àyàn mọ́. Gbogbo ẹ̀yin ọmọ oṣù August mo pa ní àṣẹ, ibi rere yín ẹ máa débẹ̀. Ìran rere tó wà nínú oṣù August, kò sí oṣù ọmọ August tí kì í ṣàṣeyọrí, kò sí ọmọ August ọkùnrin obìnrin tó máa ń mọ̀mú bọ́. Wọ́n máa ń dún níbi tó ní àpẹẹrẹ ni, wọ́n máa ń fọ̀ níbi tí ìran wọn ò dé ni. Mo pa láṣẹ gbogbo ẹ̀yin tọ́jọ́ òbí yín bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù yìí wọ on the 31st nínú oṣù yìí, mo pa ní àṣẹ, ó yẹ ẹ lọ mókè. Lórúkọ Jésù, mo níwọ̀ tó ní wọn lọ́mọ ọmọ náà máa jẹ́yàn. Ìwọ tó wà lóṣù yá lọ mú òkè ògo rẹ, ohunkóhun kò ní sọnù mọ́ lọ́wọ́, o máa ní ẹ̀rí. Sọ fẹ́nìkan ní máa ní ẹ̀rí, ẹ̀rí rẹ lóṣù máa ní agbára, bẹ́ẹ̀ ló ṣe máa rí fún ọ. Nítorí àkókò, mo kí wa ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, akáàbọ̀ sínú oṣù kẹjọ yìí, akáàbọ̀ sínú oṣù májẹ̀mú, oṣù yìí májẹ̀mú. Àwọn kan ni àwọn kan sáré bí Ẹ̀záyà yẹn, ó ní àwa tó dúró de Olúwa, ó sáré kí ó rẹ̀ wá, bẹ́ẹ̀ ni àárẹ̀ kí ó mú wa. Mo pa ní àṣẹ mi àti yín lóṣù, a máa sáré kò ní rẹ̀ wá, a máa sáré àárẹ̀ kí ó mú wa. Gbogbo àwọn kan máa ń wà nú ayé, wọ́n máa fẹ̀rín bá ẹ lò, wọ́n máa finú dáni lóró, wọ́n máa finú bá tènìyàn jẹ́. Mo pa ní àṣẹ, mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí násìrì, mo tẹnubọ ẹ̀jẹ̀ ọdún àgùntàn, mo tẹnubọ gọ́gọ́ta ẹ̀jẹ̀ Jésù, mo wọlé lábẹ́ àtẹ́rí pé ìpè tó dágbára, ó yá lórúkọ Jésù, ipa àwọn kó pin lórúkọ Jésù. Ẹ tẹ́, nítorí àkókò yẹn, bá mi wo ìwé Rome 9:15 yẹn.
1: Olórí fún Mósè pé,
0: máa gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lóṣù yìí nìyẹn. Sọ pé ọ̀tá mi máa lá èrò pẹ́lẹ̀.
1: Ọ̀tá mi máa lá èrò pẹ́lẹ̀.
0: Ẹ sọ̀rọ̀ dáadáa, ní ọ̀tá mi máa lá èrò pẹ́lẹ̀.
1: Ọ̀tá mi máa lá èrò pẹ́lẹ̀.
0: Sọ pẹ̀lú ìgbàgbọ́, ní ọ̀tá mi máa lá èrò pẹ́lẹ̀.
1: Ọ̀tá mi máa lá èrò pẹ́lẹ̀.
0: Àbínú kú ògo wa, ó yá kó lá èrò pẹ́lẹ̀. Kí ló sọ níbẹ̀?
1: Èmi ó ṣàánú fún ẹni tí èmi ó ṣàánú fún.
0: Ẹ máa gbọ́ prógráàmù yẹn, ó fẹ́ bẹ̀rẹ̀ lọ́la Wednesday àkọ́kọ́ yìí, ó fẹ́ bẹ̀rẹ̀ lọ́la yìí, ó máa yin Ọlọ́run. Máa gbọ́ ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn, ìwé Rome 9:15 yẹn, kí ló sọ níbẹ̀ bá?
1: Nítorí ó wí fún Mósè pé,
0: máa gbọ́ o,
1: èmi ó ṣàánú fún ẹni tí èmi ó ṣàánú fún.
0: Ìwọ wo lo nílùú àánú, ó yá wá gba kọ́kọ́rọ́ àánú rẹ. Kí ló sọ mọ̀?
1: Èmi ó sì ṣe ìyọnú fún ẹni tí èmi ó ṣe
0: ìyọnú fún. Wo àti dìde ènìyàn ọwọ́ Ọlọ́run ló wà, má tẹ̀ra ànúgbà Ọlọ́run ló máa ń pe. Mo pa ní àṣẹ, ó yá gba àánú fún. Àánú rẹ tó máa fi géèyàn láàrin ọ̀pọ̀ ènìyàn, àánú lèèyàn fi ń ṣògo láàrin èrò, àánú lèèyàn fi ń dìde níbi tá a ti kọni sílẹ̀, àánú á máa ṣògo lórí ìtẹ́ ìdájọ́. Ìwọ wo lo rámi mẹ́ta sí, ó yá lọ wọ ọ́nú, má jẹ̀mú àánú rẹ. Kí ló sọ níbẹ̀?
1: Ǹjẹ́ bẹ́ẹ̀ ni, kì í ṣe ti ẹni tí ó fẹ́.
0: Kì í ṣe ti ẹni tí kò fẹ́ o.
1: Kì í sì ṣe ti ẹni tí ń sáré.
0: Bẹ́ẹ̀ ni o.
1: Bí kò ṣe ti Ọlọ́run tí ń ṣàánú.
0: Alleluia. Kì í ṣe fẹ́ni tó ń ṣiṣẹ́. Iṣẹ́ ò bá máa ṣiṣẹ́ láti January 1st di December 31st, kó fi 365 days ṣiṣẹ́. Bó o bá ti ráàánú gbà, òun ṣiṣẹ́ lásán ni. Ò bá máa jókòó pẹ̀lú orílẹ̀-èdè, bó o bá ráàánú gbà, òun ṣiṣẹ́ lásán ni. Ó ní ẹ bá mi tún fa second verse yẹn kà, kí ló sọ níbẹ̀?
1: Ǹjẹ́ bẹ́ẹ̀ ni, kì í ṣe fún ẹni tí ó fẹ́.
0: Kì í ṣe wo, ò bá mọ gbogbo ènìyàn kò kọ́ dandan kó ráàánú gbà. Àmọ́ bá àánú bá ṣògo lórí ayé rẹ, gbogbo ibi tó bá dé àánú máa ṣiṣẹ́ fún ọ.
2: Àmì jẹ́.
0: Ọ̀rọ̀ Ọlọ́run ni, ò kí ló sọ.
1: Kì í sì ṣe fún ẹni tí ń sáré.
0: Kì í ṣe fẹ́ni tó ń sáré. Kì í ṣe ẹni tó ń ṣe làálàá. Mo ṣiṣẹ́ látàárọ̀, mo ṣiṣẹ́, mo ṣe eléyìí, mo ṣe eléyìí. Ìyẹn kọ́ là ń sọ o. Lórúkọ Jésù Kristì ti Násárẹ́tì, àánú bà lé iṣẹ́ rẹ lórúkọ Jésù. Ó ní kì í ṣe fún ẹni tó sáré. Bí kò ṣe pé.
1: Bí kò ṣe ti Ọlọ́run ti ń ṣàánú.
0: Ọlọ́run ló ń ṣàánú fún ènìyàn lọ́lọ́jọ́ àánú àkọ́kọ́ máa bọ̀ ta ni woli re so pe ta ni woli re
2: ta ni woli re
0: nje o ti le mo woli re mo ni ko ma bo lola ni lu omi fon ni omi fon ilu omi fon along sanwagba e bere lowo eneka ni bi oluwa tembe so pe o nlo si celestial trinity cathedral ijobi ni ton kede lori afefe ibo lo ti ra mi se iwo wo lo fa je ko go re korin lo su awon idile kan ogo won ma ra koro iwo wo lati bi oni idile tiran re ti ra koro o ya gbo un lenu mi o ya lo ma rin la ko ni lo bo ibo ni ran re tin rin o ya loruko jesu ko lo ma po loruko jesu ki lo sama
1: nitori iwe mimo wi fun farao pe
0: e ma gbo iwe olorun oro iyere oro na re o ni ki lo so
1: nitori iwe mimo wi fun farao pe nitori eyi ni mo se gbe okale
0: eh
1: mo se gbe odide
0: be ni
1: ki emi ki o le fi agbara mi han lara re
0: hallelujah bi oluwa tin be loju eni to le pare oluwa ma fi ara re o iwo wo lo ra mi se o ni subu ara gbo lẹ́nà mi ò ní pàdánù tó dára second Samuel 7 verse 29 yẹn second Samuel 7 verse 29 Exodus 33 verse 19
1: kí ó wù ọ́ láti bùkún ìdílé ìránṣẹ́ rẹ
0: hallelujah second Samuel ni náà o second Samuel 7 verse 19 gbọ́ 29 gbọ́ ìwọ́wọ́lo tẹ́tí sí ọ̀rọ̀ tá a rán ọmọ rẹ lónìí èmi ọmọ yín ẹ̀mí lọ́lọ́run dèbọ́rà ìgbà àti àkókò olúwa ló ń gbé mi dìde fún ọ̀pọ̀ ènìyàn àti fún ìṣubú ènìyàn ta lẹni tó ti rí ìgbédìde rẹ pé kò ní sojúhun mo kéde lónìí ó yá kó lọ sẹ̀mí rẹ lórúkọ jésù wo bá a ṣe gbé mi dìde láti kéde ọ̀rọ̀ ọlọ́run la gbé ọ̀pọ̀lọpọ̀ yín dìde láti jẹ́ná sírì fún ìdílé àmọ́ bí kọ́kọ́rọ́ yìí bá sọnù kò sí bó ṣe fẹ́ rí kọ́kọ́rọ́ ìran rẹ dà ó yá kó tẹ̀ ọ́ lọ́wọ́ lórúkọ jésù kí ló sọ níbẹ̀.
1: kí ó wà títí láyé níwájú rẹ.
0: ẹ túkà ó ní agbé kíni kalẹ̀ ǹjẹ́ ó wù ọ́ ọlọ́run
1: wo
0: gbọ́ ọlọ́run máa fi ọ̀rọ̀ rẹ rú ọ̀tá lójú ó ní kí ó wù ọ́ láti bùkún ìdílé ìránṣẹ́ rẹ kí ló sọ mà.
1: kí ó wà títí láyé níwájú rẹ nítorí ìwọ.
0: ó ní kó wà títí láéláé nítorí ìwọ.
1: ìwọ olúwa
0: ó ní lẹ́yìn rẹ lẹ́yìn rẹ lẹ́yìn rẹ ọlọ́run ìwọ ló kú. mo pàṣẹ gbogbo ẹni lérí mọ ọlọ́run rẹ ó yá kó rí jà ọlọ́run àwọn kẹrẹ wọn wà nínú ayé wọn lérí mọ ọlọ́run wọn ló lè bọ́ lọ́wọ́ wọn kò sí eré tó lè sá o lè bọ́ lọ́wọ́ wọn àwọn kan máa sọ pé táwọn bá wà lórí ilẹ̀ ìgbédìde rẹ ò ní nítumọ̀ àwọn kan máa sọ wá ní gbogbo ọ̀nà làwọn ti máa bà ẹ́ jẹ́ ta ló rìn kiri láti bà wá jẹ́ ó yá ló sì kó gba ọfà ìdánilẹ́bi kí ló sọ mà.
1: nítorí ìwọ olúwa ọlọ́run ló ti sọ.
0: ó ní olúwa ló sọ ọlọ́run ló rán mi sórí afẹ́fẹ́ ó ní olúwa ló sọ gbọ́ genesis yẹn ó ní láyé tẹ̀kọ́ ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà lẹ́yìn ọ̀rọ̀ a kò dáhùnkóhun mo kéde ibo láti fọ̀rọ̀ dáwádúró ọ̀rọ̀ ọlọ́run kó gbé wa ló lórúkọ jésù ọ̀pọ̀lọpọ̀ náà ti fẹ́nu bàjẹ́ níwájú olóore ó yá gbọ́ aláṣẹ pé iṣẹ́ kó tún ayé wa ṣe o ò ní wà bákan náà mo ló sùn ìmọ̀ pín ọ Exodus 33 verse 19
3: yẹn. ó sì wí fún pé èmi ò mú gbogbo rẹ̀ mi kọjá níwájú rẹ̀.
0: ó ní kíni o.
3: òun sì wí fún pé.
0: ó wí fún pé.
3: èmi ò mú gbogbo rẹ̀ mi kọjá níwájú rẹ̀.
0: oh yes.
3: èmi yóò sì pé orúkọ olúwa níwájú rẹ̀.
0: hallelujah.
2: hallelujah.
0: mo ní lórúkọ jésù kò ní lọ láì dẹ́sẹ̀ dúró. bó o lẹ́nu mi ìwọ tó tọ rédíò rẹ sí ìkànnì àdàbà 88.9 o ọ̀sẹ̀ iná máa ṣe oṣù tuntun ìwọ́n wo ló gbàgbọ́ ìràwọ̀ rẹ ó yá kó lọ mọ́ ọ jù lórúkọ jésù ò ní wà bákan náà kí ló sọ níbẹ̀ tẹ̀síwájú.
3: èmi ò ti ṣe orí ọ̀fẹ́ fún ẹni tí èmi fẹ́ ṣe orí ọ̀fẹ́
0: fún. ó ní èmi ò sórí ọ̀fẹ́ fún ẹni tí èmi fẹ́ sórí ọ̀fẹ́ fún orí ìjọ mímọ́ ó ní àwọn tó fẹ́ ló pè àwọn tó pè ló yàn àwọn tó yàn ló ṣe lógo mo kéde rẹ olúwa ṣe ọ lógo lónìí kí ló sọ níbẹ̀.

0: ẹ máa ká sọ ẹyọ wa ẹ tún káàbọ̀ sórí ètò lọ́jọ́ tòní.
1: Ọ̀dà ẹ kí àbí ṣé ká ti fi pẹlẹbẹ mọ́lẹ̀ jẹ ní ká pè ní àbí ká máa
2: bẹ̀ẹ̀ náà láti
0: máa ayé ọjọ́ láti máa ti lálẹ́ tó bá wọlé
1: tó bá jẹ́ láti orí ẹni tó bá gbé láti orí náà ló máa jẹun yójú. Ẹ jẹ́ ká wá wò ọdún kẹta rèé tí ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ní tó ti ń tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bó ni ká ṣe sọ pé ó ṣe rí ládún mẹ́ta ìṣèjọba yìí. Engineer Moses.
0: Tá a bá ní ká wò ìjọba tó wà lóde wọ́n ti ṣe gudugudu méje wọ́n ṣe yàyà mẹ́fà gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe máa ń sọ bí yorùbá ṣe máa ń sọ nítòótọ́ kò sẹ́ni tó lè ṣe owó ẹ̀tán but n tá a rí ńlẹ̀ ó kọjá bẹ́ẹ̀ káti kọ́kọ́ ti bi ìgbésẹ̀ àkọ́kọ́ tí ìjọba gbé ní ọjọ́ kìíní tí
2: ààrẹ
0: rọ̀ tó ṣe ìgbésẹ̀ àkọ́kọ́ tí olórí orílẹ̀-èdè nàìjíríà kọ́kọ́ gbé ni pé ó yọ ètò ìrànwọ́ epo kúrò pátápátá èyí tó yẹ pé ó ti ń di ìfàǹfà láàrin àwọn ọmọ aráàlú àti àwọn tó ń ṣèjọba ní àtẹ̀yìnwá torí eléyìí gan lásán ó dàbí pé n tí wọ́n fi ń fi búrẹ́dì tó fi
1: kó omi
0: ọbẹ̀ lọ ní ìgbà
2: àpapín
1: kìí ṣe pé wọ́n fi kó omi ọbẹ̀ jẹ ni wọ́n kàn fi kó lọ ni kò wá sí kankan mọ́nú abọ́fàmọ́ orílẹ̀-èdè nàìjíríà.
0: So ìjọba yìí wọ́n ṣe akíkanjú níbi ìyẹn wọ́n gbé ìgbésẹ̀ yẹn tí ẹnìkankan ò tí ì gbé rí tí kò tí ì sí bóyá Jonathan ló fẹ́ gbéǹgbà kan tí bóyá agbára gbéǹgbà tó tún halẹ̀ òun náà tún ṣùgbọ́n a kí ààrẹ wa Tinubu ó gbé ìgbésẹ̀ yìí nítòótọ́ wọ́n ní títa rírun là ń kọ́la o tó bá jiná tán
1: adóge
0: ṣùgbọ́n kíni ó dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà sílẹ̀ ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ èrè ńlá ló ṣe jẹ́ fún orílẹ̀-èdè nàìjíríà torí pé owó tó ń wọlé sí àwọn ìjọba nísìnyí pàápàá jùlọ àwọn ìjọba ìpínlẹ̀ ó ti kọjá bẹ́ẹ̀ a rí pé gbogbo pé à ń sanwó fún àwọn kan tí ò tó ń gbé po wọlé tó ń gbé padà kò sí ẹ̀ ń bẹ̀ mọ́ bí epo bá ṣe ń lọ lágbàáyé bó bá ṣe ń lọ lórí igbá bẹ́ẹ̀ ni owó epo ṣe ń gbé sókè wá sílẹ̀ èyí tó dẹ̀ pé kò sọ́wọ́ ìjọba ń bẹ̀ mọ́ kò sí pé ìjọba látún àwọn kan láṣẹ̀ tó máa lọ tó gba owó lọ́wọ́ ìjọba pé n ta fi kun rèé o irọ́ kò sí yẹn ń bẹ̀ mọ́ ó wá jẹ́ kí ìjọba kí ó lè ṣe kí ni kó lè dojú kọ n tí wọ́n fẹ́ ṣe sàn. So eléyìí ohun àkọ́kọ́ tó ṣe gbòógì tí wọ́n kọ́ rí nìyẹn.
2: Ṣé rí ohun àkọ́kọ́ tẹ rí tí ó ṣe gbòógì lórí ọ̀rọ̀ yíyọ owó ìrànwọ́ kúrò lórí epo yìí? Ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú ni wọ́n mọ ìtumọ̀ wípé owó ìrànwọ́ tí wọ́n kàn yọ ẹ kàn gbọ́ Tinubu ti yọ owó ìrànwọ́ lórí epo epo tiwọn kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi yọ owó ìrànwọ́? Àwọn wo ló ń pín owó ìrànwọ́?
1: Ṣeke mo bí àwọ̀ náà ti máa gbọ́ rí dáadáa. Mo ti táwọn èèyàn sọ pé kán kúkú dá
2: owó ìrànwọ́ padà
1: sọ́bsìdì kán dá padà. Kepo lè wà ní
2: ká lè máa ra N200 padà. Àwọn míì ń sọ bẹ́ẹ̀ wípé kán dá padà kì í ṣe nǹkan tí
1: ọ̀dà ìwé. At the end of the day bí àwọn tí wọn ò dẹ̀ mọ̀ ni pé ọ̀nà méjì ni lọmọ orílẹ̀-èdè Nàìjíríà làwọn fúnra wọn fi máa pàdánù.
2: Bẹ́ẹ̀ni.
1: Láwọn fi máa pàdánù.
2: Òye náà ló fẹ́ ló jẹ́ fẹ́ ṣàlàyé má ṣe sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ́bsìdì torí pé ìgbà míì wà tó jẹ́ pé àwọn kan ni wọ́n wà nídìí sọ́bsìdì yìí tí wọ́n ń jẹ owó ilẹ̀ Nàìjíríà. Àwọn yìí tó jẹ́ ọ́ dàbí ìdá ṣé ìdá kan la lè pé.
0: Ìdá
2: kan
1: kẹ. Ìdá kan kẹ. Sọ́bsìdì yìí pé wọn pé 3,000 ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní láàrin over 200 million Nigerians àwọn tí ò pé 3,000 náà kí ni percentage 3,000 nínú over 200 million.
2: so
1: awon lo njanfani
2: e awon ti won ba so wi pe e je da subsidy pada e je se kini ka le mo ri pon kini iro ni o kan ma je atanra wa ko je pe lomi gan se mo pe gbogbo awon ntinu mi fi dun ni pe nigbati awon ti won dije gbogbo awon ti won dije ni 2023 awon gbogbo won na so wi pe owo epo gbogbo ayo kuro eleyi gan tori gbogbo won ti mo gbogbo awon apapin alude gbogbo bon se na owo orilede Nigeria ti won na o si je ki isejoba to wa lode ko tun bo wa ri owo si fun awon gomina lati le setoju awon araalu ti gomina oba wa setoju awon araalu ki isejoba apapo lo ye ka wa fa bi pe oya o nkan to ye ke se fa awon araalu e se ijoba to wa lode to je ti gomina yin e fa won leti aso mo ran ti pe are so ngba na bi pe awon gomina owo ti won gba o ti le si daada
0: o ti koje
1: awon gomina yin awon gomina fura awon gan won le paro
2: awon paro pa won gba
0: okay ti ti ti ma mo pe gomina paro pa won gba e ri pe lenu ijo melo sisin nisini gomina kon da ba pe kon gbe owo osise to kere ju lo
1: 100,000
0: be ni ti o ba ni lowo lati so ba o le fe da ba e
2: igba ton si fe gbe awon owo osise igba na awon gomina koko ya ri pe bo lati fe ri
0: iro ni bi
2: o lati fe ri
0: bo se ma nse ni emo
2: sugbon wo ti wa lapo
0: won wo wa lapo won ah ti o ba si lapo won iru gomina to da ba e ko ni da ba e
2: be ni
0: tori awon kan 70,000 lo si wa nle nothing to ra won na ti ri pe ara ni ara
1: se bi 70,000 ni eko nso 85,000
2: ni
1: awon pele bi rivers don so bi 85,000 abi now mo wo kankan ni mo wo kankan laaro e mo ka kankan laaro e la awon ni Ibadan ni ipinle Oyo ni ijoba ibile Oluyole ton so pe lenu ngba ti won tin se kan ma se direct payment abi nkan pe
2: sinu asunwon ijoba ibile
1: se pe Oluyole ijoba ibile Oluyole ti gba ni ko to ti wo Oluyole ko ti wo o ti gba 17 billion laarin igba yen sisin ta won an bere lowo chairman lowo alaga won pe alaga council gba kini
2: o fi
1: 70 billion
2: bo le se na
1: ti o fi se bo lo se na so iru ipele on don sin ara won ere ara won anfani ti first subsidy to mu ani iru ipele on do boya we are 4 billion abi we 5 billion ni tele nigba aye ologbe oluwarotimi odun ya credolu sugar nisin o fe to times 3 ti o ba ju be lo gan ti o nwole 6 states so which means awon states won tun bo ni owo si sugbon ki wa ni at egbo ti ijoba papo so mo pe ni ijoba papo 36 states ipinle 36 ati 774 local government na gbogbo lo so papo mo federal government
2: ebe
1: ta ba ti n paro sugbon states to wa je ipinle ki wa ni awon funra won ni just kini won fi owo won yen
2: kini
1: won fi se
2: ibere to yen ka mo ibere lowo awon gomina won ni
0: be ni
2: kini ti won fi se o e so fa awon araalu awon gomina to je pe won a jade ngba mi to je pe won lanfani ati so pe o da eyin araalu o e wa kolon won saanu ni pe wa mo pe e wa o e mo bere orisirisi awon ibere pe o da
0: nkan bayi nkan bayi so ma
2: e bo la ti fe ko si ba be se kọlọ wọn sànù ni.
0: Ṣé tẹ̀rí ara advantage mo rí nínú subsidy removal kí o tó di pé wọ́n remove subsidy yẹn daily petrol usage in Nigeria ta bá wo fígọ̀ ẹ̀ in fact very high.
1: 1/100,000,000 bí
0: nǹkan. But nowadays in fact less than be around 45 million.
2: Ìgbọ̀ jẹ́ pé gbogbo àwọn epo tó bá ní wọ́n gbé bọ̀ tó bá ti gbé tó bá ti gbé
1: bọ̀
2: wọ́n darí ẹ̀ gba bòmí lọ.
0: Cameroon lọ Benin Republic lọ
2: kíní. Wọ́n á lọ tà ń bẹ̀ wọ́n á dẹ̀ wá gbowó lọ́wọ́ ìjọba fáwọn gbépo wọlé.
0: We have a very minimum usage in Nigeria torí pé kíni ntòótọ́ náà ta bá ní ká wò ń gbà yẹn náà ṣe rí àwọn ìrìn àrè kan wà tí àwọn èèyàn máa ń rìn but ìgbà tán ti yọ kúrò ní ìsìnkú sẹ́ni tó lè rí irú èyí tó dẹ̀ da èyí tó yẹ àfi máa bọ́ọ̀nù epo káàkiri lọ ṣe èyí tí ẹ kó ṣe ibi tó yẹ kó wọ mọ́tò lọ tó wà gbé mọ́tò tí wọ̀ nìkan dá lọ nísìn wàá náà fi orí calculate ẹni pé ẹgbọ́n o tí n bá gbé mọ́tò lọ́yọ̀ báyìí ni àwọn tó dẹ̀ da nìyẹn tá a jẹ́ kí economy wa kó lè máa ṣe kí ni kí lè máa gbèrè
2: èmi àtẹnìkan jọ ń sọ̀rọ̀ láìpẹ́ yìí tí mo sọ pé epo yìí sì ti ń wálẹ̀ o o tin wa le ngba na o to tin di bi 600 and kini kan ko ni
0: pe
2: po tin wa le ngba na ta ti wo pe ah
1: Donald Trump ki Donald Trump
2: to bere ogun to ba to bele no daddy ka ni ki si oro pe oro ogun yen sele
0: eh
2: mo ni gbagbo pe o sese ki epo petrol o ti di bi 400 naira
1: ah 400 ke mi o nigba ko
2: e mo ti ka ku ka ti kan so wi pe
1: asade ka ti se pe it's about one we ka ti ni o nwa le mi ro pe boya biru by now boya by now boya ti studio ye ko ti le stable se boya bi 750 700
2: no o ti ti di to ko ti di 699 da yen ati ra 690 ati ra 690 kini kan gba na pe epo all possible ko ti bo asibi 500 si 400

0: tó ń lọ lọ́wọ́ lára àwọn ọ̀nà tó ti bàjẹ́ tó ti pati tó yẹ pé sọ́sẹ́sì ìjọba díjọba ṣe ń tẹ̀lé tí wọ́n rí yanjú. Ẹ jẹ́ ká tẹ̀ fele ọ̀nà Ìbàdàn
1: sílẹ̀ṣàkúrẹ́
0: Ìbàdàn sílẹ̀ṣàkúrẹ́ síbìnì.
1: Máwulẹ̀ làágùn jìnnà.
2: Olóòtú
1: ni yọnu
2: mi ò bá tẹ ní ká tó lọ bẹ̀ẹ́ náà. Ẹja tún kọ́kọ́ gbé nǹkan tó ṣe gbòógì yẹ̀wò. Òun ni ọ̀rọ̀ foreign exchange Israel.
1: Ọlọ́wọ́ tiẹ̀ sí mọ́ yóò débẹ̀ àbí.
2: Chairman, ìyẹn is another very important thing. Torí ayé John dé ọ̀rọ̀ subsidy, in fact, òun náà fara pẹ́ ọ̀rọ̀ subsidy. Ṣé rí báwo náà ṣe ń ṣe ti foreign exchange yìí? Ìjọba ń subsidize ẹ̀. Láyé ìgbà yẹn wọ́n á tà jáde níbi èlò. Bóyá bíi 300 àbí nǹkan àbí.
0: Ní official window, wọ́n á ta ní 400 ìgbà kan pẹ̀gẹ̀ sí 400.
2: CBN á ta jáde
0: at
2: very low price.
0: Wọ́n á lọ ta ní
1: àwọn kan kó wọ́n á lọ ta.
2: Àwọn burúkú ṣe ń ti gbà.
0: Odi 750. Èrè 300 lórí ẹyọ kan.
2: Wọ́n ti jẹ bíi $300 lórí ẹyọ kan. So, but ìjọba ti wá ṣe kinní kan nísìnyí, wọ́n ti gbé ẹ náà kúrò pátápátá. Kò sí pé bóyá pé à ń fi owó ìrànwọ́ rọ ọ̀rọ̀ foreign exchange tó bá ti wà ní ọjà òun lẹ máa rà kò sí ẹ̀ẹ́dẹ̀ rírà níye tó wà lọ́jà. Ìyẹn gan lásán náà ó tún jẹ́ kí nǹkan rọrùn. Kò sí pé àwọn manufacturing company àwọn tó ní ìdí dọ́là tó ní ìdí
0: foreign exchange
2: wọ́n á ṣẹ̀ máa pariwo pé a ríra ó nísìn bó o bá fẹ́ àdì normal official rate. Èmi wọ́n ṣe rà ní last week tí mo fi ṣe nǹkan kankan normal official rate lẹ́ máa rírà ní bánkì direct. Èyí lè gan náà iṣẹ́ ńlá gbòógì ni tó dẹ̀ pé ibi tí àwọn tó ń lówó ti ń lówó láyé ìgbà ẹ nìyí. Ẹ kàn rí pé àwọn tọ́jọ́ ń ṣe tọ́jọ́ mọ ètò ẹ̀ tẹ́lẹ̀ kan bóyá ibi bá ti ń pa ni tí orí nǹkan kan ṣe
1: akó
2: dọ́là fún kíákíá ó ti lọ ta ó ti láì kò síṣẹ́ àwọn kan tó ṣe ó ti dolówó ńbẹ̀. So eléyìí náà tún jẹ́ ohun ńlá tí ìjọba yìí tí mo rí pé wọ́n ṣe kátẹ̀ tó máa mú ẹnu lọ sí ẹnu gbogbo pé à ń ṣe ọ̀nà à ń ṣe nǹkan ohun ìmáyérọrùn eléyìí náà nǹkan gbòógì ni tí àwọn èèyàn àwọn ìjọba tó ti kọjá kò tí ì sí ẹnì kankan tó gbóyà láti lè ṣe and ìdí nìyí tí a fi wá gbé oríyìn fún ìjọba tó wà lóde because wọ́n gbóyà láti lè gbé àwọn ìgbésẹ̀ yìí dó náà kinní ọ̀hún kò ṣe pé rọrùn o kò ń ṣe pé ó rọrùn ṣùgbọ́n nígbà tó bá wa fi yá náà a ṣe kí ni a rọrùn sí
0: ni ṣùgbọ́n at least by now a mọ̀ pé náírà wà o ibi báyìí ló lágbára dé ibi báyìí kì í ṣe pé kò ajé artificial kí lásì ń pé
1: a máa gbé fígọ̀ jáde
0: torí pé kí bóyá bí dọ́là ṣe àṣàtàárọ̀ ẹ̀ báyìí ó dà pé bóyá 1,350 kíní kan àbí 70 kíní kan òun ni ó wà ṣùgbọ́n láti lè mú kí kó lè dúró ní bóyá 400 tí ó wà nígbà emefiele pé kó lè dúró ní 400 tí a wà accessible táwọn èèyàn lè wọ́n pé ó tiẹ̀ cheap. So eléyìí tó wá túmọ̀ sí pé shortfall tó wà lórí ẹ̀ almost be ₦900 yẹn ó ní ìjọba fi ń ṣe subsidy kí Nigerians ká lè rí o kán lè rí àwọn ìyàwó tó ní kí tún ṣe ọgbọ́n ọmọ Nàìjíríà ló nídìí o ìyàwó tó nídìí ẹ̀ kán lè rí gbà ní ₦400 as against $1.
2: Eléyìí náà á dẹ̀ rí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí wọ́n kọ́ ṣe floating of the line ẹ̀rí pé ó lọ sí bí
1: 1,500
0: ìgbà kan wà tó dé 1,800
2: but nísìnyí ó ti ń ṣe kí ni ó ti ń wálẹ̀ díẹ̀ nítorí dẹ̀ máa jẹ́ wálẹ̀ ni pé tí gbogbo ìjọ àwọn ìlú àwọn oníṣòwò tá a bẹ̀rẹ̀ sí lo nǹkan tó tí iléeṣẹ́ wá sí Nàìjíríà torí tí ò yẹ pé bóyá òkè òkun nǹkan à ń depend irú for instance irú epo tá à ń sọ iná nísìn kágbórí fún Dangote pé epo tá à ń rà nísìn ilẹ̀ níbi la ti rà
1: kò lè
2: ṣe pé à ń ṣe máa wá dọ́là láti fi máa lọ rà gbé wá láti òkè òkun so ara tí a jẹ́ kó wálẹ̀ ni nígbà tó yẹ ká bẹ̀rẹ̀ sí lo nǹkan tá à ń ṣe ní orílẹ̀-èdè wa tá à depend so much on foreign goods and services ìyẹn la jẹ́ kí dọ́là yẹn náà kó ṣe kí ni kí o máa wálẹ̀ díẹ̀ tí tá a fi di ibi tó yẹ pé
0: tí kò ṣe pé a kàn ń consume a ṣà ń jẹ́ Nàìjíríà àwọn fúnra wa náà a tiẹ̀ tún à ń gbìyànjú láti ṣe àwọn kankan ṣùgbọ́n ẹja wá wò ṣe àwọn pé à ń sọ̀rọ̀ pé.

0: ẹṣẹ o orin mi ni aṣa mi nigba gbogbo ti mọra adara fun yin
1: ẹṣẹ baba ẹlẹkan si awọn number ti le live and direct ni baba wa ni yara igbọn safẹfẹ number ti ẹṣe le pe won lẹyin eto ni kekun si awọn number ti mo fẹ daruko won yen o ṣeṣe ke ti gbọ ninu awọn foran ke ma gbọ dada 08033540479 tabi 08051617912 ni number ti e le pe awọn baba si lẹyin eto leni baba afẹ ki afẹ lo gbogbo akoko leni afẹ awọn ọmọ Nigeria to ti n ṣetan lati gbọ yin won fẹ ki e kọkọ sọ kiki ọrọ kan sinu aye won
0: orukọ Jesu
1: Jesu
0: e gbọ lo ọrọ Oluwa aye rẹ bẹ se yi pada
1: amen Jesu
0: ma gbẹyin lọta wi gbogbo ọta to ba tunu a gbẹyin rẹ iwo lo ma gbẹyin rẹ
1: amen Jesu
0: ọta to ba ti du ko fo ko ni so iwo lo ma jakara rẹ
1: amen
0: ba lo se ma ri
1: amen
0: Jesu ru awa
1: amen
0: a fe fe ko dupe si dara gbogbo oloye jo wa la dupe lowo rẹ gbogbo en te wa papata la dupe lowo rẹ en te wa tunu akure si lo ra dupe lowo yin ẹta wala to kutupa wa silo ra dupe lowo yin ẹta wala taye lati gbogbo ayika gbogbo e dupe e se lopolopo loruko Jesu adara fun yin o
1: amen
0: adupe gba o te wala te ku e te wala ti ibadan te wala gbogbo ibi e se lopolopo thank you so much e ti ata tu fun wala ti eloju so te thank you so much the lord will bless you the lord will honor you
2: amen
0: in the mighty name of Jesus
2: amen
0: shall be well with you in the morning in the day in the night in all the time in the name of Jesus
2: amen
0: e se lopolopo adupalopolopo ajirere gbogbo papata evangelist idoke evangelist lola taiwo evangelist titila evangelist emmanuel evangelist blessing gbogbo ipata ladupalowo re a lolode enikan yoo da fun yin we thank all the hushers all the choristers thank you so much the choir minister and the teams of the choristers in Akure Inore God bless you
2: amen
0: lorukọ Jesu emu atosode atosopodun laye
2: amen
0: e se lopolopo tori na wa ti a wa loni a fẹ sọ fún wa
1: pé programu wa oyipada
0: na kẹkọọ pẹsẹ
1: oyipada to di pẹ bọ sí wàásù
0: yẹsà ní ọlá oyipada ní ìlú Àkúrẹ́ àti dé Àkúrẹ́ láti sọ lọwọlọwọ yìí àti wà ní làlámọ kíba láìpadà rẹ ti ní báyìí àti dé látọrẹ tó ọlá ìpàdé àdúrà ti bẹrẹ ní aago mẹsàn-án ní òwúrọ títí di aago kan nígboro nílùú Àkúrẹ́ nígboro fọlọ́run ọjọ́ Thursday bákan náà a tó ti bẹ̀rẹ̀ náà nìyẹn láti aago mẹ́sàn-án títí di aago kan ní ìlú ọ̀rẹ́ beside NNPC Depot that Lord will bless you.
1: Adúpẹ́ lọ́wọ́ yín next week Friday kàmá gbàgbé night of in office
0: in love bẹ́ẹ̀ adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ bàbá wa too sure God bless you thank you so much for the kind and the support God bless you gbogbo pátápátá adúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ibi tí ẹ ti ní gbogbo kan náà lọ́wọ́ tí ẹ fi ṣe fọ́lùwà kò ní gbẹ́ ńbẹ́ o God bless you amen lónìí a fẹ́ bá a sọ̀rọ̀ orí ìdí tó yẹ ká fi máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìdí pàtàkì tó yẹ ká máa fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo kọ́ fẹ́ ká wo Corinthians kejì orí kìíní ẹsẹ̀ kẹwàá second Corinthians chapter 1:10 ẹ jẹ́ ká gbọ́ ohun tí ìwé mímọ́ ti sọ fún wa yes second Corinthians 1:10
2: ẹni tí ó gbà wá kúrò nínú ìparun ikú.
0: ẹni tó gbà wá kúrò nínú ìparun ikú.
2: tí ó tóbi tó bẹ́ẹ̀. tí ó tún gbà wá báyìí.
0: yes.
2: tí ó tún gbà wá báyìí.
0: ó tún gbà wá báyìí.
2: ẹni tí àwa gbẹ́kẹ̀ wa lé pé yóò sì tún máa gbà wá síbẹ̀síbẹ̀.
0: ẹni tí àwa gbẹ́kẹ̀ wa lé pé yóò sì tún máa gbà wá síbẹ̀síbẹ̀ àwa sọ lónìí ìdí tí ó yẹ ká máa fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé ó ń gbà ọ́ ó dẹ̀ lè gbà wá ó gbà wọn ṣáájú ó tún lè gbà ọ́ lónìí ìdí nìyẹn tá a gbọ́dọ̀ máa fi dúpẹ́ lọ́wọ́ rẹ̀ mo fẹ́ kọ́ tún bẹ̀ ẹ̀ka dáadáa ẹ̀ tún kà second Corinthians 1:10.
2: ẹni tí ó gbà wá kúrò nínú ìparun ikú tí ó tóbi tó bẹ́ẹ̀.
0: tó tóbi tó bẹ́ẹ̀.
2: tí ó tún gbà wá báyìí.
0: ó tún gbà wá báyìí.
2: ẹni tí àwa gbẹ́kẹ̀ wa lé pé.
0: ẹni tí àwa gbẹ́kẹ̀ wa lé pé.
2: yóò sì tún máa gbà wá síbẹ̀síbẹ̀.
0: yóò sì tún máa gbà
2: wá
0: síbẹ̀síbẹ̀. hallelujah Colossians chapter 1:12-13.
2: Kí a máa dúpẹ́ lọ́wọ́ bàbá.
0: Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ bàbá.
2: Ẹni tí ó mú wa yẹ láti jẹ́.
0: Ẹni tí ó kà wá yẹ.
2: Láti jẹ́ alábàápín.
0: Láti jẹ́ alábàápín.
2: Nínú ogún àwọn ènìyàn mímọ́.
0: Nínú ìmọ́lẹ̀.
2: Nínú ìmọ́lẹ̀. Ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Tí ó sì wà nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀.
0: Ó dẹ̀ sí ipò sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. We are now be a partaker of the kingdom of his kingdom, because through the Lord Jesus Christ.
2: Yes.
0: 2 Timothy chapter 1, verse 9. 2 Timothy chapter 1, verse 9.
2: Ẹni tí ó gbà wá là.
0: Ẹni tí ó gbà wá là.
2: Tí ó sì fi ìpè mí mọ́ pè wá.
0: Tí ó fi ìpè mí mọ́ pè wá.
2: Kì í ṣe gẹ́gẹ́ bí ìṣe wa.
0: Kì í ṣe gẹ́gẹ́ bí ìṣe wa.
2: Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìpinnu àti orí ọ̀fẹ́ ti rẹ̀. Tí a fi fún wa nínú Kristi Jésù.
0: Hallelujah. Sọ́mọ́ni.
2: Láti ayérayé wa.
0: Hallelujah. Bẹ́ẹ̀ yan bá sọ pé báyìí báyìí wàhálà ni lórúkọ Jésù onírogún wàhálà. Ìdí tó fi yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ó gbà wá a ó dẹ̀ lè gbà wá. Àwọn ọ̀rẹ́ mẹ́rin kan wà nígbà kan. Hallelujah.
2: Hallelujah.
0: Ọ̀rẹ́ mẹ́rin ni wọ́n ẹ̀rin afọ́jú àdìtí ayarọ àti odi. Hallelujah.
2: Hallelujah.
0: Mo tún sọ afọ́jú àdìtí ayarọ àti odi tí kò lè sọ̀rọ̀. Ẹri pé àdìtí ó yàtọ̀ sí odi tí kò lè sọ̀rọ̀. Àdìtí mi lọ́wọ́ ó lè sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀tọ̀ ni eléyìí tí a sọ yìí àdìtí tí kò lè sọ̀rọ̀ then ayarọ then odi then àfọ́jú. Àwọn mẹ́rin ọ̀rẹ́ ni wọ́n. Hallelujah. Sọ́mọ́ni.
2: Hallelujah.
0: Ṣé ìwà jọ wà ló jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ tẹ bá rí àwọn méjì mẹ́ta tó gun wọn bá jọra wọn máa múra lọ́rẹ̀ẹ́. Àdìtí ayarọ àti odi yìí àwọn mẹ́rin wọ́n bẹ̀ sí bára wọn ṣọ̀rẹ́ tí àkókò bá lè lọ fún mi láti parí ìtọ́ ẹ̀ máa dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Hallelujah. Sọ́mọ́ni.
2: Hallelujah.
0: Tọ́lá àwọn ènìyàn mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n wá gbogbo ọ̀nà tọrọ bára wọ́n tọrọ bára wọ́n dẹ̀ jẹ́ ọ̀rẹ́ wọ́n wá mú odi tí kò lè sọ̀rọ̀ wọ́n mú ní àkápò wọ́n wá mú ayarọ wọ́n mú ní akọ̀wé secretary then àdìtí ó wá jẹ́ akọ̀wé owó financial secretary then àfọ́jú ó wá jẹ́ alága wọn chairman. Praise the Lord.
2: Hallelujah.
0: Àwọn ọmọ ẹ̀rin lọ́jọ́jọ́ ṣèpàdé àwọn ọmọ ẹ̀rin lọ́jọ́jọ́ jí ọ̀rẹ́ nígbà bá di ọjọ́ kan wọ́n máa wá jọjọ lọ gbowó lọ́jà wá jọjọ lọ tọrọ owó tó bá dalẹ̀ tó bá ti kówó dé àkápò ẹ̀rin àkójọ àkófú sẹ́kìtì àkọọ́lẹ̀ abẹ́rin ẹ̀rin akọ̀wé àkójọ àkófú financial secretary financial secretary òun náà àkípò ẹ̀ àtúkò fún àkápò ẹ̀rin alága olájòkó tábà bá wọn sọ bíi ìpàdé yóò ṣe rí. Praise the Lord.
2: Hallelujah.
0: Ẹ̀rin nígbà tó wá dọ́jọ́ kan bá dísẹ́ lọ́jọ́ kan pé wọn ò ní lọ sí òde lónìí o pé wọ́n fẹ́ yin ọlọ́run ni wọ́n fẹ́ yin ọlọ́run pé ká tẹ̀yìn ọlọ́run ipò tó wà ẹ̀rin eléde gbogbo wa dúró síbẹ̀ wọn wá lọ sọ ọjà lé látijọ́ tó ti tọrọ owó wọ́n ti tọrọ owó ó ti lé lógún ọdún wọ́n bá jòkó sójú kan lọ́jọ́ tàwí wọn ò lọ́mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ àfọ́júdé olúwo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bójú bá tilẹ̀ fọ́ etí wọn ò di ó dúpẹ́ síbẹ̀síbẹ̀ lọ́wọ́ ọlọ́run kò síbi tó wà láyé tó rẹ ni tó ṣẹ́jú o. Hallelujah.
2: Hallelujah.
0: Odi náà ó dún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o bí òun bó tilẹ̀ jẹ́ pé etí òun di síbẹ̀síbẹ̀ òun ríran síbẹ̀síbẹ̀ òun lè rìn. Hallelujah.
2: Hallelujah.
0: Ayára náà wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé bó tẹ ti lè rìn báyìí etí òun ò di ẹnu ó ṣí láti sọ̀rọ̀ òun ò yadi then òun dúpẹ́ pórí òun dàrú ìrìn nìkan lòun lè rìn. Hallelujah. Sọ́mọ́ni.
2: Hallelujah.
0: Nígbà tí òdi wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé olúwa ò dúpẹ́ o bó bá tilẹ̀ jẹ́ odi tí ò lè sọ̀rọ̀ síbẹ̀ ó lè rìn irú ara ọba tó wà bí òun sì lè gbé kó o tún gbé rìn gan pàápàá. Hallelujah. Sọ́mọ́ni.
2: Hallelujah.
0: Kò síbi tó dé tó rí rẹni tí tirẹ̀ ṣẹ́jú tirẹ̀ o ní ìdí láti máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìdí láti máa dúpẹ́ lọ́wọ́ àwọn sọ nípa rẹ̀ yìí gbogbo wa dúpọ́ ọbẹ̀ sí dúpọ́ ọbẹ̀ sí nígbà àdúrà yìí ọjọ́ yìí ọjọ́ ńlá wọ́n dúpẹ́ ìṣà wọ́n kọrin wọ́n kọrin wọ́n lùlù wọ́n jó nínú ilé gbágbágbá gbúrú gbágbágbá wọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lójijì orí ọlọ́run wúlọ́run lọ́run ó sọ àṣẹ kalẹ̀ sínú yàrá ibi tí wọ́n ti dúpẹ́ yìí lójijì àfọ̀jùlájú lójijì àdìtí ó gbọ́ran lójijì ayarọ ó fò fáyọ̀ lójijì ẹ̀rí odi tí kò lè sọ̀rọ̀ ó kọrin yìí sí ọlọ́run gbogbo wọn ìyanu ṣẹlàyé wọn níbẹ̀ ni hymn yẹn ti wá jáde hymn 75 nínú ìwé ìjọ àpòsò ti kristi orin 75 ẹ̀rin ẹsẹ̀ karùn-ún níbẹ̀ ó sọ pé òdi.

0: àgbà mẹ́rìnlélógún àti àwọn ẹ̀dá alàyè mẹ́rin náà sì wólẹ̀ wọ́n sì foríbalẹ̀ fún ọlọ́run tí ó jókòó lórí ìtẹ́ wípé àmì alleluia nǹkan sì ti ibi ìtẹ́ náà jáde wá wípé ẹ máa yin ọlọ́run wa ẹ̀yin ìránṣẹ́ rẹ̀ gbogbo ẹ̀yin tí ó bẹ̀rù rẹ̀ àti ewé àti àgbà.
1: Hallelujah.
0: Hallelujah.
1: 1 Samuel 7:12. 1 Samuel 7:12. Ẹ̀rí. Kí àwọn àjàrà bá lè yin Ọlọ́run tí a fọ́jú yìí tó dí yìí tí àárọ̀ tí kò lẹ́sẹ̀ tó yìí tí ìyanu ṣẹlẹ̀ ayé wọn mélòó ẹ̀rí Ọlọ́run kan wípé ẹlẹ́sẹ̀ kan dúpẹ́ afọ́jú gan dúpẹ́ èmi tí mo wà lálẹ́ gan mo wà yín ọ́ bàbá. Tó wọ bá wá ní ọlọ́run mọ̀ pàpàrà mú rẹ jẹni ọ́ all the time complain ṣáàdìtì rẹ o ti jẹun o ti ṣe ọlọ́run àárín inú dídùn sí oúnjẹ tó ń sọ nípa rẹ̀ tàbí orin yín gan àti ọ̀pẹ́ olójú olúwa. Yes, mo gbọ́ yìí.
0: Samuel sì mú òkúta kan ó sì gbé e kalẹ̀ lágbède méjì Mísípè àti Ṣéènì ó sì pe orúkọ rẹ̀ ní Ebenezeri. Wípé títí dé ìhín ni olúwa ràn wá lọ́wọ́.
1: Ní yìí lolúwa ràn wá lọ́wọ́ dé. Ó dẹ̀ tẹ̀síwájú ní ayé wa o. Yóò máa tẹ̀síwájú ní ayé yìí náà. Finally, Luke 17:15-19. Luke 17:15-19. Jẹ́ bá ti níbẹ̀ yẹn kí ẹ sáré bá wa kà á. Àwa sọ lónìí ìdí tó bí ẹ̀ka máa dúpẹ́. Ṣé àwọn ènìyàn sà wọ́n jẹ́ abáramóore jẹ́ ẹ̀rí ẹ bá gbọ̀rọ̀ yóò afọ́jú kan wà ènìyàn náà ni o mo fi ènìyàn wé ọ̀pọ̀ afọ́jú àwọn afọ́jú yìí wọ́n ní pàpá kan tí wọ́n mú dání pàpá yìí ló máa jẹ́ ìtọ̀nà wọn ni bọ́lọ̀ síbikíbi òun ni ìtọ̀nà wọn pàpá yìí ọpẹ́ tó ti mú dání o afọ́jú yìí ó ti mú pàpá dání ó ti lé ní 20 ọdún tó bá ń lọ tó bá kùdẹ̀ kó sí kòtò pàpá yẹn ló máa tọ́nà rẹ̀ tá a sọ fún pé kòtò ló wà wájú rẹ̀ yìí o kò ní jẹ́ kókó sí kòtò ìgbà mìíràn tó bá ń lọ ẹ̀rí mo máa fọ́jú yẹn kan ní kékeré ẹ̀rí tó bá ń bọ̀ láti ìgboro pàpá yẹn ló máa fi ń ka oyè step kò ṣìnà lé ẹ̀rí hallelujah
0: hallelujah
1: wọ́n máa jáde kò dẹ̀sẹ̀ tó mu dání afọ́jú gidi dẹ̀ ni mo mọ̀ ní kékeré ni
0: hallelujah
1: pàpá yẹn ló wà lọ́wọ́ ọjọ́ tí afọ́jú yìí tó rí ìyanu gbà tọ́lọ dá sí ọ̀rọ̀ rẹ̀ pàpá ló kọ́kọ́ jù sọnù
0: hallelujah
1: pàpá ló ṣe kíni sá
0: ló kọ́kọ́ jù sọnù
1: nítorí pé àwọn ènìyàn bá ṣe fi bí sólóore nìyẹn pàpá yìí ti ṣe lóore ó ti lé lógún ọdún o tó bá sùn a fi sùn tó bá jí a mú jí tó bá fẹ́ lọ́wẹ̀ pàpá yìí ló máa mú tọ́nà títí dávidé bẹ̀tùm pàpá yìí la tọ́nà rẹ̀ ṣùgbọ́n ọjọ́ tí ọlọ́run dáhùn sí ọ̀rọ̀ rẹ̀ pàpá yìí ló kọ́kọ́ jù sọnù hallelujah sọmọ
0: hallelujah
1: sọmọ
0: hallelujah
1: ọ̀rẹ́ mi tí o ti fi ibi tí ó lóore báyìí ẹni tó gbé ọ lẹ́yìn tí o ti gẹ̀jẹ̀ ṣé kìí ṣe pọ̀ bẹ̀ sí sọ rẹ̀ láì dáa odò á mọ̀ òun àfi tó bá ba tiẹ̀ jẹ́ lórí ọ̀rọ̀ ẹnu ọ̀rẹ́ o pàpá tó tọ́ sọ̀rọ̀ lọ jù sọnù yẹn kí ni ẹ̀ṣẹ̀ ń bẹ̀ tọ́lọ́run bá ṣe ìyanu fún tán tó bá sì mú pàpá yẹn síbì kan kó máa tọ́jú ẹ̀
0: hallelujah hallelujah
1: pàpá tó tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ lẹ lòmíràn lẹ́ni o ẹni tó tọ́jú rẹ tó dúró tì ọ́ fún 20 ọdún ó fi ibi ṣu àfibi ṣu olóore ènìyàn lọ yí padà lónìí o lọ́kàn bá ṣe yin Ọlọ́run lọ́kàn bá ṣe dúpẹ́ lọ́kàn ọkọ̀ ìmoore bíbélì pé òun lẹ́hùn mú sọra praise the lord
0: hallelujah nígbà tí ọ̀kan nínú wọn rí i pé agbó òun láradá ó padà ó sì fi ohun rárá yin Ọlọ́run lógo ó sì wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀ ó ń dúpẹ́ ní ọwọ́ rẹ̀ ara samaria ni
1: ẹ̀yọ̀kan ló padà wá dúpẹ́ ara
0: samaria ni
1: hallelujah
0: hallelujah
1: ẹ̀rí afọ́jú ni afọ́jú ara samaria òun nìkan òun nìkan ló padà wá dúpẹ́ lórúkọ jésù yóò dá fún wa lórúkọ jésù ọkọ̀ wa balẹ̀ ìyanu ṣẹlẹ̀ ayé ẹ lónìí o ìyanu ṣẹlẹ̀ ayé ẹ lónìí o lórúkọ jésù ẹ̀mí afibi sólóore olúwa lè jáde láyé rẹ ọ̀rẹ́ dayọ̀ ọ̀rẹ́ dayọ̀ tó o bá ti mọ̀ bá ṣe yín Ọlọ́run ogun tó ń gbé kiri tó jẹ́ ọláyà yẹn ó wọlẹ̀ lọ́ọ́ máa yìn agbára yìn kó wọnú rẹ̀ lórílẹ̀‐èdè wa agbára yìn kó wọ orílẹ̀‐èdè yìí ayé wa agbára.

0: ẹ̀yìn kó wọ ọbẹ̀. Agbára tí mo rí ìrìtí kí fi ibi sólóore kó wọnú ayé wa. Ẹ má gbàgbé ní ìjẹjọ àbí ìjẹadógún náà mo pé mo ní Jésù rúnì ọjọ́ yóò tọ́, ohun yóò tọ́, ó gbàgbé Ọlọ́run. Ìwọ yomu tọ́, ìwọ ki tọ́, ìwọ sọ̀ra tọ́, ìwọ gbàgbé Ọlọ́run. Orí ọ̀fẹ́ tá a fi ní gbàgbé Ọlọ́run olúwa kò fi fún wa
1: bẹ́ẹ̀
0: ló ṣe máa rí. Gbogbo ẹ̀ tí ẹ̀gbọ́n wa ẹ̀gbọ́n omi yín sókè orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Mo pàdé àṣẹ lórúkọ Jésù Olùgbàlà. Ibikíbi tó bá wà omi rẹ olúwa yà sí mímọ́. Ẹ̀jẹ̀ Jésù mi lọ. Agbára dáàdì wọnú mi lọ. Agbára òmìnira wọnú mi lọ. Agbára ìṣẹ́gun wọnú mi lọ. Gbogbo ayé rẹ kó máa ṣẹ́wọ̀lẹ̀. Ìdí ayé rẹ pátápátá kó máa já. Àlàáfíà Ọlọ́run kó dé bá ọ. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Ẹ̀jẹ̀ Jésù kó mi sí ọ. Ẹ̀jẹ̀ Jésù kó yí ọ ká. Ẹ̀jẹ̀ Jésù kó gbọ ayé rẹ ṣẹ. Ẹ̀jẹ̀ Jésù kí ìdá ayé rẹ já. Ọlọ́run gbọ́ àdúrà. Bó ṣe máa rí nìyẹn. Ọlá Jésù Kristì olúwa wa.
1: Lórúkọ Jésù.
0: Orúkọ ọmọ yìí padà wòlíì àti àlùfáà Gabriel òun làbí bàbá enough is enough. Lẹ́ẹ̀kan sí Adam fún yín o. Tó bá fẹ́ẹ́ pèpù sórí aago 00335-404-79 00-516-179-12. God bless you.
2: Pé kò ságbára bíi ti gbà ni mo. Ó lè tún ìdè já ìdè sọ ní di òmìnira.
3: Inú ìgbèkùn àwọn ìka ènìyàn.
2: Àjẹgun jẹran arógo bògo jẹ́fò gbẹ́ni ṣàwàdà.
3: Ayàyà
2: ayàjà gírígírí máa bọ̀ ní.
3: CAC Professional
2: aláṣẹ pé
3: ó wà ní nọmba 11
2: sùúrù lérè sí.
3: Opposite Green Park Hotel
2: Ìdánrẹ́ Road
3: Àkúrẹ́.
2: Ibi tọ́lọ́run alàyé ti ń lo ìránṣẹ́ Ọlọ́run.
3: Torí ìran tí ò ṣe báyìí.
2: Ń gbọ̀ wọ́n Ọlọ́run kètèkètè.
3: Prophet GL
2: Owolabi
3: wòlíì àkókò tá a wà
2: yìí. Wẹ́lẹ̀sì Ọlá yìí
3: ní àdúrà
2: enough is enough.
3: Ó tó gẹ́ o.
2: Ibi tí oníbísí ti ń di ẹni ọmọ.
3: Tí àìsàn ti ń yọ́ gìrì bí òrí fojú kọ.
2: Àyàfi tó bá wá nìkan ló kù.
3: Friday
2: tó kẹ́yìn
3: lóṣooṣù
2: ní ìṣọ́ọ̀rù
3: Fáyánáì
2: tí gbogbo ogun tó bòrù wọlé
3: yóò mọ bọ́ọ̀rù dẹ̀dẹ̀ jáde
2: aago mẹ́wàá
3: ṣálẹ́ ni
2: sí àárọ̀ kùtù ọjọ́ kejì.
3: Ó yá ní CAC Professional
2: number 11
3: sùúrù lérè street
2: opposite Green Park
3: òkè àró
2: Ìdánrẹ́ Road
3: Àkúrẹ́.
2: Ẹ pé bàbá wòlíì
3: tí ẹ lówó labí sórí
2: 08051-61-79-12
3: Jésù
2: lolúwa.
3: Ó yá ní
2: Professional
3: nílùú ọ̀rẹ́
2: ibi ẹ̀nọ́fíìsì ẹ̀nọ́ prayer counseling hours
3: tó ń wáyé lọ́jọ́jọ́ Thursday
2: aago mẹ́sàn àárọ̀ sago kan ọ̀sán ni
3: 9 a.m. to 1 p.m.
2: Òótọ́ ni Bíbélì sọ wípé
3: àwọn èèyàn mi ń ṣègbè torí wọn ò ní ìmọ̀.
2: Ìmọ̀ náà rèé o.
3: Tani kò wá gbà yìí.
2: Kí àwọn ará bí má bàá fi ọ ṣe ATM.
3: Jẹ́ ọkàn egun.
2: Kí logun tó pa bùdó tì ọ́ tó lò ní rọ́wọ́ yọ tó lò ní tẹ́gbẹ́gbẹ́gbẹ́.
3: Ó ti tó gẹ́ o.
2: Ó ti tó lọ́kọ.
3: Kò sẹ́ni tó bèrè ohun tó ń tà.
2: Ó ti tó láyà lọ́dẹ̀.
3: Ṣùgbọ́n ò rí kankan mú kọ́bìnrin ṣe pọ̀ tó
2: yìí.
3: Ṣé
2: o
3: àlùfáà
2: the bishop labour
3: gbogbo ayé tí ẹ ó bá pàdé nínú àdúrà
2: prayer and counseling yóò
3: torí
2: bí wòlíì bá ti rí làwọn àlùfáà àtàfàdúrà jagun
3: tí ó máa kó iná àdúrà bò
2: tí wọn ó máa jóná ráúráú
3: ibi ìpàdé àdúrà ní
2: perfectionland
3: aláṣepé
2: tó wà ní
3: in between
2: federal ministry of works and nnpc depot
3: ọrẹ ondo road
2: ọrẹ
3: and let the altar speak to your life
2: and your life will never remain the same
3: Jesus is lord.

0: tó èyí la fi ń kí gbogbo àwọn èyàn wọ̀tán wà lórí ìjòkòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ẹ tó gbéyàwó láyọ̀.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró lọ́jà rẹ̀.
0: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi fíríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
0: ní tòótọ́
2: kájà sọ
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download CDK lórí play store àti apple store.
3: iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Ado Ekiti ẹlẹ́pẹ́ 0707-484-3351.
4: ẹkú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. ẹ bá ń kí gbogbo ọmọ nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
5: ẹkú dédé àsìkò yìí àyẹ̀yàn mi táyìn gbọ́mi lé ní wákàtí. orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi bí mo ṣe máa ń já yín sí.
4: tó kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
5: ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. tí a pẹ́ àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín tó máa gbé fan tó máa gbé DSTV decoder GoTV decoder StarTime decoder tó máa charge laptop charge phone tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
4: làwọn tẹ́ tún kó dé báyìí.
5: bẹ́ẹ̀ni lónìí kẹ̀tíkẹ̀tí.
4: èlò ni àwọn solar system yìí.
5: owó tí ò kánilégún ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
4: tí n bá gbọ́ yín yé àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn gbé dekódà gbé fáànù ṣáàjì fóònù ṣáàjì láptọ́ọ̀pù bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
5: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọn ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
4: promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan decoder kan fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
5: lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
4: àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
5: bẹ́ẹ̀ni
4: mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
5: bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. tẹlifíṣàn la fẹ́ sọ ni freezer la fẹ́ sọ ni refrigerator la fẹ́ sọ ni washing machine ni iron ni blender ni microwave ni gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. bẹ́ẹ̀ sún la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
4: láìṣe náà nẹ́pà.
5: ara o.
4: lọ́dọ̀ yín báyìí.
5: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
4: ẹ̀ ń tó bá ní ìdí solar freezer.
5: bẹ́ẹ̀ni
4: ó wà lọ́dọ̀ yín.
5: ó wà nílé iṣẹ́ wa
4: mi. ẹ bá mi júwe báwo làwọn èèyàn ó ṣe dé lè ṣe yín.
5: ilé iṣẹ́ Signal Strength ní ìlú Ado Ekiti ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajilosun ní Ado Ekiti. ní ìlú Ọyẹ́ Ekiti a wà ní Signal Strength Office D/6 Ọmọdọ́wà Street ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ Ọ̀vọ̀wúyẹ́ Kingdom ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building Old Hospital Road Ọba Òṣùpá Wè ní ìlú Àkúrẹ́. tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yín ẹ ti máa rí ilé gogoro náà báyìí Signal Strength House wọn kùn ní ọ̀dà yẹ́lò. tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀ ẹ máa kọjá síwájú díẹ̀ ẹ̀yìn ẹ̀kan sọ́dá kẹ wọ awọ́ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout tẹ bá ti sọ́dá ẹ ti máa rí yẹ́lò building yẹn GoTV building ẹ ti máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. ní ìlú Ọ̀wọ̀ ẹ wà ní DSTV GoTV office tó wà ní adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office Aframes Plaza Jubilee Road ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
4: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
5: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08108101040428240404.
4: ẹ jẹ́ àtúnmọ̀ lẹ́ẹ̀kan sí.
6: 081 01 01 01 01 04 04 28 28 04.
7: Àsìkò rẹ ti tó láti jẹ gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ káǹfààní eléyìí ó fún ọrù.
8: Wẹ́pà!
7: Signal Sun Nigeria Limited tún gbéra mi ìdè. Wọ́n fọba lé lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀lú bíbà. Àwọn solar system tó yan kìlàlà kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ, kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ níléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́ba ń bari ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù GoTV tàbí DStv kan sí i lọ́fẹ̀ẹ́. Pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlú náà nù lé bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn fáànù àtàwọn dìkódà gbogbo. Yọjú séyìíkéyìí iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Láǹfààní yìí ó tó tẹnubẹ̀pọ̀. Wọ́n wà ní Signal Strength Office, GoTV Yellow Building, lẹ́gbẹ̀ẹ́ UBA Bank, Ajilosun, Adó-Èkìtì, No. 123, Signal Strength House, GoTV Yellow Building, Ọba Òṣùpá Road, Old Hospital Road, Àkúrẹ́, àti Adjacent Baba Adjashin House, Òkè Ògùn Ọ̀wọ̀, tó fi mọ́ Ephraim Plaza, lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank, Ìkàrí Àkókó. Fàlàyé ẹ pé 081 01 04 2804.

0: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sa ke se awon kan ta nje lasiko yi atawon kan ta mu ba won kan yi se da to ti won du to be na lo nsa ko ba fu agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re ta ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni won Bala mi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sense gbonse yen bayi ko le bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe ogbon ewe ategboyi na ni won da elomi ofara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oye mekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si n tosi mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode a ri ewe tutu a si ri egbo tutu to wulo fun okunrin to wulo fun obinrin npa ti wona ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun okunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu ise ara wa be la ni isoro kankan ninu egungun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nágbára tó ti nágbàrọ̀ tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 dúdú yẹmi lane opposite oye mẹkun grammar school nílu àkúrẹ ń bẹ la wa a ní fara nira wa báyọ fẹ bèrè ọ̀nẹ tàbí onímọ̀ràn kan tó fẹ bèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 bẹ́ẹ̀ lẹ lomi yóò máa rí pé báyà bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíà máa ta ẹlòmíà máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nàmbà 4 dúdú yẹmi lane opposite oye mẹkun grammar school nílùú àkúrẹ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó rìgbà.
1: Ọ̀rẹ́, a ò máa ti ẹ̀rí ẹ ní gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Wo bẹ́ẹ̀ làá bí ni ìṣòro iṣẹ́ ara ẹ̀ náà mọ̀ ni.

0: pe wa pe afi o dede asiko yi e se ko ojo meta ola wa pelu enikokan wa ngba ladura pe olorun afun wa ni alaafia ti ara ti ti emi abo olorun adaju lori enikokan wa mo fe ka joko ka tun gbo eto ilera ti eni lori arun tabi aisan opolo sugbon ele ta fe so ni ose yi o ma gba awon ni ose bi meji oti meta o na ni a fe soro lori personality disorders o na ni wipe awon oniruru awon eniyan pelu iwa ti won wu ti ko mu opo ti o fi ami wo pe won won ni opolo ti o peye sugbon awon eyan le ma ka si won le so pe bi iwa iseri niyan sugbon a fe ako ara awon ami aisan opolo ni kí ni a ń pè ní personality ká tó lọ sí personality disorder náà ni pé ó dó lórí bí a ṣe ń hùwà bí a ṣe ń ronú àti nǹkan tán bí wa mọ́ tàbí bí a ṣe ń bá àwọn èèyàn lò papọ̀ ní àwùjọ wa tó ti jẹ́ pé ó ti di bárakú mọ́ àgọ́ ara wa eléyìí ní àpapọ̀ bí a ṣe ronú bá a ṣe ń ṣe lápapọ̀ òun ló ń la lè sọ pé bí irú èèyàn bí a ṣe jẹ́ ni eléyìí gbọ́n gẹ́gẹ́ bí a ṣe fẹ́ bára wa sọ̀rọ̀ ní èmi àwọn ìwà ẹ̀dá àbí ìṣesí ẹ̀dá oríṣiríṣi ló wà gẹ́gẹ́ bí mo ṣe ń sọ àwọn personality disorders ìyẹn àwọn ìwà tí ò bójú mu tí ò fi hàn pípẹ́ èèyàn ní ọpọlọ tí ó ń ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ pín sí oríṣi mẹ́wàá ṣùgbọ́n nínú oríṣi mẹ́wàá yìí a tún máa pín sí oríṣi mẹ́ta lódìdí wà lábẹ́ kọ̀ọ̀kan ni gbogbo ẹ̀ fi jẹ́ oríṣi mẹ́wàá ṣé ní àkọ́kọ́ náà a ní nǹkan tó ń pè ní paranoid personality disorder àwọn eléyìí ní tiwọn wọ́n máa ń kanra wọn kì í bá àwọn èèyàn ń ṣe papọ̀ tí ohunkóhun tó bá máa ṣe ó máa ń lòdì sí nǹkan tí àwọn èèyàn ní ìgbàgbọ́ nínú ẹ̀ àwọn èèyàn dẹ̀ ní eléyìí tó ń burú sí ni pé tó o bá yìn wọ́n pa wọ́n ṣe lè dáadáa inú wọn ò ní bí kò sí lè tó kàn wọn tó bá dẹ̀ bú wọn wípé nǹkan tó ń ṣe pé kò dára kò sí lè tó kàn wọn nǹkan tó ń fẹ́ ṣe ọ̀nà wọn ṣe irú àwọn èèyàn wọn yìí ariwo nínú ìdílé ó lè jẹ ọkọ ó lè jẹ aya ariwo níbi iṣẹ pàápàá jùlọ tó bá kùn tẹ jẹ ọgá ibi iṣẹ tó jẹ pé ọmọ ẹyin wọn kò sí nǹkan tó lè jẹ tó máa ti pé ọgá àìṣe lè dáadáa o eléyìí dára gan wọn tẹ kò tẹ ní ká sí ṣùgbọn nǹkan tó ti wà nínú wọn yẹn ni wọn ṣe tó bá dẹ jẹ pé nǹkan tí wọn ṣe ó kù dẹ káàtó wọn lè sọ pé torí pé nǹkan tó ń ṣe tí ó kù dẹ káàtó yẹn pé wọn yí padà rárá o fúnú mi ni mo fẹ ṣe kò sílè tó kàn wọn ẹni àmọrí ìbá kú kò sílè tó kàn wọn ẹnikẹni tó bá jẹ tó bá irú ẹni bá jẹ ọgá ibi iṣẹ tàbí inú ìdílé tí àwọn ọmọ ẹyìn bá tẹ ń kèrora tó ń sọkún àti sọ pé láti lè bójútó àìní wọn tàbí ìrora wọn kò sílè tó kàn wọn nǹkan tó wà nínú wọn yẹn náà fẹ́ ṣe bẹ́ẹ̀ sì ni a máa sọ wípé àwọn tí ó rìn òwò lójú títì tí wọn ò wá aṣọ tí irun wọn kún tá a sọ wọn fàyà là ń pè ní wèrè ṣùgbọ́n ẹni tó bá ń wu ìwà yìí ọba jẹ́ olórí ilé o ọba jẹ́ ọ̀gá iléeṣẹ́ o ọba máa darí ìlú o ọba máa darí orílẹ̀-èdè o ọba máa darí ibikíbi ó bá ṣe é ṣe kó máa darí gbogbo àgbáyé tó èèyàn bá ń ní irú àwọn ìwà yìí ìyẹn túmọ̀ sí pé ọpọlọ ẹni bẹ́ẹ̀ kò ṣiṣẹ́ bó ṣe kó ṣiṣẹ́ àìsàn ọpọlọ ni a lè máa wò ó pé bó ṣe wà nìyẹn bí ti ẹ̀ ṣe rí nìyẹn ṣùgbọ́n ká má tanra wa jẹ àìsàn ọpọlọ ni tó dẹ̀ ní lò ìtọ́jú ṣùgbọ́n màá sọ gbogbo àwọn ìwà tí ò bójúmu tí àwa ń wù láàrin àwùjọ lóríṣi mẹ́wàá yìí ká tó wá sọ ọ̀nà tí a lè gbà láti lè ṣe ìtọ́jú irú àwọn wọ̀nyí yìí tó ó bú wọn kò kàn wọ́n ó yìn wọ́n kò kàn wọ́n nǹkan tán fẹ́ ṣe ló ṣe irú àwọn eléyìí báyìí wọn kì í ṣe olórí tó dáa nítorí pé nǹkan ti bàjẹ́ bí nǹkan bá bàjẹ́ kò kàn wọ́n tí nǹkan tó bá dẹ̀ ṣe nǹkan tó dáa tán yìn wọ́n láti gbóríyìn fún wọn kò kàn wọ́n náà tó ara àwọn tí wà pé tó jẹ́ kan gbòógì nínú àwọn ìwà ẹ̀dá tí kò dára nìyẹn ìkejì ni pé tá ń pè ní ṣiṣo taipa personality disorder eléyìí ní títí ẹ̀ wọn àti ẹ̀lẹ̀ báyàn gbé rárárárá in fact àwọn gan wọn ń pè wọn ní ẹsẹ̀ ní eccentric dé ìrònú wọn ó yàtọ̀ pátápátá sí àwọn èèyàn wọn lè sọ wípé wọn lè sọ ọ̀run sọ̀kalẹ̀ àwọn nǹkan tí èrò inú wọn tó jẹ́ pé tí ò ṣeé ṣe fún àwọn ènìyàn láti ṣe a máa rọ. Wọ́n lè sọ wípé ó ṣeé ṣe káti gbé omi òkun tó gbé lọ sí Abuja. Ìlú àwọn èrògbà ni wọ́n sọ pé wọ́n ní magical thinking. Àwọn èèyàn máa rò pé báwo ló ṣe fẹ́ ṣe a ló ṣeé ṣe aláìmọ̀ pé àwọn èrò ẹ̀ àti èrògbà ẹ̀ àti bó ṣe ń rò kò bá ti àwọn ẹ̀dá tó kù mu. Ó lè sọ wípé ní ilé ìwé ó lè jẹ́ pé ẹ jẹ́ ká yí padà pé ẹni tó ní first degree kó máa jẹ́ vice chancellor ti university. Àwọn bá bèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ló ṣe ṣe ọpẹ́ ó ṣe ṣe náà ṣe rá ní sopọ́ kàwé ṣé àwọn èèyàn mọ̀ ni àwọn èèyàn sọ pé irú èrò wo lòun rè yìí. Ó lè sọ wípé àwọn tá a jẹ́ lecturer wípé ọmọ secondary school ó lè jẹ́ lecturer ní university. Gbogbo àwọn èrò tó yàtọ̀ sí nǹkan tó ṣe é ṣe láàrin àwọn ènìyàn ni ó máa ń rò. Irú àwọn èèyàn báyìí ó dẹ̀ wà. La ṣe máa rí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tá a sọ pé kí ló dé tó rí èrò inú ẹ̀ tiẹ̀ ó di orúkodò báyìí. Èrò tiẹ̀ ó máa yàtọ̀ sáni tí ò bá ti àwọn aráyè tó kù. So irú àwọn èèyàn báyìí wà ní àwùjọ wa lára àwọn ìwà ènìyàn tí kò mu ọpọlọ lọwọ lélẹ ní agbára ọlọrun tí ó bá di ọjọ mẹjọ a tún máa tẹsíwájú ọlọrun wà pẹlú wa ọpọlọ wa ò ní dàrú o tó ń di yẹ ọjọ mẹjọ.
1: mo kẹ́yìn olùgbọ́ ètò yìí orí ọ̀fẹ́ àtàánú ọlọ́run yóò máa bá wa gbé yóò sì dára fún wa ní orúkọ jésù kristi amín. A dúpẹ́ lọ́wọ́ arákùnrin peter olúwádáre adéoyè onímọ̀ nípa ìlera ọpọlọ. Bákan náà a dúpẹ́ fún ìgbaninímọ̀ràn àti àtìlẹ́yìn lórí ọ̀rọ̀ ìlera láti ọ̀dọ̀ dókítà Ayọ̀túndé Ọmọ́le. Ẹ jẹ́ kí a mú ọ̀rọ̀ wọ̀nyí lò àlàáfíà pípé lára lọ́kàn àti lẹ́mìí yóò jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa yóò sì dára fún wa ní orúkọ Kristi Jésù amín. Àkórí iṣẹ́ ìránṣẹ́ tòní ni ìlera àti ìdùnnú apá kejì. Ìlera àti ìdùnnú apá kejì. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ìṣẹ́gun, Ọlọ́run tí ń gbàdúrà, Ọlọ́run òtítọ́, ẹ wá fọ̀rọ̀ yín yé wa, ẹ fi wá lọ́kàn balẹ̀, ẹ wò wá sàn lẹ́mìí àti lára kí ó lè dára fún wa gbogbo ògo kí ó sì jẹ́ ti ẹ̀yin Ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa àmì. A dúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ àlàyé ọba tí ó dá ẹ̀mí wá sí láti mọ ọjọ́ òní. Ẹ má gbàgbé Ọlọ́run wa ohun aláṣepé ni ọba tó mú wa bẹ̀rẹ̀ yóò sì mú wa parí yóò mú wa làájá yóò dára fún ẹnì kọ̀ọ̀kan wa. Ìlérí Ọlọ́run wà fún wa ní orin Dáfídì 15:7 a ó wẹ ẹsẹ̀ ìkíní títí dé ìkẹta Psalm 125:1-3 orin Dáfídì 15:7 àwọn tí ó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè Sioni tí a kò lè ṣí nídìí bí kò ṣe pé ó dúró láéláé bí òkè ńlá ti yí Jerusalem ká bẹ́ẹ̀ ni Olúwa yí àwọn ènìyàn rẹ̀ ká láti sísìn yí lọ àti sísí láéláé nítorí tí ọ̀pá àwọn ènìyàn búburú kì yóò bà lé ìpín àwọn olódodo kí àwọn olódodo kí ó má bàá fi ọwọ́ wọn lé ẹ̀ṣẹ̀. Bàbá àti màmá arákùnrin àti arábìnrin tí ó ń gbọ́ ètò yìí ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé Olúwa ní agbára Ọlọ́run. Olúwa yóò mọdí ààbò yí wa ká ọkàn wa yóò balẹ̀ ìṣẹ́gun yóò sì jẹ́ tiwa. Ẹ mọ̀jà bá wọn fọwọ́ lé ẹ̀ṣẹ̀ tàbí ohun ìbàjẹ́ Ọlọ́run yóò gbèjà ẹnìkọ̀ọ̀kan wa jà. Ìlérí yìí wà ní orin Dáfídì 15:7 ẹsẹ̀ ìkíní títí dé ìkẹta Psalm 125:1-3. Nítẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ yìí ẹ má gbàgbé wípé ètò Ọlọ́run fún ẹnìkọ̀ọ̀kan wa òun ni kí a wà lálàáfíà gẹ́gẹ́ bí a ṣe rí ní Jòhánù 3:2 3 John 2 olùfẹ́ èmi ń gbàdúrà pé nínú ohun gbogbo kí ó lè máa dára fún ọ kí o sì máa wà ní ìlera àní bí ó ti dára fún ọkàn rẹ kí Olúwa kí òun ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. Nítẹ̀síwájú a ó tún wo ìlérí tí Ọlọ́run ṣe fún wa gẹ́gẹ́ bí a ṣe rí ní ìwé Exodus 15:26 Exodus 15:26 Ọlọ́run sọ fún wa wípé bi iwo o ba tetin sile gidigidi si ohun oluwa lorun re ti o ba si se yi ti o to le oju re ti iwo o ba si feti si ofin re ti iwo o ba si pa gbogbo ase re mo emi ki yi o si fi okan ninu arun won ni ti won mu wa sara awon ara Egypt si o lara nitori emi le oluwa ti o mu o lara da olorun ni yi o Exodus ori 15:20 ese ikerindini ogbo Exodus 15:26 ileri olorun wipe ti a ba pa gbogbo ofin re mo ti a ba tele lana re a o wa ni ilera a o wa ni dunu nise ranse tateyin wa ati fi ye wa wipe ibasepo wa laarin ara wa okan wa ati opolo wa ati wipe ki a wa lalaafia ki kan se wipe inu orun mi ori ofo mi ti eniyan ba se iba ti ni o ba run sugbon tokan o ba bale iru eni be ko wa lalaafia alaafia to Olorun fe fun wa oni wipe ni ti emi ibasepo wa pelu Olorun ko duro ore ni ti okan kokan wa o bale ni ti ara ki ilera wa kara o le koko Oluwa yo si fi nkan won ejin ki wa e ma gbagbe gege bi ise iranse tateyin wa iwon tun won si o se pataki pe ki a yera fun ounje ajeju ohun gbogbo ti a ba nse ko wa ni won tun won si ki o si ma fi ogo fun Olorun papa julo ki a ma ni okan wipe a kuku sese yo dara ka ma ma wo pe iru aye wo ni mo wa yi bo ni o se ri ṣugbọn ki okan wa ma wa pe yo dara yo dara yo dara a o ri awon ilana wonyi ni iwe owe ori 17:22 ese 22 Proverbs 17:22 nipa ti iwon tun won si pe ki a funra wa ni janu nipa jije nipa mimu a o ri ni iwe owe ori 17 ese 2 ati pe ohun gbogbo ti a ba nse ka fogo fọlọrun Corinthians kini ori 10 ese 31 1 Corinthians 10:31 ni kikun bi a wa se n tẹsiwaju ninu ise iranse yi ati je ki a mo wipe oro ilera wa ati dunu wa o tun ni se pelu pe ka kiyesi kini a n je kini a n mu kikan se wipe mo ri lofe abi mo gbo mo ya a gbudo kiyesara e je ki a wo iwe owe lati ri awon ilana ti Olorun fi fun wa nipa oro ohun mimu iwe owe ori 20 bakan naa a o lo si ori 17 lati wo ohun ti Olorun so fun wa ni kikun Proverbs 20:1 bakan naa iwe owe ori 17 ese 31 ati 32 a o bere ni ori 20 Proverbs 21 eleya le otin waini alariwo le otin lile enikeni ti a ba fi tan je ko gbon ikile Olorun ni leyi o eje ka lo si iwe owe kan na ori 17 ese 31 ati 32 Olorun so fun wa wipe iwo ma se wo otin waini pe o pon nigbati o ba fi awo re han ninu ago ti a n gbe mi ti o n dun nikeyin ohun a bu ni san bi ejo a si bu ni je bi paramole ki Oluwa ki o ran nikankan wa lowo saaju ibi ti a ba wo ese bi meta ti o saaju ibi ti a ka yi ni iwe owe ori 17 ebere lati ese 31 Proverbs 23:29 ta ni o ni osi ta ni o ni ibinujẹ ta ni o ni ija ta ni o ni aso ta ni o ni ọgbẹ lainidi ta ni o ni oju pipon awọn ti o duro pẹ nibi ọtin waini awọn ti n lọ dan ọtin waini adaluwo iwọ ma ṣe wo ọtin waini pe o pon nigbati o ba fi awọ rẹ han ninu ago ti a n gbe mi ti o n dun nikẹyin a bu ni ṣan bi ejo a si bu ni jẹ bi paramọlẹ iwe owe niyẹn o kini Olorun so fun wa awon ọjọgbọn onisegun won ti fihan yi pe otin lile o n ba opolo je yato si akoba miran ti o n se fun ara Olorun ko le ba opolo ti ko sise pipe soro isoro yi isoro to je pe o koni lominu lawujo ni loni bi oti mimu oti lile bo se le se akoba fun ara na lo le se akoba fun irin ajo emi yen basepo wa pelu olorun tori pe bi eniyan ba kan te se ni pe nija oro nipa ilera opolo eri wi pe ti eri re ni be ba wa loju popo na bi oko orin se ba nbo oko ajagbe ba nbo alara opolo mo ko ma ya fun sugbon eni to ba mu oti lile ibi ti ile ba ti teju nibe la jinkoto loju e ibi ti ewu ti nbo nibe la sara gbangba ta duro ironi ru eni be ko pe rara olorun ko le ba opolo ti ko sise pipe soro ona ti oti lile n gbade na igbala ni eyi bakan na oro yin fe akiyesi lawujo o si nilo adura papa julo fun opolopo odo loni e ori opolopo pelu ohun mimu ti wa gbe dani awon mi ate ma fi se faari imi ada bi omi ide imi ada bi oti eleri dodo sugbon won ti da nkan mo enikan kiyesi laipe wipe ewu nbe ni bi odun meji meta sibi ta wa ewu ti e ti de bayi e ori pe opolopo isoro ti a ma koju nile iwosan papa julo to ro ma won odo isoro kidini to baje tabi edo nitori wipe oti mimu ki se gba ta ba mu lekan lagbeyan lule subu pim sugbon a ma se akoba ara a ma bara je eleyi ki se ife olorun fun wa nigba mi awon mi ma so pe ta ba mu won paronu re rara o oti lile o le paronu re a tun pakun isoro ni ewo bi ti a ka laipe iwe owe ori ogun ese ikini ati iwe owe ori ketale ni ogun ese kokan dini ogbon titi de kejile logbon Proverbs 23:29-32 dipo ti eniyan fi lo joko si di sago lati so pe o n pa ro nre to n pa kun isoro aye re o se gbe isoro re to olorun lo ilere olorun wa fun wa ni irere Matthew ori kokanla ese ikeji dini ogbon Matthew 11:28 wa sodo mi gbogbo eyin ti n sise ti a di ẹru owo le ni ori emi o si fun yin ni isinmi ileri olorun ni onitori ẹru mi rọrun ajaga mi fuye ohun to wuwo ohun to n ba wa leru kepe baba ninu adura olorun yoo gba adura re yoo si dara fun eni kookan wa ni oruko jesu kristi ami siwaju si nipa oro jije tabi oro mimu ati so die nipa mimu o fadura o ti a ba kun fadura tori nigba mi eyan a ma wo pe ọ̀nà wo ni mo fẹ́ gbàbọ́ nínú ìṣòro yìí ìṣẹ́gun wà tí a bá ké pe ọlọ́run fún ẹ̀mí mímọ́ agbára ẹ̀mí mímọ́ ọlọ́run a máa fúnni ní ìkóra ẹni níjàánu láti yàgò fún nǹkan wọ̀nyí nítorí pé ara iṣẹ́ ẹ̀mí mímọ́ ni láti ràn wá lọ́wọ́ láti mú àmójúkúrò ní àwọn ohun tí ò tọ́ àwọn ohun tí ò yẹ ìṣòro yìí ẹ sì rí wípé kíkan ṣọ̀rọ̀ yìí pé ṣe bẹ́nu ara mi ni mo mú sí èmi mo lara mi rárá o gbogbo ẹ̀ ibi tí ọlọ́run kó sí ìṣòro yìí àwọn nǹkan mìta rò pé ẹ̀ṣẹ̀ ńlá àti mú típara o àti rédíò orú gbogbo ẹ̀ lọ́lọ́run kó síbì kan ó lè dènà ìjọba ọ̀run ṣùgbọ́n ẹ má gbàgbé ọ̀nà àbáyọ wà ní inú ẹ̀mí mímọ́ ẹ jẹ́ kí a wo Galatia orí 5 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 16 Galatians 5:16 ǹjẹ́ mo ní ẹ máa rìn nípa ti ẹ̀mí ẹ̀yin kì yóò sì mú ìfẹ́kúfẹ́ ti ara ṣẹ nítorí tí ara ń ṣe ìfẹ́kúfẹ́ lòdì sí ẹ̀mí àti ẹ̀mí lòdì sí ara àwọn wọ̀nyí sì lòdì sí ara wọn kí ẹ má ba lè ṣe ohun tí ẹ̀yin ń fẹ́ ṣùgbọ́n tí a bá ti ọwọ́ ẹ̀mí ṣamọ̀nà yín ẹ̀yin kò sí lábẹ́ òfin ǹjẹ́ àwọn iṣẹ́ ti ara farahàn tí ṣe wọ̀nyí panṣágà àgbèrè ìwà eré wọ̀bìà ìbọ̀rìṣà oṣó ìríra ìjà ìlara ìbínú asọ̀ ìṣọ̀tẹ̀ àdámọ̀ àrankan ìpànìyàn gbogbo nǹkan tá a dárúkọ kàbìtì kí ló tẹ̀lé ìpànìyàn ní ẹsẹ̀ kọkànléníogún ìmutípara ìrédé ooru àti rúwọ̀n ni àwọn tí mo ti wí fún yín tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí mo ti wí fún yín tẹ́lẹ̀ rí pé àwọn tí ń ṣe nǹkan báwọn ni kì yóò jogún ìjọba ọlọ́run kí ni ọ̀nà àbáyọ ẹsẹ̀ kejìléníogún Galatia orí 5 ṣùgbọ́n èso ti ẹ̀mí ni ìfẹ́ ayọ̀ àlàáfíà ìpamọ́ra ìwà pẹ̀lẹ́ ìṣoore ìgbàgbọ́ ìwà tútù ẹ̀wọ̀ tó ti wá parí sí o àti ìkóra ẹni níjàánu òfin kan kò lòdì sí irú wọn ni. ti a ba ke pe Olorun ti a bere fun emi mimo emi Olorun lojojumo aye wa Oluwa ran mi lowo gbadura fun baba re gbadura fun oko re gbadura fun anti re eni ta mo ko ni ipe nija yi ato ti mimo ati le tawon agba wa ton ma nse laye jo amo be won se agira taba gbogbo nkan won yin o nse akoba fun ara e je ka yago fun yo dara fun eni kokan wa ni oruko Jesu Kristi ami e mo gbagbe oro nipa ohun jije afenuba fere na ni ose to koja oro nipa ise iranse tateyin wa o so fun wa wipe ni Genesis ori kini ese ikokandini ogbon ati Genesis ori keta ese ikeji dini ogun o tan mole si agbekale ti Olorun koko fun wa lati bere wa pe iru oje bayi ni ka ma je ohun lo se ara lanfani ju Genesis ori kini ese ikokandini ogbon Genesis 1:29 Olorun si wi pe kiyesi mo fi ewe ko gbogbo ti o wa lori ile gbogbo tin so eso fun yin ati igi gbogbo ninu eyi ti se igi eleso eyin ni yo ma se ounje fun se akiyesi ewe ko gbogbo lori ile gbogbo tin so eso fun yin gbogbo igi eleso oni yo ma se ounje igbagan to mo eniyan se ti Olorun fi ile re itori wa e o turi alakale ni Genesis ori keta ese ikeji dini ogun Genesis 3:18 egun ohun osusu ni yo ma hu jade fun o iwo si ma je eweko igbe loni ti a ba ri pe ninu ounje wa ohun ti o poju ni ewebe eweko igbe eso tabi awon ounje onikoro bi iresi bi ewa o ri pe awon ounje wonyi o se ara lanfani lopolopo eso gbogbo t'Olorun fi yi wa kaakiri ati so fere o wa ninu bibeli imo ijile si n fidi re mule imo sayensi o n kin leyin loni wipe opolopo awon nkan te omo eniyan kun dun o n se akoba fun ara e o ri wipe lati bere wa Olorun o gba awon eniyan laye lati jeran rara sugbon ti tori ikun omi leyin igba ti Olorun fo omi pa aye re ti gbogbo ewoko igbe gbogbo e ti pare Olorun sese wa fun won laye wipe a le je ninu eran sibe Olorun fi ala si won pe awon eran kan ni eran mimo won pe awon kan ni eran aimo bakoko ba se gba wa a o sare so ni Genesis ori kesan ese iketa Genesis 9:3 gbogbo ohun alaye ti rako ni yo ma se ounje fun yin gege bi eweko tutu ni mo fi ohun gbogbo fun yin Olorun soro yi leyin ikun omi nigba ti o sunre fun Noah Olorun ti o soro kan na lati Genesis ori keje lo ti fi ala si wipe awon eran kan je mimo eran kan je aimo nigba ti won wonu oko Noah o wa tesiwaju nipa alaye yi ti a ba lo si iwe Leviticus ori kokanla mo be wa tori akoko a o le ka gbogbo e tan sugbon egbiyanju keka Leviticus ori kokanla ati Deuteronomy ori kerinla a o kan so fere nipa e nibe la o ti ri ilana ninu awon erun t'Olorun ni ka ma je awon wo lo se wa lanfani awon wo ni ko se wa lanfani gege bi mo se so iwadi o ti n fi ese gbogbo nkan won imule loni fun anfani wa ni ki se pe teyan ba je pe asubu gbin ninu arun rara o ma n se akoba fara ni ta ba ti yago fun won te ba wo Leviticus ori kokanla fun apere be lati ese ikini Oluwa si so fun Mose ati fun Aaroni o wi fun pe so fun awon omo Israeli pe won yi le ranko te yin o ma je ninu gbogbo eran tin be lori ile aye ohunkohun ti o ba ya bata ese ti o si la ni ese ti o si n je apoje ninu eran gbogbo eran tin be lori ile aye ohunkohun ti o ba ya bata ti o si la ese tin je apoje ninu eran oni keyin ki o ma je loro kan awon eran bi ewure bi agutan bi malu won ya bata ese won je apoje gbogbo eyoku bi elede bi aja bi ejo bi okuru gbogbo nkan won ye eran imo ni bibeli pe won gege bi mo se so ta ba je ki se pa ma subu ta ku sugbon o n ko aisan ba ara ninu awon eja okun awon to ni lebe to si nipe oni o da fara gbogbo nkan to ku ti o ba ti ni lebe ti o nipe ko da fara e lo se wadi e wo ni Leviticus ori kokanla fun anfani wa ni fun lera wa ni Ọlọ́run yóò di ẹnì kọ̀ọ̀kan wa mú. Ẹ jẹ́ ká fi sádùúrà. Àwọn nǹkan bíi ẹyẹ, bí adìyẹ tó wà nlé, bíi tòlótòló, àwọn tó ṣe ara láǹfààní, gbogbo ìyókù, igúnugún ni àṣà ni gbogbo nǹkan wọ̀nyẹn kò ṣe ara láǹfààní. Ẹ kà ní lẹ́tí kò rí kọ̀ọ̀kànlá, ẹ pè fún àdúrà fún àlàyé síwájú sí. Ọlọ́run yóò tọ́ wa sọ́nà, ìlera àti ìdùnnú yóò jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run ìṣẹ́gun, Ọlọ́run òtítọ́, ẹ jọ ẹ kọ́ wa nípa ìgbé ayé wa, ọ̀rọ̀ àti jẹ àti mú. Ẹ fún wa ní ìkóra ẹni níjanu. Ẹ bá wa ṣẹ́gun àìsàn, ẹ bá wa ṣẹ́gun àìlera, kí ìgbé ayé wa kó lè fògo fún yín, ká lè di ajogún ìyà àìnípẹ̀kun. Ní orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa, àmín.

0: èyí tí Adventist World Radio àti àjọṣepọ̀ Seventh Day Adventist Church ṣe agbátẹrù rẹ̀.
1: Olú ilé iṣẹ́ wa wà ní kìlómítà 4 Ubaile Road.

Ẹkú dédé àsìkò yìí, ẹ tún káàbọ̀ sórí ètò yín, ètò wa iṣẹ́ ọwọ́. Ṣàlàfíà lábá yín, happy new month to all our lovers, home and abroad. Ó yẹ tún wọ́n kan fìdílé lọ́jọ́ tòní, mò ń bọ̀ wá, gbogbo ara mò fi ń bọ̀.

0: tàbí lè múná lọ kí wọ́n múná lọ sọ́ láti.
1: Tó ọmọkùnrin kan ló máa fi ìtàn eléyìí ránṣẹ́ sí wa. Olúṣínà sì ni orúkọ ọmọkùnrin náà. Ó bá ìrànlọ́wọ́ pàdé láti ọ̀dọ̀ ẹnìkan léyìí tí ó fún ní àǹfààní láti kúrò ní orílẹ̀-èdè yìí tó sì lọ òkè òkun lásìkò náà. Sì ni ìyàwó rẹ̀ ní àǹfààní láti pè é wípé òun máa ti ní oyún o. Inú bàbá olúṣínà kò dùn sí oyún tí ìyàwó ọmọ rẹ̀ ní yìí torí pé láti ìbẹ̀rẹ̀ gan kò ti ẹ̀ fẹ́ kí ọmọ òun ó fẹ́ ọmọ náà. Ó sì wá pe ìyàwó ọmọ rẹ̀ wípé òun fura sí pé kì í ṣe ọmọ òun ló lóyún. Àti wípé tó bá lè lọ ba oyún náà jẹ́ òun yóò jẹ́ kí ọmọ òun mọ̀ pé òun ló wálẹ̀ fún ara ẹ̀. Ọmọbìnrin yìí yarí kanlẹ̀ ká má fọ̀rọ̀ gùn. Bàbá yìí bá olúṣínà sọ̀rọ̀ wípé kò gbọdọ̀ gba ọmọ àlè mọ́ra rárá o. Òun fura wípé oyún náà kì í ṣe ti olúṣínà rárá. Olúṣínà sì dá bàbá rẹ̀ lóhùn wípé òun mọ ohun tí ìyàwó òun lè ṣe àti ọjọ́ tí wọ́n ti ń bá bọ̀ kò ní ojú méjì rárá. Bàbá olúṣínà sọ fún wípé ọ̀rọ̀ obìnrin le ju bí ó ṣe rò ó lọ. Ète àti àrékérekè obìnrin sì pọ̀ torí náà kó má fi ọkàn sí pé òun ló ní oyún. Bàbá yìí gbé ìgbésẹ̀ láti lọ ṣe DNA fún àmì ìdánilójú. Ká má fọ̀rọ̀gùn, bàbá yìí lọ lo ẹ̀jẹ̀ ti ara ẹ̀ torí ẹ̀jẹ̀ bàbá ọmọ àti tọmọ ìkan náà ni láti fi ṣàyẹ̀wò ọmọ tuntun tí ìyàwó olúṣínà ṣẹ̀ṣẹ̀ bí náà. Nígbà tí èsì sì máa jáde, ẹ̀jẹ̀ bàbá olúṣínà pẹ̀lú ti ọmọ tuntun kò máa bára mu o. Léyìí tó túmọ̀ sí pé olúṣínà kọ́ ló ni ọmọ tuntun náà. Eléyìí fa ìbànújẹ́ púpọ̀ gidi fún ìyàwó torí ó ń ronú wípé níbo lòun ti kó irú àgbákò yìí. Inú bàbá olúṣínà sì dùn. Ní kété tí èsì ti jáde ló ti rẹ̀ sí ń sọ fún ìyàwó yìí pé kó máa kẹ́rù rẹ o, kó lọ rí gbé ọmọ fún ẹni tó ní ọmọ. Bí gbogbo ọ̀rọ̀ ṣe ń lọ náà nìyàwó olúṣínà ń pe ọkọ rẹ̀ tó fi ń to létí. Eléyìí ló wá mú kí olúṣínà wá gbogbo ọ̀nà láti wálé láti òkè òkun tó sì wá ní pé àfi dandan tí wọ́n bá lọ tún àyẹ̀wò náà ṣe. Nígbà tí wọ́n wá lọ ṣe àyẹ̀wò, ẹ̀jẹ̀ ti olúṣínà fúnrara ẹ̀ pẹ̀lú ti ọmọ tuntun náà ni wọ́n yẹ̀wò. Èsì DNA sì fi yé wa pé ìkan ni ẹ̀jẹ̀ àwọn méjèèjì léyìí tó túmọ̀ sí wípé olúṣínà ló ni ọmọ láìsí àbùdá. Ǹjẹ́ kàyéfì ò wá dé báyìí o? Ẹ̀jẹ̀ ti bàbá tó bí olúṣínà kò bá ti ọmọ mu ṣùgbọ́n tolúṣínà fúnrara ẹ̀ àti tọmọ ó bára mu. Ìkan nínú àwọn mọ̀lẹ́bí ló wá mú ìmọ̀ràn wá pé kí wọ́n tún lọ ṣe àyẹ̀wò ti olúṣínà pẹ̀lú bàbá rẹ̀. Nígbà tí èsì sì máa jáde, ó fi yé wa wípé ẹ̀jẹ̀ àwọn méjèèjì takora léyìí tó túmọ̀ sí pé bàbá olúṣínà yìí kọ́ ló bí olúṣínà. Ọ̀rọ̀ yìí àbí òmí, olúṣínà ò tiẹ̀ bí ṣùbẹ̀gbà, ó gbàgbé ìyàwó rẹ̀, ó lọ gba ilé fún ní ibòmíì, ó sì padà sí òkè òkun. Olúṣínà ń bá iṣẹ́ rẹ̀ lọ ṣùgbọ́n ó ń fi ọgbọ́n ṣe àyẹ̀wò pé ta lẹni tí ìyá òun tó bí òun fún. Àbẹ́ wàá rojú ayé bí o. Obìnrin nìkan ló mọ ẹni tó bí ọmọ fún. Kódà nígbà míì tóbìnrin bá bá ọkùnrin tó ju ẹyọkan tàbí méjì ní àjọṣepọ̀ láàrin oṣù kan, ó ṣeé ṣe kó ń fúnra rẹ̀ kó mọ yí ẹtẹni tó di oyún o. Torí ẹ̀ làwọn ọ̀jọ̀gbọ́n fi ní pé olúwa ọba nìkan ló mọ ohun tó ṣókùkù sáwà ẹ̀dá. Ẹ jẹ́ ká fi ìtàn eléyìí tún kọ́gbọ́n wípé inú kan ni kí tọkọ-tìyàwó àbí ẹ̀yin aláfẹ́sọ́nà ó máa fi bára lò torí ọjọ́ ọ̀la àwọn ọmọ tá à ń bíjọ sílẹ̀ wọ̀nyí. Tó ẹni bá tún ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó lè kọ ará ìlú lọ́gbọ́n, ẹ má gbàgbé láti pè wá. Ẹ ṣe púpọ̀. Ẹ mà kú oríire ti tẹkinọ́lọ́jì Siri tó dé yìí o. Níbi tó kún fọ́fọ́ fọ́lọ́wọ́ gbogbo tó ní í ṣe pẹ̀lú sólà. Bára abílẹ̀ múná lọ kí wọ́n múná lọ sólà ti wà lówó pọ́ọ́kú. A dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ àwọn akọni ẹ̀dá tó gbélé gọ́ọ̀sì wọlé yìí wá. Káṣíìrì oyè tí sólà ń bá jáde láti fàtì wá tú sí wa lọ́wọ́. Ní tẹkinọ́lọ́jì Siri ti rálẹ̀ kó palà sàrà kálẹ̀. Gbogbo owó bàǹbàǹbà tí wọ́n fi ń ṣẹ̀rùbà yín tẹ́ fi rò pé yín ò tó lò. Ẹ gbàgbé. Ẹ máa bọ̀ tààrà ní tẹkinọ́lọ́jì Siri. Ẹ̀yẹ jìnnì àsàtẹ̀yìn contractors pẹ̀lú individuals. Ẹ wá máa kó lẹ́yọ̀lẹ́yọ̀ dọ́bùdọ́bù dọ́sídọ́sì plenty plenty. Láwọn original durable and affordable solar components and materials. Bí solar battery, solar panel, solar freezer, solar cable, solar fan àti solar pressing iron. Títí dorí hot plate àti controller. Àti gbogbo nǹkan tá ẹ bá fẹ́ lórí solar. Bó ṣe installation tàbí repair tàbí rebuild tàbí recoup tàbí upgrading. Kí yẹn ti ń lò tẹ́lẹ̀ wá dọ̀tún padà. Ẹ máa bọ̀ ní shop 217 Ìrálẹ́kọ̀ Palace Àràkálẹ̀ Àkúrẹ́. Telephone 070-3065-6274. Bonus àti promo dẹ̀ ń lọ lọ́wọ́ báyìí o ní Technology City. Let's go there.
2: fẹyin tẹ ba fẹ kan si wa ni ile ise technology city solar ile ise tọlọrun ọba mi yanda dola solar fun iwu solar wo gangan lo fẹ se iwo fẹ ma lo no ni alayo lo be ni lo mi ojo iwo ti ni solar kan tẹlẹ ni to nlo tẹlẹ to nṣiṣẹ daada ṣugbọn bayi o ti ni injury o ti sustain injury ko da mo elomii to ba fẹ tọ television a paná to ba fẹ pa to ba fẹ tọ na yara a pa ti sitting room o ti le ni kẹ mọ kan a o ya o tọpẹ o lọ dúró sí kitchen o mo fẹ tọ na yara o wa ma pa fun kan ele o si bẹ pẹlu ile iṣẹ technology city eye ton ta leko gangan la nta ni bi life and direct lakure oloye meku eko si wa loni ko jem kutu solar ko ri pe o koja be eyin te ba fe kan si ile ise technology city e te fe confirm tabi wo to je engineer to ma lo nra leko to fe confirm price eko gangan lakure e ma pe sori line 1 070-3065-6274 tabi 090-32-37-3011 090-32-37-3011 ọpẹ kanka lọwọ to mogun olubumi ẹyin tẹ ba ni isele akọni lọgbọn tẹ ba fẹ fi to wa leti ẹrọ ibanisọrọ tẹ ma pe si tabi ẹjẹ oniṣẹ ọwọ tẹ fẹ ki awọn ọmọ nigeria jẹ anfani iṣẹ ọwọ tẹ n ṣe boya ẹ fẹ kọ awọn ọyan lọfẹ ni tẹ ni iṣẹ ọwọ tẹ le kọ awọn ọyan lọfẹ ni ẹ pe wa ka le jẹ ki awọn ọmọ nigeria jẹ anfani ẹ pe wa ẹ jẹ ka jọ sọrọ papọ tabi ẹ fẹ darapọ mọ wa lori eto ni nọmba tẹ ma ma pe leleyi 091-6078-1090 ẹwọ ẹjẹ wọ balẹ lẹẹkejì lọlọ lórí ètò yìí one time no time to check time no dull moment lórí ètò tá a wà yìí abala àṣírí iṣẹ ọwọ iṣẹ sólà gangan láti ń gbọn yẹbẹyẹbẹ láti tún pẹrẹpẹrẹ rẹ láti fọ bí ìgbà tí bingo bá fọ egungun ibi tá a bade ní ìjẹjọ náà láti máa tẹsíwájú torí kò sákòókò láti fa àkókò ṣòfò ẹyin tẹ bá míìsì ti ìjẹjọ ẹ bèrè lọwọ ẹni tó wà lẹgbẹẹ yín ẹni ṣó ń gẹ tiẹ tó bá ti ní ó ń gẹ tiẹ ẹ bá sọrọ tàbí kẹ gbàjọ ti náà tiẹ kẹ kọ ohun tó ti kọ sílẹ ẹjẹ àtẹsíwájú níbi tá a bade ẹ wò ó mo tún máa ṣojú òpó sílẹ fún ìbéèrè kí ìbéèrè tẹ bá fẹ bí mi lórí ohun tá à ń yiriwo yìí fún ohun tá à ń yiriwo lọ yìí àǹfààní wà láti pè wọlé lónìí láti béèrè ìbéèrè kí ìbéèrè tẹ bá fẹ béèrè ẹ wò ó ẹrọ ìbánisọrọ tẹ máa pè wọlé sí òun ni 081-6251-9991 081-6251-9991 ẹja tẹsíwájú ohun tá à ń yiriwo ibi tá a bade ní ìjẹjọ ohun tá à ń yiriwo lọ́wọ́ la pè ní ohun tó máa ń fà á tí sólà máa fi ń kùnà àti yiriwo àti sọ nípa overheating àti sọ nípa isolation fault àti bẹ́ẹ̀ lọ ẹ wo ohun mìíràn tó tún máa ń fà á tí sólà fi máa ń kùnà òun la mọ̀ sí battery charging issue ọ̀pọ̀ ìgbà ẹlòmíì tó bá ti install solar system ẹlòmíì lè gbé 5kW battery kó gbé sílẹ̀ kó lọ ra bíi 400W panel méjì sí tàbí kó ra ẹyọ kan sí ẹlòmíì ò mọ owó panel tó fi ń charge irú battery tó bá lo 1kW battery ó níye panel tó gbúdọ̀ lò tó bá yẹ pé 2kW ni ó níye panel tó yẹ kó lò tó bá yẹ pé 5kW ni ó ní minimum panel tó yẹ kó lò ele a lè jẹ́ kí battery kó charge dáadáa ṣùgbọ́n tí battery bá ti under charge ó máa ń fa injury ó máa ń fa àkóbá ńlá fún battery a jẹ́ kí battery tètè dẹnu kọlẹ̀ ní ìgbà pékeré ajọ́ ó tètè kẹnu kọlẹ̀ ẹlòmíì a gbé battery ńlá àwọn ará inverter kékeré sí inverter kékeré tó bá tún rà sí ẹlòmíì lè ra 220 amp battery kó gbé bí 150W inverter lé lórí kó wá máa fi 150W inverter kó máa fi charge eléyìí ò ní lè charge battery dáadáa tí battery ò bá ti jẹ́ charge dáadáa eléyìí máa fàkóbá fún battery á dẹ̀ jẹ́ kí battery á dẹ̀ jẹ́ kó kùnà dáadáa á jẹ́ kó kùnà láìpẹ́ ọjọ́ ohun mìíràn tó tún máa ń fà á tí solar máa fi ń kùnà ó la mọ̀ sí inverter overload ẹlòmíì inverter tó ṣe sílẹ̀ load tó gbélé inverter oju capacity inverter lo to ba se 1 kva inverter to lo ngbe load to ju 1 kva si abi to gbe load 1 kva si inverter ele ajako overshise ajako hot ko heat temperature arise to ba de ti overshise to nfagidi ngberu o da bi igba te eyan ba gberu wo te eyan bi wu mi bayi koni ki ngbe baby e mo po rorun sugba ko wa ni ki baby gbe mi

0: tẹ̀lẹ̀ jẹ́ kí o ìfàtà ẹ̀ kó dùn kó pọ̀ kó tún pẹ́ fún ọ. O mìíràn tó tún máa ń fà á tí ìfàtà fi tètè máa ń daṣẹ́ sílẹ̀ o la mọ̀ sí mechanical wear ẹlòmíì ṣe la máa tọ̀ ìfàtà ṣíkúṣíkú ó depend àwọn ẹlòmíì wú ìfàtà tó bá tọ́ ṣe fún wọn wọ́n lè ní ìfàtà yín o kò lè lójú tó àwọn àsìlọ ẹlòmíì àtàn bóyá ó fẹ́ sáré tọ́nà ni àtàn tó bá ti tọ́nà tán àtúpá bóyá ó fẹ́ sáré charge phone ni àtàn tó bá ti charge phone tán àtúpá àwọn ìfàtà míì wà tó yẹ pé tó o bá tàn o gbúdọ̀ fún ní some seconds láti pé kó regulate o gbúdọ̀ fún ní some seconds láti pé kó boot o gbúdọ̀ fún ní some seconds láti pé kó balance kó tó ti pé o bẹ̀rẹ̀ sí lò kó rí pé o bẹ̀rẹ̀ sí gbọ́nṣẹ́ lọ kó rí pé o bẹ̀rẹ̀ sí gbádùn ẹ̀jẹ̀ mùkútù ẹ lọ tìgbà ẹlòmíì ò mọ̀ pa eléyìí tó bá ti tọ̀ bí eléyìí o ti sáré tọ lóòdù ẹlòmíì gan-an ti tọ àwọn lóòdù jọ sílẹ̀ kó tó ti pé lọ tọ ìfàtà eléyìí ò da tó tó o bá fẹ́ tọ ìfàtà ẹ wàá ti pa àwọn lóòdù ẹ tó o bá tọ ìfàtà tán ni wàá ṣe wàá máa tan lóòdù lé lórí torí ìfàtà installation ó pín sóríṣiríṣi àwọn ìfàtà installation kan wà tá ẹ mọ̀ sí isolation ìfàtà installation eléyìí wọ́n á ti kó àwọn lóòdù tí ìfàtà yóò lè gbé tàbí àwọn lóòdù tí wọ́n fẹ́ kí ìfàtà kó gbé wọ́n á ti kó kúrò lórí ìfàtà ẹ̀ tó yẹ pé tí ìfàtà bá ti peak láti ṣiṣẹ́ àwọn iná kò ní lọ síbi tí ẹ fẹ́ kí lóòdù kó dé ìwé ilé ìbáyìí èèyàn save torí at any time tó o bá tọ̀ fàtà àbí o ṣe mistake tán àwọn lóòdù yẹn sílẹ̀ èèyàn save ṣùgbọ́n àwọn kan bá tó yẹ pé wọ́n ti gbé sí gbogbo ilé tí wọ́n kàn sọ fún ọ pé ok tẹ́ ẹ bá fẹ́ tọ̀ ìfàtà ilé ẹ̀gbútọ̀ tọ̀ o tó yẹ pé manual switch lẹ máa ṣe fún ilé tẹ́ ẹ bá wá ti ṣe mistake àti tọ̀ àwọn lóòdù heavy duty load sílẹ̀ ilé gangan o lè ṣàkóbá fún inverter system yìí tàbí kéèyàn máa tọ pẹpẹpẹ bí ìgbà tọmọ kékeré bí ìgbà tí princess bá fi tọ ìṣeré ele gangan lè ṣàkóbá fún solar system wa ṣàǹgẹ̀tì ẹ̀ ok na ohun mìíràn tó tún fà á òun ni pure maintenance ní ìgbà tí èèyàn ò bá maintain ẹ̀ dáadáa ẹlòmíì ibi tó gbé inverter ẹ̀ sí ẹgbẹ́ ẹbẹ̀ gan ló ti ń fọbọ̀ ibi tó gbé inverter ẹ̀ sí ẹgbẹ́ ẹbẹ̀ gan ló ń gbà lọ́wọ́ tó ipò omi á ṣe sí àwọn solar system àwọn component kò gbà kó omi máa ṣe sí wọn ìwé ilé yìí kò da tó poor maintenance èèyàn nílò àti máa wo inverter ẹ̀ àti máa check ẹ̀ to avoid rusting wo bí ìgbàgbà mìíràn tó yẹ pé àwọn tubular battery gangan lèèyàn lò àwọn ìyẹn wọ́n nílò gel lórí battery torí tí ò bá sí gel lórí ẹ̀ ẹ rí pé unlock rọ a máa fa correction a máa fà á torí battery á bẹ̀rẹ̀ sí ń dí ìpẹta gbogbo eléyìí ló lè fà á kí inverter kùnà ẹ wò ó mọ̀ ń bọ̀ wá ẹ jẹ́ sáré délé iṣẹ́ technology city ṣé ń gẹ̀ tiẹ̀ à ń gẹ̀ tiẹ̀.
1: ẹ mà kú oríire ti technology series tó dé yìí o.
2: níbi tó kún fọ́fọ́ fọ́lọ́wọ́ gbogbo tó ní í ṣe pẹ̀lú sólà.
3: láì iná bá wálé ooo wọn lọ ìmọ̀lẹ̀ dé.
2: Abile múná lọ kí wọ́n múná lọ sólà ti wà lówó pọ́ọ́kú.
1: A dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ àwọn akọni ẹ̀dá tó gbélé gọ́ọ̀sì wọlé yìí wá.
2: Káṣíìrì òye tí sólà ń bá jáde láti fàtì wá tu sí wa lọ́wọ́.
1: Ní technology street ìrálẹ́pọ̀ palace àràkálẹ̀.
2: Gbogbo owó bàǹbàǹbà tí wọ́n fi ń ṣẹ̀rùbà yín tẹ́ fi rò pé yín ò tó lò.
1: Solar panel,
2: solar freezer,
1: solar cable,
2: solar fan àti solar pressing iron,
1: títí dorí hot plate àti controller,
2: àti gbogbo nǹkan tá ẹ bá fẹ́ lórí solar.
1: Bó ṣe installation tàbí repair tàbí rebuild tàbí recouple tàbí upgrading.
2: Kí yẹn ti ń lò tẹ́lẹ̀ wá dọ̀tún padà.
1: Ẹ máa bọ̀ ní shop 217
2: Ìrálẹ́pọ̀ Palace Àràkálẹ̀ Àkúrẹ́.
1: Telephone 070-3065-6274.
2: Bonus àti promo dẹ̀ ń lọ lọ́wọ́ báyìí o ní technology city.
1: Let's go
3: there.
0: Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa nílé iṣẹ́ Technology City, a wà ní shop 217 ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ìrálẹ́pọ̀ Palace gangan ibẹ̀ gangan lákalẹ̀ sí. Ibikíbi tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ ṣáà ti gbé ọ̀kadà tàbí ohunkóhun tí ó wà movable tẹ́ ẹ bá fẹ́ gbé. Ẹ ní ìrálẹ́pọ̀ Palace gangan lẹ́ ń lọ. Tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ máa rí tọkọ ìrálẹ́pọ̀ bus shelter ibẹ̀ gangan lá wà ẹgbẹ́ ibẹ̀ àti upstair tó wà lẹ́yìn ibẹ̀ ẹ ti máa rí signboard ńlá gàdàgbàgàdàgbà tọkọ technology solar sí. Ohunkóhun tó bá ní ṣe pẹ̀lú solar solar clinic yín gangan nìyẹn kò sóhunkóhun tó bá ṣe solar yìí ẹ gbádùn solar yìí ni ẹ ń gbádùn ẹ tẹ́lẹ̀ ẹ gbádùn ẹ mọ́ ni tàbí ẹ fẹ́ rè kó lákùúrẹ́ ẹ̀yin engineers ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ òwò solar ẹ darapọ̀ mọ́ ilé iṣẹ́ technology kẹ́ẹ̀jèrè rẹpẹtẹ kẹ́ẹ̀jèrè rẹ abútú kẹ́ẹ̀jèrè kí inú yín dùn káyọ̀ yín kùn torí lagos price gangan la máa fún yín kò séye kẹ́yẹ tẹ́ ẹ bá.

0: keep it locked on Adaba FM.
1: Ṣé ní ìgbèrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣára yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Ìwé àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi ìwé àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni Bàbá Òkè Ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làá fi lọlé ayé. Kọ́lọ́ má jẹ́ kálà.

0: eleyi ni mo fi n kiwa kaabo si ori eto ni woyi ola fun toni eyi ti ijo apostolic christi cac marveland ministry se onigbowo e iranse olorun alaye prophet adesina j adejumafere jesu ni olorun ma n lo fun wa lori eto yi baba tun ti wa ni kale lati ba wa so oro olorun matthew adekunle oladeji loruko temi o ti gbogbo eyan n pe ni ododo oya e je ki awonu eto ohun lo Jesus, we be a was a dormant go away into society as a dear wool and low shivery semi fork and wa. A jurator sink could be not in Darakoma. Why I want Coco is in one way, you know, Joa. Christ Apostolic Church, Marvel Land Ministry, or we Joa, you want a kilometer one, Akumba Road, Superia Coco, I can only do a duekiti. Joy, you want lay a second mass, Shock and Street, a taiko do a duekiti. Atamoy Kai Joa, me, maybe tolerant in Dabira. See your joy, see me one better. Pẹ̀lú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láago méjì sí mẹ́jọ àárọ̀ nígbà tí sí ọjọ́ ìsinmi gangan bẹ̀rẹ̀ láago mẹ́jọ àárọ̀ sí mọ́kànlá àárọ̀ ìránṣẹ́ ọlọ́run prophet adesina j adéjùmọ̀ ni ọlọ́run kó kọ́kọ́rọ́ ìjọ yìí lé lọ́wọ́ fún àdúrà àti ìgbaniníyànjú ẹ pé wọ́n sórí nọ́mbà yìí 0706119572 tàbí 0805646211 inú àbọ̀ wá gba ìgbàlà ìmúláradá ìtúsílẹ̀ àti ìdáǹdè lọ́wọ́ jésù nítorí pé jésù ni olúwa
1: àwọn ètò ìsìn àti ìpàdé àdúà ní cac marveland ministry òun lẹ ti gbọ yẹn ọyá ẹjẹ máa kí bàbá káàbọ sí orí ètò níwòyí ọlá fún tòní.
2: Mo kí gbogbo àwọn ọmọ ọlọ́run jákèjádò àgbáyé tó ń gbọ́ mi mo gbà ládùúrà pé a máa rí àánú gbà.
3: Bí a ti máa ń rìn lọ́sọ̀ọ̀sẹ̀ ni fọ́nrán ẹ̀ta ti ń gbọ́ yẹn ọjọ́ monday a máa ń wà ní headquarter wa kilometer 1 ogaga street supari. Àkókò la máa ń wà every monday ìpàdé àdúrà kan máa ń wáyé mbẹ 9 to 12 arise o lord olúwa dìde 9 to 12 lẹ́yìn ìpàdé àdúrà yẹn ló máa lórí ọ̀fẹ́ àti máa rí wòlíì máa rí gbogbo èèyàn lẹ́yìn ìpàdé àdúrà yẹn lórúkọ jésù a máa rá àánú gbà ìpàdé àdúrà máa ń lọ náà bákan náà ní Ado Ekiti ní tuesday tó bá ti dé local government road mo gba local government road lọ ní local government ni o mo gba bẹlọ straight wọn pe bìkan ní ìta ẹkùn girigiri road báyìí wàá ti rí church yẹn títì ló wà kò ní ṣìnà lórúkọ jésù máa dára fún wa a máa ń wà ní ìkàrẹ ní every friday ìpàdé àdúrà máa ń lọ ńbẹ ọkàn ẹ máa balẹ mo gbàdúrà fún ọ pé òní wáyé àṣà òní wáyé àṣà mo ní òní wáyé àṣà sunday àkọ́kọ́ nínú oṣù a máa ń nípàdé àdúrà kan tó máa ń ní agbára talita kunmi ó máa ń le jù sá aago mẹ́fà la máa ń bẹ̀rẹ̀ tí a dẹ̀ máa ń parí sí aago tí olúwa bá tú wálẹ̀ ẹ̀yin ọmọ ọlọ́run èmi ò ń parọ́ o talita kunmi ò kì í ní time bẹ́ẹ̀ ni kì í ní time pé aago báyìí la máa parí ṣùgbọ́n gbàmí àlèparí lágo méjì gbàmí àlèparí lágo mẹ́ta gbàmí àlèparí lágo mẹ́rin bólúwa bá ṣe tú wàhálẹ̀ sí ni ìpàdé àdúrà wa kan tí ò kì í ní táìmù nìyẹn kò ní táìmù bọ̀t aago mẹ́fà àárọ̀ la máa ń bẹ̀rẹ̀ tó bá ti di parí oṣù a máa nípàdé àdúrà kan tá a pè ní òru àtúnyàn ó ní bá a ṣe ń ṣe ní àsìkò tá a wà yìí ṣùgbọ́n ìwọ ṣáà dé lágo mẹ́wàá alẹ́ òru àtúnyàn gbogbo ibi tí ẹ̀ka wá wà ni ìpàdé àdúrà yẹn ti máa ń wáyé ọjọ́ tó bá ti kẹ́yìn oṣù ni.
4: Èmi ti ní ọlọ́lùkàlà o.
3: Jésù wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yìn ti ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wọlé lórí ṣèlérí ìsinmi fún ọkàn wa ìdírẹ̀ èyí tá a ṣe ń pe gbogbo ènìyàn láti darapọ̀ mọ́ wa ní àwọn àkókò ìsìn wa wọ̀nyí nínú ìjọ wa Christ Apostolic Church Marveland Ministry olú ìjọ wa yìí wà ní kìlómítà 1 Àkùngbá Road Supari Àkókò bákan náà nílùú Ado Ekiti ìjọ yìí wà lẹ́yìn second mass Shock and Street ìta ẹkùn odò Ado Ekiti àtàwọn ẹ̀ka ìjọ wa mí-ín níbi tọ́lọ́
0: ọlọrun ti n jabira isin ojo isinmi wa n bere pelu ile eko ojo isinmi laago meji si mejo aro nigba ti si ojo isinmi gangan n bere laago mejo aro si mokanla aro iranse ọlọrun prophet adesina je adejumo ni ọlọrun ko kokoro ijo yi le lọwọ fun adura ati igbaniniyanju pe won sori number yi 0706119572 tabi 0805646211 ma bo wa gba igbala imularada itusile ati idande lọwọ Jesu nítorí pé Jesu ni Olúwa.
2: Ẹ jẹ́ àgbàdua orúkọ Jesu.
5: Amen.
2: Ọlọ́run gba ọpẹ́ wa.
5: Amen.
2: Bá wa sọ̀rọ̀.
5: Amen.
2: Jesu Olúwa wa.
5: Amen.
2: Ẹ̀yin ọmọ Ọlọ́run, kí ni Olúwa fi sí mi lọ́kàn láti bá wa sọ ní ọ̀sẹ̀ yìí? O ní ọgbẹ́ láti ọwọ́ ènìyàn. Ọgbẹ́ láti ọwọ́ ènìyàn. Ta ni ènìyàn? Bíbélì wípé Ọlọ́run dá ènìyàn tán, inú ẹ̀ bàjẹ́. Alleluia lákan o.
6: Alleluia.
2: Ọgbẹ́ láti ọwọ́ ènìyàn. Ènìyàn. Ènìyàn jẹ́ ènìyàn ìkà. Ènìyàn ìkà. Èèyàn. Bẹ́ẹ̀ni, àwọn tí ò jẹ́ ìkà nínú àwa èèyàn kò wọ́pọ̀. Alleluia lákan o.
5: Alleluia.
2: Mo fẹ́ jẹ́ o pè ìyàwó àtọmọ àtọkọ ẹ jókòó, kí gbogbo wa kájọ tẹ́tí gbọ́ ìwàásù yìí. Àwọn tí kì í ṣe ìkà nínú àwọn ènìyàn kò wọ́pọ̀. Ilé ayé tá a wà yìí, ilé ayé ogun ni. Ilé ayé ogun ni. Ọgbẹ́ látọwọ́ ènìyàn. Kí wá ni à ń pè ní ọgbẹ́? Ó ní ohun tí ayé fi ṣe èèyàn

0: Nyepi. Uji apa? Kenyama cisa. Haleluya lah kau.
1: Haleluya.
0: Jadi ama bebiye nya se ni ojo ayo. Ma le gbagbe. Be na lo ni ojo ikoro. Ma le gbagbe. E gbo mi sama. Bi eyan se ni ojo ayo ma le gbagbe. Bẹ́ẹ̀ náà ni ọjọ́ ìkorò mọ́ lè gbàgbé wà. Aleluya o.
1: Aleluya.
0: Mo lè pín ọgbẹ́ ní ojú ìkorò mọ́ lè gbàgbé. Ọgbẹ́ jẹ́ ìkorò mọ́ lè gbàgbé. O lè gbàgbé ẹ̀ láyé. Bẹ́ẹ̀ ni tẹ́ bá rí obìnrin mi tó jẹ́ ọ̀dọ́ tọkọ ẹ̀ kú. Tẹ́ ẹ bá jí lójú oorun pé ìgbà wo ni dáàdì kú, a ló kú ní March 16 kinní kan, a dẹ̀ dárúkọ ẹ̀, ọjọ́ ìkorò mọ́ lè gbàgbé, òun ni à ń pè ní ọgbẹ́, ọgbẹ́, ò lè gbàgbé, àpẹẹrẹ à wà ńbẹ̀ títí lá. Bẹ́ẹ̀ ni, kí ọgbẹ́ tá a sọ kìí ṣe kán sáàyàn ládàá, rárá. Mo ń sọ̀rọ̀ nípa ọgbẹ́ ohun tó ṣí ọ́ tó bà ọ́ nínú jẹ́ tó ò lè gbàgbé láyé. Aleluya ńlá kan o.
1: Aleluya.
0: Nígbà tí o kàn dédé wà tí o bímọ mẹ́ta tí méjì kàn dédé tí ayé kàn dédé pa méjì ọgbẹ́ títí láyé ọgbẹ́ mọ́ lè gbàgbé. Tó ní gbàgbé láì. Àwọn olúwa máa ń ṣàyàn lọ́gbẹ́ yìí. Kò sẹ́ni tí ò lè ṣàyàn. Ìyàwó èèyàn lè ṣàyàn. Ọkọ èèyàn lè ṣàyàn. A ní màá dá àpá sí ọ. Tó ní gbàgbé láíláí. Kò dẹ̀ parọ́. Ohun tó máa ṣe ló sọ yẹn. Ó máa ṣa lọ́gbẹ́ yẹn ló sọ yẹn. Ẹ lọ bẹ́ẹ̀ ní kò sí nǹkan tó lè ṣe. Ó lè ṣe mẹ́wàá o. Àwọn tẹ́ máa ń ṣàyàn lọ́gbẹ́ wọ́n ti máa ń pláwọ̀ ẹ̀ tí kìí ṣèsìn wọ́n á ti máa wù ẹ́ pé ẹni ó yẹ ká fi nǹkan sí. Ẹ gbọ́ ọ̀rọ̀ wòlíì àsọtẹ́lẹ̀ wòlíì lẹ́nu mi. Gbogbo ọgbẹ́ káyé sá ọ tó gbàgbé títí láì tó sì wà bẹ̀ ojú ẹ̀ máa gbẹ lára
1: ẹ̀.
0: Ojú ẹ̀ máa gbẹ lára
1: ẹ̀.
0: Ọgbẹ́ ikú ọmọ wà, onírúurú ọgbẹ́ ló wà. Ọgbẹ́ ikú ọmọ wà, ọgbẹ́ àìnálàáfíà wà. Àkà wo rẹ̀ ráà dẹ̀ tó kan mi lójú. Nígbà tó bá ráwọn ẹgbẹ́ ìtàn sá kiri, a náà ló wá dẹ ní jòkóó sójú kan ẹ̀. Wọ́n ti sá ẹsẹ̀ ẹ̀ lọ́gbẹ́. Wọ́n ti sá ojú ẹ̀ lọ́gbẹ́. Wọ́n ti sá ìjẹjẹ́ mọ̀ pé ọgbẹ́ àìní fọkànbalẹ̀ wà. Wọ́n á sá wúmà yẹn lọ́gbẹ́. A kàn máa mí kanlẹ̀ nínú yàrá. Kí ló dé? A ná àwọn ọmọ yìí náà ni. Ọgbẹ́ ni a tún wu ọmọ báyìí, a tún bú sẹ́kún. Ọmọ tí ayé ẹ̀ ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ọgbẹ́ ni. Ẹ jẹ́ wo ohun tó ṣẹlẹ̀. Kò sẹ́ni tí ò lè ṣàyàn lọ́gbẹ́ o. Ẹ já wo ti kẹ́ ẹ lè mọ̀ pé mi ò parọ́. Ìwé Sakaráyà orí kẹtàlá ẹsẹ̀ kẹfà. Yes. Ẹnìkan sì wí fún pé.
1: Ọgbẹ́ kíni wọ̀nyí ní ọwọ́ rẹ̀.
0: Ọgbẹ́ kíni wọ̀nyí ní ọwọ́ rẹ̀.
1: Òwò sì dáhùn pé.
0: Ó sì dáhùn pé.
1: Wọ̀nyí ni a ti ṣá mi ní ilé àwọn ọ̀rẹ́ mi.
0: Wọ̀nyí la ti ṣá òun nílé àwọn ọ̀rẹ́ òun. Aleluya aláǹkà òun.
1: Aleluya.
0: Mo ń sọ fún yín ẹ̀yin ọmọ Ọlọ́run. Kò síbi tán ti lè ṣáàyàn lọ́gbẹ́. Wọ́n á máa ṣàyàn lọ́gbẹ́ ń patí. Bẹ́ẹ̀ ni. A dẹ̀ jẹun tán báyìí. Ayé a dẹ̀ bẹ̀rẹ̀ sí ń yípo. Ayé a dẹ̀ bẹ̀rẹ̀ sí ń yí padà. Wọ́n á ṣa lọ́gbẹ́ àìnálàáfíà. Gbogbo àlàáfíà á sọ dànù. Ọgbẹ́ ni. A wá dẹni tó ń ti hospital dé hospital. Ẹni tó tọ̀dọ̀ dọ́tọ̀ dọ́dọ̀ dọ́tọ̀. Wọ́n á ní dọ́kítà eléyìí ló tún gùdù.

0: sí ibẹ̀ la wà. Ẹ̀wọ́ obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè rán níṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní tó ti wá wa máa bọ̀ o kò sí ìrònú fún ọmọ tàbí ìwọ obìnrin tó jẹ́ pé nǹkan oṣù rẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín irú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn máa bọ̀ lọ́dọ̀ wa nọ́mbà wa rèé 07065326843 lẹ́ẹ̀kan sí 07065326843. Àwọn oògùn tó kójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo kí ni ọjọ́ orí rẹ 30 ni 40 ni 50 ni 60 even 70 pàápàá kí ló dé àwọn bàbá wa tọ́wọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin márùn-ún mẹ́fà tó wá dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo ìwọ tí ò mọ̀ ń gbá bí Ronaldo tàbí Messi máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbo àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ́tọ̀ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà irú eléyìí ò dáa fún àgọ́ ara wa ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 07065326843 ìwọ ọkùnrin tó lè gbá bọ̀ lórí pápá dáradára kí ló dé mo kọ́lé mo ra mọ́tò inú rẹ̀ sì pàpà dùn sí mi orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá bọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn inú rẹ̀ lòdì sí ọ rárá ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn tó jẹ́ pé wo mo tún fẹ́ yàgbẹ́ báyìí kí ni ìyẹn tún jáde kí ló jáde kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbẹ́ àbà ọlọ́run ní pé ká jẹ ká sì máa yìnbọn ìdí ká dẹ̀ sì ṣe kíni ká sì yàgbẹ́ ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo wọn tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tàbí ìwọ tó jẹ́ pé wọ́n sọ pé kíní yóò ṣe é ṣe kí ló dé kí ló ṣe é ṣe lọ́dọ̀ ọlọ́run ọba ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo ṣá máa bọ̀ lágbára ọlọ́run ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o ìyá ìwọ tó jẹ́ pé ò tiẹ̀ mọ̀kọ́ tó ń ṣe ọlágbó ara rẹ tó ń fún ọ ní ìfòyà tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀ kí ló dé máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo lágbára ọlọ́run ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa àwọn ọkọ àti dìde nípa ara ẹni problem wọn o àti gbéra wo ẹ̀rọ mi àwọ ẹ̀yìn mi kí ló ṣe é lẹ́yìn máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo nípasẹ̀ Elédùmarè ìwọ yóò rí ìwòsàn nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 07065326843 ọ́fíìsì wa wà ní ìsọlọ̀ road níwájú democracy park ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí central mosque.
1: Àwọn kan á ní pé kan rò lágọ̀ọ́ra wọn. Àwọn kan á ní pé ọkàn já wọn jẹ lára. Àwọn kan á ní pé inú wọn gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa àṣẹ Elédùmarè máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
2: Ẹ kú déédéé ìwòyí o ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́ èmi aya Fẹ́mi Alágbo ló ń kín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́ ta bá rí ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó ò réyàn pè rán níṣẹ́ máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwo tí ò lè gbá bọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbo àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbo dì sí máa bọ̀ ká fi fún ẹ ẹ ò bá mi ẹ ò bọkọ mi ní ilé iṣẹ́ à ń retí yín.
0: Bí ìyàwó mi ṣe sọ ni bẹ́ẹ̀ ló ṣe rí o bẹ́ẹ̀ ló ṣe rí ẹ ò pé ẹ̀yin obìnrin ló mọ̀kọ́ tó ń ṣe obìnrin o àwa ọkùnrin náà ló mọ̀kọ́ tó ń ṣe ọkùnrin so ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní ilé iṣẹ́ wa ẹ ò rí mi ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi ẹ rí sábọ̀dù wa tọkọ Fẹ́mi Alágbo kẹ́bẹ̀rẹ̀ nínú democracy park pé ibo ni ọ́fíìsì Fẹ́mi Alágbo ẹ máa bọ̀ a ní ọ́fíìsì ilẹ̀ Haúsá níbo ní ilẹ̀ Haúsá mo ní sí Jẹ̀mẹ́tà ní Yọ́là ibẹ̀ ní ọ́fíìsì mi wà mo ti ní sí Ògbólàfọ̀ ní Enugu state nílẹ̀ Ibo àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́yìn náà wàá jàǹfààní Fẹ́mi Alágbo adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ ẹ̀ wà lọ́kàn o tẹ ẹ ní pé Fẹ́mi Alágbo aṣẹ́ o oògùn tẹ fún wa ó ń bá wa lára mu ọlọ́run ló ṣe o Fẹ́mi Alágbo kọ́ ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà gbogbo nǹkan tó bá ṣe yín máa ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ Elédùmarè gbogbo ohun tó ń jẹ̀ṣòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ èmi Fẹ́mi Alágbo àlàáfíà yín kò máa ní di fíáfíá o àmì o.
3: It was some weeks ago that those stubborn mosquitoes bit you. I remember. And now the symptoms? See how you're shaking like a leaf in Harmattan. And your temperature too is so high. You've been quite dull and haven't been eating well lately.
4: It feels like malaria symptoms, but I cannot afford to be knocked down now. I have a lot on my plate.
3: Then let us treat it immediately.
4: You're right. But with

0: pàmbàlọ́ba ní bí ẹrù rírù.
1: Tó bá jẹ́ torí ọ̀rọ̀ iléeṣẹ́ tí ń pèsè stationery.
0: Evergreen àlọ́gá o, àwọn làgbà.
1: Kọ̀kọ́lẹ̀ tètè.
0: Standard impressive.
1: Affordable and incontestable stationery.
0: Ẹ̀fọ́ bíi drawing book,
1: exercise book,
0: biro,
1: pen,
0: pencil,
1: diary,
0: ruler,
1: calculator,
0: eraser,
1: A4 paper,
0: blackboard,
1: whiteboard,
0: agogo àti bíbélì pẹ̀lú àwọn laminated and duplicating material.
1: Oye ẹsẹ̀ rà léyọ̀léyọ̀ ni.
0: Tàbí méjì méjì mẹ́fà mẹ́fà dọ́sídọ́sì pálípálí púpọ̀ púpọ̀ dáínà dáínà tàbí tipa tipa tàbí trailer trailer.
1: Distributọ̀ ńlá ni Evergreen fáwọn tó ń pèsè nǹkan wọ̀nyí kárí ayé.
0: Ọ́fíìsì wọn ti kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀ o.
1: Ẹ máa bọ̀ ní 144 Ọba Adéṣídà Road,
0: opposite Stadium Junction gangan
1: Lápẹ́.
0: Telephone 081-6531-6655.
1: Oye ìpè kí n gbọ́.
0: Evergreen.
2: Ayo, ayo.
3: Àṣé tí kò sí lọ́rọ̀ rẹ̀.
2: Ṣèbí bọ́dún bá ti báni láyé, ó yẹ ká sọ pé. Èyí ni láti pe gbogbo àwọn ọmọ ìlú Ìdógún. Nílé lóko lẹ́yìn odi, síbi ayẹyẹ ìjẹ́sù ti onígbàgbọ́ ti ìlú Ìdógún Christian New Yam Festival tí ó wáyé ní ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún yìí. Bẹ́ẹ̀ náà yóò ṣe lọ nìyí. Monday ni ìsọjí alágbára yóò wáyé láti ọwọ́ Can Ìdógún. Bọ́ba di Tuesday ìfẹsẹ̀wọnsẹ̀ eré bọ́ọ̀lù láàrin Ìdógún FC àti Ìdúàní FC ní ọmọ gbìnàyà. Ọjọ́ Wednesday ni eré ìbílẹ̀ lóríṣiríṣi. Tọ́bọ̀wá di Thursday ni gbogbo eléré yóò mọ ṣeré fún wa. Ìwọ́de káàkiri gbogbo ìlú ni yóò wáyé lọ́jọ́ Friday. Èròyà odílé ẹ̀kọ́ St Paul Primary School Field lọ́jọ́ Saturday gan. Níbi tí olú ọmọ alára yóò ti máa kàn lù sí wa níbàdí tí wẹ̀jẹ̀ wẹ̀mú yóò sì máa lọ ní rẹbutu. Bàbá ọjọ́ náà ni bàbá ọmọ Ọlọ́run mo dúpẹ́ Chief Mrs. C.A. Akidumila. Nìyá ọjọ́ náà àwọn àlejò pàtàkì tá à ń retí rèé. Retired Navy Captain Jide Falade, Engineer Tunji Ajibolade, Honorable Ìdòwú Àjànàkú, Commissioner fọ́rọ̀ ètò ìròyìn nípínlẹ̀ Ondo Mrs. Rachel Olófinsàwẹ̀ àti bẹ́ẹ̀ lọ. Ìdógún àgbẹ̀ wá o. Àmì Ìdógún òmíràn onímọ̀ ló ń kéde.

0: ọlọ́run alágbára tún ti ṣetán láti náwó agbára ní ìlú Àkúrẹ́. Ìdíre tí ìjọ Disciples Interdenominational Ministry aka Christ Disciples Church fi pe gbogbo nípojípo síbi 2026 annual convention pẹ̀lú àkòrí Vengeance Ẹ̀sọ́ Tasa. Ó ti pẹ́ tí ayé ti ń fi ayé rẹ̀ dábìrì àbí bọ́ọ̀lù ọ̀nà àti jẹ ti ṣe rere ní ìgbéga lálùyọ wá dí gágá. Tó bá rí bẹ́ẹ̀, ìwọ gbogbo ní convention yìí wà fún. Sára ṣàṣà wá gbàdúrà láti jagun ṣẹ́gun kí Ọlọ́run ẹ̀sọ́ gba ẹ̀sọ́ lára àwọn ọ̀tá rẹ̀. Àwọn ìránṣẹ́ lọ́hùn tí Ọlọ́run yóò máa lò. Bishop Joseph Adébáyọ̀, Archbishop Dr. Elijah Taiwo Ọdẹ́rìnlọ JP, Prophet Akọ́mọlẹ́yìn Fọlọ́run Sọ, aka Bàbá Ìlérí Àṣẹ, Pastor Mrs. Comfort Ọládèjì dáwọn jẹ́ host. Níbi tí bàbá wa Prophet J. Ọládèjì tí àwọn jẹjẹrẹ náà wá sí à. Convention yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kejì oṣù kẹjọ títí ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún 2026. Àwọn àkókò yìí la máa pàdé aago mẹ́fà òwúrọ̀, aago méjìlá ọ̀sán àti aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Ibi ìpàgọ́ ni 125B or 48 Street Oyemekun Road Àkúrẹ́. Ìjọ Disciples Interdenominational Ministry ń pè ọ́ sí Convention 2026 torí Ọlọ́run ẹ̀sọ́ ti ṣetán láti gbẹ̀san lára àwọn ọ̀tá rẹ̀.
1: Ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ondo àtàgbègbè rẹ̀, oríire ti dé ìtẹ́lọ́rùn Muslim Cooperative, ẹgbẹ́ alájẹṣẹ́kù tí ò lélẹ̀ inú ti balẹ̀ kà sípínlẹ̀ Ondo, ẹgbẹ́ tó ń bà sírí gbogbo mùtúmù wà.
2: Bàṣírí mi.
1: Ìròyìn ayọ̀ rèé fún gbogbo èèyàn, ẹ̀yin ìyálọ́jà àti bàbálájẹ, tẹ́ ẹ fẹ́ jẹ́ kòkòwò yóò gbòòrò sí, ẹ tètè wá darapọ̀ mọ́ ẹgbẹ́ alájẹṣẹ́kù ìtẹ́lọ́rùn Muslim Cooperative. Òjò ti ń pagun wọn bọ̀, ọjọ́ ti pẹ́, bayobayo sí lọ́rọ̀ tiwọn. Ọjọ́ tẹ́ ẹ bá darapọ̀ náà lẹ́ láǹfààní àti gbowó tí ò lélẹ̀ inú ẹgbẹ́ Bàṣírí leléyìí. Kódà ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kọ́lé, ẹ̀yin tẹ́ ẹ fẹ́ rọkọ̀, kẹ̀kẹ́ ẹ mọ́ ruwa tàbí ọ̀kadà láti máa fi ṣiṣẹ́ òòjọ́, tẹ́sì máa san padà díẹ̀ díẹ̀ láì lélẹ̀ inú láti máa fi rọ́wọ́ tìbà pò mú lọ sẹ́nu. Ìrọ̀rùn lọ́ba dé, ẹ kàn sí ìtẹ́lọ́rùn Muslim Cooperative. Ọjọ́ Thursday ọ̀sẹ̀ yìí gangan ni ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì yóò wáyé fún gbogbo ẹ̀yin èèyàn tẹ́ láǹfààní láti fẹ́ darapọ̀. Kódà níbi ìdánilẹ́kọ̀ọ́ ẹ tún rówó mú lọlé. Unique Secondary School Hall lẹ́yìn Chelsea's Emirates off Àkúrẹ́ High School Road. Àkúrẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ ti wáyé. Aago mẹ́ta ọ̀sán ni ó bẹ̀rẹ̀. Ẹ tètè dé síbẹ̀, kò sí African time torí àwọn olùdarí ìtẹ́lọ́rùn Muslim Cooperative yóò ti wà ń kalẹ̀. Ẹ lè máa pe àwọn nọ́mbà yìí 0911-833-3200 tàbí 0807-329-2800. Ẹgbẹ́ ìtẹ́lọ́rùn Muslim Cooperative alájẹṣẹ́kù ti ń Bàṣírí ẹ̀dá ni wọ́n.
3: Eyé mi o eyé ure, emi ti ka o omoluka.
4: Ka to re ni o digbo, ka to re fo o dodon. Ka to ro ni bi si Mrs. Emily Bejide.
5: Igbekale.
4: Eyé jero of Igbaroke Kingdom. Odorun eji. Eyé jero ko jade laye lijo kokan le logun osu kokanla. Odun kokoja. Ade agbe oku re jade lijo kefa osu kejo odun ka. Lati Mercy Hospital ilu Akure. Nibe lati agbe ya si ile number 8 Aye Gbaju Street Igbaroke. Asale oligbagbo. Yelule yera bakona jo keje osu kejo odun lada se isi keyin ko ninu ile bakona leyin re la mu erukeru iyepe fun yepe agbe ye lo si iboji yasin ayeye we je we mu aye CCAC primary school owode street ilu igbara oke kare o omo sasere olohun oni olare oni ugbodudu onado oni agbedesu ale ko ki o si omo re omo omo re
5: senior
4: high chief sapaye ayo isijola omo elekuwa o agba ejuwa omo aji muda sokunrin only ka kede loruko ohun ati oruko kete
6: eh ma je ka fetisi kede pataki yo nipa oro ile epo to wa ni eleyowo airport junction Akure Owo express road former Emirates filling station awon fi asiko yi so fun gbogbo eniyan wi pe ile epo yi ti yi pada o si ti di ti gidi fm ti pe ti pe o ti won si tin sise lo nbe koda ti won ti satuse si taste ara won authentic document si ti wa lowo e latodo lori ebi ade labu to ni be wa yi o Mr. Akinduro Jidafẹ lónìí bẹ̀ báyìí o. Orúkọ rẹ̀ náà lẹ́sì máa rí ń bẹ̀. Bí ẹnìkankan bá wa mú ẹnikẹ́ni wá bẹ̀. Wípé wọ́n fẹ́ tà á. Irọ́ mà ni o, ẹ má má dárú ẹni bẹ́ẹ̀ lóhùn o, kẹ́ ẹ má bà á fowó yín ṣòfò. Torí bí ìgbà tí wọ́n kàn fẹ́ lò yín ní jìbìtì ní sà. Wọ́n ti tà á tipẹ́tipẹ́ ó sì ti wà ní àkóso ọwọ́ ẹni tó rà á. Bí ẹ bá wa ní ohunkóhun láti sọ nípa ẹ̀, lọ sí kóòtù láti fi òfin gbé. Torí òfin orílẹ̀-èdè yìí. Kò fàyè gbà á pé kẹ́nikẹ́ni ó kàn dédé lọ máa rìn kọ́lọ́kọ́lọ́. Tàbí ṣe àṣemáṣe lórí pápátì ẹlòmíì rárá. Tó Tayo Adélábù tó jẹ́ olórí ẹbí Adélábù. Ìní olùkéde. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó purọ́ fún yín pé wọ́n fẹ́ ta ilé epo yìí o. Ẹbí Adélábù kì í ṣe ikú kan rẹ ọmọ méjì rárá. Káyè má forí ọ̀ka ọmú. Shine your eyes lájú ẹ.
7: Up National Progress.
8: Awọn
2: ẹgbẹ́ awakọ̀ NRTW Àjàpadà Branch Central Unit ló ń fọn rírí sétí tónílé tàlejò wípé lásìkò yìí gbogbo àwa arìnrìn àjò káyé wọkọ̀ lẹ́sẹ̀ títì àti ní gáràjì tí ó gbòǹtẹ̀ ìjọba nítorí pé ó léwu púpọ̀ a ò ní bọ́ sọ́wọ́ ajínigbé o ẹ wá gbọ́ ẹ̀yìn tí ẹ rìnrìn àjò láti Àkúrẹ́ lọ sí Abẹ́òkúta àbí Ìbàdàn by car gáràjì kan ṣoṣo tí ìjọba fi ọwọ́ sí ni Iléṣà Garage ní ìlú Àkúrẹ́ ibẹ̀ ni kẹ́ ẹ ti wá wọ mọ́tò ọmọlúàbí ni gbogbo àwọn dráìvà wa gbogbo ẹ̀yìn tẹ̀sí fẹ́ ti mẹ́sẹ̀jì ránṣẹ́ ẹ máa mú bọ̀ wá sí Iléṣà Garage kò tán síbẹ̀ o tí ẹ bá nílò mọ́tò tí ẹ fẹ́ ṣáàtà ẹ máa bọ̀ wá sí Iléṣà Garage Comrade Ojo Ajayi Aṣeré Èṣù Àjàpadà Branch 1 Comrade Olúwatayọ̀ Samuel Ọmọga Àjàpadà Branch 2 Central Unit Chairman ni Comrade Ezekiel Ayọ̀ Ọlátúnjì Ọlọ́runwà Comrade Oni Fúnmilayọ̀ Aláwùlẹ̀ Comrade Olúṣẹ́gun Ògúntóyìnbó kò sọ̀rọ̀ Comrade Ṣédù Lámídì fún àlàyé tàbí ìbéèrè 0803-416-3492 tàbí 0803-462-6592
5: Across the bridge, there's no more sorrow.
7: The entire family of Okunlade Akinbobami announced the burial ceremony of our father, grandfather, great-grandfather, brother and uncle, Pa Okunlade Joseph Akinbobami, who slept in the Lord on the 23rd of April 2026, aged 91 years. Burial arrangements are as follows: Wednesday, 5th August 2026, service of song at his residence, 10 Irotitun Street, beside Irotitun Primary School, Oshile Quarters, Akure, by 4 p.m. Thursday, August 6th, Christian Week Keep at his residence, Awoki Esi Avenue, off Ondo Road, Ileoluji, by 5 p.m. Friday, August 7th, church service at Emmanuel Anglican Church, Confidence Avenue, Ileoluji, by 11 a.m. Interment at his residence after the service. Reception follows immediately at Civic Center, Ileoluji. Our beloved father, Pa Okunlade Joseph Akinbobami, rest on till we meet to part no more. The children and grandchildren announce us for the family.
8: Looking for a place to build your future bright, where knowledge meets purpose and dreams take flight. Come to Wesley University, Ondo, today, where excellence lead the way. We've got the right path for you. From College of Social and Management Sciences, College of Natural and Applied Sciences, College of Environmental Design and Management, College of Agriculture, Food Science and Technology, College of Medical and Allied Health Sciences, College of Community Health Sciences, College of Nursing, College of Pharmacy, College of Education, College of Art, College of Law, College of Engineering, to the College of Public Health. Building leaders for tomorrow across every profession. Undergraduate, postgraduate, sub-degree and part-time programs available. Plus, enjoy an exclusive 50% tuition fee discount on selected courses. Apply now at www.wesleyuni.edu.ng. For inquiries, please call 0807-096-2165 or 0803-482-7190. Wesley University, Ondo, knowledge and character for development. Apply now and secure your future today. Management announcer.
9: Oba Ebenezer Adewumi Ogunmola Chuyi Olupon Mekondi Okun Emi Alu Agbadan Remure Ago Meta Ije Okefa Ochu Yawara Yi O Emulo Are Odunjo Iroroko Alakale Odun Remure Opin Mere Yi Adura Ohun Kabiyesi Olupon Mi Amuche Gigedo Mapon Mi Luli Loko Atonunojo Olupon Mekondi Okun Ayokuli Omaratu Atokuta Oja Ayube Yachadura Ara ma tupin me tokoto mi o enga regal eni mi agbo ma jusu mo gun churugudu o ache ichumo do a ma upin me olupin me kan so me

0: The Latter Day Church of Jesus Christ ló ń pe gbogbo ènìyàn sí convention ọdún yìí àtàjọdún ogójì ọdún tó lọ́run ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀. Àkòrí àjọ̀dún àti ìpàgọ́ ọlọ́dọọdún yìí ni gbígba ohun ìní wa padà, possessing our possession, tá àwọn ẹ̀sẹ̀ wúra rẹ̀ jáde láti inú ìwé Joshua 21:43. Ọjọ́ karùn-ún sọ́jọ́ kẹsàn oṣù kẹjọ ọdún yìí làjọ̀dún ọ̀hún o pẹ̀lú ọlọ́kan òjọ̀kan àwọn àlàkalẹ̀ ètò àdúrà. Ohun ìdánilẹ́kọ̀ọ́ ojúlówó ọ̀rọ̀ Ọlọ́run tí ṣé àmì pẹ̀lú iṣẹ́ ìyanu alágbára yóò ṣẹlẹ̀ nítorí Ọlọ́run àárín pẹ̀lú owó agbára ńlá fún ìtúsílẹ̀ ìwòsàn ìdáǹde ohun ìgbàlà ní kíkún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ikọ̀ àti ìríjú ni Ọlọ́run yóò lò nínú convention àti 40th anniversary yìí o. Pastor K.S. Enison, Reverend Dr. Olusanji Oluyori, Pastor Aro Banfẹ, Pastor Ali Johnson àti Dr. Kayode Ajayi, International Headquarters Convention Ground Tijọ Latter Day Church of Jesus Christ tó wà ní Latter Day Avenue Ayétẹ́jú Ìkálàmù Àkókó ni convention àtàjọ̀dún yóò ti wáyé o. Wá kó o wá kópa nítorí Jésù dúró dì ọ́.
1: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
4: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
5: Ètò ìgbéyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
4: Ní tòótọ́.
6: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
4: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
8: Èmo ló tún jẹ́ CDK báyìí.
4: Bẹ́ẹ̀ ni o, CDK, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
4: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
6: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
4: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
10: CDK, sọ́yẹ́ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
11: Adapa.

0: Keep it locked on Adaba FM.
1: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dèrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ó fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀n ún. Lọ́jọ́ òní, àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
2: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàárọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan, CDCare, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn atún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí, ta fẹ́ máa ra bí sólà ìnvátà kankan, àtúntà ni CDCare. Atún wá kò lórí ẹ̀ irinṣẹ́lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare, ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ rà yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mọ ra mattress lọ́wọ́, mo wá wò pé ok, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún nìyẹn. Kán tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wá rí tonímọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app, nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín. Kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀. Torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú, CDCare rò pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious a jẹ́ pé oníbìkan tó ti ń jáde. Torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́, ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbàyé gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni, màá dẹ̀ ra máa san díẹ̀ díẹ̀, mo lè máa san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún, CDCare ó dẹ̀ palẹ̀ washing machine, wọ́n gbé wá fún mi, màá tún máa sanwó lọ. Ṣé bẹ́ẹ̀ ti máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni? So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ́sẹ̀ mẹ́jọ, tí n bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, CDCare mọ̀ pé ẹni oníbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún máa sanwó lọ. Nǹkan tí CDCare wà fún ni, kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà, a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé Nàìjíríà, tẹ́ ẹ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store, CDCARE. Tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀. CDCare ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti download app yẹn báyìí, àyè tẹ́ mọ̀ fi owó yín sí, ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download, àbí kẹ́ ẹ chati lọ́fẹ̀ẹ́, kò síbi tẹ́ lè wà.
1: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ka káàkiri.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station, ládojúkọ Fẹ̀tọ́jì Pharmacy, Olúwatoyè Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ipe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won cd care o di gba kan na o e seun
3: ile ise wa wa ni exodus filling station lanojuko ofe tochi pharmacy oluwa toyi quarters akure e le pe 0707 454 2995
4: cd care there for you
5: yeah. Here you go there
6: mom you didn't add milk
5: no need to taste it and see why
6: Wow, but how?
5: Is it milky?
6: Yes.
5: Is it creamy?
6: Yes.
5: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
6: I love it, mommy.
7: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
8: Milo!
9: Them say monkey smart, na because the three near. But now monkey will jump past the eye, they quick see.
10: Don't call me auntie.
9: This big brother ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
11: Yes, sir. Now 247 drama for big brother ninja season 11. Sharply recharge at decoder. Make you not for miss anything, oh. All the gas goes, they show for GoTV channel 49. You still feel follow happenings with GoTV stream if you day road. Headline sponsor, Bet Power, GoTV. Love it.
12: Baba, egba mi, era mi kale, oro ko mi yi, ma ti su mi, ise lo pariwo, eyin didun, ara riro, e wo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, se kan sun lo ni.
13: Abba, ajo ko ti igbo ni, nipa 24/7 Abba Make Sure. Koro jogogun bile tawon okunrin n bire fun gba gbogbo. Akanse gogi bile, ta gbe kale lona ti gba lode. 24/7 Abba Make Sure. Ko lo ti nu rara. O ka gu eyin didun, ara riro, a fo gede gede do ti ara danu. Logo lomo kori agbaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo nadak fun tedugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money januomo 24/7 abamission gugu iga

Live is exciting on Adaba FM. This is Adaba FM's Dave.

0: Thank you.
1: Live is good on Adaba FM.

iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: 88.9 FM. Awolu solu dero pese.
1: Iroyin asale re lati le ise adaba 88.9 FM akure. Mo kiyin ekale asiku ise oni. Ẹgbẹ́ òṣèlú APC lọ́sùn bẹnu àtẹ́lu Adeleke fún dídẹ́rù àìṣedédé ìṣèjọba rẹ̀ ru àwọn ẹlòmíì. Ṣẹ̀tí máa yànnàná pàtàkì ìfọwọ́sowọ́pọ̀ lórí àyípadà ohun àmúṣagbára sí tìgbàlódé. Ìjọba àpapọ̀ pàṣẹ lílé àwọn akẹ́kọ̀ọ́ tó bá lọ́wọ́ nínú ọ̀ràn ìjínigbé kúrò lọ́gbà ilé ẹ̀kọ́. Ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́. Fún ọ̀pọ̀lọpọ̀ ọdún làgbáyé ti ń rí ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí àwòkọ́ṣe lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ yìí bẹ̀rẹ̀ látòrí ètò ẹ̀kọ́ sí ọ̀rọ̀ ètò ìlera ìpèsè ohun amáyémọ́gbà rọrùn nínú èyí tí wọ́n ti ń wo ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí ìpínlẹ̀ tó ní ìdàgbàsókè lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n àbájáde àyẹ̀wò tó jáde láìpẹ́ yìí ń ló to ìpínlẹ̀ Ondo sí ìpínlẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ dáyà o. Àbájáde ìwádìí kan ilé ìtajọ aṣàmúlò ìmọ̀ AI fìlédè ló wá pín ìpínlẹ̀ Ondo sí ipò 45 nínú àwọn ìpínlẹ̀ 44 tó wà nílẹ̀ yìí látàrí bó ti ṣe mú ọ̀rọ̀ ètò ìlera láwọn ilé ìwòsàn. Ìpínlẹ̀ Ondo ò ní wọ́n tún pín sí ipò 73 lórí àwọn ìpínlẹ̀ eléyìí tó ń bójútó ọ̀rọ̀ àwọn amáyémọ́gbà rọrùn dáadáa. Bákan náà ni wọ́n tò ó sí ipò 22 nínú àwọn ìpínlẹ̀ tó mú ètò ẹ̀kọ́ lọ́kùnkúndùn bí wọ́n ti ṣe tò ó sí ipò 22 lórí àwọn ìpínlẹ̀ tó ní omi tó mọ́ gara. Nínú àbájáde ìròyìn eléyìí tá a ṣe ń lọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti sọ ohun tó ṣokùnfà ìdí tí ìpínlẹ̀ Ondo tó fi lọ mú ipò rẹ̀ látẹ̀yìnwá. Àbájáde ìròyìn rèé níwájú.
2: Láwọn ọdún bíi mélòó kan sẹ́yìn báyìí oníbúrúji ìjọba àpapọ̀ tó ń wọlé sí ìjọba ìpínlẹ̀ ti gbẹnu sókè sí eléyìí tó fún àwọn ìjọba ìpínlẹ̀ lórí ọ̀fẹ́ láti rowó ná sórí àwọn iṣẹ́ àkànṣe. Ṣùgbọ́n títí di àkókò yìí ńlẹ́nu àwọn ènìyàn àtàwọn lámì tó ń kun ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ondo. Onímọ̀ nípa ọ̀rọ̀ àwùjọ kan Tèmítọ́pẹ́ Ajayi gbàgbọ́ wípé ìṣòro tó ń kojú ìpínlẹ̀ Ondo kìí ṣe àìrówóná torí wípé àwọn ìṣèjọba tó ti lùgbà sẹ́yìn bíi Tọ̀mọ̀wé Olúṣẹ́gun Àgàgún àtọ̀mọ̀wé Olúṣẹ́gun Mímíkò ni wọ́n ṣe ribiribi méje ohun yàyà mẹ́fà pẹ̀lú owó bíléńjà tó ń wọlé sásùnwọ̀n ìjọba wọn. Ó ní owó tí ìjọba ìpínlẹ̀ Ondo ń gbà látàsùnwọ̀n ìjọba àpapọ̀ báyìí ń ló yẹ kó tó láti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan dáadáa fáwọn aráàlú àtàìṣàmúlò àbá àtò ìṣúná ọdọọdún dáadáa. Ń ló mú kí iná ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ondo mọjú àjórẹ̀yìn láàrin àwọn akẹgbẹ́ ẹ̀.
3: A rí pé àjẹjù àti àjẹfọ́lójú ó pọ̀ ní ìpínlẹ̀ wa. Àwọn iléeṣẹ́ àti ẹ̀ka ìjọba kan a kò fi wọ́n ṣe gẹrẹwu. Àwọn ohun tó yẹ kán fi ṣiṣẹ́, owó tó yẹ kán fi ṣiṣẹ́ kí àwọn ènìyàn fi dín ìgbáyégbádùn ìjọba wọn fún wọn.
2: A gbin ètò ẹ̀kọ́ ń ló ti fọ̀pọ̀lọpọ̀ ọdún jẹ́ nǹkan ìwúrí láàrin àwọn ìpínlẹ̀ tó kù. Ṣùgbọ́n lákòókò yìí onímọ̀ nípa ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ kan Ṣọlágbà Ìṣemọ̀ọ́rẹ́ jẹkùdì mímọ̀ wípé ipò ẹ̀yìn ó nípínlẹ̀ Ondo tò sí báyìí ó bẹnu àtẹ́lu ìdarí lágbin ètò ẹ̀kọ́ náà tí ò dúró dáadáa. Ó sì jẹkùdì mímọ̀ wípé àwọn ìpínlẹ̀ alámúlégbè ó ní wọ́n ń ṣe gidigidi nípa nínáwó sí ilé ẹ̀kọ́ ọ̀rọ̀ àwọn olùkọ́ àtàwọn ọ̀rọ̀ míì tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́.
4: Àwọn nǹkan tó máyédẹrùn ò fi bẹ́ẹ̀ sí tara omi iná ọ̀nà tó jágere kú díẹ̀ káàtó.
2: Onímọ̀ nípa ètò ìṣèjọba kan Ọ̀gbẹ́ni Akínwùmí Tóbi ń ló sọ̀rọ̀ tiẹ̀ tó bùlá. Ó gbàgbọ́ wípé owó tàbùàtàbùà wà nípínlẹ̀ Ondo ṣùgbọ́n ìpèníjà tó ń kojú rẹ̀ òun ni àìlèṣàmúlò rẹ̀ dáadáa. Gẹ́gẹ́ bó ti wí alágbára tí ò bá ti mèrò bàbá ọ̀lẹ́ ni.
5: Ṣùgbọ́n kí wọ́n lọ wá àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nílé iṣẹ́ gbogbo nílé ẹ̀kọ́ gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ torí wọn pé kó bá wọn ṣiṣẹ́ ìgbà yẹn mú lè rí nǹkan tọ́ka sí pé
2: ìjọba ìpínlẹ̀ Ondo ń ló ti tako gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Kọmíṣánná fọ́rọ̀ ìròyìn Ìdòwú Àjàdànkú jẹkùdì mímọ̀ wípé àfilédé tó to ìjọba ìpínlẹ̀ Ondo sẹ́yìn ń ní kò sóòótọ́ torí kò ṣàmúlò ohun tó wà nílẹ̀ gan. Ó ní ìṣèjọba gómìnà Lọ́kẹ́ Ayédátiwa ń ló ti parí àwọn iṣẹ́ àkànṣe kan tó jogúnba tó sì ti ṣe àfilédé àwọn míì lọ́pọ̀lọpọ̀ ọ̀nà. Ó fi kún pé ìṣèjọba náà ń ló ti pèsè àgbègbè tó gbòòrò fún ọrọ̀ ajé láti rẹ́sẹ̀ walẹ̀ láìro ti ọ̀rọ̀ tó ń kojú ètò ààbò.
5: Àwọn yẹn pàápàá fún ọmọ nípa bí Ondo ti ti ṣe jẹ́ àmọ́ àwọn nǹkan tó ń lò láti fi ṣe gbogbo ìpọ́ọ̀tọ́ làwọn ṣe àti ẹ̀mọ̀ wọn rí wọn bá wa sọ̀rọ̀ wọn bá àwọn aráàlú sọ̀rọ̀ Londo bẹ̀tẹ̀ rí pàápàá jùlọ pé gbogbo iṣẹ́ rí gidigidi ló ń lọ káàkiri nípínlẹ̀ Ondo.
2: Títí di àkókò yìí ọ̀rọ̀ kan ló mọ̀ sí ń tẹ̀síwájú lórí ipò tí ìpínlẹ̀ Ondo wà báyìí láàrin àwọn akẹgbẹ́ ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ké sí ìjọba ìpínlẹ̀ Ondo láti jáwé sóbì ìgbìyànjú rẹ̀ kí gbà ó lè rọ̀ tó nílé àtàlejò lára.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò nípínlẹ̀ Ondo Àmọ̀tẹ́kùn ló ti dóòlà àwọn Fúlàní darandaran méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan báyìí, eléyìí táwọn gidi gan kó ajínigbé tí wọ́n pa àkànnàmọ́ bí àṣàgbọ́ máa di ẹgù ọ̀ nínú àgejò kan tó wà láàrin ìpínlẹ̀ Ondo àtẹ̀dọ. Àwọn ènìyàn méjì ọ̀hún làwọn ajínigbé náà jiko lákòókò tí wọ́n ń da ẹran wọn nínú igbó kan tó wà nílùú Ọ̀wọ̀ lẹ́yìn tí wọ́n kọ̀ láti padà sílé, eléyìí tó mú kí àwọn òbí wọn máa kọminú ibi tó ní kálukú wọn bá lọ. Ikọ̀ Àmọ̀tẹ́kùn ló ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àwọn tọ́rọ̀ náà kàn ní èyí tí wọ́n ti ṣàgbékalẹ̀ ètò àwárí kan, eléyìí tó mú kí wọ́n rí àwọn agbébọ̀dà dúró ọ̀hún níbi tí wọ́n bá bùba sí nínú igbó tí wọ́n sì gba àwọn onítọ̀ǹkù lọ́wọ́ wọn. Ẹni tó jẹ́ adarí fún ikọ̀ Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo Adétúnjì Adeleye jẹ́ kó di mímọ̀ wípé àwọn ajínigbé náà ni wọ́n fakẹ́tẹ̀ bàájú ba ìwòrò lẹ́yìn tí wọ́n rí wípé ọkà àwọn ò ti fo. Adeleye jẹ́ kó di mímọ̀ wípé àwọn méjì tí wọ́n gbà lẹ̀ náà ò ní wọ́n gbà sílẹ̀ láì léwu tí wọn ò sì san tọrọ tàbí kọ́bọ̀ láti gbà wọ́n lẹ̀. Ó jẹ́ kó di mímọ̀ wípé ohun tó jẹ́ ikọ̀ Àmọ̀tẹ́kùn lógún òun ni kíkẹnú ìgbésẹ̀ ètò ààbò láti lè rí wípé àwọn ènìyàn nípínlẹ̀ Ondo wà lálàáfíà. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀sun ni àwọn gbajúmọ̀ ṣiṣẹ́ iṣẹ́ lọ́nà tó tọ́ táwọn ò sì ní fárí apá kan dápá kan sí ṣáájú ètò ìdìbò sípò gómìnà nípínlẹ̀ Ọ̀sun tó ń rúgbó bọ̀. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà Ibrahim Kuta jẹ́ kó di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ń ló ti kẹnu ètò ààbò rẹ̀ ní Tìbútòrò àti Kọ̀rọ̀kọ́ńdọ̀ ìpínlẹ̀ Ọ̀sun láti lè káwọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n bá fẹ́ pọnmi òkèrú todò. Kuta ló wá ṣàlàyé ẹ̀ wípé wọ́n ti ṣàgbékalẹ̀ ètò kan báyìí tí ó dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn, ó sì jáwé akíwọ́wọ́ fún gbogbo àwọn gidi gan kó olóṣèlú tí wọ́n bá lè fẹ́ sanrú aṣọ búburú ṣòro láti tọwọ́ ọmọ olúkálukú wọn bọ́sọ. Kọmíṣánná ọlọ́pàá ọ̀hún ló wá rọ àwọn òbí àtàlágbàtọ́ láti fa àwọn ọmọ wọn létí bá wọn sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ torí ẹnikẹ́ni tágéré ìwà ìbàjẹ́ bá ṣímọ́ lórí lákòókò ètò ìdìbò náà yóò fẹnu fẹ́ra bí abẹbẹ. Ó jẹ́ kó di mímọ̀ wípé ọwọ́ ti tẹ àwọn afurasí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan báyìí nílùú Ẹ̀dẹ̀ tí wọ́n wà ní akólú ọlọ́pàá níbi tí wọ́n ti ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Ó ní iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ni ó ti mú dá àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀sun lójú wípé wọn ò ní fárí apá kan dápá kan sí lákòókò ètò ìdìbò náà, oníkálukú ni yóò dìbò rẹ̀ láyọ̀ àtàlàáfíà táwọn ó sì ṣiṣẹ́ ní ìbámu pẹ̀lú òfin tó gbé wọn ró. Ẹ̀ka ẹgbẹ́ òṣèlú olóṣùṣọ́wọ̀ nípínlẹ̀ Ọ̀sun ń lo ti rọ gómìnà Adémọlá Adeleke láti jámi lórí dídẹ̀bi ọ̀ranrú ààrẹ Bọ́lá Tinubu àti gómìnà ìpínlẹ̀ náà tẹ́lẹ̀ rí Adégbòyega Oyetola lórí àwọn kùdìẹ̀kudiẹ tó ń ba ètò ìṣèjọba rẹ̀. Àtẹ̀jáde kan látẹnu agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún Kọ́lá Ọlábísí ń ló bẹnu àtẹ́lu Adeleke ẹni tó sọ̀rọ̀ wípé Tinubu àti Oyetola ni ó ṣokùnfà ìdí tí ìṣèjọba ọ̀hún tó fi ń rí bákanbàkan ṣáájú ètò ìdìbò eléyìí tí yóò wáyé ní 15 oṣù táwa yìí. Àtẹ̀jáde ọ̀hún ni ọ̀bùn Adeleke kàn rí kú ọkọ ti gàn mọ́ni bó ti ṣe ń fi àròyé pé àwọn kan ní wípé àwọn ni wọ́n ń dabarú ìṣèjọba tóun ò fi lè ṣe déédéé. Ó tún wá jẹ́ kó di mímọ̀ wípé Adeleke gan lọ́fọ́n ti ń fìrò nàgbá ètò òṣèlú nípínlẹ̀ Ọ̀sun o bó ṣe jẹ́ wípé ìlànà tó ń gbà láti lè fi yanjú ọ̀ràn tó ń kojú ètò ààbò ní òbójú ọwọ́ wa. Àtẹ̀jáde ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé ìṣọwọ́ṣiṣẹ́ gómìnà náà ó ń láwọn ènìyàn ó fi ìbò yìn láwò bóyá ó ṣe dáadáa àbí kò ṣe dáadáa lákòókò ètò ìdìbò náà tó ń bọ̀ níwájú. Ó wá rọ Adeleke láti gbájúmọ́ ìṣèjọba rere fún àwọn ènìyàn ìpínlẹ̀ Ọ̀sun ju wípé kó mọ̀ dẹ̀bi kùdìẹ̀kudiẹ tó ń bá ìṣèjọba rẹ̀ ru àwọn ẹlòmíì. Ààrẹ Bọ́lá Tinubu ń ló ti ké sí orílẹ̀-èdè China láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà nípa ṣíṣàgbékalẹ̀ ọ̀nà kan tí yóò lè mú wọn ṣàmúlò àwọn orí ọ̀fẹ́ tí ń bẹ lórí ọ̀rọ̀ ajé orí omi nílẹ̀ yìí. Ààrẹ ẹni tó sọ̀rọ̀ níbi ètò àjọ oníṣọ̀kan àgbáyé kan eléyìí tó wáyé ní Beijing ló jẹ́ kó di mímọ̀ wípé ó ṣe pàtàkì láti fọwọ́sowọ́pọ̀ eléyìí tó sì jẹ́ pé ìfọwọ́sowọ́pọ̀ yóò fojú sọ dídọ́gbọ́n sí ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀rọ ọgbọ́n àtinúdá àti àwọn àjọṣepọ̀ míì ju wípé kórílẹ̀-èdè yóò kàn mọ́ retí ìrànlọ́wọ́ látòkè òkun lásán lọ. Ẹni tó ṣojú fún ààrẹ ó ní aṣojú orílẹ̀-èdè yìí nínú àjọ oníṣọ̀kan àgbáyé Jimoh Ibrahim o je ko di mimo wi pe nini akosile ohun to nlo lori omi ati wadi oni o se ran lowo lati le kenu idagbasoke oro aje ti o si tun le fi agbara ro oro aje ori omi nile ye Tinubu salaye e wi pe bi ijoba apapo ti se sagbekale ile ise re ti o mo bojuto eto oro aje lori omi nile ki kan si oro awewa lasan bi ki ise afojusun ti won ti ri lori oro aje to sodo si agbon oro ori omi ohun Igba keja re Kashim Shettiman lo ti yanana idi lati fo so po lako laarin ijoba ati awon agba ladani lati le je ki oro ayipada fun ohun amusagbara si ona igbalode ko le ya dada Shettiman pe ipe na lakoko ifilole ileko Barefoot Renewable Energy College yen ni ipinle Kogi oja ko di memo wi pe afo so po laarin ijoba ati awon ajo lajo oni yo le je ki eto ohun ko rese wale dada ati bi pe yo le mu ki won konu kenu ohun amusagbara igbalode ati pipese ori ofe nlala fun awon odo orilede yi igba keja re je ko di mimo wi pe college na oni yo seto idanileko gbangba lasata fun awon eniyan lori ona ti won yo gba lati mo to ero agbada gborun sara gbe na wole ati bi won yo ti se mo se itoju e leyi ti o le mu ki oro ayipada ohun amusagbara si ti gbalode le yi ko tubo le ya dada si o salaye ile eko ohun gege bi idokowo to nitumo fun ojo waju orilede yi eleyi ti o si tun se iranlowo fun isejoba re Bola Tinubu lori erongba re ti otun re to fi nlogba ati afojusun re lori idagba soke ohun amusagbara ati ipese ise lopo yanturu Ijoba apapo n lo ti pase fun gbogbo awon oga agba yanyan ile eko giga fasiti ti polytechnic ati ti college lati tete ro gbogbo awon eniyan awon odo ti won ba lowo ninu oran ijinigbe kuro ni ogba ile eko ni kaloku won fun iforowanilenuwo eleyi to ba to minister tori soro eto eko nile yi tu jalauta lo foro na lede lakoko ipade apapo re papo pelu awon igbimo ile eko giga fasiti lafia eleyi to waye nilu abuja o je ko di mimo wi pe awon ile eko giga fasiti o ni won o ni je ibuba fun awon modaluru o tu wa pase fun gbogbo awon adari ile eko yoku lati kenu eto abo ni ogba ile eko ni kaloku won nipa sisagbekale awon eso alabo eleyin juasa labenu eleyi ti o mo sise papo pelu awon iko olopa otelemuye ati awon eso alabo mi Minister on jako di mimo wi pe ijoba apapo n lo gbajumo didabobo emi ati dukia awon akeko o si wa kilo fun gbogbo awon modaluru ti won ba n gbe logba ile eko lati towo omo dikaloku won boso be ba se n darapo mo wa iroyin asalele n gbo lowo lati le se adaba 88.9 FM akure baba padade amo jako di mimo fun yin bo ti se n lo nile okere lagbo awon amuludun ati tere idaraya e mo yi ko nbe o adaba yi wu ye
6: Welcome to Great Springs International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites or Baile Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites or Baile Akure North and online. For inquiries, please call 0703-360-6184. Great Springs International School, soaring in excellence.
7: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
8: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
9: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more.

0: Don't phone for any of our M-Copa shop within near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copa. Own now now. Pay small small.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

òpó ayélujára tó tún jẹ ẹni tó mọ ń farahàn ní ojú òpó móhùnmáwòrán frank edo ńlọmọ ti sọrọ jáde báyìí lórí ọpọlọpọ àwọn ẹsùn kan táwọn ènìyàn ti fi ń kàn án wípé ńṣe ni wọn lè kúrò bí ẹni ilé ajá lórí ìdíje who want to be a millionaire ó jákudì bímọ wípé kò sí nǹkan tó jọ bẹẹ bó ti wù kó rí edo ló fọ̀rọ̀ náà léde lákòókò tó ń kópa nínú ìfọ̀rọ̀jẹ̀wọ̀ kan níbi tó ti sọ̀rọ̀ lórí ìrìn àjò rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ọdún tó fi ṣe ètò who want to be a millionaire náà ó jákudì bímọ wípé ìdíje ọ̀hún ló tẹnubodò nígbà táwọn tó jẹ́ onígbọ̀wẹ́ tí wọ́n yọwọ́ látàrí owó náà kan eléyìí tí ìjọba àpapọ̀ tó gbélé wọn lórí láti fi ta wọ́n lójì oní nígbà tí wọ́n tún bẹ̀rẹ̀ ètò náà padà ń ló jẹ́ wípé wọn ò ké sí òun o eléyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa rò wípé ṣe náà ti rọ̀ ọ́n kúrò lórí ètò ọ̀hún ó ní ohun táwọn ènìyàn ń sọ kò rí bẹ́ẹ̀ bó ti wù kó rí lórí ìròyìn àwọn eléré ìdárayá ààrẹ bọ́lá tinubu ń lò ti kí àwọn ikọ̀ tó ṣojú orílẹ̀-èdè nàìjíríà nínú ìdíje àjọ commonwealth tó wáyé ní glasgow ní scotland ìṣirẹ̀ tọdún 2026 kú oríire níbi wọn ti ṣe gba àmì mẹ́dà 24 padà wálé àwọn ikọ̀ ọ̀hún ni wọ́n ní àmì wúrà mẹ́wàá ìdẹ mẹ́wàá àti bàbà mẹ́wàá nígbà tí wọn yóò fìdí ààrẹ ṣàlàyé irú àṣeyọrí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ohun tó ní kìmí ó sì kí àwọn olùdíje náà kú oríire àti wípé ọkàn akin tí wọ́n fi sin orílẹ̀-èdè nàìjíríà lágbàáyé ń ló jẹ́ eléyìí tó wúni lórí gidigidi tinubu gbóríyìn fún wọn àwọn akọ́nimọ̀ọ́gbá wọn àtàwọn aláṣẹ tó bá wọn rìnrìn àjò ní ṣíṣojú orílẹ̀-èdè nàìjíríà dáadáa ààrẹ wa jákòdì mímọ̀ wípé irú àṣeyọrí bẹ́ẹ̀ ó ní yóò jẹ́ kóríyá wú fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà yóò sì pèsè ọjọ́ iwájú rere fún orílẹ̀-èdè yìí àti ìdíje eré ìdárayá ìròyìn eré ìdárayá iná láfimọ̀ káàdì gbogbo ẹ̀ ńlẹ̀ láṣálẹ̀ tòní lórí ìròyìn àṣálẹ̀ wa láti lè ṣe àdàbà 88.9 FM àkúrẹ́ ọlásùnkànmí èlùjọba lólòtú ìròyìn adégbòye gàlàní lórúkọ tèmi mo kí yín òun ayọ̀ lásun o a ní jẹun tí ò tẹ́ wa lọ́rùn ó dàárọ̀ o.

0: Good Time Moments with Kivo Creamer. Kivo Creamer.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ó ti gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggie Native Jollof Rice. Ìtọ́wẹ̀ kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggie Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggie Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

I'm not going to be able to do it.

ọmọ ẹ̀rọ ọmọ bí olóyún ọjọ́ gbígbẹ́ dábàá ṣiṣẹ́ bí ẹni jẹjẹ ìlérí kò ṣe òjì lágbára àdúrà ọjì kún fẹ́yẹ kún lọ lọ́yẹjú ìṣòro tó ń bá bẹ̀ gà fẹ́ra ẹ̀sìn yòókù tó ń ṣe ní lẹ́gbọ̀n ara ẹni tó kọ àgbẹ̀gà àtàwọn tó ti wà lókè tí wọn fẹ́ jábọ́ obìnrin tó kọ ibùdó kọ ayọ̀ àtàwọn tó mojú ọlọ́run fún ọmọ bíbí tó ṣe má gbogbo àwọn tá ń fẹ́kọ́ náà ò lákàgbà fún sẹ́wọ̀n lu òyìnbó ẹni ládùúgbò àwọn ògbà ó ní bó ṣe ṣe o ṣèyí di ayé akọrẹdẹ ni ẹ kàn sí pé ìmọ̀ràn pàtàkì àtìmọ̀ lọ́wọ́ àdúrà tó ní kíni ilé àdúrà alhaji ṣèyí di ayé akọrẹdẹ ọ̀nà ìmọ̀lẹ̀ ní ká má bọ̀ ó wà ní nọmba 3 ìfẹ́lẹ́ rẹ̀ sí ìjọpọ̀ gbogbo ọrọ̀ àdéhùn ká wọ̀ ṣáájú èkìtì ẹ tún lè gbé sórí aago 00 34 33 15 99 tàbí 00 22 83 40 29 ṣèyí di ayé akọrẹdẹ ló sọ wípé ọlọ́run kájú

0: fi okan re dani yin orere kan a si je ti e
1: saye alaise
0: to je pe bi to ba wa nbe gan na la yo ti ma fi re wa wa sibe oju kan ka se bo na ni kan ka oju kere na ni kukun sere oju ko lokurukuru lokurukuru tin saye ti e you know
1: Elejuaga
0: Bomi dada o eku kin jara kasi Ojojumo lo ye kore tutu omo wole to wa to ba mo Gbogbo igba lo ye ki awon nkan tutu tutu o ma wole to wa to ba ti jase Atoju aterun ile alakoki gbe Be gege lo ye ki irin ajo aye re ori Ko mo fi igba kan tawo na Ko wo re o mo fi igba kan kan isale apo Ko ma taraka ko tori jeri mu Ko ko le nuran Ko ro ko bobe ni nuran Da ni ko si se un gbogbo lai ni ni lara kan
1: Ore o si o wa falo
0: O tu gbo bi won ti wi ni Wọ́n ní ọ̀nà òní dígágá dígàgà kí adì orí àbá ọmọ lànà débi ẹyin tí ẹ. Tí ẹ náà lè rí bẹ́ẹ̀ kì í ṣàdìyẹ nìkan. Kò jẹ́ wípé gbogbo ọ̀nà àti àsìkò oní olóore àti aláàánú yóò mọ wá rí yóò mọ lànà débi tó bá wà. Àṣírí ńlá ni èyí ni tí kì í mú ebi tó fi ń pawọ́rí wọn dalẹ́. Àṣírí ìkọ̀kọ̀ ni tí kì í jẹ́ kébi ó pọ̀ ni wàràkà dọ̀sán. Àṣírí ìṣẹ̀ǹbáyé ni ó sì ń bẹ tí kì í jẹ́ kébi ó pa lárìn káàdù. Ó da ìwọ rẹ̀ stop ṣe bẹ́ẹ̀. Má sùn tẹ́tẹ́rẹ́ ni mò ń sọ̀rọ̀ fún ẹ o. Gbèsè sókè gbé bọ́ọ̀dì pàápàá. Gbà mú òtọ́bà. Ojúlówó àṣírí gangan ni kó wá kó sì rí díẹ̀. Kí wọn náà kó o bá lè bẹ́gbẹ́ pé ni o. Nítorí ẹni tí ò bá mú bí ẹgbẹ́ rẹ̀ ti là yóò kàn sáré kú dànùdànù. Òun ni mo fi ń sọ fún ẹ pé ọgbọ́n ń bẹ èèyàn sì wà. Ọgbọ́n ń bẹ èèyàn kù sí àyíbì kan. Àwọn èèyàn tán ní ìdí àṣírí ńlá eyín ni tí ń sọ ní ìdí pẹ́sì láwùjọ dání. Àbí wo ti ẹ̀ mọ̀ ni pé a kì í fewé kéwé joyè lẹ́yìn àkókò. Dúdú wù mí, pupa wù mí, òun náà ní í ṣe ti ìwéré ń jẹ́jẹ́. Ọ̀rẹ́ ìrìn àjò wà tó lè lò tó lè rìn tó fi jẹ́ pé gbogbo ohun tó bá gbé dání báyìí yóò mọ ta wàràwàrà ń bí ọjà. Ó fi jẹ́ pé ibi ọ̀gbágbá tiẹ̀ bá gbọ́jà sí ibẹ̀ náà nìkan lẹ́yọ kóòtù mọ́ náà.
1: Kí ló ṣẹlẹ̀ láàyè?
0: Ó sì jẹ́ pé iṣẹ́ àti ìwà rẹ nìkan òun náà la yóò mọ fẹ́ tí wọ́n sì mọ ṣàfẹ́rí rẹ̀.
1: Ayé aláìṣẹ́ dojú.
0: Ó jẹ́ pé tó o bá tí ì dáwùjọ àwùjọ ò tí ì ní dùn. Ọ̀rọ̀ rẹ̀ á wá di bá òrígun a ò gbúdọ̀ ṣẹ́ bọ́. Báwo ra kàlà ò gbúdọ̀ ṣòro. Báwo dídá rẹ̀ lé ìwé ẹnìkan kì í ru gbàjẹ́ wọlé o. Wọ́n ní gbani ẹranko nu gbó ṣùgbọ́n bálẹ́ bá ti lẹ́wọ̀n.

0: Ọlá.
1: Olúwa Ọlọ́run gbé ní ga. Ẹ̀dá kan ò lè ṣe. Bẹ́ni àbá tí ẹ lòun ó dọ̀wọ́. Ìpá ẹ̀dá ò lè ká. Òkìkí ọkọ̀ ṣọ́kàn kárí ayé. Ọ̀nà ìmọ̀lẹ̀ tí ẹgbẹ́ dání lòkìkí yìí fi kàn kárí ayé. Kábàdúrà jagun àti tú ní sílẹ̀ o. Ọkọ̀ ṣó bàbà lolúwa fi ràn gbogbo ẹni. Tó bá bá wà débẹ̀ náà ń dúpẹ́. Fámi olúwa wọn náà ń dúpẹ́. Àánú olúwa wọn. Olúwa ló ń gbé ní ga. Ẹ̀dá kan ò lè ṣe. Bẹ́ni àbá tí ẹ lòun ó dọ̀wọ́. Ìpá ẹ̀dá ò lè ká. Káfàdúà jagun àti tú ní sílẹ̀. Ọkọ̀ ṣó bàbà lolúwa fi rán. Gbogbo ẹni bàbá wà débẹ̀. Ní wọ́n ránú olúwa láyé wọn. Olúwa ló ń gbé ní ga. Ẹ̀dá kan ò lè ṣe. Bẹ́ni àbá tí ẹ lòun ó dọ̀wọ́. Ìpá ẹ̀dá ò lè ká. Ìgbàgbọ́ rẹ ni ó mú dání. Mọ́sílá ní àkítẹ nìkan bàjẹ́. Wàláyí tàlà ìsúnmọ́ bí láyì. Ìwà gòkè pẹ̀lú aṣẹ́ olúwa. Olúwa ló ń gbé ní ga. Ẹ̀dá kan ò lè ṣe. Bẹ́ni àbá.

0: èmi wà lára àwọn tó lọ́ra wá lórílẹ̀‐èdè láti tú ọ sílẹ̀ láti pé kó rí ọ̀nà àbáyọ kan lè máa fi lè wọrí torí náà gan àsìkò tó ẹdìdẹ lẹ ṣé kì í yáyé akóredé sọ́jìlì tìyú rẹ kó sóko àjẹ́ adó èkìtì ni mo wà bó bá ti ń bọ̀ ẹyẹ méjò kí n jáṣá ṣé kì í yáyé akóredé ọkọ̀ sóko àjẹ́ ọ̀nà ìmọ́lẹ̀ tó bá ti ń bọ̀ máa pe nọ́bà yìí tó ẹnì wíwà tó bá gbà wọ adó tó bá ti bọ́ lẹ́nu mọ́tò pe nọ́bà yìí máa ní kẹgbẹ́ fún ọlọ́kadà wọ́n ti mọ lèmi ní àdéhùn ká wọ̀ṣ nọ́bà tírì fẹ́rẹ̀rẹ̀ ò púpọ̀ gbọ́ àdéhùn ká wọ̀ṣ mo wà ńbẹ̀ ṣé ìyá yìí akóredé ọkọ̀ sọ́kọ̀ àjẹ́ wà láì nìkan ò wá sódò mi kó kábàámà àfi tá a níyàn rẹ ò bá dá ọ lókun àwa ẹ̀sì bá bá nǹkan.
1: ọ̀pá tọ́lọ́run fún Musa tó fi pàṣẹ o lọ fún ṣé wúyá yìí tó fi gbẹ sìgá lọ fún ṣé wúyá yìí tó fi gbẹ sìgá.
0: nǹkan tí ọlọ́run fún mi náà ni mo fẹ́ gbélé yín lọ́wọ́ mo fẹ́ tọ́ ìṣọ́nà mo sì fẹ́ kí ẹ ṣàṣeyọrí. nọ́bà mi náà lọ báyìí 08 34 33 15 99 lẹ́ẹ̀kan sí 08 34 33 15 99 yẹn MTN nọ́bà mi nìyẹn. ìkejì nọ́bà náà lọ báyìí 08 22 83 40 29 lẹ́ẹ̀kan sí 08 22 83 40 29 tàbí 07 32 82 58 44 lẹ́ẹ̀kan sí 07 32 82 58 44 tẹ bá ti pe nọ́bà yìí lógo tọ lóhùn wọn fèrè wọ orí lọ́dún yìí ọkàn rẹ ó sì balẹ̀.
2: ọ̀dà alájẹ ẹ jẹ́ àyà lọ síbi tí à ń lọ gangan lónìí àṣírí ńlá fèrè wá mi wáyé báwo ló ṣe ń ṣiṣẹ́ gan-an àti pé kí ló ń ṣiṣẹ́ fún.
0: ẹ rí àṣírí fèrè wá mi rí tàn sọ yìí àtọ̀dọ̀ ọlọ́run ló wà ló ti wá ẹni tó ọlọ́run bá fún ní lò fún yàn
2: ẹni tó ọlọ́run bá fún
0: bẹ́ẹ̀ni
2: ló
0: lè lò fún yàn
2: ọlọ́run sì fún gbogbo èèyàn.
0: kíkẹ́ gbogbo èèyàn owó ọlọ́run ló gbélé mi lọ́wọ́ kì í ṣe oògùn kì í ṣe ọṣẹ àṣẹ ọlọ́run ni ẹni tí ń bá ní tọ́lọ́run bá ní kí n fún ní fún.
2: ó tún lójú ẹni tọ́lọ́run gan lè tún ní
0: kẹrin. ẹni tí ó mọ fúnra rẹ tó nǹkan já lábòsí ẹ̀mẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé tí tó jẹ́ pé àníyàn rẹ̀ ò dáa.
2: ẹ bá ọlọ́ ẹsẹ̀ wa mọ̀ gbọ́n bá dọ́dọ̀ yàn
0: lọ. tó olótú ìmọ̀ ọlọ́run ni ìmọ̀ tọ́lọ́run bùn mí ni wàláì tẹ̀láti ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ogun ọlọ́run ni kì í ṣe agbára mi náà ọlọ́run ló ṣe fún mi o. bẹ́ẹ̀ bá ti ń dé wájú tó bá ń kúlẹ̀ báyìí ti máa sọ pé nǹkan báyìí ní sí o nǹkan báyìí ní sí o kò dìgbà tá a wo tẹ́síbíù kò dìgbà tá a wo yẹrin. ilémọ̀lẹ̀ bá ti nù ni tọ́lọ́run gbé sí mi nù ni tá a sì ń ṣe tó sì ń rí bẹ́ẹ̀ wàhálà tó o bá ti nígbàgbọ́ tó o lè wá tó o déwájú mi báyìí o ti bọ́nu o ti bọ́ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn o rí tiẹ̀ ṣe ọ̀rọ̀ rẹ ó dayọ̀ torí náà kọ́ abá ti wú ọ bá ti sọ báyìí ló ń ṣe nǹkan báyìí ló ń ṣe nǹkan báyìí ní sọ ọ̀nà àbáyọ rẹ ni a sọ fọ. tó o bá ti lè fojú kàn mí báyìí níbi tí mo wà. èmi ní balógun ní wàá ṣe èkìtì state bó o bá fẹ́ mà wá bá mi lẹ́kìtì wàá mọ̀ pé tó àwa yìí ṣe àfa àti bábàǹkà ṣéèkì ayé akóredé sáwùjìlì túyúrì ọkọ̀ sọ ọkọ̀ àjẹ́ balógun ní wàá ṣe èkìtì state. èmi náà mò ń bá yín sọ̀rọ̀ lógo tọ́ lọ́hún ní sáà tá a wà yìí àjọ lónìí ẹ̀yìn náà ó rí gba àyín ló ń bẹ̀ wọ́n fèrè wá yín rí àlùbáríkà aláìnẹ́bí lọ́dọ̀ ọlọ́run ìnṣàlá o.
1: fèrè wà mí rí olúwa fèrè wà mí rí tí bá ti rí ṣéwù yá yìí fèrè wà mí rí àmì fèrè wà mí rí o fèrè wà mí rí fèrè wà mí rí o fèrè wà mí rí o tí bá ti rí ṣéwù yá yìí fèrè wà mí rí.
0: máa ṣe ìgbésẹ̀ kíákíá máa slow jáfara léwu torí náà nǹkan àwọn ará bí òkò kílẹ̀ o máa sùn láyìí la èmi sì wà gẹ́gẹ́ bí ẹni tọ́lọ́run gbé kalẹ̀ tọ́lọ́run fún mi ṣe ni. tó mo ti ń sọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ tẹ̀ ń gbọ́rọ̀ mi adó èkìtì ni mo wà bó bá ti ń bọ̀ ẹyẹ méjò kí n jáṣá ṣe kì í yáyé akóredé ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọ̀nà ìmọ́lẹ̀ tó bá ti ń bọ̀ máa pe nọ́bà yìí tó ẹnì wíwà tó bá gbà wọ adó tó bá ti bọ́ lẹ́nu mọ́tò pe nọ́bà yìí máa ní kẹgbẹ́ fún ọlọ́kadà wọ́n ti mọ lèmi ní àdéhùn ká wọ̀ṣ nọ́bà tírì fẹ́rẹ̀rẹ̀ ò púpọ̀ gbọ́ àdéhùn ká wọ̀ṣ mo wà ńbẹ̀ ṣé ìyá yìí akóredé ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́. lórí náà ń kọ́ ọlọ́run ìrèmí ọlọ́jọ́ fi wá mi rí.
1: ìwọ náà máa sọ wípé.

0: miri dada.
1: Bẹ́ẹ̀ni.
0: Ire mi, a wà miri dada. Ire olókun ikọ̀ ọjà olókun. Ire mi, a wà miri dada. Ire ọlọ́sà ikọ̀ ọjà ọlọ́sà. Ire mi, a wà miri dada. Tọ́tẹ̀tẹ̀ bá ti pẹ́ ti inú ẹ̀ á dẹ̀. Ire mi, a wà miri dada.
1: Ilé rẹ̀ wọ orí. Wàláhì tẹ́lẹ̀ wàláhì ti bá ṣàdúrà fún ọ bẹ́ẹ̀ ní òrì àwọn tẹ́rì sí àwọn ìyá rẹ̀ wọ́n jáwọ́ lọ́rọ̀ rẹ̀ tulas ẹni tí ò bá jáwọ́ ń bẹ̀ yóò kàn níyọ̀ wọ́n fìrè wọ́ rí wọ́n náà tẹ̀sí ẹ wò wá bá mi ibi tí ń bá wà ó níjẹ́ mi níjẹ́ ó sọ nǹkan kan rárá tí ti máa sọ ọ̀nà àbáyọ rẹ fún ṣé kìí ayé akóredé ṣẹ́jú di tuyú rẹ ọkọ sọkọ ajẹ́ wọ́ọ̀dù àìdó náà ló sọ̀rọ̀ fún yín ọlọ́run wá wọlá nẹbi lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ọlọ́run jó ṣe yín láti bàríkà ọlọ́run nẹbi lọ́dọ̀ ọlọ́run àtàwọn ẹ̀ta sọ fún yín ọlọ́run bá mọ́jẹ́ kiri ó fò wá lórí ọlọ́run nẹbi lọ́dọ̀ ọlọ́run ọlọ́run máa ń ṣe ara ọ̀la kú ọ̀tá ìlà abẹ́láyà.
2: Ó dáa náà a ti fi hàn ọ́ ìwọ ọmọ ènìyàn èyí tí ń ṣe àlàáfíà rẹ o àti wọlé ògo wá kù sọ́wọ́ rẹ ìwọ náà kò gbìyànjú káyé lè fi ire wá o wá o. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún máa gbádùn ètò ọ̀nà ìmọ́lẹ̀ dáadáa orúkọ mi ò yí padà Akin Olúmúyíwá Akinrelẹ́rẹ̀ ń lè mí jẹ́ ó dìgbà.
3: Má fọwọ́kọ̀.
4: Bàbákẹ́rẹ́ wa dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jáìjáìjáì ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtọbìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ́kànlẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé tí wàá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbákẹ́rẹ́ wa ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra ṣẹ̀kọ́sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pípì ìpì má lè gbẹ́ pá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbákẹ́rẹ́ wa ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí ó máa sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fún òtún fẹ́ tẹ̀lé kì í ṣe ti bàbákẹ́rẹ́ wa. Bàbákẹ́rẹ́ wa wà pé mi débẹ̀.
5: Mo kí onílé mo kí àlejò àní fàìsàn lògbà orúkọ ti èmi ni Babangana tí gbogbo ayé a máa pè ní Babakerewa aláṣẹ àti olùdarí Stand Action Koboko èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wà lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kan sí mi.
6: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street nílùú Àkúrẹ́.
5: Fóònù nọmba mi 08164122777.
7: Kí làá mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gun lá. Bàbá kéré wà.
6: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
7: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gun lá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
5: 08164122777.
7: Bóyá wọ́n ṣe ẹ̀yọ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi. Àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ̀jẹ̀ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúnkún ń ro ẹ ni oríkèríkè ara ń ro ẹ ni àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à pè ní carburetor ti carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ló máa ń fa kí carburetor má lè ṣe bó ṣe ń ṣe ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ carburetor yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin iṣu ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa kàn sí mi.
8: Bàbá ń gana bàbá kéré wà.
6: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street off Continental Street Àkúrẹ́.
7: Ibẹ̀ ni mo wà gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe wọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
8: Phone number mi 08164122777.
7: Àgbo Marugbó Takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ ń wú ni o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀ kàn sí mi.
6: Ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street off Continental Street Àkúrẹ́.
8: Bàbá ń gana bàbá kéré wà. Phone number mi 08164122777 08164122777.
9: Ó máa ṣe ilẹ̀ ìjẹni ọ.
10: Ó mà ṣe o, ikú pagbe bí ẹni tí ò dárọ́, ikú pàlùkò bí ẹni tí ò kosùn, ikú yìí ló pàpà wá mú ìyá wa lọ. Let Mrs. Cecilia Mojisola Osuma máa lo 90 years láyé òṣì àtẹ̀ṣẹ̀ yìí. Kíkú tó wá wọlé mú màmá wa lọ láàrin wa o. Èyí ló mú kí gbogbo ẹbí àti ìdílé Osumo àti Ọbádámilọ́lá fi ń kéde ètò àṣekágbá ayẹyẹ ètò ìsìnkú màmá wa.
11: Wednesday 5th August 2026
10: ni jíjó àjàbú ẹ̀. Màmá káàkiri ìlú Ọ̀wọ̀-Madẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ 10 AM ní number 9 Arúwàjoyè Street. Ọba wa di ni 7th of August 2026 ni a lọ gbé ara màmá ní ilé ìgbókùsí St. Louis Catholic Hospital ọwọ́ lọ sí ilé wọn tó wà ní Agunká Òkè Ògún ọwọ́ láago mẹ́wàá òwúrọ̀. Lọ́jọ́ yìí bákan náà ni ayẹyẹ àṣálẹ̀ orin ìsìn ìdágbére orin onígbàgbọ́ Christian Wakey láago mẹ́ta ìrọ̀lẹ́ 3 PM ọba wa di ni on the 8th August 2026 ètò ìsìn ìsìnkú ní ilé ìjọ Salvation Army Corps ìsá ìpẹ́ ọ̀wọ́ ní aago mẹ́wàá òwúrọ̀ 10 AM àti gbígba àlejò ohun ijó ẹni ọmọ sí ní pápá ìṣeré ilé ìwé Adédèwé nursery and primary school Òkè Ògún ọwọ́ ọmọlúgbòròkọ Naisa ọmọlúgbòròkọ Adagunyọyọ ọmọlúgbòròkọ Yerumeyu àgbàrá ògbòròkọ ògbòrónẹ pàrókò sí Akínlàbí Akínlàbí Irúnmúche Omuche Kokoche Ayamalupẹ̀mẹ̀ Ajọ̀dá Àgbòsanra Ayamalupẹ̀mẹ̀ Erindupẹ̀mẹ̀ Naja Ayamalupẹ̀mẹ̀ Ọmachugbẹ̀ Chaeyoro Ayamalupẹ̀mẹ̀ Apagbo Wẹ́rú Mabuhunjẹ ọmọ Erèwà Yídà ọmọlúrẹ̀rẹ̀ Àwòdúrara ọ̀kan bàbá ti wá ọ̀kan bàbá ti wá ọ̀kan ẹkí bàbá ti wá wọn mú pòpò má lẹ rẹbẹrẹbẹ fún wa kí ọlọ́fẹ́ déèjì ọkọ̀ òun ọmọ ajíǹgbẹ̀ dálẹ̀ ìyá ọmọ arúwo dọ́fẹ̀ lásì ọmọ máa ìjà dẹ gbẹ́lẹ̀ sọ́gọ̀dẹ̀ gbé wa ọmọ alẹ́ pẹ̀tẹ́ sì yọgùn lè yá ewò gbẹ̀mú léere má ja eré o aláwo rẹ bẹ́ ti yẹ gbẹ̀mú gbà tẹ dagodẹ o ó dìgò mú ọjà iwájú ẹ̀sán lẹ́yìn ẹ̀sán ọmọ máa ma sùn gbàgbé gẹ́gẹ́dẹ́ ọ̀ngọ́n ọmọ ẹ turí toko o èmi aya ọmọ ẹ Mrs. Ọláyinka Aya James Ìbídàpọ̀ Otuma Jọbẹ̀ òun fi dọ́ọ̀báhun mú òkú iyọkọ̀ kéde o.
12: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18 má mu àmupara. Eagle Original Aromatic Schnapps ojulowo ti ibile fun adura
13: iya wa pataki kan ti lo nile yo di gbere
14: mama wa madam esta ola to ji ware ni ayoko ma lo lo si rin ajo mimo o raja to si taja ta o jise olodumo re ko to wa pada sodo oba to ran on the 28th of march 2026 yi lo wa juwo si gbogbo tomo te bi re ko digba
15: silent on ori mi
16: Tuesday, October 4th, 6th of August, by 4 p.m.
17: in the Christian Wake in the Ware Compound.
16: Odegbere Bakao Kakuko.
17: On Friday, 7 by 9 a.m.
16: in the Foreigner Service in the African Church of Kakuko Province.
17: Iye Christ Cathedral Bakao Kakuko.
16: Lenye is in the reception. Yo walo bale kasabwa.
17: Ni Christ Primary School.
16: Mama wa Esther Olatuji Ware.
17: Ni Anyoko.
16: Edito lo 105 years.
17: Oma abejo yo oma lagugwa gilu bini bini ni choshi. Eba miki.
18: Iye mi yo. Oma yo kole re shoja. Oma le gugu ka ni kan yoga. Oma mu ka ka tabi no re. Iye mi o. Ola gugu.
16: Ondo re buwa re be lulu kayo de. Lo le ka fonri re lulu ko gugu oma te bi pe. Olo daro abia mo atata.
19: Eyeyan ipele Ondo atagbegbe re ori re ti de Itelorun Muslim Cooperative egbe alajesaku ti o lele nu ti bale ka si ipele Ondo egbe to n ba siri gbogbo mutumu wa
20: bashiri mi bashiri mi
19: iroyin ayori fun gbogbo eyan eyin iyaloja ati babalaje te fe je kokowo yin o gboru si e tete wa darapo mo egbe alajesaku Itelorun Muslim Cooperative ojo tin pagun won bo ojo ti pe bayo bayo si loro ti won ojo te ba darapo na le lanfani ati gbowo ti o lele nu egbe bashiri leleyi koda eyin te fe kole eyin te fe roko keke maruwa tabi okada lati ma fi sise ojo tesi ma san pada die die lai lele nu lati ma fi rowo ti ba ko mu lo senu irorun lo ba de e kan si Itelorun Muslim Cooperative ojo Thursday ose yi gangan ni idanileko pataki o waye fun gbogbo eyin eyan te lanfani lati fe darapo koda ni bi idanileko e tun rowo mu lo le Unique Secondary School Hall leyin Chelsea's Emirates off Akure High School Road Akure ni idanileko ti waye
21: ago meta osan ni o bere
19: e tete de sibe ko si African time tori awon oludari Itelorun Muslim Cooperative yo ti wa nkale e le ma pe awon number yi 0911-833-3200 tabi 0807-329-2800 egbe Itelorun Muslim Cooperative alajeseku tin bashiri edani won

0: Samsung phone for any of our M-Copa shop within near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copa. Own now, now. Pay small, small.
1: Ó mà ṣe o.
2: Ikú pàgbẹ́ tó ń taró. Ikú pàlùkù tó ń tó sùn.
1: Màmá wa onígbà pẹ̀lẹ́ Alice Ayoko ṣe bẹ́ẹ̀.
2: Jẹ́ pé Olódùmarè láìrò tẹ́lẹ̀.
3: A ó pàdé létí odò.
4: A ó pàdé.
1: 92 years ẹni màmá Alice lùlù kéèpẹ̀.
2: Kó tó jáde láyé o.
1: Alice Ayoko.
2: Màmá Londona.
1: Ọmọ òkèrìlẹ̀ alágadá ogun.
2: Aṣàgbẹ̀nálẹ̀ dolóko.
1: Lolóko tí di àgbẹ̀nálẹ̀ ka jí biribi.
2: Aya ìbàkà lọ́kà àkókò.
1: Olókè méjì takọ sábò.
2: Aṣùrẹ́ jẹ má ṣe kíní kan torí ìdágìrì kíní kan.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọjọ́ kẹfà sí
1: August 26.
2: Ẹnìsìn
1: kẹyìn nínú ìjọ wa
2: the Holy Trinity
1: African Church
2: ayé pé ìwárò ọ̀gá àkókò ní déédéé agogo mẹ́wàá òwúrọ̀ 10 AM.
1: ẹ wò ó lẹ́yìn tí màmá bá ti wá sí bẹ́ẹ̀ wò káyìn lẹ̀ sùtún
2: gbígbé owó forí àgbọ̀n
1: tí òkèlè àti ìrẹsì ó máa gbọ̀nà fún sọ̀kalẹ̀ jẹ àràgà jíjẹ ẹnu mọ́ sínú bímọ
2: ní pápá ìṣeré St. Clara Primary School
1: ọ̀wálùsì ìwárò ọ̀gá àkókò
2: títí lẹ́yìn làwọn ọmọ ẹbí àti gbogbo èèyàn ó máa ṣe bẹ́ẹ̀ ṣèdárò ẹni rẹ tó lọ
1: ọ̀nàrẹ́bù Fẹ́mi Ayoko ló ń kéde lórúkọ ọmọ
2: àti gbogbo ẹbí pátápátá.
5: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
6: Abba, aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixture kò lọ́ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú gbà. Ó da alágbó ara. 24/7 Abba Mixture. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253. 091-60-62-6253. Orúkọ ọmọ nìjánu ọmọ. 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjàwá ìjà òsì. Always guide me.
7: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
8: It's about to go down.
9: What?
10: Aww. My love, what did happen?
9: Before I marry you, the TV where you promised, the fridge in car, where it is? Washing machine car. Will I be using my hands to wash clothes in 2026?
10: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CD care? CD care? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CD care.
9: So all those things done already there house?
10: Abba, since last month.
9: Pastor, continue the wedding.
11: Yay! Walk on down, turn together.
10: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CD Care. Pay small, small. Zero interest, normal market price. Download CD Care today.
12: Visit us at Danco Plaza, at Jilosun, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikerio Road, at Doikiti. Please call 0707-484-3351.
11: CD Care! Pay small, small. Live BB!
13: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
14: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
13: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
14: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti dàpọ̀ kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkòkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì a máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dídùn ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ṣe ìkórè.
1: Ẹlẹ́dùnmarè mọ̀ gbà mí ta wà mo ṣẹ̀ báyìí ọlọ́dọọdún. Ta mo ṣẹ̀ oko kòkó. Oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kérè oko kòkó èmi ò rí nǹkan kan mú bẹ́ẹ̀. Kí lè ṣe mi Ẹlẹ́dùnmarè ṣàánú mi.
2: Ọ̀rẹ́ wa kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kò dùn báyìí tó o wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú.
1: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kò dùn. Lọ́dún tó kọjá oko kòkó mi jóná gudugudu. Tọdún yìí pàápàá tún wá líkì nkà mi ò rí nǹkan kan mú jáde nínú oko kòkó mi bó tilẹ̀ kó mọ̀.
2: Ọ̀rẹ́ wa ṣé bí mo ti sọ fún ẹ bó o bá fẹ́ ṣòwò kòkó àti ohun ọ̀gbìn kó o jèrè púpọ̀ iléeṣẹ́ Choice Agrochemical Limited ní kí o lọ tààràtà wọ́n ta ìkórè ìkórè ní ẹ̀fọ́rí fún gbogbo àwọn kòrìkòrì lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá ohun ọ̀gbìn bíi kòkó kòkúmbà ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ìwọ́n tún ti gbé tí ẹ dénú ọjà rí wọ́n máa pariwo ìkórè ìkórè lọ́dọọdún bó o ti sọ ń duta náà ni bó o ti sọ léṣì náà nu o tún ti gbé edé lónìí àbí ìwọ òye dárúkọ ìkórè ìkórè gbogbo ògbàntí ẹ ìkórè lọ́dọọdún ìkórè lọ́dọọdún ẹ ǹlẹ́ o bàbá àkórè ìkórè kọ́ ìsọjí ni ara ń kan gáza o má jẹ́ nǹkan ra tèmi mọ́ o.
2: Jẹ́ ń tún ajá ẹ sí bá a bá ti fi ìkórè fẹ́ kòkó gbogbo èrè oko tó wà lábẹ́ rẹ̀ ni yóò tún máa jàǹfààní ìkórè.
1: Mo ti gbọ́ gbogbo ohun tó wí o ọ̀rẹ́ mi ṣùgbọ́n níbo ó gan-an lèmi gan ó ti rí ìkórè rà báyìí kémi náà lè bọ́ lọ́wọ́ àìkórè oko.
2: Ìkórè wà ní gbogbo ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn kòrìkòrì.
1: Ó dá o jẹ́ ń dán wo kémi náà ò gbìyànjú ẹ̀ torí dán wo báyìí olóbìyàn ọ̀kẹ́rẹ́.
2: Ìtọ́wò la máa dídùn ọbẹ̀ dán wo lónìí kó o rí pé rere ni Olúwa.
1: Àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tó ní ẹni kòkó ẹ̀ báyìí olómọ̀ lọ. Dájúdájú béèyàn ò bá sì mọ bí ẹgbẹ́ ẹ̀ ti là irú ẹni bẹ́ẹ̀ ó sáré kú ni. Olúwa mo dúpẹ́ o.
2: Bàbá àbèjì ọ̀rẹ́ mi ṣé o ti rí pé ìkórè perégedé ó fi gbọ̀rọ̀ jẹka ìdí nìyí táwọn àjọ LAFDAC fi ló ń tẹ gbà.
3: Ẹ̀kọ́ wà nínú ìtàkùrọ̀sọ ọ̀rẹ́ méjì yẹn wọ́n rí pé wọ́n sọ nǹkan kan tí wọ́n sọ wípé èmi kì í ṣe ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yìn akọ. Ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yìn akọ ni ọ̀rẹ́ tí ó ríire tí ò ní fọ̀rọ̀ eré han ara ẹ̀. Ọ̀rọ̀ eré ni wọ́n ti fi hàn yín o ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ wá ọ̀nà kẹ́yìn náà lo ìkórè bó ṣe yẹ kẹ́ ẹ lò ó kó lè jẹ́ wípé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń lò ó kẹ́ ẹ lè kérè oko yín ẹ lọ ra ìkórè lẹ́yìn níbi gbogbo tí wọ́n ti ń ta ojúlówó oògùn tí wọ́n fi ń pa oko kẹ́ ẹ bọ́ lọ́wọ́ kòrìkòrì àti kòkó rírà eré lámọ̀ jẹ́ o àní ṣàṣedànù.
0: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkòkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì a máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dídùn ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ṣe ìkórè.
4: Ah, oh, my. iṣẹ́ ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
5: Ó bẹ́ẹ̀ là bí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ jẹ. Ayé òun ti wá sú mi.
6: Agbóhùn yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
7: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07060 6419 07060 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ó jẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀, ìṣòro ni. Ẹlòmíì bá tún sun orun wákàtí kan tàbí wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà, ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú, ọgbọ̀n ìṣẹ́jú, kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wòra wa nìran. Ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07060 6419 07060 6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde, àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́. Bí èpò òun fẹ́ ṣubú, ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa. Ẹlòmíì wọn lọ ọgọ́rùn ọdún, wọn lọ ọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣe sí àgbẹ̀, ẹlòmíì ń ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa. Tá a bá lò, táwọn náà máa rí, tá a máa máa ta kébékébé náà, mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ, a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní ogójì ìṣẹ́jú. Tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àtegbò. Lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07060 6419 07060 6419. Àlàáfíà ara wo ní bíbí abia ojúbà.
8: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. ojulowo ni awon asa wa awon ohun abalaye wa je iyasoto to ni owo be si ni pali eagle original aromatic schnapps je ojulowo ti ibile fun adura to dayato pali eagle schnapps majesty ti wa bayi pelu awon ami ati apere idanimo asa wa si ajoyo won tun pelu ojulowo ti ibile fun adura eagle aromatic schnapps eagle original aromatic schnapps ojulowo ti ibile fun adura intercontinental distillers limited lo nse ko si fun eni ti ko ba ti pe odun mejidinlogun ma mu amupara eagle original aromatic schnapps ojulowo ti ibile fun adura
9: live ma fowoko
10: ADABA 89 adaba

0: ọ̀run mẹ́la nìkan náà tún yí padà kò sẹ́ni tí ìgbà ò lè bá láyé kò sẹ́ni tí ìgbà ò kì í nà gẹ́gẹ́ bí ẹsẹ̀ ifá kan kò sẹ́ni tí ìgbà ò lè nà láyé o ti rówó rí o ti débi ipò tẹ́nìkan ò dé rí ènìyàn tún lè padà wálẹ̀ ṣùgbọ́n àdúrà ẹ̀ ni ò tiẹ̀ ṣe é gbà fún ènìyàn lọ́run mẹ́la yìí ti dẹni tó jẹ́ pé bí òyàwó tí ò jẹun lọ́run mẹ́la lọ fara ìṣọ̀fà lọ́dọ̀ ọlọ́ọ̀bà tó lọ fara ìṣọfà ní ọdọ ọlọrẹ kúkú mọ ṣe ìwò ọfà bó ṣe rí ní ìgbà yẹn ṣùgbọn ó wá da ọjọ tó jẹ pé ogun tẹ ronú sí pé ẹni tó ṣe ń lóore òun gbúdọ dé ọdọ ẹ ìgbà tí ogun máa dé ètò fẹ ní ilé ọrun mìlá lọ sọ pé àwọn ti lọ látọdún kẹta ṣùgbọn àwọn tó ń sọ pé wọn rí wọn sọ pé ibi bẹlẹ ló ti ń ṣòwò ẹrú ogun wá sọ pé òwò ẹrú kẹ wọn á wá débẹ ìgbà tí ogun máa padà wá dé ilé ọlọba ogun fún alára ìtorí ifá ibẹ yẹn jindo òun ló tún padà sanwó tó jẹ pé wọn bá ọrùn ọrùn mi lágbà tó san tó wá dá ọrùn mi là lówó lókòwò tó wá dá ní gbogbo nǹkan tó jẹ pé ọrùn mi lá fi padà sí ẹsẹ titaarọ tó kúrò ní ipò ẹrú ṣèbí irú ipò tí ogun ṣe fún ọrùn mi là kí ló dé tàbúrò ọmọkùnrin ò ṣe bẹẹ fún ọrùn mi là ó ní èdí gbá èdí gbè ó ní èdí gbègbè jágbè adéfá fún ṣòǹgó èyí tí ń bẹ lóko ṣe oko ìyà ṣòǹgó náà níbẹ lóko ṣe oko ìyà ọ̀nà wo ni wọ́n á fi tẹ́gbẹ́ ló wá dáfá lọ́dọ̀ ọ̀run mi là tó ọ̀run mi là ní pé kó lọ tẹ fá ọ̀run mi là náà ló tún tẹ ṣòǹgó náà tó tẹ nífá ìgbà tó tẹ ṣòǹgó tó tẹ nífá ṣòǹgó dẹni yìí ó dẹni tí gbogbo ayé ń gbòkì kó dẹni tí ayé mọ̀ tí gbogbo ènìyàn mọ̀ tó dẹni tó jẹ́ pé ó tún jọba ni ṣòǹgó wá da lérò pé òun fẹ́ lọ rí ọ̀run mìlà ìgbà yẹn náà ló dọ́jọ́ tó jẹ́ pé wọ́n ti tọ́lọ́fin ti ń sọ fún ọ̀run mìlà pé orúkọ tó tẹ̀ ń jẹ́ pé kò ṣeun tì í pé a fẹ́ yí padà pé ó ní nǹkan tó lè ṣe tó ń gbé àdánwò àsìyìnwá àsìyìnbọ̀ ṣòǹgó ló tún bá ọ̀run mìlà ló bá borí àdánwò ọjọ́ kẹ́ni àná kí ló dé tí ọmọkùnrin tó fi ran ẹgbẹ́ ẹ̀ lọ́wọ́ tó jẹ́ pé a máa fi bu kì í ṣe pé bọ́yá sọ pé òun ló wà ní ìdí ọ̀rọ̀ ẹ̀ la fi sọ pé bọ́yá òun ló ń ṣe àbí pé nǹkankan míì pé ìrànlọ́wọ́ àti ìgbésẹ̀ tó yẹ káàbúrò gbé tí ò gbé òun la fi sọ pé nǹkan tó ṣe pé kò dá àdúrà wa gbà.
1: Àmì bàbá wa tó bá rí bẹ́ẹ̀ kí ẹ tó fún wa ní ọ̀nà àbáyọ ẹ bá wa sọ nọ́mbà yín fọmọ Nàìjíríà.
0: Nọmba kan ṣoṣo tí mo ń lò ní 070-63-01-2816 070-63-01-2816.
1: Kí wá ni ọ̀nà àbáyọ fún ẹni tó kọ ìwé yìí àti àmọ̀ràn fáwọn tó tirúfẹ́ bẹ́ẹ̀ tó ń ṣe nínú ilé.
0: Àtọkùnrin àtobìnrin tó ń gbọ́ wa tírú ipò bẹ́lẹ̀ ló wà àbírú àyèbélé ló ìbára ẹ kẹni ẹ gbìyànjú kó kàn sí wa nílùú ìtàn ògbólú mo fẹ kẹni yẹn ni lọkàn pé kò sẹni tó ṣubú tí ò lè dìde o tẹni ẹ bá ti fi sọkàn pé kò sẹni tó ṣubú tí ò lè dìde pé nǹkan gangan tó gbé ẹ ṣubú yẹn òun ni ká jẹ́ ká fifá bá ẹ tàn ká fifá bá ẹ mọ̀ ká fifá bá ẹ sọ pé nǹkan bẹ́lẹ̀ ni kó sá fún àbí nǹkan bẹ́lẹ̀ ni kó máa sá fún ọ̀nà bẹ́lẹ̀ ni kó dúró sí ọ̀nà bẹ́lẹ̀ ni kó máa dúró sí ìfá la lè fi sọ gbogbo ẹ̀ tó bá wá ta bá dáfá fún nǹkan tá a ṣe àti nǹkan tá a fi bọ́ sí ipò tó yẹ tó tá a fi kúrò ní ipò ẹ̀yìn tá a ìdá ẹni tó jẹ́ pé àbúrò tó ń kẹ́gàn ẹ̀ lé ní tá a dẹni tó jẹ́ pé amọ̀ṣẹ́ ẹ̀gbọ̀n lọ́la tẹni ẹ bá lè gbìyànjú kó wá sí tọ̀gbólú ìlú tọ̀gbólú la wà nọ́mbà kan tó jẹ́ nọ́mbà tiwa òun ni 070-63-01-2816.
1: tó bá rí bẹ́ẹ̀ lórí ètò tí a pè ní àbáláyé títí dọjọ́ mẹ́jọ lénìí tí a tún jọ máa pàdé lórí ètò yìí ọ̀làdélé ọmọdán lórúkọ tẹ̀mí jẹ́ o ẹni àgbàlagbà kókó ẹ̀ tí ó máa pé ọmọdé ọmọ iṣu ta iṣu ọ̀ta ọ̀kọ̀kan náà mú ṣọ́ṣà àbọ̀kò lárárọ̀ mẹ́ẹ̀kìtì ọmọ ayé torítorí ọmọ dìde mọ́gbàgbé òdì nọ́mbà tèmi rèé tẹ bá fẹ́ mú àtẹ̀jíṣẹ́ tẹ fi fi ránṣẹ́ tàbí ó ní kan tàbí méjì tẹ tún fẹ́ bá wa sọ lórí ètò àbáláyé 08-60-70-42-98 ẹ tà tìjẹ́ ṣe yín síbẹ̀ tàbí kẹ̀kàn sí wa lórí WhatsApp wa a máa da yín lóhùn ní ìgbàkúùgbà ẹ ṣeun o gbogbo lọ́balọ́ba àti ládéládé pátápátá la kí o níjòyè lọ́lẹ̀ lẹ́dùnmarè gbogbo ibi tá ti ń gbọ́ wa káàkiri àgbáláyé orun ayọ̀ làásùn o àsùnbọ́rọ̀ yìí lọ́lẹ̀ lẹ́dùnmarè ó dàárọ̀.

0: egba mi e ra mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda se e kan sun lo ni
1: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koranjo gogo bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gbo eyin didun ara riro a fo gede gede do ti ara danu logo lomo okunrin aba duro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pelu re ajo na dark phone te gba o da lagu ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe
2: 09162 62 62 53 09 60 62 62 53 o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowe kan lasan are kan ko si leyin e
3: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
2: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
3: Maggi star yo so gbogbo onje ta se do won ara oto yo si tu so akoko na da koko o ma ni gbagbe
4: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18 má mu àmú para. Eagle Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. O ti ẹ̀dá o ti gbogbo wọn nífẹ̀ sí ni mo ń se. O náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. Ìtọ́wẹ̀ kan lásán ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi star ta ṣe látara ẹ̀ wa soya alubosa adu chili àti konofuru.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a se.

0: awolu solu dero pese.
1: Bia ti sunai.

0: mọ̀ tún ká lẹ́ nínú ilé yìí kẹ̀dẹ̀kẹ́.
1: Kẹ̀dẹ̀kẹ́.
0: Lórúkọ Akinyemi Michael.
1: Kòjò pa.
0: Tí òjò tó pa, ó pa bàtẹ́.
1: Ó pa jọwọ́jọwọ́ etí rẹ̀ mọ́.
0: Lórúkọ Akinyemi Michael from the Atishanu. From the deputy capital of Ondo State.
1: Ìlàmọ̀kín DC.
0: DC. District capital bi. Tó dá náà ń wú ọ̀lẹ́ o. Washington.
1: Washington
0: DC ni mo ń gbọ́.
1: Ìwẹ́ni mọ̀ Ìlàmọ̀kín DC ti yà.
0: Washington DC ni mo ń gbọ́.
1: Káwa ti lo DC dẹ̀. Fún ìfàkì.
0: Káwa náà tún lọ lo.
1: Káwa yẹ AC la fún ìfàkì.
0: Káwa náà tún lọ lo.
1: Ìfàkì AC.
0: Ìfàkì AC. Kì í ṣe DC.
1: Kì í ṣe DC AC.
0: Lórúkọ Akinyemi Michael ni mo mọ̀ kí yín pẹ̀tù ẹ mọ̀ ká lẹ́m̀bẹ̀. Akinyemi.
1: Mẹ̀dánwó.
0: Ọlọ́run ní jẹ́ aṣòwò ṣọ́ọ̀tì.
1: Amẹ́ amẹ́ amẹ́.
0: O rí pé mo pẹ́ dé.
1: Mo pẹ́ dé, kọ́ ṣẹlẹ̀. Já sí.
0: Sori àwọn gender. Kì í ṣe gender tiwa o.
1: Gender rẹ̀ akejì.
0: Gender kejì. Etí wo ló ń gbọ́ pé. Èèyàn bí ọmọ mẹ́rin. Four children sins.
1: Children sins.
0: Ẹ má kè bọ́ wa lẹ o.
1: Children children.
0: Children one.
1: Children two.
0: No, child one. Child two. Child three. Child four. Abalara. Mẹ́rin kò sí tọkọ nú ẹ̀.
1: Èsì o, ẹ̀kọ́ yóò ṣíjú àánú kẹ́ jẹ́ àfù. Kẹ́kọ̀ọ́ káàfù kọ̀ jẹ́ tẹ̀lé.
0: Sori gender yìí.
1: Ọlá adarí jìhàn.
0: Gender yìí. Àdárúkọ gómìnà o. Gender là ń sọ.
1: Ìyá ọlọ́lọ́ka kó mọ́ra rẹ̀ náà.
0: Sori gender yìí. O ti ẹ̀ ṣàánú.
1: Kẹ́kọ̀ọ́ jéjìlájì.
0: Kó fi ẹyọ kan kó fi wí lórí. Alára.
1: Mẹ̀dánwó.
0: Àbí ká lọ ṣe DNA test náà.
1: Ṣé tara rẹ̀ á? Torí ọkùnrin kẹ̀mí ẹ bá fẹ́ gùn láyé.
0: Kọ́mẹ̀ṣẹ̀ di ẹni tẹ̀sí.
1: Kẹ́mẹ̀ kọ̀ dán
0: o
1: rárá.
0: Ẹ o.
1: Torí anything can happen.
0: Tí bá délé lálẹ́ yìí. Ìyá girama ti sùn ni. Bọ̀ èmi tó bá dàárọ̀ la.
1: Mo fẹ́ ṣe tààrà.
0: Mọ́mí, mo fẹ́ ṣe DNA test fúnra mi. Bọ̀ àkọ́kọ́ lọ wú òkú bàbá yẹn. Òkú 16 years. Àwú òkú yẹn.
1: Àkọ́kọ́ kẹ́ gígùn rẹ̀.
0: So irun àbí tó bá wà mẹ́. O là fi ṣe test. Ẹ ká lẹ́yìn ẹja bá wa gender ti wa sọ̀rọ̀. Ẹ̀yin gender ti wa lọ́kùnrin. Tó bá wù ẹ kó banú ara ẹ jẹ́ kó ló fẹ́ lọ ṣe DNA test.
1: Ó jẹ́ mi ò rí ajẹ́hùn.
0: Òkú sáyé. He died for what?
1: For
0: he died for what?
1: For it.
0: Ó bẹ́tà kó má tiẹ̀ mọ̀ pé eléyìí
1: ṣe. Kọ́dà ẹ̀dá rẹ̀ sí mi.
0: Pé eléyìí ṣe tèmi, ó bẹ́tà kó má mọ̀.
1: Ó yóò ṣe gan kí n ṣe tẹ̀lé nǹkan láàlẹ́ fẹ̀rẹ̀ jù ká tọ́jú rẹ̀ jù.
0: Ó tọ́ màá ní.
1: Káàtù rẹ̀ ṣe bàbá yóò mọ̀ ní kankan náà tẹ́lẹ̀. Àṣírí Ọlọ́run.
0: Ẹ ti ní experience rí.
1: Ẹ ti experience rẹ̀, ọ̀dà káàgbà fọ̀ rú mi báyìí.
0: Tọ́jọ́
1: ọmọ ògùn dáìsí. Ẹ̀ kọ́jọ́ ọmọ ògùn dáìsí ni kì í mẹ́ẹ̀dẹ̀ mọ̀. Ṣé mà ara pa ara mi ní?
0: A ti sọ fún.
1: Kọ́lọ́ dáríjì ẹ̀ṣẹ̀.
0: Àwọn gender wa. Kò tiẹ̀ nídi DNA tó bá fẹ́ banú ara ìjẹ́.
1: Dáa
0: jẹ́ lọ́gbọ̀n. Máa kọ́ ọmọ lù pọ̀pọ̀. Torí alọ́dẹ èé kọ́ ọmọ.
1: Ọkùnrin mọ̀ jọ múrọ́jú.
0: Báwo ni o
1: a lè pupa bẹ́ẹ̀ ikú ọmọ tẹ̀lé àdídùn.
0: A ní girama lójọ.
1: Girama lójọ.
0: Ẹ ká lẹ́kàkiri gbogbo ibi tẹ́ ti ń wò wá. Ẹ ká lẹ́kàkiri gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wá. Olú ọmọ Fẹ́mi Ògúndàyìsí lorúkọ tèmi. Ẹ kọ́lẹ̀ bẹ́ẹ̀. Ìfàkíọ́rì kiran ni ọmọ àtijọ́ ògúnlé lè bí ọ̀rọ̀ máa ké. Èsì kejì ogun ìjàdó. Olera lè fà kékìtì.
1: Ibẹ̀ lè gbé.
0: Ibẹ̀ ló wà. Mi ò wá dá wá torí ta bá ti rí ṣàkọ̀tún.
1: A rí ṣàkóso.
0: Nílẹ̀ Ìbàdàn. Tá a bá ti rí Akínjídé. À á tún rí Akinlóye.
1: Àbẹ Akinyemi.
0: Níbo. Ìlara dá Akinyemi wà.
1: Bọ̀dé bá ti
0: fẹ́ wá
1: sí ara. Àbẹ̀wá Yoko Akíndanidẹ́ni ni. Mo kí ilé kékeré fún alálẹ́ ìwọ̀ ọkọ̀rin abalẹ̀ ìrìn àṣubú dànù. Àkú weliweliweli òjò yìí. Lágbára lọ ọkọ̀rin abalẹ̀. Wẹ́yìn ọmọ níbi ìgbà wo òjò rọ̀. Ìyàkọ̀ padé lé mọ̀.
0: Ok, ẹja ṣe báyìí. Káàtì ẹ̀ tó bẹ̀rẹ̀. Ẹja gbọ́ ìpolówó méjì.
1: Ben, ben.
0: Adi odo ni issue. Adi odo Lobsan Natural Clinic. Ni issue 185 Obade Shida Road. Direct opposite Akure Town Hall. But attention tambe. Adi odo iya Oluwosan.
1: No Oluwosan.
0: Naturopath Kemi Lobsan.
1: Mr. Woman.
0: Mr. Woman. E just jot a erotic book. Sugbon kan ma sere na an gbara bo ni e mo ka lenu leyi kedeke abe ti sun kedeke
1: e ti le sun kedeke
0: o de yin eto kedeke
2: o ma ti daraba o karira ye o ni isu daraba o gbona tunyo
3: iwo ni wa darapo pelu awon gbajumo ati celebrity ti won gbe jade won laruge latodo ni isu gbo suit ati shirt ati trousers ati shoes ati bed ati sandals and slippers o de ti talk italian tabi spain tokunrin ni tobirin lomode atagba olu antiche jinsan shino pantan yoga rich watches awoka senator dressing resource control ni isu otagba antagba to tagbaragada se bi gbaragada ni gbagede ogbagba buyekete ni bi tawon ogbagba ti ri gba oja pataki kale si
4: oh my god
3: bi odin di oja iluko loke okun ni
4: military and paramilitary accessory
3: awon officers boot
4: ni ti civil defense soldiers police peace corps atamutekun
3: ati bet ati fila ati layadi won ni nbenbe
4: gbogbo schools ni ko tete wa ma order for uniform container and sandals
3: all says price de la won oja won yi
4: be se leyo leyo tabi dosi dosi
3: eyi te fe kose lati di ase bata
4: aye wa fun yin ati bi te ma gbe
3: oya ni number 85 for badeshida ni dojuko tawon ola kure
4: 080-452-0455
3: Ni Yeshu Abibata Koko Kara
5: for bear for when in yawa for what she did for the kid for one nim
6: I need my name
5: akafa
6: uje kuje
5: you might don't want ya yo oje
6: you might don't want more one memo
5: one ni ronun sun
6: awon akami gule gule
5: ne ko ke yiso
6: ru ene meti mi de
5: kwa itojo akabang
6: lagba iledumare oran be ma ni bawa o
5: egbe wewo
6: we carry lobsan
5: national
6: care center
5: office mo yin
6: number 26
5: ayegunle
6: street
5: okoko
6: gate icon
5: afure
6: pe ma to office ko mi poru yi
5: gedegede awon iro
6: chayego ngara
5: omo lo njogun mo
6: e si ba isale sara e
5: agwa agwari obi egwa won be ma gwa ajade o
6: ki ma gwa ajade tan
5: adi agwo na
6: da re na ti ale
5: ona bayo e adi jiwe ngan
6: atiri yawon ba wa mu loko ro odun aye
5: awon kaye fo digbo che
6: awon ajiwe ngan
5: gedegede o yoyede n ka je ati o de n ka lo
6: ibi o ti akolowo e
5: si bene we ti aka lo yo ma ko re ara e ni paboda isa
6: ene me gbohun yi mo fo yi yi number ye ni akesi
5: re yi o
6: 080
5: 38
6: 17
5: 7268
6: awani

0: So Ọlọ́run ò lè dá wa dá. Torí ó mọ̀ pé ọwọ́ wa ò ká, ipá wa ò ká. À á bẹ̀rẹ̀ ìrìn àjò ta lẹ́yìn lọ́dọ̀ ọ̀dọ́mọ dé tí ń jẹ́ Pẹ́là. Bàbá Àlárá. Àwọn áńgẹ́lì tó ṣí fèrè sí ọ̀run sílẹ̀, wọ́n ti ìnkírísì òjò yẹn.
1: Bẹ́ẹ̀ni.
0: So tó o bá fẹ́ sùn, wo ibi tí wàá sùn
1: lálẹ́yìn
0: kí
1: wọ́n máa sun yọnu.
0: Kò máa sun
1: mọ́ ìsọ́tì lọ́tún.
0: So akẹ́ni ká já yín ni
1: o. Ṣé sàrá mọ lélébí ni oṣù kan sí?
0: Akẹ́ já yín ni o. Ọ̀dọ́mọkùnrin tó ṣe márèjì tó ń pè ní Pẹ́là olówó orí ọkọ̀ Jàbíìsì tá a sọ fún yín pé aṣọ ẹ̀ kò wọ́n púpọ̀ 700,000 naira lówó aṣọ Akinyemi. Wọ́n ti ṣe márèjì.
1: Àdúpẹ́.
0: Mo náà ti ṣe márèjì. Ìgbà tó olóòrá yè ni ò jẹ́ kí n sọ pé kájọ máa lọ.
1: Bàmú mi dání lọ.
0: Ṣé mo dárí?
1: Wọ́n yá ń ká ṣìfọ aṣọ tẹ̀lé ni bàmú dání. Àbí àbí ìjìlá dá tírítírí mi.
0: Irọ́ 700 èèyàn
1: kan. Mi náà dára 700. A jẹ́ 1.4 million.
0: 1.4 million.
1: Ọ̀dọ̀dọ̀ àti Lára. Ọ̀dọ̀dọ̀ àti Lára. Lára.
0: Akinyemi o. Irú àwọn tó sọ pé owó yìí ti pọ̀ jù kọ́ ná wá ń bẹ̀. Ọkọ̀ ọ̀pọ̀kọ̀ jẹ́ Bugatti, Ferrari, Maybach, Range, Bọ̀gìnì. Ibẹ̀ yẹn gan kọ́ mo ṣì ń lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ ká ló kúnbẹ tá a lè mọ dárúkọ. Akinyemi o. Olórin tó wá kọ níbẹ̀ gan bí ò kọrin mọ́ lọ́dún yìí.
1: Èyí ò kórí tó ná.
0: Ta ló lórin tó kọrin níbẹ̀ gan-an níbi ìgbéyàwó Pẹ́là àti Jàbíìsì? Gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa lórí Facebook. Yèyé ní the network is very bad here. Ẹ̀ka lẹ́hìn Olúwafẹ́mi Bùsọ́lá, orúkọ ẹ̀ kẹta Ẹlíì ni. Lára àwọn tọ́lọ́wọ́n ọba mi rán sí mi nìyẹn tí ń ṣe mí lóore àfi tí ò bá rí mi.
1: Àdúpẹ́.
0: Kọ̀sọ̀ jẹ́sì pé ọmọbo ni Olúwafẹ́mi Bùsọ́lá yìí. Ọmọbo ni ọmọbo ló lè jẹ́ tí ò jìnà.
1: Ẹ̀rọ ìlànà máa ń ṣe.
0: Ìlara wo o fẹ́ compare ìlara pẹ̀lú gbàrà òkè ni.
1: Àárín inú ìfẹ́ lọ́rẹ́ kan lájọjọ́ rí. Ìfẹ́ lájọjọ́ ń lò
0: pẹ̀lú. Ìfẹ́ lájọjọ́ ń lò pẹ̀lú. Tí ó yàtọ̀. Johnson Ọládèjì, Yakubu Ọlátúndé, gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa. Màmá Akinsọ̀yà, mo dúpẹ́ pẹ̀lú gbogbo. Olóyè Ọ̀ṣọ́gbọ́n ti Àkúrẹ́, Ecomog, gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa. Thank you very much for joining us in this particular episode. Ẹ ṣeun, ó yẹ gbọ́ ohun ẹni tó lọ kọrin ń bẹ̀ tó jẹ́ pé bí kó má kọrin mọ́ tọ́dún yàá fi parí.
1: Èyí kò parí
0: lè tó ná. Kó máa jí. Akinyemi o.
1: Le 14.5 million.
0: Ní kí ni? Ó ń dà gbé sókè.

0: ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ gbọ́ ìpolówó Ṣẹ̀yẹ Ọpẹ́ Yẹmí, ọ̀kan lọmọ gbogbo tí Láwẹ̀ Èkìtì. Ṣẹ̀yẹ ti ń ta block pẹ̀lú building materials lẹ́gbẹ̀ẹ́ iléèwé Ìlàwẹ̀ Grammar School Òkè Ìbẹ́dó ní Láwẹ̀ Èkìtì. Ẹja sáré débẹ̀ àtẹ̀lé tó tẹ̀lé ẹ̀kaalẹ́ lórúkọ Akinyemi Michael tí ò lè wẹ́ tí ò kì í sùn ní ìsìn abẹ́ ti sùn tí lè sùn ó dẹ̀yìn ètò.
1: Ṣẹ̀yẹ Ọpẹ́yẹmí Block Industry blocks tó le koko bí òkúta tí kì í gbọ̀n yẹ̀rìyẹ̀rì. Ṣẹ̀yẹ Ọpẹ́yẹmí Blocks ó jábọ́ kò fọ́ kábíyèsí o.
2: Ẹ̀kárí láyẹ̀ yìí mọ̀dé wọ̀nyí, àṣẹ yìí náà ti gbọ́n pa ẹ̀. Ṣẹ̀yẹ Ọpẹ́yẹmí Blocks Industry, ibẹ̀ làwọn builders yàn láàyò, gbogbo kọ́lékọ́lé ló ṣe sàdáńkàtà fún. Ẹ́ńjì ló ń pò ó, tó a tún mìíràn sí ẹ̀. Táwa dúró déédéé, gbé kó jù ú sílẹ̀, dìgbì ló dúró, kókókó ló le bí irin. Blocks wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo èyí tẹ fẹ́ kọ́lé. Bẹ́ẹ̀ ni mọ́tò wà, tábà yín kò lọ sí sáìtì yín tàbí ibikíbi tẹ bá fẹ́. Ẹ wo, pàṣẹ omi ò gbúdọ̀ sọ̀rọ̀ jù. Ẹ kàn sí olú iléeṣẹ́ wa, Ṣẹ̀yẹ Ọpẹ́yẹmí Blocks Industry, along Ikere Road, lẹ́gbẹ̀kẹ́gbẹ́ Ìlàwẹ̀ Grammar School, Òkè Ìbẹ́dó Quarters, Ìlàwẹ̀ Èkìtì. Ẹ pé 08063031351 tàbí 08063350595. Ṣẹ̀yẹ Ọpẹ́yẹmí Blocks, ara ọ̀tọ̀ ni.
3: Ẹsẹ̀ Memorial Scholarship kó ìrèdé ní 2026. Oya, ẹjẹ́ kájọ ojú kájọ yọ. Èyí ni láti sọ fún gbogbo òbí àti alágbàtọ́ wípé bí ètò holiday camp ṣe ń lọ nínú ìjọ Mary Epo Christian Catholic Church Àràrọ̀mí Àkúrẹ́ ní Don Bosco Youth Center, àwọn ẹsẹ̀ Memorial Scholarship tuntun kò ìrèdé bí wọ́n ṣe máa ń ṣe lọ́dọọdún fún gbogbo tónílé tàlejò pàápàá jùlọ fún gbogbo àwọn ọmọ tí wọ́n fẹ́ kàwé yege bẹ̀rẹ̀ láti primary school, secondary school àti university. Nítorí pé ó yé wọn dáadáa pé ètò ẹ̀kọ́ ṣe pàtàkì, àǹfààní yìí wà fún gbogbo ọmọ ìjọ Catholic pátápátá. Tó bá ti wá jẹni tó bá ń wá sí Don Bosco Youth Center, àlékún tiẹ̀ ó jẹ́ kò yọ èsì kankan sílẹ̀ o. Ẹ tara ṣàṣà láti lọ gba fọ́ọ̀mù tí yín lọ́fẹ̀ẹ́ ní Don Bosco Youth Center, Àràrọ̀mí Làkúrẹ́. Má fi ìgbàgbọ́ rẹ dọ̀la. Education is the key to success. Come and obtain your scholarship form. For more information, call Father Sunday Sire, Youth Director 09078781235 or Mr. Ṣẹ́gun Adéoyè Jamaa 08034436154. Powered by SM Memorial Scholarship.

0: ẹ̀gbọ́n mi Francis Akinolajide ẹ̀mọ̀kálẹ́ Lábẹ́òkúta olówó orí ọkọ̀ princess ẹ̀kálẹ́ o ọmọọba jẹ́gun nílẹ̀ olújì táyé bá ń jẹ́ ayé wọn ní fi òkú yín ránṣẹ́ sílẹ̀ olújì ẹ̀gbọ́n Olúọlajide ọ̀rẹ́ mi 5 & 6 mi ni ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi bọ́ọ̀ ló ṣe jẹ́ sí mi
1: ẹ̀gbọ́n
0: mi ni Akinyemi o, mo sọ fún ẹmọlé mi ò ní àṣírí.
1: Bẹ́ẹ̀ni.
0: Tí máa ń rìnrìn kúrin gan tí n bá délé mo máa ń jẹ́wọ́.
1: Ẹ̀rọ gbàgán kan àsọ́bọ̀ wọ́n tẹ́ rìnrìn kúrin.
0: Ẹ máa hìn. Ẹ̀gbọ́n tí mò ń darúkọ yìí, alọ́bì kan máa wọ ẹsẹ̀ ẹ̀gbọ́n ẹ̀sà. Mo máa gé ẹsẹ̀ yìí, ẹ ní kẹsẹ̀ yìí lọlé, ẹ ní kó dábẹ́kúta ọjà, ṣé lè, ok, ṣé kí n bọ báyìí, ó yẹ kó ti yí ẹ, Akinyemi o, ṣé kí n sòótọ́ fún ẹ?
1: Bẹ́ẹ̀ni.
0: Mi ní parọ́ tẹ̀ ẹ́ o, lára àwọn tó lọ síbi ìgbéyàwó Bella, tí mo lè pè ní wedding of the year 2026. Ó ti pe Bella, ó kọ̀lù ẹ̀ áótú. Ó bèrè pé kí ló sọ?
1: Kọ̀ọ̀mù kan jẹ́ tó.
0: Ó ní kó tó wá aṣọ ń padà.
1: Aṣọ rẹ̀ ń yá náà bí kó lúwò ló ń kó.
0: Kí ló lè mú kí?
1: What can fa?
0: Talẹni náà gan. Tó ní kí Bella dá owó aṣọ ń padà. Kí ni reason tó fi ní kanda padà? Ẹ̀kalẹ́, aṣẹ ń bọ̀ ni àti ìdí Akinyemi, aṣẹ kaṣọ síta ni àti ìfọ́gan. Abẹ́ ti sunnú lé yìí ni. Ẹ ti lè sùn, ó dẹ̀yẹ̀ tó.

0: Ọkùnrin kan tóun náà jẹ́ content creator lórí social media. Lára àwọn tó raṣọ olówó iyebíye tó lọ síbi marriage Bella. Orúkọ ẹ̀ ń jẹ́ gẹ́gẹ́ lorúkọ ẹ̀.
1: Jẹ́jẹ́.
0: Mi ní jẹ́jẹ́ o. Gẹ́gẹ́.
1: Gẹ́gẹ́. Gẹ́gẹ́ṣe gẹ́gẹ́.
0: Gẹ́gẹ́ṣe orí ẹ̀ wà ń fẹ́. Orí ẹ̀ wà ń fẹ́. Ó ti kọ́lọ̀ tú Bella. Ó ní kó dówó aṣọ òun padà. Torí pé ní Èkìtì wọ́n á ní uriri búriri. O gẹ́ẹ̀tì ẹ̀.
1: Bá mi ó ròyìn ọyọ́kẹ́ ọ̀kọ́ lójú.
0: Kí ló dé tó fi ní kó dà padà?
1: Ọyọ́ òkú.
0: Ó ní wọ̀n fóun ló ń jẹ.
1: Káàkọ́dà ìdí jíjẹ sọ́mọ́dé tàṣọ nínú ilé.
0: Ó ní wọ̀n bóun ṣe pẹ́ tó ń bẹ̀. Ó ní wọ̀n fóun ló ń jẹ. Oúnjẹ ò dọ́dọ̀ òun pẹ̀lú bóúnjẹ ṣe pọ̀ tó. Òun ò dẹ̀ ló má darí kan pé wọn ò fún un lóúnjẹ. Ó ní kí Bella dá owó aṣọ òun padà.
1: Ẹ gbá sọ̀rọ̀.
0: Mo mọ̀ kó fi ń ṣeré ni. Mo mọ̀ kó fi ń ṣe yẹ̀yẹ́ ni. Ìrẹsì ò dọ́dọ̀ òun kì í ṣe gbogbo ẹni tó raṣọ. Akínyẹmí. Kì í ṣe gbogbo ẹni tó raṣọ lọ patí ní òrò oúnjẹ jẹ. Àrólé mi Lẹ́kìtì, àrólé olúọmọ Akẹ́jù Táyọ̀. Kalẹ̀ ṣàlàáfíà olówó orí ọkọ̀ tóyìn ọmọ Masco tó jẹ́ iléfòsán ti lérò mo kí ẹ ò ṣàlàáfíà ni. Okay. Akínyẹmí, ó dáa kéèyàn láwọn ọmọ gidi.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Àgèrè òṣà tó bá lòun ò ní lọ́mọ lẹ́yìn. Irú wọn ní ń parun. Akínyẹmí jẹ́ ń fún ẹlẹ́yọ kan si. Ẹyọ kan yẹn ni pé àwọn àgbà wọn ní wọn kì í júbà ẹni tó fi oògùn sínú rọrùn ṣùgbọ́n ntó ní tó bá fi hàn àwọn èèyàn náà ò lè sọ pé ìbà ọ̀gá mi ìbà ẹni tó ṣe léyìí
1: fún mi. Ẹ̀sẹ̀ ta kọ dàbí rẹ̀ olómìnira mọ̀fọ́kàn taná lára iná ẹ̀ pa iná kú.
0: Owó mi ló pa yìí ká taná lára iná kò pé kí iná kú. Ògùn Lakínyẹmí Michael bàbá àlára jẹ́ fún mi. Ògo ni Táyọ̀ Akẹ́jù jẹ́ fún mi. Ògo ni Fẹ́mi Ògúntúàṣe Aríre Mákọ̀.
1: Fẹ́mi raise to power.
0: Fẹ́mi raise to power too. Ìyá Akàbà ń kọ́.
1: Bẹ́ẹ̀ni
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
1: bẹ́ẹ̀ni.
0: Àwọn tó ti taná lára iná tó ń tàn yìí.
1: Síbẹ̀ síbẹ̀ náà pàpà ti tàn.
0: Pàpà síbẹ̀ náà iná yìí ò kú.
1: Pàpà síbẹ̀ still yet.
0: Akínyẹmí, pàpà síbẹ̀ iná yìí ò kú.
1: Olùmírìn mọ̀.
0: Dàńdógó ni oníbùbá rántí ẹ̀. Oní ṣáàtì rántí ẹ̀. Oní níkà rántí ẹ̀. Oní fìlà ó rántí ẹ̀ mbẹ̀. Pàpà síbẹ̀ náà. Ògo ń taná sí ni ìràwọ̀ tí ò lè kú ni. Ẹ kalẹ̀ mo kúrò lórí ẹ̀ àbẹ́ ti sùn. Ẹ tí lè sùn ó dẹ̀yìn ètò.

0: Center.
1: Lójúlé
0: kẹrìndínlọ́gbọ̀n.
1: Ọ̀gbọ̀n Ayégúnlẹ̀.
0: Ló korokoro gate.
1: High court Lakurẹ́.
0: Nekú ọ̀nà.
1: Láti ṣàyẹ̀wò.
0: Ara rẹ̀.
1: Oríṣiríṣi ẹ̀rọ.
0: Ìgbàlódé.
1: Lé lọ̀dọ̀rin o.
0: Ẹ̀rọ òun lé de àtú àṣírí.
1: Ibi kò jòjò sápamọ́ sí lára rẹ̀.
0: A dẹ̀ fọ ọ̀nà àbáyọ sí o.
1: A dẹ̀ fún ọ lámọ̀ràn.
0: A dẹ̀ ní
1: National
0: Clinic.
1: Ibi kan tá a tọ́jú rin.
0: Bẹ́ẹ̀ la dẹ̀ ní o.
1: National
0: Herbal Product.
1: Ká a má rẹ̀ jí pépé.
0: Wákàtí
1: mẹ́rìnlélógún.
0: Lọ́fíìsì lọ́sà.
1: Ẹ àlù ṣíṣí.
0: Pẹ̀lú ìyan ọ̀ṣẹ̀ṣẹ̀.
1: Ọkọ́ṣẹ́mọṣẹ́.
0: Ẹ kàn sí a.
1: Lójúlé kẹrìndínlọ́gbọ̀n.
0: Ọ̀gbọ̀n Ayégúnlẹ̀.
1: Lókòrókòrò gate.
0: High court.
1: Lakurẹ́.
0: 08038177268.
1: Kú ọba ti ya ṣàyẹ̀wò ara rẹ̀.
0: Mọ̀mọ́ jẹun lọ.
1: Ọlọ́run ní mú lọ́pṣà.
0: Healthcare Center.
1: Ṣé a lóríire?
2: Arako. Ẹ má gbàgbé nípa ti ìpolówó Don Bosco. Ẹ lọ́bẹ̀, ẹ káwọn ọmọ yín lọ́bẹ̀. Kíná ń pè é holiday lesson ọ̀fẹ́ pẹ̀lú scholarship àti

0: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
1: Iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lòdòdó létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: Yes, sir.
1: O di lu agiju.
0: Yes.
1: Nibi ti ya agba toju.
0: Loruko Jesu.
1: Ogo re pamọ si.
0: Oh yes, sir.
1: O ya jade nbe.
0: Oh yes.
1: Edward Delica.
0: Yes, sir.
1: Mo wonu jukujuku ase.
0: Loruko Jesu.
1: Igba aye.
0: Yes, sir.
1: Ti won fi di ogo re mole.
0: Yes, sir.
1: Bayi lolu owi.
0: Oh yes, sir.
1: O ya ko fo.
0: Jesu. Yes, sir.
1: What am I see?
0: God bless you.
1: Second best, sir.
0: Ben.
1: Am I BSL? Am I Kibbe?
0: Oh, yes, sir.
1: Assassin Yaga.
0: Assassin Yaga. God bless you.
1: Whoa.
0: Oh, yes, sir.
1: Miruba.
0: Yes.
1: Assassin Yaga.
0: Assassin Yaga.
1: Come on, man. Let's go to go.
0: Come on, man. Let's go to go.
1: F for Jade.
0: F for Jade.
1: If you are a
0: warrior,
1: then you
0: are a person.
1: Assassin Yaga.
0: Assassin Yaga.
1: Don't move in, let's go to go.
0: Don't move in, let's go to go.
1: F for Jaga.
0: F for Jaga.
1: Oh, yo.
0: No, go, yes. Assassin Yaga. Don't move in, let's go to go. F for Jaga.
1: Ọ̀tọ̀ lorúkọ tó ń dá létí mi.
0: Jésù.
1: Àá.
0: Kábíyèsí.
1: Ó ń dá orúkọ ọ̀tọ̀.
0: Bẹ́ẹ̀.
1: Ní etí mi.
0: Yẹ́sà.
1: Mo gbóhùn Olúwa.
0: Yẹ́sà.
1: Tó ní agbára.
0: Kábíyèsí.
1: Ìwọ ń fi ìtara gbàdúrà níbí.
0: Yes.
1: Ìyá àgbà ń bá mi jà nínú ẹ̀mí.
0: Bẹ́ẹ̀.
1: Ó wí pé.
0: Jésù.
1: Abdulatif ò ní bọ́ lọ́wọ́ òun. Tani jẹ́ Latif. Ìwọ ló tún jẹ́ Latif. Ìwọ ló tún jẹ́ àtàndá.
0: Yes, sir.
1: Ọmọ Taiwo. Wọ́n kọ́ sínú igbá.
0: Jésù.
1: Tí wọ́n di ọmọ.
0: Yes, sir. Kábíyèsí.
1: Àṣẹ ẹnu mi dà.
0: Lórúkọ Jésù.
1: Orúkọ Jésù.
0: Yes, sir.
1: Orúkọ tó ju gbogbo orúkọ lọ.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ó sọ pé ó wọ.
0: Yes, sir.
1: Àjẹ́wọ́ ó wọlé.
0: Bẹ́ẹ̀ni.
1: Àti fún wa lórúkọ kan.
0: Yes, sir.
1: Tó ju gbogbo orúkọ lọ.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ó ní ní orúkọ Jésù. Kí gbogbo ẹkún ọmọ wọlé. Mo kéde ní orúkọ Jésù.
0: Lórúkọ Jésù.
1: Ìwọ ìyá àgbà yìí.
0: Yes, sir.
1: Ó fa ọ̀run bà.
0: Bẹ́ẹ̀ni jẹ́.
1: Ẹ gbé ẹsẹ̀ nílẹ̀.
0: Ó jẹ́ gbé ẹsẹ̀.
1: Ẹ gbé ẹsẹ̀ nílẹ̀. Ẹ máa fò sókè.
0: Yes, sir.
1: Tó ti ṣe tán.
0: Mo ṣe tán.
1: Àránsì ìyá àgbà.
0: Àránsì ìyá àgbà.
1: Ká
0: gbé ẹsẹ̀.
1: Gbé ẹsẹ̀ sókè. Àránsì ìyá àgbà.
0: Àránsì ìyá àgbà.
1: Tó ń takò gbogbo tí mo fẹ́ jẹ́ láyé.
0: Tó ń takò gbogbo tí mo fẹ́ jẹ́ láyé.
1: Jáde.
0: Jáde.
1: Wà á ní jáde lọ pàyàgbà.
0: Jáde lọ pàyàgbà.
1: Ṣọgbọ́n tí mo wí.
0: Yes, sir.
1: Sọ pé àrán sí ìyàgbà.
0: Àrán sí ìyàgbà.
1: Tó ń takò tí mo wáyé wá jẹ́.
0: Tó ń takò tí mo wáyé wá jẹ́.
1: Jáde lọ pàyàgbà.
0: Jáde lọ pàyàgbà.
1: Oyè oyè oyè oyè.
0: Lórúkọ Jésù. Ẹ bẹ́ẹ̀ máa. Àrán sí ìyàgbà. Tó ń takò tí mo wáyé wá jẹ́. Jáde lọ pàyàgbà. Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it! Get it!
1: Yes, sir. Onde lo sai agba.
0: Yes, sir.
1: Mo ki o ku orire.
0: O se Jesus.
1: Atanda o.
0: Yes, sir.
1: Iya agba ti subu o.
2: Jesus.
1: Ah, e fo soke gbogbo e.
0: O je fo soke ti a.
1: E ma gbo.
0: Oh, yes, sir.
1: Iya agba ti o je lo.
0: Iya agba ti o je lo.
1: E ba n pa sese ogbeji.
0: E ba n pa soke ogbeji.
1: Yes,
0: sir.
1: Yes, sir.
0: Yes, sir.
1: Yes, sir. Yes,
0: sir. Yes, sir.
1: Yes, sir. Yes, sir.
0: Yes, sir. Yes, sir.
1: Yes, sir.
0: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir.
1: Yes, sir. Yes, sir. Yes,
0: sir. Yes, sir.
1: So yes, sir. Yes,
0: sir. Yes, sir. Yes, sir.
1: Yes,
0: sir. Yes, yes, sir.
1: Yaga.
0: Yaga.
1: For you, I see Kilara.
0: For you, I see Kilara.
1: I can't believe you.
0: Passes your body.
1: So to set
0: up. Yes, sir.
1: Oh, you know what? Let's see.
0: We can know what.
1: Angeli meeting sister.
0: Yes, sir.
1: In the ghetto Rubia.
2: Yes, sir.
1: My first sister, sir. Kia. Angeli, you are weeper.
0: Yes.
1: I want to invite to see
0: them. Yes, sir.
1: Emma for shopping. So to set up.
0: For shopping.
1: A mini course.
0: Yes, sir.
1: Iyagba, yagba, ida.
0: Oh, yes.
1: Iru ami wo lo sey
0: God bless you.
1: So le si ami meje.
0: Yes sir.
1: Iya agba
0: loruko Jesu.
1: Ile baba re
0: loruko Jesu.
1: Iya agba
0: loruko Jesu.
1: Ile iya re
0: loruko Jesu.
1: Iya agba
0: loruko Jesu.
1: Ibi to ti loko
0: loruko Jesu.
1: Iya agba
0: well
1: ibi to ti niya
0: loruko Jesu.
1: Iwo to fo soke
0: yi. Yes sir.
1: Bayi lo luwa wi.
0: Oh yes sir.
1: O ye gba ida.
0: Oh go go go go go go go go oh, we don't call Jesus.
1: So le ke.
0: Yes, sir.
1: Emma for soke. Sokbe agbada yagba.
0: Agbada yagba. God bless you.
1: Emma for soke.
0: Yes, sir.
1: Sokbe iroi mule yagba.
0: Iroi mule yagba.
1: Tafi pogo mi male.
0: Tafi pogo mi male.
1: Emma for soke. Keep the girigal you. Sokbe eya.
0: Eya.
1: Sokbe agbada yagba.
0: Agbada yagba.
1: Iroi mule yagba. Tafi pori mi male.
0: Tafi pori mi male.
1: Kolori ofiri mi.
0: Kolori ofiri mi.
1: Eya.
0: Eya.
1: Se wa dele gba.
0: Ma gba jebe.
1: Anti eyin le ladu eyin.
0: Yes sir.
1: Aso ye ya bayi bayi.
0: Oh, bije.
1: Mo kede ti na ti na.
0: Loruko Jesu.
1: Aso iboju eleye.
0: Loruko Jesu.
1: Ti won fi bo e jogo jogo.
2: Loruko Jesu.
1: Oya ko ma ya.
0: Oh no.
1: Ko ma ya.
0: Oh no.
1: Ko ma ya.
0: Oh no.
1: Ko ma ya.
0: Oh no.
1: Ko ma ya.
0: Oh no.
1: Hey.
3: Mama. Ki la lo se?
4: Oruko mi ni Adenike Ayinde. Nta lorun se nu aye mi. Omo mi akoko. Oro ro atomi ti mo ra. O lo fi trafu. Elekeji na mo ro atomi bakun na. O na trafu.
3: Ni
4: do se peta. O na wa ti mura. Ijakule wa waye lori e. Mo fi ni ma tun to Olorun o wa si di lori pe mo ma pe yo sise yi la se pe. Lo je ki wa.
3: Oro
4: wa ti pe lowo Olorun ori oke. Olorun o to mo dupe. Ise ami re ati ise iyanu ninu aye mi, ninu aye awon omo mi tori won ti lo Canada ra won mejeji wa.
3: Ka
4: kuro na.
3: O la ko ta
4: I don't know what to do.
3: Omo keji na tun lo roro
4: Canada
3: anu tun be lo Canada
4: eh
3: iketa ọwọ́ pàkẹta tó ti ẹ̀ ó wá rí ìjákulẹ̀ pàdé màmá ẹ pàtẹ ó fúnra yín ìgbà tọ́lọ́rùn kò tó ṣe iṣẹ́ ìyanu ńlá ìfòyín màmá ṣé ibi ìjìnà sílé ṣàlẹ̀
4: ó jìnà ó
3: mo láìpẹ́ lè jẹ́ pé ó yẹ kú rẹ̀ máa yí kápá
5: yẹsì
3: ilé púpọ̀ fún mi ní
5: àpòsí o
3: my god ṣe fẹ́ kí kẹta ó lọ
4: náà ni o
3: ẹfẹ kó lọ
4: bẹẹni
3: ṣe báwọn tó wà lọrun yẹn àwọn náà fẹ fa ìkẹta lọ
4: bẹẹni o
3: àánú dẹ fọ báwọn ọmọ yìí láàrin oṣù mẹta ẹnu wo lo ti lé ibi tí ká tó ìdí òde bẹ láàrin ọsẹ mẹta
5: àjálù ayé o
3: àánú fa ẹ lọ ìlú yìí mama
4: ta
3: ẹ máa ṣe kankan fún mi
4: máa ṣe o
3: ẹ máa pe ọmọ yín máa yí ní kápá ẹ sọ fún pé ìkẹta tá fẹ́ mú lọ ìlú òyìnbó yẹn wọ́n ti lè ná owó wọ́n ti náwó
4: bẹ́ẹ̀ni
3: tí ìbá ṣe àánú láàrin oṣù mẹ́ta ìkíní lọ
5: kejì lọ
3: ó ya láàánú tí kìíní pàdé ló tún ní kán mú kejì rẹ̀ lé aláàánú yẹn tún ní ẹ̀nà mú kẹta wá aláàánú tí ò ní wo àlékù rẹ tání jẹ́ iṣẹ́ àbọ̀ gbé gbogbo ẹrù rẹ màmá olúwa ló ti pẹ́ àwọn ọmọ tó lọ ìlú òyìnbó yìí tí wọ́n pàdé àánú yìí olúwa sọ fún mi pé òkùnkùn fì wọ́n làkàlàkà
4: bẹ́ẹ̀ni kò sí nǹkan kan má ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run òkoto ó gbà mí èmi gan tí mi rẹ̀ ní ṣe mí láàánú mọ́ gan àánú ti ń fọhùn torí tẹ́lẹ̀ tí n bá ń bọ̀ wá pàdé wọ́n máa ń yá mi lówó ni mo ti ń dúpẹ́ kí n gbà láti kọ́ ní mọ́mí ẹ̀ gba 10,000 mo ti lè jẹun lọ́wọ́ ara mi
3: láti
4: jáde táwọn ọmọ ni mo ń jà tẹ́lẹ̀ tí mò ń sá síbi sásọ mo sá mọ̀ fáànù òkoto fọhùn ayé wọn bó ṣe kí n rin ìṣẹ̀ lọ màá lọ mo gbà pé ọlọ́run orí ọkọ̀ tó ṣiṣẹ́ ìyanu
3: máa yọ. ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn mà kò sí ìjọ tó lọ́wọ́ ń sáré kiri torí ọmọ àánú dẹ̀ padà jáde lódìdí lára òróró my god aláàánú tó wọ ìdílé mọ̀mọ́ yìí
5: ọkọ̀ jésù
3: tó bá ìyá ìgbé ẹrù yìí
5: ayérayé o
3: my god
5: abẹ́ṣẹ́
3: mama mo rí ìran o ìyá sí kí n sọ̀rọ̀
4: ẹ sọ̀rọ̀ ẹ sọ́ o mọ̀ pàṣírí ogun tó ń yà mí náà ló fẹ́ tú
3: kí ló dé tí ọmọ kẹta rí ìjákulẹ̀
4: oníbọ̀yà ìgbọràn mi
3: àìgbọràn yín kìí ṣò sẹ́mọ̀dì ìdí ni pé lóòótọ́ ó dákẹ́ èèyàn kó so ẹ̀rí àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n irú màmá yìí ṣé wọ́n ní fóònù ńlá ẹ̀ dámi lóhùn ìyá yóò lè ní fóònù ńlá ó ní gẹ́sọ́ lè ọ́pẹ́rẹ́tì rẹ̀ báwo ni ó ṣe sẹ́ndì ìkọ́dì pé mo fẹ́ so ẹ̀rí o ìyẹn jẹ́ nọmba 1 nọmba 2 kìí ṣe torí àìwá so ẹ̀rí lọmọ yẹn fi rí ìjákulẹ̀ màmá olúwa ní ẹnu yín ò bù
4: bọ́yá máa ẹ̀gbọ́n mi tí mo sọ fún náà ni o.
3: ara tó tún sọ̀rọ̀
5: ara ẹni.
3: ìdí ìsọ̀rọ̀ àkọ́kọ́ ni pé ẹgbẹ́ o ọlọ́dẹ̀ẹ́dẹ́ rẹ̀ ángẹ́lì yẹn sí ilé màmá mi o ṣùgbọ́n nípa ọ̀rọ̀ ẹnu màmá ti fẹ́ mìsí ángẹ́lì yẹn báyìí.
4: olúwa darí jù mí.
3: ọlọ́run ti darí jù ní àṣírí ṣe tú
5: báyìí
3: ká lè tètè tú ẹ̀ síbi tí nǹkan ti wá. olúwa wí ìkíní lọ ìkejì lọ olúwa sọ fún mi pé ẹyin àti ẹgbọn yín bíi 5-6 ni yín kò sí tí ẹ kì í sọ fún
4: kò sí o
3: gbogbo kẹlẹ máa ń sọ fún ẹgbọn yín yẹn ìyẹn náà dá ẹyin lẹ lọ tójú àwọn ọmọ yín pé aláàánú kan ó ná ọmọ mi lọ lóyìnbó ìkíní ìkejì ó tutù fẹ́ mú kẹta ó tún lóun máa padà wá mú mi ẹ sọ bí abẹ́ ẹ sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀kọ́lọ̀ ń dáríjì kọ́ o ìyá ẹni tó jẹ́ ẹ̀gbọ́n yín ẹjẹ́ ń béèrè lọ́wọ́ yín èwo ló sọrí ìrẹ́nu gbogbo ọmọ tẹ̀gbọ́n yín bí.
4: kò sí
3: màmá.
4: ní ọdún mẹ́ta mo fi má wọn gan sọ́dọ̀.
3: ọdún mẹ́ta.
4: mo fi mú wọn sọ́dọ̀.
3: lẹ́wọ́n àti yín sọ́dọ̀.
4: àti lásìbọ̀n rẹ̀
3: ẹ̀ ń fún wọn lóúnjẹ. Ahora, ayúdó bí ọ̀kan tá a lúṣẹ̀. Ẹ fọ́ọ̀kì, alájọ kí wọ́n lé ṣe mí.
5: Alájọ kí wọ́n lé ṣe mí.
3: Mo sọ̀kè sọ pé ẹ yáwé. Ẹ fọ́ọ̀kì, kí ló mú yín dọ́kọ̀ yìí? Sọ pé alájọ kí wọ́n ló dé mí.
5: Alájọ kí wọ́n ló dé mí o.
3: Alájọ kí wọ́n ló dá mi bọ́.
5: Alájọ kí wọ́n ló dá mi bọ́.
1: Mama,
4: sir,
1: mama,
4: sir.
3: Ìyá yẹn ti sá eré gan o. Kódà náà bá ṣọ́ra ibi ẹ ti ru àwọn ọmọ yín dé. Àwọn méjèèjì tó wà ní Canada yẹn lè wálé o.
4: Àgbogbo ọ̀run ṣàánú mi. Àti mẹ́jẹ̀wọ́n dìpọ́tì wọn wá lé jà ṣàánú mi.
3: Wọ́n lè dìpọ́tì wọn
4: bàbá. Àti mi nìkan náà mo sọ gbogbo àṣírí mi fún.
3: Àti yín nìkan lè sọ fún.
4: O ni mo sọ fún ọ pé ọmọ ìyá mi ni o.
3: Ọmọ ìyá. Kódà mama.
4: Ṣé
3: ṣe lè rìnrìn rìn abiyamọ?
4: Màá rìn o.
3: Ẹ bá ti lè rìnrìn rìn abiyamọ ti tó.
4: Màá rìn.
3: Olúwa ní kí ìyá yìí lọ sun ẹkún, kó jẹ́ kí omi jẹ́ rẹ̀, kó kan sí oríta mẹ́ta kìíní, kó lọ oríta mẹ́ta kejì, kó jẹ́ kó omi jẹ́ rẹ̀ ó kán lẹ̀
6: mẹ́,
3: kó lọ oríta mẹ́ta kẹta, kó jẹ́ omi jẹ́ rẹ̀ ó kán lẹ̀
6: mẹ́.
3: Ẹbọ tó ń gbé lọ sí ọ̀nà mẹ́ta nítorí rẹ̀. Àkọ́kọ́, wọ́n fẹ́ fi gba ayé ìkẹta tó fẹ́ tírábù jẹ́. Ìkejì, wọ́n fẹ́ fi kọ ẹ̀yìn olóore yẹn sí àwọn ọmọ méjèèjì tó wà lọ́rùn. Kódà olóore yẹn lè ti àwọn méjèèjì mọ́lé nílùú Òyìnbó. Bẹ́ẹ̀ni kúrò ọmọ mọ́.
6: Ìdániwáyé.
3: Ṣùgbọ́n mo kéde mà. Màmá mo gbúdọ̀ rí yín bí lọ́la o.
4: Màá wà.
3: Pẹ̀lú yẹ̀pẹ̀ yẹ
4: o.
3: Mo fi Ọlọ́run múra tí má lè fojú kẹ̀yìn lọ́la àti yẹ̀pẹ̀ yẹ. Mi ò mọ iye owó tí ẹni yẹn fi gbé ẹbọ yẹn o. Mi ìfẹ́ mọ fẹ́ fi pẹ̀lú ẹbọ yẹn o. Àdàbí tó mi jẹ yóò bá kán sórí ìta yẹn o. Iṣẹ́ yẹn máa bàjẹ́. Ẹ jágbe mẹ́nìkan sọ pé fáyà. Olú ọmọ tí bẹ́ẹ̀ lu òyìnbó.
6: Bẹ́ẹ̀ni.
3: Mo fẹ́ dá wọn bọ́.
6: Abẹ́so.
3: Dáwọn méjì àwọn tó wà lu òyìnbó tábá dé èèyàn. Tí wọ́n bẹ̀rẹ̀ sẹ́lọ̀ tó ń jẹ́ èèyàn.
6: Yẹ́sà.
3: Ṣé wọ́n lé fámọ́ tí ẹ lọ ní.
6: Ó pa dìde.
3: Lédèrèdè.
6: Yẹ́sà. Agbe dìde.
3: Kí lè jowú fún. Báyìí ló ní wa wí.
6: Ó yẹ sọ.
3: Gbogbo etí ti ń gbẹ mi.
6: Kábíyèsọ.
3: Ìlú ọ̀rọ̀.
6: Ọ̀rọ̀.
3: Ọ̀rọ̀.
6: Ọ̀rọ̀.
3: Ó máa lágbára.
6: A lágbára o.
3: Ó rí ìpàdé ọjọ́ àkọ́kọ́.
6: Kábíyèsọ lọ́rùn o.
3: Ẹ wo àwọn tó lè tú sílẹ̀.
6: Yéésù.
3: Sórí ọjọ́ kejì
6: yìí. Yẹ́sà.
3: Mọ mi sí ẹ.
6: Màmá mi sí
3: ẹ.
6: Wednesday.
3: Bible assembly.
6: Ni waju Lai Muhammad.
3: Waju Lai Muhammad ni o.
6: For dead way.
3: For dead way.
6: Hey.
3: Kabe shalom.
6: Baba so follow kada.
3: Oh yes sir.
6: Ibi ti okoto ti se pade.
3: Oh.

0: bó ṣe máa ṣe.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ìpàdé ọjọ́ kejì yìí máa
0: bọ̀. Ọjọ́ kejì alágbára o.
1: Ẹyin tẹ́ ẹ fún ẹ̀rí.
0: Ó yẹ sá.
1: Ó mọ̀ pé.
0: Bẹ́ẹ̀ni o.
1: O ní ẹrù kan.
0: Kábíyèsí o.
1: Ẹrù.
0: Ẹrù.
1: Kí mo sọ?
0: Ẹrù.
1: O ní ẹrù kan.
0: Tó bá lẹ́rù ká.
1: Tó wúwo.
0: Kábíyèsí ọmọ rẹ.
1: Tó nílò aláàánú.
0: Jésù.
1: Tí ó bọ̀ ọ̀gbẹ̀.
0: Ó yẹ sá.
1: Sọrí bó ti gbọ́ pàdé yìí.
0: Bẹ́ẹ̀ni sá.
1: Tó gbọ́ ẹ̀rí ìyá yìí.
0: Kábíyèsí ọmọ rẹ.
1: Ẹ kí ìsínú ẹ̀rí yẹn.
0: Jésù.
1: Ẹ mọ tó ń pè ní.
0: Adániwáyé.
1: O tó ń pè ní.
0: Yẹ sá.
1: Àwọn tó ń rú ẹ bọ̀.
0: Káì.
1: Àwọn tó ń rú ẹ bọ̀.
0: Ó mọ túmọ̀ ẹ bọ̀ rírù.
1: O mọ̀.
0: Ajẹ́ráyé.
1: Kò sí mi.
0: Yẹ sá.
1: Mo lọ ìpàdé kan.
0: Kábíyèsí ọmọ rẹ.
1: Tọ́ bá ti fi àdúrà kan.
0: Yẹ sá.
1: Ẹni ìyá lọ fowó lẹ̀. Tọ́ bá tún sọ tẹ́lẹ̀ kan.
0: Yẹ sá.
1: A tún fowó
0: lẹ̀. A tún mọ́wọ́ jáde.
1: Tọ́ bá tún sọ mí.
0: Yẹ sá.
1: A tún lọ fowó lẹ̀.
0: A fowó yẹn lẹ́yìn
1: o. Mi ò mọ túmọ̀ ẹ.
0: Kábíyèsí o.
1: Ọ̀ntì.
0: Yẹ sá.
1: Tí ìyanu kan rọ̀lù.
0: Káì.
1: Ó gba kọ́ńtíráàtì kan.
0: Yẹ sá.
1: Kọ́ńtíráàtì yẹn.
0: Ayérayé o.
1: Ìbọwọ́sọ ẹ̀rí ẹ̀.
0: Kábíyèsí.
1: Ẹ̀rú bà mí.
0: Kábíyèsí o.
1: Èló ni kọ́ńtíráàtì.
0: Adániwáyé.
1: 23 billion.
0: 23 billion.
1: 23 billion.
0: Kábíyèsí ọ̀rọ̀ lọ́run.
1: Mo ní olúwa.
0: Yẹ sá.
1: Ṣé bàbá yẹn parọ́ ni? Ṣé fẹ́ẹ̀kì lẹ̀ rí
0: rí? Yẹ sá.
1: Olúwa ní rárá o.
0: Ayérayé.
1: Ó ní rárá o.
0: 23 billion.
1: Ó nítorí pé.
0: Kábíyèsí o.
1: Òun olúwa fi onínú dídùn.
0: Ọlọ́rẹ̀.
1: Ọlọ́rẹ̀.
0: Tó sọ.
1: Kìí ṣẹni tó rúbọ lánàá.
0: Yẹ sá.
1: Tó tún gbọ́ pé wọ́n ní ká sàn kankan. Tó ní àá.
0: Kábíyèsí o.
1: Ṣèbí mo ṣe kan lánàá.
0: Mo ṣe ṣe kátá ni.
1: Ẹ wo mi ìlé ṣe mọ́ o.
0: Ara o.
1: Ọjọ́ ọba ti bẹ̀rẹ̀ rẹ̀.
0: Kábíyèsí o.
1: Lọlọ́run á wò pé.
0: Tó ń ṣeré gan.
1: Ẹni yóò ṣi ara rẹ̀. Má jẹ́ ń tẹ.
0: Yẹ sá.
1: Má jẹ̀mú wípé.
0: Bẹ́ẹ̀ni o.
1: Òun fẹ́ bá àwọn kan gbé ẹrù wọn.
0: Jésù.
1: Ẹrù ọmọ wọn.
0: Ẹrù ọmọ wọn o.
1: Tákàdédé sọ pé.
0: Kábíyèsí o.
1: Kọ́mọ rẹ̀ máa bọ̀ nílùú Òyìnbó. Òun fẹ́ ṣí ṣọ́ọ̀bù fọ́mọ ẹ̀.
0: Jésù.
1: Mo fẹ́ rọmọ ẹ̀ ní sùkú.
0: Jésù.
1: Mo fẹ́ mú wọn gẹlọ ìlú Òyìnbó.
0: Adániwáyé o.
1: Aláàánú ńlá mo pè.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Ó yẹ lọ pàdé.
0: Ní Jésù.
1: Tó o bá ti gbóhùn yìí.
0: Bẹ́ẹ̀ni o.
1: Tó bá ti fún yín làkà nàmbà.
0: Ó yẹ sá.
1: Jẹ́ kó jẹ́ ìwọ.
0: Rí i pé ó ṣe o.
1: Ló kọ́kọ́ máa ṣe ẹbọ yẹn.
0: Dẹ́ni àkọ́kọ́.
1: Ẹ̀sà.
0: Ó yẹ sá.
1: Láti 500 naira.
0: Bẹ́ẹ̀ni sá.
1: Sókè.
0: Láti 500 sókè.
1: 500.
0: 500 naira.
1: 900.
0: Yẹ sá.
1: 1000.
0: Sókè.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ẹ̀sà.
1: Rí i pé ó ṣe o.
0: Méjì ó wálẹ̀.
1: Kábíyèsí o.
0: 500
1: sókè. Bẹ́ẹ̀
0: láti 500 sókè.
2: Ẹ fún wọn ní GTB.
3: GTB.
2: GTB.
3: GTB.

0: yes,
1: sir.
0: Yes, sir.

0: ayélujára lórí
1: ìlọrí àfẹjọ́
0: tuesday tí ń bọ̀ lọ́run
1: ní
0: ìpàdé wa
1: hallelujah
0: ní stadium
1: la máa lo
0: tuesday tí ń bọ̀ lọ́run
1: bẹ́ẹ̀ni sọ
0: omi májèmú yẹn
1: yes sir
0: àti ọ̀dà jerusalem yẹn
1: ó yẹ sà
0: àti ìkòkò nírin yẹn
1: kábíyèsí o
0: la máa fi ṣí ìpàdé yẹn
1: hallelujah
0: ní stadium tí máa fi forí wà
1: pé láàárọ̀ kùtùkùtù ni o
0: lọ́jọ́
1: tuesday
0: lago méje
1: àárọ̀ ni sà
0: ní ìlú ìlọrin
1: ìlọrin àfàjà
0: ẹ̀yin lọ́kàn
1: ẹ dìde
0: bàbá ti parí ti lọrin
1: kábíyèsí ọlọ́run
0: kókó ìbàdàn
1: ìbàdàn
0: bàbá ti parí ti bàdàn
1: ó yẹ sà
0: kókó ti kiru
1: ìkiru
0: bàbá ti parí ti kiru
1: kábíyèsí ọlọ́run
0: à ń bọ̀ padà lọ fà
1: ó yẹ sà
0: lẹ́yìn tọ̀fà a lọ mú ara
1: jésù
0: omo ara
1: ilé sà
0: olú bọ̀
1: jẹ́ni sà
0: bàbá ti kú olówó ara
1: kábíyèsí o
0: ilé sà
1: ilé sà
0: bàbá kò ní ilé sà
1: ó yẹ sà
0: ó di sango padà
1: kábíyèsí ọlọ́run
0: cross over
1: yẹ sà
0: àtútù bu ọlú ènìyàn
1: kábíyèsí o
0: mo tún kí màá mi o
1: yẹ sà
0: happy birthday in advance ọlọ́run samuel
1: bẹ́ẹ̀ni sà
0: ojú
1: adébáyọ̀
0: adébáyọ̀
1: ọ̀tá
0: ojì ẹ̀kígbà tóri
1: ọ̀tá ojì
0: ẹ̀yìn sókè
1: ọ̀tọ́rì
0: ọ̀tá
1: ojì
0: ọ̀pẹ́ happy birthday in advance
1: happy birthday in advance
0: àwa ti bẹ̀rẹ̀ ọjọ́ ìbí tiwa
1: a ti bẹ̀rẹ̀ o
0: láti ṣe tiwọn náà ní stadium
1: bẹ́ẹ̀ni sà
0: ẹ̀yìn tá a wà nílùú èkó
1: kábíyèsí o
0: ò ń gbọ́ mi o
1: èkó
0: lọ sí stadium
1: bẹ́ẹ̀ni o
0: national stadium
1: national stadium
0: ẹ̀yìn ará ọ̀rọ̀
1: ọ̀rọ̀
0: ẹ̀yìn ará ọ̀mọ̀rẹ́
1: ìọ̀mọ̀rá
0: ìlọrin ló wà
1: bẹ́ẹ̀ni sà
0: gbogbo ìlú jẹ ti gbọ́ mi
1: ọ̀fà ló ti ń gbọ́ ni
0: bó o bá lọ́mọ sẹ́kọ̀ọ́
1: kábíyèsí o
0: ní kó lọ national stadium
1: bí nọ́mbà ọmọ rẹ o
0: ní sùúrù lérè
1: ó yẹ sà
0: kó lọ bá bàbá mi o
1: kábíyèsí ọlọ́run
0: ìpàdé ọjọ́ mẹ́jọ
1: dé
0: pẹ̀lú bá mi sá mojú
1: ó máa lágbára
0: sórí ọjọ́ àkọ́kọ́ gbónágẹ
1: yẹ sà
0: ọjọ́ kejì ó tún máa burú
1: fún kábíyèsí ọlọ́run o adániwáyé
0: national stadium
1: national stadium
0: bá mi ti wà bẹ́ẹ̀
1: ó ṣe jẹ́
0: sọ pẹ̀lú májèmú ti
1: ó ṣe jẹ́ sọ
0: friday
1: kábíyèsí ọlọ́run
0: ilé
1: ilé sà
0: ọjọ́ friday
1: ọjọ́ friday
0: ìṣọ́ọ̀rù
1: ìṣọ́ọ̀rù ni o
0: ibo ló ti gbọ́ wòlíì
1: bẹ́ẹ̀ ni o
0: ọ̀pẹ́yà kẹ́rù ẹ̀
1: ibi ó bá wà
0: mọ̀ kò lè sà
1: ìfẹ́ ló wà ní
0: máa wà lè sà
1: kábíyèsí ọlọ́run
0: fún ọjọ́ mẹ́ta
1: kàlélúyà
0: ọjọ́
1: mẹ́ta
0: ẹ̀yin tí mo ti fún ní mẹ́sẹ̀
1: kábíyèsí ọlọ́run
0: wípé ọjọ́ tí má ti máa wà lè sà fọjọ́ mẹ́ta
1: ó yẹ sà
0: o gbúdọ̀ wà mẹ́
1: bẹ́ẹ̀ ni o.

0: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdì Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yóò dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
1: Lílẹ̀
2: má fọwọ́kọ̀.
3: ADABA
2: 89 Adaba.
4: Iṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: ìdí ni pé iṣẹ́ ìyanu ti máa gbọ́. Iṣẹ́ tó lu wani ká ṣe
1: yẹn
0: sí orí ẹ̀ ó ti parí. Ẹ máa rógò lọ. Mo fẹ́ wọ yàrá
1: síbi.
0: Gbogbo ẹ̀yin tí ayé yín ò sáré. Ó yẹ sáré lójú kan. Ayé rẹ̀ sáré. Wà fò ní sí o. Ayé rẹ̀ fò. O dẹ̀ ní jábọ́ mọ́. Sọ pé mo sáré. Mo fò. Mo kọjá ẹgbẹ́
1: mi.
0: Ṣé àmì bí òróró lẹ̀.
1: Get
0: your
1: energy.
0: Get
1: your energy.
0: I'll
1: be right back.
2: Hallelujah.

Ewe gumba jewo, ewe gumba jelele, ewe gumba jelele.

0: Mo pàṣẹ Ivy gbogbo egun ori ẹ. Every guest upon you to dinner orire. That black goodness. Gbogbo egun ori ẹ. Every guest upon you to dinner aseyori. That black success. Gbogbo egun. Every guest to tilẹkun. That shut the door. Àwọn egun. Those guests. Awaye mo serere. That make you not prosper in life. Oluwa o. Egun awaye mo serere. That not let you prosper in life. Ma jẹmu awaye mo serere. Come not of no prosperity in life. Ma jẹmu awaye mo rogolo. Come not of crazy glory. Ma jẹmu awaye wa seru. Come not of coming here to be a state. Ma jẹmu fojuro gomo lo. Come not of sing labor. Àgbà mo fi wọlé o. Ẹ ta prayer today. Gbogbo ma jẹmu ibi. Ẹbí ibu governor. Ma rogolo. Dasin ma gbèrí ma yọrí. Dasin ma rẹ sọ ma bàjẹ́. O tó wáyé wa ṣe. Wọ́n ti kéwòn tó tó àjẹ́. Wàhálì ṣe. You achieve it. Abiyamọ yìí. Lábẹ́rẹ̀. Ìpinnu rere rẹ lórí ọmọ. Your good plan is your child. Yóò ṣe o. Reactualize. Yóò ṣe o. Amen. Yóò ṣe o. Amen. Yóò ṣe o. Amen. Láti ìgbà John Baptist. Reverend Emma John Baptist. Ìjọba ọ̀run di àfagbára. Àwọn tó bẹ́ẹ̀ violence. Àwọn alágbára. Àwọn forces, the forces, principalities, àwọn ipa tí wọ́n ní ànigbérí. Dàṣẹ́ wò náà ráì. Gẹ́gẹ́ bí ọ̀dọ́. Àṣẹ youth. Ẹni tó lò ní mari. Ẹni tó sì yóò mari. Ẹni tó ní bó ṣe wáyé ló pàdé. Dọ́tà sí ìwé lift the word the way you came. Bí o bá ní òní lọ́mọ. If they say you never have child. Ṣẹ̀kan wà. There's an authority. Nínú ìtẹ̀ramọ́. In your persistence. Bẹ́ẹ̀ni. Ma jẹmu kan wa. Get the covenant. Nínú ìpinnu. In your determination. Possibility náà ń pè. It's got possibility. With God. Pẹ̀lú àwọn ogbogbo ìṣiṣẹ́. Iṣu atẹnumọ́ràn kì í jóná. Where you are petitioned to make it. Ẹ gba àdúrà lé pẹ̀lú ìfẹ́. Ẹnu prayer with holy anger. Ẹ̀yin agbára adániduwọ̀. Two months of stagnation. Ẹ̀jú ayé mi lẹ̀. Release my life. Ẹ̀yin ẹ̀mí ìdàdúrà. You need to delay. Ẹ̀jú ayé mi lẹ̀. Release my life. Àdúrà. To fi ọwọ́ gbáyà. That are boasting. Pé ẹkún ló fi parí ayé. You end your life in weeping. Ara kó padà. Ìwọ ni wọ́n rán mi sí o. Yóò jọ́ra ṣe. Ogun ò ní borí ẹ̀. Báwo ló bá kọ́ mi? Ogun ò ní borí ẹ̀. Báwo ló bá kọ́ mi? Mo ní iṣẹ́ tí mo fẹ́ ṣe. I have a job to do. Nínú Second King. In Second King. Chapter 4. Oríkẹ́rin. 18. Oríkẹ́jọ́gùn. To 20. Sí orí ogun. Second King. Ìwà chapter 4. Oríkẹ́rin. Verse 18. Oríkẹ́jọ́gùn. To 20. Díẹ̀ ṣe ogun. Ẹ jẹ́ kí n sáré dókè lọ.
1: Orúkọ tèmi ni Michael Odobo. Láti ìbọ̀bọ̀lọ́dọ̀. Mo máa ń gbọ́ ètò bàbá since last year towards the end of last year. Ṣùgbọ́n mi ò bí wọ́n rí. Ṣùgbọ́n àwọn àdúrà tó máa ń gbà yẹn yóò rà gbé nítorí ìjọba mẹ́ṣẹ́ máa ń gba àwọn àdúrà yìí.
0: Èmi gan tí mo ń gbà torí ara.
1: Torí mo wá ń rí i pé àgbà tí mo ti ń gbọ́ àwọn àdúrà yẹn. Aago márùn-ún ni mi ṣe mistake. Tábà ti ń pe ìrún báyìí mo ti ṣí rédíò lọ. So mo wá discover pé èmi máa ń jẹ ABC. Tí bá ra mọ́tò màá tà ní. Ìdìbò rẹ̀ ní kìlìbò sí. Mo ti ra mọ́tò kan ní 2.7 million. Ìgbà tó tó àárín kan mo jẹ́ láti dá owó padà. Mo tà ní 500,000. So ìgbà tí mo wá dìbò wà pé kí ni tó ń ṣẹlẹ̀. Mo wá bẹ̀rẹ̀ sí kí sórí pẹ́ẹ́rẹ́ àwọn yẹn. Mo wá rí pé kì í ṣe ojú lásán. So àwọn nǹkan wọ̀nyẹn mi ò fẹ́ máa tẹ́lẹ̀ táìmù pọ̀. So mo wá bẹ̀rẹ̀ sí ní bá ìrìn àjò wọn lọ. Mo wá ní kí tiẹ̀ ní àṣẹ sí òróró. Mo fẹ́ wá bàdàn gbogbo orí òkè ògo mi lè lọ bẹ̀. But wọ́n ti pé area 1 ẹjọ́ yẹn òjòrò ọmọdé bí. Ṣùgbọ́n mi ò rí òróró. Mo bá fi ìgbàgbọ́ lọ ra òróró nílé. Tí bàbá bá ti pẹ sáàmù, wọ́n máa pẹ sáàmù kan nídàájí. Èmi náà bẹ̀rẹ̀ sí ní ka sáàmù yẹn sí. Màá dà sórí, màá dà sómi. Àti ìgbà yẹn mi bọ́ ìgbésẹ̀ náà.
2: Ọ̀rọ̀ yìí ti dé gidi.

0: dára dọ̀tun ẹni dáàmú ẹni ṣe àìsàn àìsàn ní jẹ́ tí yín àti tìdí ilé yín o mi tó gbàdúrà fún yín but ẹ̀mí ọlọ́run kò ní fi yín sílẹ̀ dádì inú mi dùn láti sọ testimony yìí o inú mi dùn ayọ̀ mi kún ẹjọ́ nítorí ọlọ́run ọlọ́run ò ní fi yín sílẹ̀ o mi ṣe ń fẹ́ sọ testimony yìí ni pé torí ní last year ọlọ́run jẹ́rìí ara ẹ̀ lórí mi o mọ́mí rèmi dé ló ń sọ̀rọ̀ láti lù mọ́ rè ní last year ọ̀dọ̀ mi ti bí ọmọ ọyọ̀kan tẹ́lẹ̀ bọ̀ ó dà ń pé bóyá ìdádúró nǹkan fẹ́ wà díẹ̀ bọ̀ ní ọdún tó kọjá ẹ gbàdúrà ẹ ti ń gbàdúrà yẹn lọ bóyá èmi lọ sọ fún yín mary I don't know you need to understand but ẹ ṣáà sọ pé gbogbo ẹni tó bá ń wojú ọlọ́run ẹ gbàdúrà fún gbogbo wa ń jọ ọ dà ń pé ẹni ká finú sí ká da inú wa báyìí ká dá sí ilẹ̀ ńlẹ̀ lẹ́wà ń gbàdúrà ẹni ká máa ṣe àmì ní pé tẹ bá tiẹ́ ń sọ àwọn ọ̀rọ̀ yẹn ní pé ká ṣáà máa ṣe àmì ìgbà tó tiẹ́ tó ní bóyá ká máa sọ tẹ̀lé yín mi ṣáà ń ṣe gbogbo ẹ̀ ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ ló ń sọ̀rọ̀ so mi ṣáà ń ṣe gbogbo ẹ̀ ọlọ́run inú mi dẹ̀ dùn kò pé kò tú oṣù mẹ́ẹ̀lọ́kọlọ ọlọ́run jẹ́rìí ara ẹ̀ lórí mi ó jẹ́ kí n ti ṣe testimony láti last month bọ̀ oyè ọlọ́run in fact bíṣẹ́ mi ń sùn mi mọ̀ bóyá ọlọ́run lọ jí mi ni o bíyá ìkọ̀ọ̀kan mi mọ̀ bóyá wù mí gan pàápàá bóyá clear ní pé testimony tó ní o fẹ́ ṣe ẹ̀wọ̀ ọmọbìnrin ṣé o fẹ́ jọyẹ abaramọ́ rẹ jẹ ni òun ló jẹ́ kí sáré sọ testimony yìí ẹ ṣe ọmọ dúpẹ́ o inú mi dùn ayọ̀ mi kún o ọlọ́run ti fi ọmọkùnrin ó tún fi ta mí lọ́rẹ́ o olúwa ṣeun o.
1: Àdúrà méje ti ní.
2: Seven day appointment for today.
1: Lónìí ọjọ́ ìṣẹ́gun.
2: Today being Tuesday.
1: Pé orúkọ Jésù.
2: Call the name of Jesus.
1: Gbogbo ẹni tó fẹ́ fi agbára rẹ̀ ka eyín ọkàn mi.
2: Ẹnu ọ̀dà ó tó yí tẹ̀pá tó devastate.
1: Ẹni níbi tó ti máa dùn mí ló ti máa mú mi.
2: Na ti wẹ́ẹ̀ ti pẹ́ ní mọ́ ìsọ̀bí kẹ́pítọ́ mi.
1: Kó tó mú ìran rẹ̀ ṣẹ́.

agbára o ló ń lo ayé mi lẹ́nu kàmílẹ́yìn ọ̀fọ́ ó tó mú lọ rẹ̀ sẹ́ ẹ̀fà ẹ̀fà ẹ̀fà ẹ̀fà olúwa wa ẹ gbàdúà àsàsí àti àrẹ̀sí tó ń ṣẹlára mi lọ́wọ́ tó ń ṣẹlára mi lọ́wọ́ iná gbé jáde ó ló ń dá mi dúró gbogbo àsàsí tó ń ṣẹlára mi lọ́wọ́ iná gbé jáde wọn gbọdọ̀ dá mi dúró láyé àdúrà bàbá mẹ́rin àsàsí àrẹ̀sí tó ń ṣẹlára mi lọ́wọ́ Egbe jade.

Olorun to tobi gbogbo bi le ku ti.

I take them by mercy.